níbi ìrònú àbáàdì ètò tí yọni kúrò níbi ikú òjijì ètò ìrírí ẹ̀dá abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló pín sí abala àkọ́kọ́ ni abala ọgbọ́n pín síbì kan ibi ẹ̀ láti máa ṣàlàyé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó bá rú wa lójú táwọn ọlọ́gbọ́n olóyè ti máa fún wa lómi ọgbọ́n mu abala ìkejì ni abala ìrírí ẹ̀dá láti máa mú ohun tó ṣẹlẹ̀ sí ẹnìkan rí wá fún gbogbo ènìyàn ètò ìrírí ẹ̀dá ọgbọ́n ní fi ń kọ́ni yóò máa wáyé látẹnu ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín òkìkí ọlá ayétọ́yìn táyẹlolú ọmọ abọ́ládé ní ìkànnì ti lágẹlú 96.7 FM òkè gajòkè nífẹ̀lẹ̀lẹ̀ ìbàdàn gbogbo ọjọ́ àlàmísì mọ́júmọ́ jímọ̀ ní dédé aago kan òru sí aago méjì àbọ̀ òru 1 AM to 2:30 AM fún ìkéde àtìpolówó ọjà ẹ máa pè 0055226948 abọ́ládé taiwo lóní ìrírí ẹ̀dá ọgbọ́n nífi kọ́ni.

0: kábíyèsí. Kábíyèsí Ọlọ́run. Títọ́ bí èrè Ọlọ́run. Gbọ̀ngbọ̀n èrè Ọlọ́run. Ọba lónìí, ọba lánàá. Ọba nígbà gbogbo. Ọba tó rí wa tá a rí. Ọba tó mọ̀ wá tá a mọ̀. Ọba tó máa ń tà ń sí lọ́wọ́. Tọ́jẹ́ yí pé kí Ọlọ́run ọba ń sí lọ́wọ́. Ìdá kankan ò lè sọ Ọlọ́run ọba ń sí lọ́wọ́. A wà ní iná ilé agbára. Níkànnì ti lágẹ̀lú 96.7 FM lọ́wọ́lọ́wọ́ báyìí. Kílọ̀lọ́run sí.
1: Ta ló lè sọ.
0: Nínú Bùlọ́lọ́run wà. Ààyè Bùlọ́lọ́run jókòó sí.
1: Àmọ́ o.
0: Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Kò sẹ́ni tó lè dáhùn ìbéèrè yìí.
1: Kò sí o.
0: Ìmọ̀ bóyá adé àgbò lè dáhùn rẹ o.
1: O mo sì fẹ́ dá.
0: Ẹ̀dá kankan ò lè dáhùn ìbéèrè yìí. Ọba tó wá ṣe gbogbo eléyìí tọ́jọ́ pé ìkápá rẹ̀ ní gbogbo agbára rẹ̀ yìí wà. Òun ló mú wa lọ láti àyà àjẹjọ. Dàsìkò tá à ń bẹ ńbẹ yìí.
1: Tá à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́.
0: Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Àwa fẹ́ kú òun bí níjẹjọ là ń sọ fọ́ba mi Ẹdùmàrè pé àwa ń lọ báyìí o. Ọba mi Ẹdùmàrè ó dákun kó jọ. Kó tún jẹ́ kí a tún pàdé ní ayọ̀ àti àlàáfíà àtàbí tẹ́tẹ́. Ọba mi Ẹdùmàrè gbọ́. Ó sì gbà
1: ó fàṣẹ sí
0: ó wá tún fàṣẹ sí fún wa. Àwa náà tún nìyí lónìí o. Ọba mi Ẹdùmàrè ò fẹ́ lòmíì kò fi rọ́pò ẹnìkọ̀ọ̀kan wa.
1: Adúpẹ́ o.
0: N ò máa dúró ìṣẹ́jú kan fún wa. N ò tì torí títí tèmi àtẹ̀yìn kí wọ́n sọ pé lónìí o. Ìtọ́sẹ̀lẹ̀ mi pé ẹja ṣe báyìí là á ṣe. Kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ wa ní títí ìbànújẹ́. Ó wá tún rí bẹ́ẹ̀ lọ́dọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátálá tó kéde pé àwa là ń wí.
1: Ẹ̀yin lẹ̀ ń gbọ́.
0: Ẹ̀yin lẹ̀ ń gbọ́ wa. Kábíyèsí rẹ̀ Ọlọ́run.

0: kábíyèsí ọlọrun
1: kábíyèsí
0: adéagbó
1: ń jọ
0: ẹ kẹsẹtì tá a lò yìí
1: ni
0: àwọn orin tí
1: tá a ń lò lọ́wọ́ yìí
0: tá a ló lè sọ fún wa
1: pé
0: ẹni tó kọrin
1: ìwọ̀n tí ò lè ìwọ̀n lè
0: tá a bá wà wò ẹni tó kọrin yìí o ọ̀dà o ọdún kẹlò ni
1: tó ń tì sílẹ̀ sàṣọ́bọ̀ra
0: ọdún kẹlò ni yìí
1: tó ń tàn ti sílẹ̀ ọlọ́run
0: bọ́ra tí bàbá yìí tó ti kú ò ní
1: òde ayé
0: ta lẹni tó kọ́
1: ni
0: ọdún kẹlò wá ni tó ti kú ò láyé
1: yóò tóbi ọdún mélòó sísìn tó ń tàn ti lọ.
0: 091-237-08675 lókè òkun +234-81-42-49-1006 +234-81-42-49-1006 ta ló wà ń bẹ̀ o.
2: hello
0: ẹ mọ̀ tó wájú.
1: hello
2: Dasola ló ń sọ.
1: Dasola
0: látọ̀mí
1: agbóluwájé ni ẹjẹ́ wọn sọ nǹkan fẹ́ sọ dé lọ gbọ́ yín.
2: ó ti kú ní ìsinmi ó ti lọ bí
1: 52 years
0: ẹsẹ̀ ẹjẹ́ kẹ́lò mi ò tún
1: kún kálukú ọsọ tẹnu rẹ ẹ̀lọ́ ta wà ń bẹ̀. ẹ̀lọ́ yes sir.
0: ẹ̀lọ́ ẹ̀kú àjẹun kí ló kọ yín láti ìlú o. ẹ̀lọ́
1: yes sir àkú àjẹun.
3: ọ̀pẹ́ fún
1: o.
3: lọ́nà ìjọba ìjọba ìlọ́gbọ̀rẹ́ náà máa
1: bí. àmì àṣẹ o.
3: àbá tó kọrin ọ̀hún
1: tátàlọ́ àlàmú yóò ti tọ́dún mélòó tí wọ́n ti sùn.
3: mẹ́sàn-án ṣíṣe yìí.
1: ìgbà.
3: ọ̀dà pé lásìkò yìí 85 ni wọ́n kú.
1: 85 ni wọ́n kú. 85 ṣíṣe yóò tọ́dún mélòó.
3: 41 years ni yẹn.
1: 41 years. ẹ tó jẹ́ lómi inú
3: sùn.
1: kí ni táìtù orin ọ̀hún.
3: Bad Boss is Maye ni.
1: ọ̀dà. Bad Boss is Maye ni title ẹ. ọ̀dà bọ̀.
0: ẹ̀lọ́.
1: ẹ̀lọ́.
2: ẹ̀lọ́ ẹ̀lọ́ kọ́ àjẹ.
0: àjẹ ni bàbá. kí ló kọ yín.
2: kíkọ mi ni olóyè kàmọ́ ìdí alàlù láti ilé gara èdè kásùnmù sí délé jálárì ní òkè yẹ
0: ọ̀rọ̀.
2: tábàwá adátalọ̀ àlàmú ni.
1: adátalọ̀ àlàmú.
2: adátalọ̀ àbáwá tátàlù àlàmú sí gbẹ̀gìrì àtàná ó dùn jẹ̀kọ.
1: gbẹ̀gìrì àtàná dùn jẹ̀kọ yóò bá ń dá fún yín ń gbọ́ yín yóò tọdún mélòó tí wọ́n ti
0: pè
1: lọ.
2: 41 sí 42
1: kí làwọn kí ni táìtù orin yìí. ẹ ti sọ̀kan náà mi ò mọ táìtù ara táìtù ni. ẹ ṣeun ẹ tún jẹ́ fẹ́ lómi láàyè. ẹ jẹ́ afẹ́ lómi láàyè. ẹ ṣeun bómìnà jẹ́ àtúgbò díẹ̀ sí. èló ta ló wà ń bẹ̀. yes sir gbogbo àgbáyé ń gbọ́ yín. ọ̀dọ̀ yín ni. èló ta ló wà ń bẹ. ọ̀rọ̀ ajé ní ìyá wa. ìlèkúrọ́ fún wa tata lọ ni. bó o lẹ ṣe mọ̀ pé tata lọ ni.
2: mi wàá mọ ọdún tó kù.
1: ṣùgbọ́n màkọ́lé orin.
0: ọmọ ìlú wo gan ni tata lọ.
2: ọmọ ìbílẹ̀ ọmọ ìbàdàn ní.
1: ọmọ ìbàdàn ní.
2: ọmọ ìbàdàn gangan.
1: òtítọ́ o ti dáa fún yín. àti ẹ̀ ti dáa fún wa.
4: bẹ́ẹ̀ ti yẹ lọ́yọ̀ gbogbo wá sórí.
0: fun yin
1: o tata lo ni e tun je lomi inu o tun so si.

0: kábíyèsí ọlọ́run
1: kí mọ parọ́ tán yìí tata lọ ni
0: ẹ̀kọ́ ńlá kan la fẹ́ mú jáde
1: n ta fẹ́ mú jáde ni
0: ẹ̀kọ́ ńlá kan la fẹ́ mú jáde látara orin yìí engineer wa gẹ́gẹ́ bá a ṣe máa san gbogbo ìgbà ọlọ́wọ́ bọ́tìn wà ní gbogbo

0: Hello, talo ambe.
1: Ekale ku ekapo eko.
0: Olorun lo nto akwa aje.
1: Alaji tata lo ala mu.
0: Ibu
1: aji.
0: Yeah.
1: Adetoro nbi nbi de ntaiko.
0: Adetoro nilu gbagan.
2: Nilu ede.
0: Nilu ede. Se la kole orin. Odun wo ni e wa ku?
1: 1985.
0: 1985. Eyin na gbinju.
3: Intafe mu jade e wo baba yi Alhaji Tata lo Alamu ile ade bo ba nse mi ninu aye ninu awon kan mererin ta ti so fun wa saju mo fe ke de awon oro yi mu dada o agbara omo be fe da ninu aye
0: beni o
3: ori omo be fe da ninu aye owo omo wa be da ninu aye
0: oko
3: omo wa ba alaafia o de wa ba
0: ipo tun de wa ba
3: ipo tun wa de wa ba baba yi lo aye o lo aye re da o wa pa won kan lo aye
0: o wa aye ori aye lo
3: o
0: ta lo wa nbe
1: hello e kan le ku eto
0: olorun ni nto
1: agbolu aje ni nkorin amudagbolu aje
0: amudagbolu aje ni nkorin
1: ani nkorin
0: kini a ke la kole re
1: agbolu ma kole na ṣugbọn tata lo ala mo yato sagbolu aje agbolu aje ni nkorin
0: agbolu aje ni yo todun melo sisi ti a ti ku
1: na kele
0: ti won ti ku
1: a ni ti ko da ye to ni ti to ni 50 years
0: 50 years
1: ni ga gbanju na
0: ah gbanju ma aye gangan fun ra yin e to mo odun melo bayi sa
1: ah mo ti len 50 years yo
0: a ti len 60 years
1: mo ti len 50 mo ti len 50
0: e si gbanju ma
1: to ku ara ti agbolu aje gan ti won ti lo ṣugbọn mo ran gbọ kise ti won daada ko da mo ni ten song gan lori foro
0: so gangan le gbanju mo ni abawo orin
1: won ti aga ti aga gbajumọ ọrọ ṣugbọn mo wa gbọ kisẹ ti wọn
0: ẹ ma gbọ awọn orin wọn
1: ìfẹ sọ ìfẹ play game ẹ gẹni lórí ìkẹrin
0: ẹni lórí fóònù
1: wọn ni kò lè play rẹ bẹẹ ni alhaji amuda agbolu aje
0: alhaji amuda agbolu aje ẹ pàtẹ wọn fúnra yín mo like yín ẹ tún máa bá wa bọ ẹ jẹ́ nínú
3: ọ̀pọ̀lọpọ̀ bá sì jẹ́ pé wọ́n gbà dáadáa ni tí wọ́n tún wà mọ táìtù kisẹ ti
0: ẹ̀bùn ọba wà fún yín
3: ẹ̀bùn ọba sì wà ẹ̀bùn ńlá ni
0: ẹlòmíì náà fi jẹ́ kọ́. Hello, ta ló wà nbẹ̀.
4: Hello, sir Alhaji. Okinyan ọgá wa.
0: Oye àwọn káwọn méjì sókè àwọn méjèèjì wà lókè ṣé kó wálẹ̀ àbá o
4: ẹ má jẹ́ òdúró síbẹ̀ o ẹ jẹ́ kó wá sí
0: bàbá rẹ̀ dá
4: ẹ dá ta ọkàn
0: yà pàṣẹ
4: nígbà
0: wọ́n ta.
4: Alhaji Alhaji okinyan ẹ ṣeun jẹ́jẹ́ ọkùnrin bá jẹun ẹ mọ̀ fẹ́ wá jù
0: ṣe ẹ sùn tẹ́lẹ̀ ni
4: ẹ mi kókó sùn
0: mo rò pé bẹ́ẹ̀ ìyá ilẹ̀ wà ni
4: mo kàn rán bá fóònù ìjà náà ni ìyáde gbọ́ ètò
0: ọlọ́run parí ìjà
4: àbíkó wa ni kò sí à ń ja tare lórí ọ̀rọ̀ ìtata lo Alamu ni
0: èyí náà tó gbọdọ̀ parọ́ fún wa.
4: O tiẹ̀ ṣúọ̀ torí ohun wọn lótorí wọn jọra ṣùgbọ́n ohun wọn yàtọ̀ síra so ẹni tó bá gbóhùn tó bá dóhùn mọ̀ àti mọ̀ pé ohun yàtọ̀ orin kan náà nǹkan ẹ pé ètò kò ní bàjẹ́.
0: ẹ ṣeun ẹ ṣeun.

0: Hello, sir.
1: Eh?
0: Ẹ ṣeun Saida àtàwọn kan ni. Bàbá eléyìí kò tiẹ̀ sí jìyàn bẹ́ẹ̀. Wọ́n ti dárúkọ ara wọn. Abolùwàjíṣẹ́ ìwádìí tó ṣẹlẹ̀ ni pé ìtẹ́ yọ ní àìpẹ́ yìí. Ó láìpẹ́ tún ti plé Abolùwàjẹ́ ìmọ̀ ìtẹ́ ti ń plé bọ̀ tẹ́lẹ̀. Tátàlọ̀ ẹ ti ń plé tátàlọ̀ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ó láìpẹ́ tún fi Abolùwàjẹ́ mọ kó tó rí pé ẹ plé eléyìí gan.
1: Èyí ò tí ẹ gbọ́dọ̀ mọ́ dà mọ̀ pẹ̀lú iṣẹ́ yín pẹ̀lú iṣẹ́ tí ẹ gbọ́dọ̀ mọ́ dà mọ̀.

0: eléyìí tá ń play lọ́wọ́lọ́wọ́ yìí àti èyí tá a kọ́kọ́ play láàrin fọ́ìsì àwọn méjèèjì lórí bákanna
1: ọjọ́ra wọn ni
0: agbolo ajé ni èyí tá a wá kọ́kọ́ play lálákọ̀ọ́kọ́ tá a pé tá a lẹ́ni tó kọrin yìí tá a fẹ́ mọ̀rọ̀ jáde lórí rẹ̀
1: a
0: tún wá padà síbẹ̀ a ti gbóhun bàbá agbolo ajé báyìí dáadáa a sì ti gbọ́ ti
1: tata lọ
0: alamu
1: a rí pé yàtọ̀ wà ń bẹ̀ fanfani àwa tá ń gbé lura wọn ni o
0: agbolo ajé la play láàrin àti tá ń gbọ́ yìí
1: agbolo ajé
0: wa fẹ́ padà sí ìbẹ̀rẹ̀
1: tata
0: lọ alamu
1: kamọ
0: ọdún tó kú
1: àti àkọlé àwọn orin ọ̀hún
0: ẹ jẹ́ ní àwa ẹ bá wa padà sọ́dọ̀ tata lọ.

0: salo ambe.
1: Hello.
0: Ẹyin gangan fúnra yín nísìn ẹ tó mọ ọdún mélòó báyìí.
1: Ó ti ń súnmọ́ 50.
0: Ẹ ti ń súnmọ́ 50. Àrùn àtòdo àbí.
1: 60.
0: Morí mẹ́ta àbí. Yóò ti wá tó ọdún mélòó tí bàbá yìí ti kú.
1: Ẹ náà mo sọ àkọ́bí mi 40 years.
0: 40 years.
1: 42 years
0: l'àkọ́bí yín.
1: 40 years
0: l'àkọ́bí yín ẹ sì ti súnmọ́ 60.
2: 42 years ni tata lo àlàyé ti kú.
1: Yàrá bọ́ọ̀sì bọ́ọ̀sì méjì wọ́n rà títí ọ̀dọ̀ wa wọ́n máa ń pè pé dáadáa pé dáyẹyẹ.
0: Wọ́n fẹ́
1: àlàájá ọlọ́kà ayẹyẹ.
0: Ẹ ṣe bàbá.
1: Nígbà
0: wọn sọ ọjọ́ ti kọrin fún gbígbé ẹ ń bá fẹ́ jẹ kà kọ́ lọ sí ọ̀dọ́ ẹ ṣe bàbá ẹ bá jẹ́ àtúntò ní ọgbọ́n bẹ́ẹ̀ àbọ̀là ọ̀sẹ̀ ìjẹ́ mọ́ báyìí.

0: méjì tata lọ alamu
1: ẹyà aláìdè
0: òun la fi síde orin yìí bàbá yìí lo ìṣẹ̀ ní dáadáa
2: oríṣẹ̀ mi lò
0: bàbá yìí lo ayé dáadáa
2: ó wá ayé
0: bàbá yìí lo agbára dáadáa bàbá yìí lo ìkóyànjọ dáadáa
2: ó tún lo ipò
0: bàbá yìí wá lo ipò ó wá báwọn èèyàn gbé ó báwọn ọlọ́lá lò ó báwọn ọ̀tọ̀kùn lò
2: ó báwọn ọlọ́rọ̀ lò
0: àwọn ọlọ́rọ̀ ó báwọn
2: lò ó tún wá mú rin
0: bàbá yìí wá mú rin tó pọ̀ n ta fẹ́ fàyọ lórí ètò wa yìí lálẹ́ yìí ẹja máa ma oore o
2: láàjìn yìí
0: ẹja máa ma oore
2: kálẹ̀ mi mú re
0: gbogbo ẹni tó bá ṣe ọ́ lóore má gbàgbé rẹ o gbogbo ẹni tó bá roore lára rẹ dákun máa dúpẹ́ gbogbo má gbàgbé rẹ láéláé nínú àwọn tí bàbá yìí ẹ máa wo bàbá tátàlọ àlàmú wọn kú ní ọjọ́ kẹjọ
2: oṣù ẹlẹ́ẹ̀kẹta
0: oṣù kẹta ọdún 1985
2: ẹ̀yin tẹ́ gbẹ pàtó fúnra yín
0: ọjọ́ kẹjọ
2: oṣù
0: kẹta
2: ọdún
0: 1985 ini bàbá tátàlọ àlàmú ni wọn kú òní ayé
2: ayé ni wọn sì ní ọlọrun búra
0: bàbá tátàlọ àlàmú wọn wá kú ò láyé yìí ní ọdún 1985 ẹni tí wọn wá ẹni tí ó ṣe bàbá tátàlọ àlàmú lóore bàbá yìí wá nígbà tí ń sẹ̀mí lọ́wọ́ bàbá yìí wá dúpẹ́ fún
2: dúpẹ́ lọ́wọ́ rẹ̀
0: tó lórin bá kọrin tó bá kíyàn nínú orin rẹ̀ ó fi mọ rírì
2: òyìn ní oore
0: oore tó ṣe fún tẹ bá gbọ́ orin tí à ń plẹ̀ yìí ó ní igba ìràwọ̀
2: kò lè mọ́lẹ̀ tó sùpá
0: igba ìràwọ̀
2: kò lè mọ́lẹ̀ tó sùpá
0: kò lè mọ́lẹ̀ tó sùpá
2: olàkọ́lé orin yìí
0: ibẹ̀ ni bàbá yìí ti wá ń dúpẹ́ tó ń kí alhaji chief abdulrahim adetoro lawal babalaje fún gbogbo ẹdẹ látòkè délẹ̀ babalaje fún gbogbo ẹdẹ láti
2: òkè
0: délẹ̀ gbọ̀n ẹ wo ọdún sísìn babalaje fún gbogbo ẹdẹ ń wá ń bẹ láyé di ọdún tá ń bẹ ń bẹ yìí 2026 tátàlọ àlàmú tó ń dúpẹ́ tí n fi rí pé n tó n fi mọ rírì ẹdẹ tó n fi
2: n tó mẹdẹ wù òun
0: tí mú ẹdẹ wù òun
2: èèyàn náà ní máa mú bìkà wù
0: òun ọmọ ìbàdàn ní tátàlọ
2: àlàmú
0: adéagbó ọmọ ìbàdàn ní tátàlọ àlàmú ọmọ òpó oyè ọ̀sà
2: ni
0: n tó wá mú ẹdẹ wù mí ni wípé wọn lówó lọwọ wọn lọlá wọn níyì wọn sì fowó wọn
2: wọn
0: fi màyàn nínú ayé nínú àwọn tí wọn wá ta iyì fún wọn o ni bàbá wa chief abdulrahim adetoro lawali babalaje fún gbogbo ẹdẹ tátàlọ àlàmú ti wá kú ní 1985 bàbá yìí wá ń bẹ láyé
2: o n sẹ mi wẹrẹ
0: o n sẹ mi
2: 51 years sẹyin
0: ni igba ti baba yi wa n sẹ mi lọ igba to di on the 21 inu osu kẹsan yi on the 21
2: osu kẹsan ta wa nu e ni o
0: ta bẹbẹ ni ọdun 2026 on the 21/9/2026 ẹni to ki wọn yi to n dupẹ n kú ní on the 8/3/1985 alhaji chief abdulrahim adetoro lawal babalaje fún gbogbo ẹdẹ lọ́ndì 21 oṣù kẹsàn-án
2: ọdún 2026
0: bàbá ìwà ṣẹ̀ṣẹ̀ kú ò láyé abdulrahim adetoro yìí ó wá jẹ́ni tó ń ṣe dáadáa ní gbogbo òlú
2: bẹẹni kò sẹni tí o mọ
0: kò wá sẹni tí o mọ
2: tọmọdé tàgbà
0: n tó ṣe mà níjọ tí bàbá yìí kú tí wọn ó gbé bàbá yìí tí wọn ó gbé wọnú kalẹ̀ lọ ọba tí ń bẹ níbẹ̀ kò ṣe kò lóǹkà
2: bẹẹni o bẹẹni ìjòyè
0: nílùú ẹdẹ òjòyè tí ń bẹ ń bẹ
2: wò ní
0: kò lóǹkà eléyìí wá mú orí mi wú yí pé àsìkéyìn ó ṣe dáadáa
2: lóde ayé
0: kó wá ní tọ́ka sí i dáadáa ẹ wo ọdún yìí 2026 ká wá mú kúrò ní 85 ẹ wo iye ọdún
2: tí ó wà nbẹ
0: tí bàbá tó bá jẹ pé bàbá yìí ò ṣe dáadáa ẹ wo ìjìyà tí ó ti máa bẹ bàbá yìí wá lo 100 kan àti 105 baba yi lo ise mi 105 laye ko ba mi edumare o to wa gba
2: emi
0: emi re asara ilu wa mu baba yi lo
2: ke si si odun ta nso yi na lojo yi
0: ke so odun yi ke so odun ni ise mi lo ke yen fi wa deni ti o je pe aboro oni koko ni gbogbo igba na
2: be ni o
0: o wa din ti gbogbo aye wa ma inta fe drive lori nkan yi ni wi pe ka ma se
2: ka se dada
0: e ja se dada o
2: tori ojo esan
0: tori tori oni ko o
2: tori anako
0: tori ola ni
2: tori ola ni
0: eh tori ola ni
2: o ba se tori ana a se tori oni mejeji ta wa sin
0: ko le to tola o iriri kan leleyi o
2: be ni
0: iriri eda si ni ogbon
2: lo fi
0: ni fi ko de o alaja tawa kalitu suleiman omo lara aya alaji suleiman tajudin taye lolu nilu america alaja tawa kalitu suleiman baba wa won ku laye awon ni alaji sif abdurrahim adetoro lawal baba laje fun gbogbo ede
2: awon lolufe
0: ara awon lolufe ikani yi ni awon ara awon lolufe wa bi baba yi se nku laye oni alaja tawa kalitu ti ah abolade ma ba o ede ya o baba mi ti siwo leni ogorun kan ati marun igba ta ta debe ru olorun ba mi oba oba oba oba ti o wa ni onka alaja tawa kalitu suleiman o ma lara olorun oba forijin baba yin o alaji suleiman tajudin taye lolu lati ilu america e ku nawo awon lana
2: atowo mede
0: e ku pale ma
2: oba mi oba mi atoku pale mo
0: yo ba wa bun yin lasiri baba yi bi omo to da
2: asiri si ti nbo ko ni tu
0: kala re eni to gbo odun ni ebun la ni o ba jade oba mi edumare yo ba wa duro ti yin yo bo yin lasiri o aja ta wa kaltus laiman olorun je kemi ti yin na ogun a ni fi ojo
2: olojo

0: a ní nínú àwọn àfáà wa ní káàkiri nípínlẹ̀ ọ̀yọ́ nílẹ̀ ìbàdàn ìkànnì àwọn àfáà wa sọ̀rọ̀ kan tó lágbára. ẹ jẹ́ amójútó ra wa tọ́lọ́mọba ń tẹ́kù dúníà wọ́n tẹ́kù níṣẹ́ ẹ páyà tí ń jáyé ẹ sì gbèrò àwọn gbogbo tọ́rọ kiri káàyè pàápàá jùlọ àwọn òbí yìí kìnnì tó máa ń wò kìnnì tó dé kìnnì àníbìnrin tó lè sọ bẹ́ẹ̀ sọlọ lọ́wọ́ àlèwọ̀sẹ̀ lẹ́wà ọ̀dà ẹ̀yà rẹ̀ báyìí arákùnrin kan inú àwọn tí wọ́n gbọ́ ọlọ́run bá yé ṣùgbọ́n èèyàn máa ṣe nǹkan kan níwájú gbogbogbò ṣùgbọ́n ní kọ̀rọ̀ èèyàn ṣùgbọ́n ló ń gbọ́ àìwá gbọ́ ló ń gbọ́ bó ti yẹ àìtẹ̀lé ń tọ́lọ́ fi ránà nígbà muhammad aliwasalam àkóbá ni o ẹja sọ́ra wa súnmọ́ hamanu súnmọ́ káfàrò ọgbọ́n náà ń gbọ́ lójú ayé ṣùgbọ́n ní kọ̀rọ̀ nítorí nǹkan ò kìí ṣe nǹkan tó dáa àwọn tó gbọ́ náà ń gbọ́ wọ́n ní alágẹmọ tí ń yọlẹ̀ tọ̀ ikú ń pa bèlè tàṣé ọ̀pọ̀lọ́ tí ń jarẹ̀ mọ́lẹ̀ àfàwà nasiru náà láti lọ́ra òkìyìn dáadáa afa nasiru náà bàbá dáadáa ẹ̀ ní dààmú olùwọ́n ránṣẹ́ àánú rẹ̀ ránṣẹ́ àwọn báyìí afa nasiru náà láti lọ́ra òkìyìn dáadáa mo kí bàbá mi òkìkí adé christopher látàwẹ́ comrade sọlá mo kí ẹ̀yin náà látàwẹ́ ẹ̀ ní dààmú ìbànkì àkọ́bí first son ìbànkì gbogbo wọn ọ̀nà àbámi christopher òkìkí adé láti àwẹ́ ojú òní tìyín ọ̀la wọn ni bàbá ìta tí mo sọ̀rọ̀ ẹ̀ ń tó gbọ́ lọ́wọ́ báyé wọn bí ọmọbìnrin kan rórò báyìí bí ọmọdún mẹ́rin nìkan nínú àwọn afáwa ti náà ti rí ọmọbìnrin nìkan yìí ń bò yá ọmọbìnrin hàn kò náà rẹ̀ wọn okùn bí èsù méjì àbí mẹ́rin tí ẹ parí òdi àlùkòrán sọ ọdún tẹ́lẹ̀ ti ń dà lẹ́ lórí ṣùgbọ́n gbogbo ẹ̀yìn èèyàn ẹ lọ ohun tó náà wọn bá bẹ̀rẹ̀ níbi téèyàn bá sọ́ra kó tẹ̀lé èèyàn lè jẹ́ ká àbámọ̀ ká ìlú ayé yóò sì máa lé ayé ká kò ní mọ̀ pé ayé ò nídìí kéèyàn ó lé sùúrù láyé gbà ayé yìí wẹ́rẹ́wẹ́rẹ́ ló gbà àfi jẹ́jẹ́ wọn ó lé wọn ó ba wọn ó ṣe àtàṣúrì tó gbọ́lẹ̀ mọ̀kọ́ bẹ̀rẹ̀ táwọn yẹn fi ń wọ sàárè lọ wọn ò sì bá nǹkan kan bẹ̀ náà ju jẹgbọn lọ kí wàá ló ṣẹlẹ̀ sọmọbìnrin ọmọbìnrin wẹ́rẹ́dìwẹ́rẹ́ ọjọ́ the primary school ó ti akran tó ọmọ secondary school ó ti di tí wọ́n tì mọ́lẹ́ báyìí tí ò lè jáde mọ́ ọmọ yìí ti wọ ss2 gbogbo ẹni tí ìdààmú ọmọdé bá pátá abẹ́lọ́hún ọlọ́run dákunjọ ọmọ ṣe mọ́lẹ̀ gbogbo tí ń jẹ́ ìdààmú lórí ọmọ ìjìyà lọ́wọ́ ọmọ ọlọ́run jọ bẹ́ẹ̀ ni kankan wa kéèyàn tọmọ tán kó tó wáá jẹ́ pé ìdààmú lọ́kàn kì í ṣe nǹkan rẹ̀ gbogbo ẹni tí bóyá ọmọ ẹ ti mú nǹkan tó ti yí sódì ni àbí ẹni tó yẹ pé nǹkan kan ti kọ́ lọ́mọ ẹ̀ tí wọ́n tó ń dààmú káàkiri mo bẹ ọlọ́run ìyá mo sọ́rí fìlìkùlù ọba tí mo yí ọkàn padà kó bá wa yí ọkàn àti dáadáa gbogbo ẹni tí ń sunkún lórí ìdààmú ọmọ báyìí ọlọ́run bá ń dá dúró ọlọ́run bá ń dààmú wà wọ́n fọmọ dààmú wà ọlọ́run bá ṣàánú wà bẹ́ẹ̀. ìjìnlá ìfẹ́ ló ṣàgbàmù. ká má bà lọ ibi tó jìnà arábìnrin yìí mo ti rá quran àwọn nǹkan burúkú tánàbì sọ fún wa pé ẹkú ìdí ẹ èmi tó ń dáwò ó gbọ́ náà gbọ́ láàbọ̀ kò gbà bẹ́ẹ̀ ló dìde wọ́n tán ń pè kírun òní kírun wá sí báyìí ó ní ẹ kí ni ẹgbẹ́ ọ̀kan wá bá balẹ̀ ewu ti bẹ́ẹ̀ pọ̀ ewu ti bẹ́ẹ̀ àwọn kan bẹ́ẹ̀nu ẹ̀dá tó lọ ń dá tẹ́ ẹ̀ lè rí àwọn sì ń rí wa ara wọn làlẹ́ jẹun àwọn jínú ọlọ́run lé wọn kúrò lórí ẹ̀ ó lé wọn wọgbó lọ ni ó ní kàmọ̀ láìka ó jágbe mọ́ wọn wọn kúrò lórí ilẹ̀ ó sì dá wa ènìyàn sórí ilẹ̀ àwọn náà wọn wà bẹ́ẹ̀ ń kọ́lé lọ́wọ́ wọn wà bẹ́ẹ̀ wọn àwọn sunmọ̀ ilé ahoro olóbi jẹ́ pé láwọn àdúrà tá à ń ṣe sílé wọn tó fẹ́ kó sínú ilé ọkàn ní ẹyin ẹkíní kan ẹ bá ń jó ẹ ń pèlè ṣe ń jà ó kó wọlé lọ ó lè kó débẹ̀ kọ́ bọ́ọ̀rì nǹkan ṣe mọ́tò ìjáde lẹ́yìn ó lè kó débẹ̀ k kọ ma se nkan kan mi mo ase mo ni o ni awon odua o la te yan fi ko wole o ni te yan fi le awon mi buruku ku o ni bo ni o pe ni gbogbo e lọlọrun ti fi ran nabi muhammad alayhi wasallam be ni o pe o ni bi yan se se elomi ko oko party ko pari e akanti ni awon eyan buruku kan ni tin gbe be bi won ba si ku nbe o ni ko mo ni allah akbar ami ta gbogbo e lo bile e ha olorun o se ti e be gbe to ti pari nkan kan si keji tin gbe be olorun o ma fi amun kan mo ni o omo ti mo so yin mo ti bo se se stu yin bo se ha kwa so ni o ma de pe ni olorun awon nkan ti o da awon filmu buruku tan pe ni blue film ha ni wo o ti pe more than 2-3 years and janu wa yen kan na mi ko duti o ma so mo se raye ben yo wo ni egbe toilet e ton sabi awon toilet awon zubika ni na lo kuzo ni kan ba ina hu ma ini awon zubika ni na lo kuzo ni kan ba iye si wo ni egbe pele se usi to ba jade pada na gofuranaka alhamdulillah lady azaba ni reza wa hava ni iyo jade pada se oto lati ni ni egbe bi anijan ti won fi so oko mo so yin bo se ra pa lawo na ni omi ti dolo de ori bayi ni o ti de wa gan ni o won ti na o na o omi ni ni bayi won ti karukia karukia ko ti gbadun anijan yen so pe ka fi nle won ti so ti pe anijan yen lo tu asiri re pe e kan da nla awon ni gba ta won fun wa ti won bẹrẹ si ni karukia si fi nle won ti so ti pe o kan hakura ni blue film ni wọn wo káàkiri ẹ èyí tí àwọn noodles tí àwọn wo bo àwọn nǹkan burúkú káàkiri ẹni ẹ kò sí kankan jọ ó léwu o nígbà àdánwò rẹ bá dé subhanallah ó lè wọn rí gbà padà mọ o.
1: gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀ bọ́rẹ́dẹ̀ wẹ́rẹ́ anna ti sọ̀ra awọlé ẹgbẹ́ ni ọ̀fẹ́ sùn ni ẹ tẹ̀lé ń tọ́lọ̀ fún náà nígbà muhammad sallallahu alaihi wasallam ká lè bá àwọn oníbọ̀ inú gbogbo wàhálà yé tó bá mọ̀ pé o lè sá ogun o lè sáré ká o fẹ́ dààmú ọ tẹ̀lé ń tọ́lọ̀ fún náà nígbà tó bá ti tẹ̀lé iye.

0: ẹ lómi o tún bẹ̀rẹ̀ pẹ̀lú ọjọ́ mẹ́ta lórí mẹ́ka ní àjọ àtàdé ìpínlẹ̀ bí mo sùn lálẹ́ lómi o tún pè mí.
1: ìwé
0: bò kọjá àárọ̀ tí wọ́n ti ṣe program tí wọ́n. láago méje mẹ́jọ sí mẹ́sàn-án àárọ̀ ọjọ́ jimoh ti dà. ìpè ti wọlé salamu aleykum. salamu aleykum. kí ló lókọ yín ilẹ̀ tí ń pè yín.
2: orúkọ mi ni àfà àlékan láti bẹ̀rẹ̀.
0: láti bẹ̀rẹ̀ nìbàdàn bí ẹ ṣeun ẹkú ẹṣẹ bá wọn àwọn ẹṣẹ wọn dúpẹ́.
2: ìjà ń gbà ìrọ̀ ẹṣẹ lórí rẹ̀.
0: àwọn ẹṣẹ wọn dúpẹ́ ẹkọ ẹṣẹ.
2: àwọn òbí náà kan mójútó àwọn
0: ọmọ. ọmọ wọn ẹrí nǹkan.
2: ọmọjútó àwọn ọmọ.
0: mo rò pé ìṣe kú sí.
2: àìlámójútó ni.
0: bẹ́ẹ̀ni.
2: àìlámójútó ni. àwọn òbí mi àsìkò tó yẹ káwọn ọmọ máa lo fóònù. náà ń lo fóònù.
0: ìwé
2: kọ́mọ tó máa lo fóònù ní kàtún yẹ.
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
2: ó ní èjì tó yẹ kọ́mọ dé. tó máa lo fóònù.
0: ìṣe àtúntò. ọtúnmọdé flex akínyẹmí. ìgbàlọ́pẹ̀ pọ̀ sùn wọ́n. sàmà alekum. sàmà alekum ẹ ti wọlé o.
2: ọjọ́
0: ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. mo ń bọ̀ yín.
2: ó yọ ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹni ta bọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹni ta ẹjọ́ bí wọ́n ta ọ̀rọ̀ títí wọ́n máa ń ọmọ ara wọn lè kí ni ètò kó máa lọ lè kí.
0: àtúbọ̀tá ayé mi.
2: àwọn táà ló àlejò bọ̀ àjọ àtúbọ̀ kìnní gbòòlù mí ìrìn lọ.
0: bẹ́ẹ̀ni àtúbọ̀tá ayé mi.
2: ọ̀pọ̀ àwọn orí ẹ nìkan.
0: ìpínlẹ̀ rẹ.
2: ìbẹ̀rẹ̀ fún ọ̀tá àdàgbẹ̀. àwọn táwọn àrùn lè kí ìgbà àwọn ayé ìṣubú àbàbà wọn.
0: kì í ṣe ilé kí ó náà ti kọ̀ n tó ṣẹlẹ̀ náà ni pé ọ̀dẹ̀ ni nǹkan ti wọ̀ súnmọ amẹnu súnmọ káfàrún àwọn kan gbọlọ́ọ̀nù lójú ni wọn gbọlọ́ọ̀nù dínú gbogbo tànàbí ni a ṣe tá a bá ti gbé jùlẹ̀ ó ti mẹ́hẹ̀ẹ́ nù fẹ́gẹ́tì ni nígbà téèyàn ń ṣe rice téèyàn ní rice tó ń gbé kaná òun ò ní fomi sí i òun ọkàn gbé kaná bẹ́ẹ̀ yóò sì jiná ṣé yóò jiná láyé bẹ́ẹ̀ lọ̀rọ̀ tó lọ lé kéwú ànábì ni ihò ni sáàsá ó ní ihò ni kéwú ìtí ọjà sọ búra rẹ wọ́tẹ́kù wà láà ó ní bẹ̀rù ọlọ́run ìjà ń bọ̀ nítorí sẹ́yìn ní ṣẹ́ngàn àdúgbò ẹ̀sìn ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́. ẹ̀rí pọ̀ kábúrò ọ̀ká fàmì ìlà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n wọn ò fún wọn ní moral attitude nígbà tó jẹ́ pé ìyá gangan kí ni ìyá gbé lọ. wọ́n kàn dárúkọ kéwú níwájú ayé ni nínú ọkàn wọn gan náà wọ́n sí náà ta ya. àwọn míín sì sin lọ́hùn ṣùgbọ́n kó yá òbí kan ló kan náà àwọn òbí ló mẹ́hẹ̀. àwọn tí wọ́n panu méjèèjì tọ́ wọn ò tí ì rí wọn tọ́ pele ta sí ẹnu kan ọlọ́run ò wọ́n fi adára bú. sàmà alekun.
3: maaleykum salaam rahmatulah barakatu.
0: mama mi bushra badruddin.
3: aja bushra badruddin.
0: láti muslim est.
3: wáyé
0: tó. ẹ ní dààmú ìyá mi.
3: iṣẹ́ ọ̀rẹ́ o.
0: yes ma.
3: wọ́n fà nígbà wá.
0: àmì ànírà rè.
3: a fún gbogbo àwọn ọmọ wa ní ètí ìgbọràn.
0: ọmọ yẹn.
3: ẹ̀sìn kánṣìn báyọ̀ náà wọn ò lè mú wọn kó ìgbẹ́.
0: àmì ọmọ yẹn ń bẹ lórí inú ilé báyìí tó lè jáde.
3: akínrún kú lọ náà ó máa jẹ wá pẹ̀lú kí n fún wá
0: ìyá. ní fi ìrọ̀jú lẹ̀ àmì ìyá mi ẹ̀ ṣe I'm not going to be able to do it. E toju ola yin ope toju omo bi ti John mo elomi okan gbo mo Julia ni ati je ni o won sa jeun awon ti John na jeun won o je yepe
1: ti won ko lu epe si
0: e raye omo mo on te raye ni social media nle ngbe ka ki le ngbe lo e ma jo nbe ka ki e jo keri elu ti elu mu elu gbugbo elu ese elu ete elu gbugbo e omo yin to ye ka moju to ola yin ati oruko re yin ati daada yin e gbe won jule ebewu olohun assalamu alaikum alaikum salam alaikum salam
2: inu ko ile kasa
0: aha
2: e bo duro sa je se eni ba won ya wa soro kan mo je ka won mo gbere kan mo lu fu
0: seri a le soro ti won le gbo olohun ni ko je won gbo
2: kan na jo kan ko mo ki ni me mo lo mo bo lati mo ni mo ni je yin
0: o de
2: je yin o de text yo ko ya e de tele leyin pre mo ti se
0: subhanallah o te
2: se e o mo ko so ya de tele leyin sa ku ko re mo ni se je to ti ra to da ni lowo ni
0: mo
2: mo wa ni sa mo bu bu ni pa pa ni so wa ni bu lo so ni je ni ba ti o pe o ba wa ni mo pe o no wa ma pe o pe ni leyi o se re ku ka se wo be ba ku ti le gangan ko da
0: Allah akbar
2: wallahi
0: Allah akbar
2: mo ti e ko mo le ti wa ran da mo e we se be o ko da wa da
0: o ka je ri esun esun ara ma pa ni da ke gege mi ti bora yi so e ma yi ni ni ka se le ni mi anabi le ni to ba to omo obirin yo kan meji ta bo yo kan ti owo ba je o kan de pe won o jabale re ti to fi wole oko anabi ni ru omo be yo wa le jenna o to wa ni iru awon obi omo be won wa legbe ehun ninu aljanna gege bi kan fa be na ti wa pelu kan ti mo ti mo ni ni e won te so won da eyin le won se bi eyin le won se ti o da mo ko ya gan fun re ni won mo si boyfriend si man friend o tan won ma ye re ibi ton je ran mo mi si man friend ini omo nu ile man friend ti ki omo mo le ne ti baye omo je ni won ti baye re je yan kan kan abi omo ti menu lesin ti o le jade mo to ti ya lagana o ti ya we se ibo na fe gbe lo won ni jo jade to ba jade be yin fa won yan so ya ni omo SS2 omo SS3 e ri nkan e moju ta won omo yin e moju to la yin e kan si fe fe di ti le nko kini ka ki le njo ka ki adugbo eh ti to ni ti wonu le wa ba yin o ko si ni ta mo o ijo le gbo kon ja nbere mo ijo le gbo kon ja nlabo ijo le gbo kon ja ni woro inu ile le ti n ja o elomi n boko eyin odi ọdun meji won si n gbenu ile elomi ojoko re o fowo kan mo ọdun kan abo ẹni ara o ayinle iko nkan saye mo o ti si pop o gbogbo ran dandan elomi o ti ẹ ti wa ya iyakuya debi pe ko gbona mo ki kirun debi ko ya pọmọpọmọ lọ kirun ha ẹgbun tẹ saye dari ẹgbun ẹgbun ni salamu alaikum ẹyin na ni last call ìṣẹ́jú kan péré abo ìṣẹ́jú.
2: Ilé kan láti bẹ̀rẹ̀ wọn lè pè sí cherry àwọn òbí ni ìyá ti jẹ pé fún ọmọ fóònù fún ọmọ tẹ́ẹ̀ fún ara wọn ní máa fi ọmọ wọn kó wa máa bá wọn tẹ́ẹ̀sì nọ́mbà lórí fóònù ọkùnrin lórí fóònù wọn fún ara wọn
0: sí àwọn àmì sáwọn àlé wọn
2: ó ti lè rí ó ti lè rí
0: fún
2: ọmọ fóònù tẹ́ẹ̀ wọn kàn án jẹ́ ìdìbò wọn
0: ni
2: fún ara wọn náà máa ní káwọn ọmọ wọn kó wa máa bá wọn
0: tẹ́ẹ̀sì kò ní ju báyìí lọ lónìí lágbára ọlọ́run tó bá ní béèrè kan àbí kejì ló ní pé a ètò àdúrà ẹ̀jẹ̀ àdúrà àbí àwọn nẹ́kíà ní àdúrà tá a ti fi ta ẹ̀pẹ̀ nọ́mbà mi lágbára ọlọ́run látàgùn méjì àárọ̀ títí dàgùn mẹ́jọ lágbára ọlọ́run ojú ìní tí ò wá mo kí ajá ń bá ilé àṣìṣe láti amẹ́ríkà àti gbogbo àwọn èèyàn nílùú òkèèrè pátápátá ẹ̀mí sunkún wálé o ojú ìní tì mí eléyìí láti dàgbé láàrin lórí program a ó tún máa pàdé ọjọ́ mẹ́jọ dàgbé ń bá ní nǹkan kan bí ìlọ́wọ́ mi nọ́mb

and God is Friday. Mokiwa. Barika Jiman Big Bobo 13 Lure Fatty Boy Kanu. Anua Theory of Hell and Marie Bank. We are soon. Are you at home, Jilayo? Lonnie. Ọjọ́ ìkarùndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án jímọ̀ tó gbẹ̀yìn fún oṣù nìyẹn. Ọ̀rọ̀ mú kí yín lórúkọ olóòtú ètò yìí olóyè Gbẹ̀ngẹ̀ Ọláyíwọlá ó yàtọ̀ àti lórúkọ Azeez Adémọ́lá. Ọ̀rọ̀ ló sọ ló fi gbé. Amójú ẹ̀rọ tá a jọ máa ń ṣe papọ̀. Ọ̀rọ̀ ló tún sọ ló fi gbé ilẹ̀ jáde nínú omi. Ọlọ́run máa gbà. Ìyá fẹ́rìndé fẹ́rìn lórí tó ṣe bá. Adéọ̀sùn Káyọ̀dé lórúkọ mi ní Wíṣọ yín náà ni ọkọ yẹn wú ẹ̀. Ó yá ẹ̀jẹ̀ àtúntò ṣe bá ti máa ṣe. Orí tó ṣe bá bá ìwọ̀nsá náà. Ọlọ́run mi ògo ní forúkọ rẹ. Ìwọ tó ní kọ́kọ́rọ́ ikú àti iyè lọ́wọ́ ògo mà ní forúkọ rẹ. Ìwọ ló ṣẹ̀dá afẹ́fẹ́ tí ń fẹ́ ògo ní forúkọ rẹ. Bàbá mi ẹ̀yin lè ṣẹ̀dá ọ̀rọ̀ tí ń ràn. Ògo ni forúkọ yín o. Tọ́ ló fi gbé ewu bẹ́ àti koríko jáde. Ẹ̀yin lẹ́ni ìmọ́lẹ̀ tí mọ́lẹ̀ tí òkùnkùn lè borí rẹ̀ ògo ni forúkọ yín. Ọlọ́run tó dá mi tó fún mi lẹ́bùn mi orin lọ́run wá. Ìyá fẹ́rí pé ìfẹ́ ni. Ọba mi ọba gbogbo ìfẹ́. Ọba alábẹ́ àsásí ọba bìyẹn gbòrògbòrò. Ọba tí gbẹniga lójú aré ni. Gbogbo àṣírí inú àwọn àṣírí ató farati mọ́ bẹ̀rù ọ̀tẹ̀. Ọba tó tóbi ni. Ọba iná lójú iná lẹ́nu. Ọlọ́run tó dá. Àṣẹ tí ń gbé rìn tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. Ayé parapọ̀ Ọlọ́run Abraham. Kábíyèsí Olódùmarè. Ọba Nábì Isa Nábì Musa Nábì Yaya Nábì Muhammadu. Ẹjẹ́ lọ bí àdúà. Ọlọ́run lórúkọ gbogbo àwọn òṣìṣẹ́ tí ń bẹ níkànnì yìí. Ọlọ́run tó bẹ̀rẹ̀ á fi. Tóbi dórí gbogbo àwa tá à ń pèdè. Ayé parapọ̀ Ọlọ́run Abra. Àwa tá à ń sọ̀rọ̀. Weekend la bẹ̀rẹ̀ yìí Ọlọ́run ọba mi jí ó pé wa o. Ìjà kábàámọ́ rẹ̀. Èmi ó yín ọ́ títí láìláì. Ṣé wọn náà máa yìí? Àkíyèsí

0: ti o wo yi san ti e fi mo pe ni iwo san ke ri gba be e gbo mi je n gba pe lati le ka jo gba dua funra wa adua la fi bere tori pe agbo ma bi won ni gbe aye pe afi kin fesi laye di ti e meru gbogbo oro lo lesi o sugbon gbogbo oro kon la fesi si oro oro oro ma soro le lori loni oro la won kan so ta fi n jeun oro la won kan so ta fi n la sugbon oro ti da elomi pada sile oro ti da elomi pada soke wo ni soro to so eja mu lohun kabiyesi olodumare inu n to le ju laye ni an ni soro jade an lo ni aseju kilode ta n soro ti o da sawon omo wa oro lelomi so somo e pe iwo wo mo ro pe nkan si o ti nkan de si bere si se oro ni o opolopo oro ni obi mi ti so si omo re ti ipa ti omo n ko ninu ebi tele ti o si ko mo gbogbo awon to soro buruku saye eyin kan so si aye temi naa laaro yi arugbo ojo yo wo edanu ma ma pada de leyin iroyin ma tu daada oro ti n be ni atete kose je pe nipasẹ re lado gbogbo leyin re atun da nkankan mo oro to je pe ninu re ni iye wa iye naa ni imole araye imole naa mole to be ti okunkun kankan o le bori re o ni iye oro to ye keyin o so lojumo if you like to talk too much o ma ni ife wa lo ma n soro ju o kan ma n soro ja o kan ma n jabo ti ma n soro oro e po o di melo ma fin ni mewa ti n ba pada de aye ni won pe be o senta fe ile re de ma jina wọ́n ní òsibítí ò lè ti sọ̀rọ̀ ẹ fọ̀rọ̀ ẹ̀ dé ṣe bóun ló sọ̀rọ̀ báyìí nígbà báyìí láago báyìí àti lọ́jọ́ báyìí ayé a máa fọ̀rọ̀ tírèsì èèyàn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó dẹ̀lù ní ìsìn tí wọ́n ní ai ní kí ai tó dé náà ayé ń bẹ̀ You are the reason why I lift my hands. 0912307086754 ẹjẹ gbàdúrà fúnra wa máa bá padà dé ìmọ̀ kẹnubọ ọ̀rọ̀ yẹn lọ máa bá làdúrà láwa yìí long weekend ta ń lọ ìmọ̀jà sọ́kú jájèrè àánú àtòrí ọ̀fẹ́ rẹ mọ́jọ fi wálẹ̀ gba àwọn tó ní ìgbéyàwó àwọn tó ní ìsílẹ̀ àwọn tó ló kú àgbà àwọn tó ní ìsọmọ lórúkọ àwọn tó ní oyè jíjẹ ọlọ́run ọba mi jó já sí ayọ̀ fún wọn o mọ́jà wọn ó joyè dáràn mọ́jà kan sọ wọn lórúkọ dáràn kábíyèsí o jẹ́ ń gbà pé láti lé 091-2300-8675 tẹ́ ẹ bá ti jẹ́ jẹ́ mọ̀ bẹ́ẹ̀ ti jí bẹ́ẹ̀ ti ẹ̀wà ń bẹ̀ tẹ́ ẹ sùn ìpè ní ń jára àwọn ìdí kan o hello
1: hello.
0: Emma Karoma, thank God it's Friday. Yes, ma'am. Amen, ma'am. Amima. Ami Christi. Ami Jesse. Ami Jesse. Ami Jesse. Ami. Ami. Ami. Ami. Ejo ta ni ba wa soro.
1: Ayo baba tola la toka
0: titi ayo baba tola lati soka mama gbogbo ayo ti olorun ba se fun yin o ma pe lowo yin
1: amen
0: e gbo gbo lohun keji bo ti wu ki ko mo po to e o ni sunko lori omo Bolon ketare gbogbo ilakoja yin ko di eri mama ki odun ito pari ilakoja won omo yin ko di ogo e o re rin ayo thank God it's Friday
2: Mo ba bere lo wa fi fun mi titila.
0: Abala ki fun mi kiki fun. Thank God it's Friday. Ta fi bere re. Hello.
1: Hello.
0: Thank God it's Friday.
1: Sekuto.
0: Olorun lo ni eto re.
1: Oje ayo la mo so.
0: Amen.
1: Amen wo ti ya pele po ju yi o.
0: Amen.
1: Àti ìlànà ṣe o.
0: Àmì.
1: Ní iṣẹ́ láti ní òní ìbàjẹ́ o.
0: Àmì lórúkọ Jésù.
1: Ẹ̀tọ́ wa Ọlọ́run fi lé alẹ́wọ́ o.
0: Àmì.
1: Ilé àti àánú Ọlọ́run fi ọ̀nà dára gbé o.
0: Àmì.
1: Ẹ kú iṣẹ́ o.
0: Ta ló ń bá wa sọ̀rọ̀?
1: Ọmọọba alàgbà ọmọọba Paul Ajíléyè láti Dóyè láti Ìkòmó sọ.
0: Baba ẹ gbọ́ gbogbo ibi tí wọ́n ti já yín kulẹ̀ tí wọ́n ti kọ̀ yín sílẹ̀ ó yá kí wọ́n bẹ̀rẹ̀ sí pé yín padà baba ẹ̀kú tí wọ́n dàbò olóore yín ó jóná lónìí àánú fọ ẹ̀ṣẹ́ o ẹ jẹ́ ń gbà pé kan àbí méjì sí ní pápápá. Hello.
1: Okay, you know.
0: Thank God it's Friday. Pápápá ni mo fẹ́ ká ṣe.
1: Oye Afẹ́mi ló ń pè láti Apẹ̀tẹ́.
0: Apẹ̀tẹ́. Oya. Mo ń gbọ́ yín.
1: Ẹ jẹ́ kí ẹ pè fún mi náà.
0: Bàbá àánú máa fọ nǹkan ayé yín. Ohun tẹ́ ẹ ti ń kalẹ̀kùn fún látijọ́ ìtí òṣì torí pé ń gbọ́ lágé lu ẹ̀fẹ̀ óyá kó síbẹ̀.
2: Wọ́n pè lu jàsá orin sólà gangan ni mo fẹ́. Ọjọ́ jàsá orin fẹ́ ní sólà tó.
0: Hello.
3: Hello.
0: Yes, ma.
3: A kú ojúmọ́ o.
0: Ojúmọ́ owó ojúmọ́ ọmọ ojúmọ́ ẹ̀kú ti ṣe bá náà o.
3: Orúkọ mi ni Amos Ayanṣọlá.
0: Ra ẹ̀yin ara Maniya. Bàbá gbogbo ọjọ́ kẹ́lò láyé ìyá tán láyé yín.
3: Àmì Kristi.
0: Ogun fìkan yín kan dàwátì.
3: Olúwa.
0: Ogun gbèsè dàwátì.
3: Olúwa ti ṣàkóso.
0: Fìkan yín kan dópin lónìí. Ẹ rí àánú gbà.
3: Àmì Kristi.
0: Thank God it's Friday.
2: Ṣé pẹpẹ ní Ìbàdàn ní Barapa?
0: Àwọ̀ kìfún mi kí n kìfún àdúrà ta fi máa ń bẹ̀rẹ̀ náà rèé.
2: Ó di Abiola.
0: Ó kù ṣẹ́jú kan, mò ń lọ. Hello.
1: Hello.
0: Thank God it's Friday pápápá.
1: Ẹ kú ètò.
0: Yes.
1: A dúpẹ́ fún Ọlọ́run tó fi àánú rẹ̀ tó fi dá wa sílé ni. Ní ìfẹ̀yìntì tá a ṣe ní ọ̀sẹ̀ yìí, Ọlọ́run yóò jẹ́ tó dùn fún gbogbo wa.
0: Àmì Jésù.
1: Àdẹ̀kí gbogbo ẹ̀yìn tẹ̀yìn ṣiṣẹ́ nílé iṣẹ́ lágbèlú. ẹni dá wá sí o.
0: Àmì àmì. Bàbá.
1: Mo tẹ́ ń fẹ́.
0: Àánú máa fọ̀ fún ẹ̀yin náà.
1: Àmì àmì àmì.
0: Oore tí ń bọ̀ yìí ẹlẹ́dàá yóò ní takò.
1: Àmì àmì àmì.
0: Ẹ rí àánú gbà.
1: Àmì àmì.
0: Òpin ọdún yẹn máa dúpẹ́.
1: Àmì àmì àmì.
0: Jésù wọ wọn.
1: Àmì àmì.
2: Ó ṣe jọba gbọ́dún mẹ́wàá.
0: Pa Awolola Adébáyọ̀ láti Sọ́ká. Bàbá àánú máa fọ̀ fún yín o ẹ̀ nírà wọn. Ẹ wo ẹ jẹ́ kí n máa lọ mo láwọn ọjà tí mo fẹ́ lọ tààrọ́ ti kú ṣe.

0: America.
1: Ọ̀rọ̀ la máa sọ̀rọ̀ lé lórí.
0: Ọlá Ọbaṣọ́lá.
1: Adé Ọ̀ṣun Káyọ̀dé lórúkọ mi. New Vision náà ni ọkọ ẹ̀ wẹ̀. Títí dìgbà náà nọ́mbà mi rèé ẹgbọ́ dáadáa 08034867571 08034867571 ẹwọ bàbá abiamọ ti dé gbogbo ọjà láńtà aago mẹfà kọjá àṣẹjú mẹwàá mò ń padà bọ ẹ ṣe o tẹ ń gbọ.
2: Lagiliwa FM 96.7 Lagelu FM Jagaba Gbogbo Radio Maro Maro
3: Ọ̀rọ̀ bá ti jáde àṣẹ́ntẹ́lẹ̀ ni.
4: Sọ̀rọ̀ bá mi fákẹ́yẹ sọ̀rọ̀ ká gbọ́ o.
5: Sọ̀rọ̀ lọ́jọ́jọ́ Friday o ní rọ́gùn irú kílẹ̀ lẹ́yìn lórí àkọ́bí rẹ o. Ẹ̀mí ọwọ́ wọ̀nyí ipá rẹ̀ gẹ ń pọ̀ o. Agbára rẹ̀ gẹ ń pọ̀ o. Wọ́n ló gbogbo lẹ́lẹ́sẹ̀ gbogbo gúlẹ̀dẹ̀ ń ṣẹ́ nírọ̀rùn. Wọ́n ní àṣẹ tí kò sí lọ́dọ̀ rẹ̀ nítorí ìdí èyí gbogbo ènìyàn pariwo go go go go go go go go go. My name is Pastor Fakeye Bene Baba Alabiyama. Adéniwé yóò fọmọ rẹ sókè lẹ́ni. Màmá ọ̀sẹ̀ àkọ́bí la wà yìí a sì wà lórí àdúrà àkọ́bí o. Alágbẹ̀dẹ tó ń lurin lójú kan lóhun tó fẹ́ mú jáde níbẹ̀. Bí mo jẹ́ tẹnu mọ́ ọ̀rọ̀ àkọ́bí lóṣooṣù yóò nítumọ̀. Bí bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ àkọ́bí, ó tún pẹ̀ ká dọ́dọ̀ ẹni tó kọ́kọ́ rí oríire ṣe nínú ìran. Ẹni tó kọ́kọ́ rí ìlú òyìnbó lọ nínú ẹbí. Ẹni tó kọ́kọ́ rí ìgbéyàwó funfun ṣe nínú ìdílé. Ẹni tó kọ́kọ́ rí ilékọ́ nínú ìdílé. Irú ènìyàn bẹ́ẹ̀ òkùnkùn máa ń dọ́jú lé wọn. Ìdí tí wọ́n fi rí ọmọ tó kọ́kọ́ kàwé já nínú ẹbí. Ọjọ́ tó bá ń bọ̀ láti ibi tó ti lọ ṣe kọ́pà ló máa gbọ́ wípé nǹkan ti ṣẹlẹ̀ sí i. Ìdí tí gbogbo abiyamọ tó ń gbọ́ mi ṣe gbọ́dọ̀ mú àdúrà ní ọ̀kúnkúndùn. Ọmọ tó ń fún ẹ lọ́jẹjẹ lọ́wọ́lọ́wọ́ ìmáfàdúrà rẹ̀ ṣeré. Èyí tó kù díẹ̀ káàtó nínú àwọn ọmọ rẹ̀ máfàdúrà rẹ̀ ṣeré. Èyí tó jẹ́ ni àkọ́kọ́ tó kàwé darí yẹn máfàdúrà rẹ̀ ṣeré. Ọmọ tó jẹ́ ni àkọ́kọ́ nínú àwọn ọmọ rẹ̀ tó ṣe wẹ́dí wẹ́dí máfàdúrà rẹ̀ ṣeré. Ọmọ tó jẹ́ ni àkọ́kọ́ nínú àwọn ọmọ rẹ̀ tó ralẹ̀ yẹn máfàdúrà rẹ̀ ṣeré. Ọmọ tó jẹ́ ni àkọ́kọ́ nínú àwọn ọmọ rẹ̀ tó lọ ìlú òyìnbó yẹn máfàdúrà rẹ̀ ṣeré. Púpọ̀ tó ṣẹ́gun àwọn àkọ́bí nínú ra wa kò gbọdọ̀ ṣẹ́gun àwọn àkọ́bí tiwa. Wípé májẹ̀mú tó ń gbé àwọn àkọ́bí mi lọ́yẹ̀ kò gbọdọ̀ rí jẹ́jẹ́ lórí àwọn àkọ́bí tiwa. Nítorí abiyamọ tó bá fi ọ̀rọ̀ àkọ́bí rẹ̀ ṣeré ó ṣeéṣe kí àkọ́bí sì bí ní ọ̀la. Ṣé o wà lára àwọn abiyamọ tí àkọ́bí rẹ̀ lè fọwọ́ sọ̀yà wípé màá mi ń gbìyànjú lórí ọ̀rọ̀ mi. Àní ọjọ́ Sọ́dẹ̀ la máa parí àdúrà lórí àkọ́bí. Tí màá dẹ̀ máa pín ìgòrò rú àkọ́bí kọ̀ọ̀kan fún abiyamọ kọ̀ọ̀kan. Ayé ò ní dúkùkù máa jà mọ́ àkọ́bí rẹ̀. Tẹ́wọ́ àdúrà kan ń gbẹ́nu mi torí àkọ́bí rẹ̀. Àkọ́bí rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí tọ́jú rẹ̀ látòní lọ. Ìlàkọjá ìní tó jẹ́ kí àkọ́bí rẹ̀ gbó kọjá orí rẹ̀ yóò dìtọ̀. Àkọ́bí ni John the Baptist orí ògolo ìwọ náà máa rọ́gọlò. Àkọ́bí Bátébà fò sẹ́lẹ̀ àkọ́bí rẹ̀ ò ní fò sẹ́lẹ̀. Ìgbéga tó máa jẹ́ kò lè ṣe fún àwọn òbí rẹ̀ olúwa kó fi bẹ̀ ọwọ́ lẹ́ni. Ìgbéga tí àwọn àbúrò rẹ̀ yóò fi mọ̀ gẹ́gẹ́ bí àkọ́bí ó yá olúwa fi bẹ̀ ọwọ́ lẹ́ni. Lọ́jọ́ ẹ̀mí rẹ̀ àkọ́bí rẹ̀ ò ní rí ọ̀run ààrẹ máa bọ̀. Ẹni àkọ́bí olúwa yóò fàyè gbà yín ní ilẹ̀ tẹ́ ẹ bá wà. Ilẹ̀ tẹ́ ẹ bá wà yóò dilẹ̀ rere fún ìdílé yín. Ẹni àkọ́bí ó yẹ lọ gbilẹ̀ ní ilẹ̀ alààyè. Ẹni àkọ́bí ẹ lọ di gbígbòòrò ní ilẹ̀ alààyè. Ẹni àkọ́bí ẹ ṣàmì tọkàntọkàn ilẹ̀ abẹ́ sí ń sí ọ látòní lọ tọmọtọmọ. Olúwa yóò fàyè gbẹ ẹ̀yin àkọ́bí níbi gíga ní ilẹ̀ alààyè. Ẹni àkọ́bí ìṣẹ̀dá yín ò ní gbàbọ̀dẹ̀ níbi tẹ́ ẹ wà yẹn o. Ẹni àkọ́bí ó yẹ gbé àṣẹ ìrọ̀rùn lórí ilẹ̀. Ó yẹ gbé àṣẹ tí kì í dójú tini lórí ilẹ̀. Lórí ilẹ̀ tó wà ìwà àkọ́bí yẹn yóò ní dá olúro. Ẹ má fọmọ wọ́n mọ́ ẹ̀yin àkọ́bí ẹ lọ tayọ tògótogó. Lórí ilẹ̀ ẹ̀yin àkọ́bí ẹ lọ sí èso rere. Ibikíbi tí ẹ̀yin àkọ́bí bá wà olúwa yóò gba ẹbẹ̀ fún yín o. Lọ́dẹ̀ nílò ẹ̀yin àkọ́bí ẹ̀ ní fi ìnira jọ ń kó ohun lórí ilẹ̀ mọ́. Ọba tó lànà ní Petra yóò lànà fún ẹ̀yin àkọ́bí. Lójú kí ògbé ó gbẹ̀yàn tó ní ilé àlàyé ẹ̀yin àkọ́bí lórúkọ Jésù ẹ máa rọ́ mi mu o. Adágún odò kìkì ẹ̀gbin ni ayé ọmọ rẹ kò ní rú o. Ọmọ rẹ ò ní padà dé aṣọ ọ̀nù wọ̀. Ogun ẹ àbá olóṣeṣẹ́ kò ní jẹ́ ti yín o. Ogun ó máa ṣe o. Kò ní ní jẹ́ tọmọ rẹ nínú lẹ́yẹ. Tó ló ń pé àjọ sọ́bà yìí o, kò ní jẹ́ ti yín nínú lẹ́yẹ o. O ní kẹ́pàjárì ládùúgbò o. O ní rogun àwọ̀ kí lórí ọmọ o màmá. Ọdún yìí o ní lé kókó mọ́ yín o mọ́ mi. Lójú kí ẹlẹ́ni ni ó pọ̀ tó yá ọmọ rẹ máa borí. Orí ọmọ rẹ ò ní tako o. Orí ọmọ rẹ ò ní gbàbọ̀dì. Orí ọmọ rẹ ò ní sùtà. Orí ọmọ rẹ ò ní jẹgbayé. Orí ọmọ rẹ ò ní fìyà jẹ. Orí ọmọ wo ni sùn lọ́jọ́ ayọ̀. Ẹlẹ́dẹ̀ ọmọ wọn máa rí ànúgbà nílé aláàyè. Orí máa gbé ọdẹ bí àṣeyọrí tọmọtọmọ. O ní táwọ́ ná tọmọtọmọ o. Màmá sàmí bàbá sàmí ò ní tọrọ jẹ tọmọtọmọ o. Ọmọ wọn ní di agbóbọ̀tà fẹ́gbẹ́. Ariwo yé ó máa ti lọ o. Kò ní fọ̀ ládùúgbò yíyan o. Ariwo ẹtẹ́kẹ́ sí lọ́dọ̀ àwọn ẹlẹ́rìn ní lórúkọ jẹ́ kò ní fọ̀ sí olórí ọmọ o. Lórúkọ Jésù ọmọ rẹ máa dìde. Ibi táyé ti yẹ̀yẹ́ ọmọ rẹ lórúkọ Jésù ọmọ rẹ yóò padà gbẹ̀yìn bẹ́ẹ̀. Àṣejáde lára bàbá alábíyẹmọ yẹ dìde. Ẹdìde ẹdìde ẹdìde. Ẹni bínú ògo ọmọ rẹ látòlí lọ yóò fọwọ́ ara rẹ̀ ṣera rẹ̀. Ọmọ wọn ò ní lọ kó ìpárun o. Ọba tó ń gbọ́ ẹgbẹ́ ẹlẹ́jẹ̀ yóò gbóhùn ọmọ rẹ̀. Ọdún yìí ti ń lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ò ní bọ́dún lọ tọmọtọmọ. Ayé ò ní fọ ọmọ rẹ̀ bú o. Ìrànlọ́wọ́ tó ga jù ó yá tẹ́wọ́ gbà lónìí o. Ẹ̀gan ọmọ rẹ̀ máa padà dé ògo. Áńgẹ́lì ìdílé yín ò ní fọ̀rọ̀ yín ṣeré mọ́ o. Àwọn tó ọmọ rẹ̀ ti là lórí pápá wọn ò ní padà ju ọmọ rẹ̀ lé o. Sí fínìṣì pọ̀ láyé lórúkọ Jésù Ọlọ́run yóò mọ tẹ̀síwájú o. Wà á mẹ́kẹ́ tọmọtọmọ. Ìdùnnú máa di kárí ilé yín o. Mọ́tò ayé ọmọ rẹ tó gbéra ní January kò ní forí sọgí o. Oníkẹ̀kẹ́ àlọ́rí àbọ̀ rẹ o. Ọlọ́kadà sàmí ẹlẹ́yìí ò ní kẹlẹ́sẹ̀. Àròplé gbogbo wọn máa gúnlẹ̀ láyé o. Orúkọ ọmọ tá a fi ń pè ọ́ kò ní dágbére fáyé. Gbogbo ìgbà tó bá ń rí àkọ́bí ẹlẹ́tẹ̀ni lọ inú rẹ̀ á dẹ̀ máa dùn. Àtẹ̀mí àtiwọ́ á láyò lórí àkọ́bí àtàwọn ọmọ wa. Màmá lórí àkọ́bí yẹn ò ní kárí sọ. Àkọ́bí rẹ̀ máa ṣe fún ọ jẹ. Ọlọ́run gbogbo rẹ ara yóò fa àkọ́bí rẹ sókè. Ogun tó jẹ́gun àwọn àkọ́bí níbìkan kò ní jẹ́gun àkọ́bí rẹ. Ogun ọba gbogbo adíjọ̀bù kò ní borí àkọ́bí lágbàáyé. Ìdààmú tán lórí ẹ̀yìn àkọ́bí. Ẹ̀yin ọmọ yòókù ẹ lọ mẹ́ẹ̀kì ẹ̀. Ẹkú àti àrò kọ̀ọ̀kan dọ́gbin lórí ẹ̀yìn àkọ́bí lónìí o. Ọwọ́ ara rẹ ló fi gba ẹrẹ rẹ lọ́wọ́ àkọ́bí rẹ. Àkọ́bí rẹ máa jẹ́ èèyàn nílé alàyè. Jésù Olúwa kókó àdúrà wẹ́wà lónìí. Wọ́n kàn máa sọ wípé Olúwa gbogbo ibi tó ti tẹ́ pẹpẹ ẹ̀sán lẹ̀ fẹ́mi àtọmọ mi kó lu ọkọ̀ ba bẹ̀jẹ́. Màmá ọdún yìí ò ní fẹ̀sọ̀ ṣe o. Tó bá ti gbàwọ̀ yẹn wọ agbo méjìlá kọ́ lọ jẹun àdúrà ti gbà. Ẹjí ní àgbẹ̀mí délé agbára.
6: Èmi nìyá alákàrà AIT. Èmi náà mo tún wá dúpẹ́ lọ́dún yìí o. Èmi tí mo máa ń yáwó, mo wá dẹni tí mo wá lówó tí mo tún wá ń fún yẹn. Ọlọ́run ọmọ ṣe o, mo tún jẹun tó wù, mo tún dájọ 10,000 lójúmọ́. Ọlọ́run ṣe bẹbẹ nu ayé mi o.
7: Ṣé ẹ ta?
6: Mo ń tà, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
7: Ṣé wọ́n ń rà kàrà?
6: Wọ́n rà á, kò tún tó mi tà báàfù méjì. Wọ́n tún máa bínú pẹ̀ ẹ̀ta fún mọ́ ní ọ̀wọ́ Ọlọ́run. Ẹ má bínú. Wọ́n tún fẹ́ máa bínú lọ. Wọ́n tún dúró. Wọ́n ń torọ́ kàrà mí fáìn.
7: Ó ń dájọ́ ìlú.
6: Mo ń dá 10,000 lójúmọ́.
7: Mo jẹ́ bí lórí àkàrà iná.
6: Mo tún jẹ ogúnfẹ́ àti yán.
8: Ogúnfẹ́ àti yán.
6: Olúwa ṣe. Èmi tí mo ṣe kọ̀ǹkọ́ṣàn, mo wá ń jẹ ògúnfe.
7: Ẹni tó ń jẹ kọ̀ǹkọ́ṣàn tẹ́lẹ̀.
6: Mo wá ń jẹ ògúnfe, mo ń fẹja ṣáwá jẹ tẹ́lẹ̀. Mo wá ń jẹ ògúnfe, mo wá ń di yẹn 4,000.
7: Ògúnfe yẹn, wàá wá gbé sí orí yẹn.
6: Wàá wá fi fáànù sí dájì. Màá gbádùn ayé mi.
8: Ayé ti jẹ jù yà lọ.
7: Yé bẹ́yìn lẹ ní àwọn òyìnbó gan wá ń gbà kàrà
6: lọ́wọ́. Ọmọ rà á, dádì, tó bá jẹ́ pé rọ̀lẹ́ lẹ wà ni, ẹ̀yin náà máa bá mi tẹ́ ẹsẹ̀ dájì.
7: Ní ìyá tó jẹ́ pé ó ń tọrọ tẹ́lẹ̀, ó wá ń dájọ 10,000. Ẹnìkan ṣá ń gbọ́ mi, iṣẹ́ tó ń ṣe yẹn, á dín ńlá mọ́ ẹ lọ́wọ́.
5: Láwọn ọjọ́ Sunday jẹ́ àyọjọ́ àwọn àkọ́bí. Níbi tí gbogbo àkọ́bí àgbáyé yóò ti máa pàdé ní ṣọ́ọ̀ṣì nídálé mọ́. Màmá ìpàdé ọjọ́ Sunday kò ṣe é fi ṣeré fún àkọ́bí àti bàbá àti ìyá àkọ́bí. Tó bá jẹ́ àkọ́bí àbó ọmọ àkọ́bí kan ń bì kan. Àdúrà ọjọ́ Sunday yẹri wípé ó wà ńbẹ̀. Níbi tá ti máa bá fi àdúrà jagun fún àwọn àkọ́bí àtàwọn ọmọ. Bọ́lẹ̀ nídálé mọ tó wà ní Ṣẹ́gun Ọ̀tàlógún State. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. Gbogbo ènìyàn ti mọ̀ wípé tá a bá gbàdúrà àkọ́bí a gbọ́dọ̀ dá ọrẹ àkọ́bí. Kò wá sí iye tó lè fi ránṣẹ́ lórí àkọ́bí rẹ o. Láti ti ètò rédíò yìí síwájú. Bọ́lọ́run bá ṣe bùkún wa tó la ṣe máa ṣe lórí àkọ́bí wa lẹ́ni. Ṣé gbìyànjú kí ọwọ́ rẹ kó wà ńbẹ̀. Bọ́lọ́run kan ni ibikíbi tí àkọ́bí rẹ wà àṣẹ kan lẹ́rìí pé kó lọ rí ògolo. Màmá ó ti dún àkókò yẹ kí wọn náà lọ gbàdúrà ní Jerusalem torí àwọn ọmọ rẹ. Ọmọ tó ń gbọ́ mi ìwọ náà lè rán ìyá rẹ lọ. Kò sí èwọ̀ ń bẹ̀ rárá oúnjẹ ọmọ lọ fi ṣe. Ó sì lè rán bàbá rẹ lọ. Mo dẹ̀ mọ̀ wípé màmá ò lè gbàgbé experience yẹn títì. Màmá bàbá àdúrà lọ́mọ la fẹ́ lọ gbà ń bẹ́ o. Àwọn tí ọ̀rọ̀ ọmọ wọn bá ká lára ni mo fẹ́ kó tẹ̀lé mi. Gẹ́gẹ́ bí mo jẹ́ sọ kò síbi tó jìnà tó bá ti jẹ́ ọ̀rọ̀ ọlọ́mọdé ni. Jerusalem tó dẹ̀nà jìnà tó bá ti jẹ́ kí ìpè ọmọ wọn lè yí padà. Gbogbo ènìyàn dẹ̀ mọ̀ wípé àwọn tó bá ti lọ ń gbẹ̀dúrà mẹ́ẹ̀kan máa yí padà fún wọn ni. Fọ́tò àwọn ọmọ rẹ yẹn wàá dìdì kó lọ ọbẹ̀ ni. Gbogbo ibi tí Jésù ti gbàdúrà Elijah àtàwọn Mose ti gbàdúrà wàá tẹ́ pẹ́pẹ́ fọ́tò ọmọ rẹ síbẹ̀ ni. Ọlọ́run bàbá alábìyamọ o.
9: Ààyè ló wà.
10: Hello, hello, prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
5: Abiyamọ o, a ò ní mọ bọ́ jẹ mọ́.
2: Lajiliwa FM 96.7 La la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la

ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026-25 of September ọjọ́ Friday. Gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́, ẹjẹ́ ayé Olúwa, gẹ́gẹ́ bí èmi ti máa ń fi ẹnu mi sọ bí àràárọ̀, ẹni tó bá mọ ọpẹ́ dú ẹ̀sà ó ti ẹ̀ ti kógojá, ẹni tó bá mọ bí wọ́n ti yí Olúwa, èyí tó kù ó rọrùn, ẹni tó bá mọ bí wọ́n ti dúpẹ́, ẹjá tún dúpẹ́ láàárọ̀ yìí. Ẹjá fi ẹ̀mí ìmoore hàn. Ó ní ìgbà tí mo rò ó, iṣẹ́ ìyanu rẹ láàyè mi, mo rí i pé ó ga.

ẹ̀rọ ọkùnkùn rẹ̀ àmì mẹ́ta jésù olúwa wá má fi oúnjẹ ṣeré oúnjẹ ara wà oúnjẹ mi wà ẹ̀sà ó téèyàn bá fẹ́ jọba nílẹ̀ yorùbá ó lóúnjẹ tí wọ́n máa fún sa ẹ kíyèsí ẹ wo bí tí èèyàn bá fẹ́ ṣe rere òyà náà kẹ dúbì àdàyàmà ó nírú oúnjẹ tó gbọdọ̀ jẹ ẹ̀sà oúnjẹ ni tó ní òmìnira ó yàtọ̀ sí oúnjẹ ẹlẹ́wọ̀n òun ló fà tó fi jẹ́ wípé tẹ èèyàn bá ń bẹ nínú ẹ̀wọ̀n ó nírú àwọn oúnjẹ tí wọ́n máa ń jẹ ọlọ́run àwọn bàbá mi ló ní kí n sọ ẹ̀yin kan ẹ lè ṣàmì lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ayé rẹ̀ máa gba okun ayé rẹ̀ á gba okun mo sọ sẹ́ ayé rẹ̀ máa gba okun ṣàmì dáadáa ayé rẹ̀ máa gba okun ayé rẹ̀ á gba okun mo ná kabarúbà lẹ́gẹ̀dẹ́ ọyọ́nà náà sà ayé rẹ̀ máa gba okun mẹ̀rúbà lágàdáyàgà dúbí àgàdáyàgà dọ́s ayé rẹ̀ máa gba okun ọlọ́run àwọn bàbá mi ayé rẹ̀ máa gba okun mẹ̀ná gàbárẹ̀ gẹ̀dẹ́ lẹ́gẹ̀dẹ́ ọ̀sà ayé yẹn á gba okun ẹ kíyèsí ohun àkọ́kọ́ tí mo tẹnu mọ́ ni pé oúnjẹ a máa fúnni ní ẹ̀mí bẹ́ẹ̀ ni a máa gbà á ẹlẹ́ẹ̀kejì ní okun bọ́ bí okun yẹn mo wà wo bí ẹ̀yin kan wà ń bí ẹ lè ṣe bí ìtàtijọ́ mọ́ torí wípé ẹ rí oúnjẹ ìṣerere jẹ ẹ̀sà o lè ṣe bí ìtàtijọ́ o lè sọ̀rọ̀ bí ìtàtijọ́ o lè wùwà bí ìtàtijọ́ mọ́ o lè rìnrìn àjò bí ìtàtijọ́ o lè ṣe rere bí ìtàtijọ́ nítorí wípé kò sí okun lára rẹ̀ mo sọ bí wòlíì bí wọ́n bá jẹ́ kó ṣàmì ayé rẹ̀ gba okun ayé rẹ̀ gba okun ayé rẹ̀ gba okun ọ̀gá jo jẹ́ mọ̀ pé iṣẹ́ yẹn ò dédé bọ́ wo bí ntí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ òun ni oúnjẹ ìṣerere bí ènìyàn ò bá jẹ oúnjẹ ìṣerere kò lè lókun bí ènìyàn ò bá lókun kò lè dìde ẹ̀sà bí ènìyàn ò bá lókun kò lè sáré bí ènìyàn ò bá lókun kò lè débi tó lọ o lè mọ wo ibi tó ń lọ níwájú bọ̀ tí ò bá ti sí okun kò lè débẹ̀ ẹ̀yin kan wo ìṣerere wájú yín báyìí ẹ dájọ́ ìṣerere sọ́nà kò wọlé nítorí wípé kò sí okun mayana kadaye mẹ́nu bí agàdá ìwé àìsàyà sọ wípé bí àkọ́ tàbí bí alápàǹdẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni mò ń dún mò ń káàánú bí òriri àárẹ̀ mú ojú mi fún ìwòkè olúwa ara ni mí ṣe onígbọ̀wọ́ mi ẹ̀yin kan wà ń bí náà bẹ́ẹ̀ ẹ wo bí ẹja gbàdúà ẹ pin orúkọ jésù ara ni mí fún mi ní okun ara ni mí mọ́bi tí mo wà yìí ẹ fún mi ní okun yẹ̀nà bárúbàlì àgàdá yàrá ara ni mí ẹ fún mi ní okun ó yá àdúà

F4 million. F4 million.

0: go along. Some of you pay, but you can send me the idea. No, only can show only a mini. If you call or a me daddy, a genius. Come on, all show, lie me, oh, call your young. Hey, young, but I let you a mini question. But when you were watching me, you know, you look like me in the name of Jesus.
1: Amen.
0: Autonomous of law. Gbogbo ẹni tó sọ pé titan fún wa tó sọ pé ìrètí ti kú tó ní kò sọnà àbáyọ tó ní níbo ló fẹ gbégbà mo sọjáde ìyá kákà ìta gbóòrẹ kẹsà bí ọmọ wo ní ṣe ní kí n sọrọ a máa rọnà àbáyọ mọ ronú o gbogbo èjì tó kò máa jà ọlọrun gbọ ẹrí ló máa já sí èmi ni wò ní ìta rán sí ọ eléyìí sọrọ ẹnu ìwọ ni kò kàn gbàgbọ bí àwọn mi sí ọ wà á rọnà àbáyọ in the name of Jesus. Wọ́n wo tí mo fẹ́ sọ lọ múra Wednesday to more.
1: Yes, sir.
0: Ibudu agbara ni lo ni Oluwo.
1: O ma lagbara.
0: Lona to get there. Idi re. Ibudu yan ma si. Awon eyan a tun ma wo be. Awon bi a ma gbadura.
1: Olorun.
0: Ma o to Oluwa so ni stop the evil storm.
1: Daddy buru.
0: Se ta ba so nipa evil storm ibe ni be se wa o. Agbana.
1: Arina.
0: Aisan.
1: Aisan.
0: Alakala.
1: Alakala.
0: Idiwo.
1: Aromobi.
0: Aromobi. O fa gba visa ilu oyinbo. Ni passport e ma bo. Àwọn tó ń wojú lọ fún wọn máa fún lómi ibùdó agbára yẹn nù. Gbogbo ọ̀tún wàhálà máa fún lómi ibùdó yẹn lọ́fẹ̀ẹ́. Ó máa ní agbára
1: jù.
0: 24 hours. Ọjọ́ Wednesday lago mẹ́ta ọ̀sán ló
1: ti bẹ̀rẹ̀.
0: Odò ago mẹ́ta ọ̀sán ọjọ́ Thursday 30/1st. Ẹ wá gbọ́ àwọn kan níbo lọ̀sẹ̀ tó ń bọ̀. Ọjọ́ Sunday eléyìí. Gbogbo ẹ̀ka náà ni wọ́n ti ṣe sí. Àmọ́ ọjọ́ Monday. À ń bọ̀ ibi tá à ń bọ̀ gẹ́gẹ́gẹ́gẹ́. Wọ́n pè ní tiritiri bus stop.
1: Tiritiri bus stop.
0: Lọ́nà ifọ̀ ni o. Tiritiri bus stop yẹn ní Sango. Tiritiri bus stop ní Sango lọ́nà ẹ̀fọ̀. Ní ẹgbẹ́ ilé epo matrix yẹn. Latiris Glorio. Latira Tamatasi. Ṣẹ̀rí ọ̀sẹ̀ yìí. Ó máa ma ní agbára jù. Mo sọ fún pé mo ní mò ń gbé àràmàdà òróró kan bọ̀. Ẹnìkan ní ṣe lè tẹ taliwa lórí. Tí àwọn kan ló gbóná táwọn kan ló tutù. Táwọn kan ló ń tàyàn táwọn kan láwọn ènìyàn kì í àti lò yẹn. Eléyìí wọ fúnra rẹ ló máa jẹ tiẹ. Òróró ìtúwọ́ pọ́n ń bẹ́lẹ̀ ni. Tó bá láyé ń bá ẹja jẹ́ ń bá ẹja kíní kan. Òróró ìtúwọ́ ni. Ẹ mọ̀ pé ìjì burúkú ni ìjì àwọn àjẹ́ ni.
1: Ìjì burúkú.
0: Ìrọ̀rùn alẹ́ wà gbá wà lára. Gbogbo àwọn tó wà gbá wà lára. Tinú di lọ mo fi ọ̀sẹ̀ ìta fẹ́ bọ́ sí. A tẹ everybody lọ. Bẹ́ẹ̀ ni sà. Ẹ wá gbọ́ tó bá wá tábá wá kó bẹ̀. Ó di ní ṣàbí ọ̀ ní Abẹ́kúta ni.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Ní láfẹ́ wa ẹ̀yin Abẹ́kúta. Ọjọ́ Tuesday nìyẹn. Ago mẹ́sàn-án mẹ́sàn-án la máa ṣe pé yà o. Ago mẹ́sàn-án mẹ́sàn-án ni lọ́sẹ̀. Nà tó bá wá di ọjọ́ Wednesday. Ẹ̀yin ọ̀ máa wá tó ní wọn ní wá sí Ṣàgàm nìyẹn. Náà wọ́n máa wá Ṣàgàm. Ìdí tá a fi wá ṣẹ́ Ṣàgàm ni wípé òjò di stop ní Wednesday tó kọjá.
1: Odò.
0: So òróró tí gbogbo èyí ń ròyìn. Pé à tó bá ti kàn lórí ó máa wọlé sára èèyàn. Gbogbo ọfà yín máa kúrò lórí ẹ̀. Àwọn kan ló gbóná àwọn kan ló tutù. A máa tuta fún wọn níbẹ̀. Yàtọ̀ gbogbo àwọn tó wà ní Korodu, gbogbo àwọn tó wà ní Mòwe, gbogbo àwọn tó wà lológí yá. Gbogbo àwọn tó wà ní Kétu Ọjọ́ta. Gbogbo àwọn tó wà ní gbogbo agbègbè rẹ̀. Gbogbo àwọn tó wà ní Jẹ̀bú. Gbogbo náà máa wá sí Ìṣàgàm. Wọ́n wá Ṣàgàm ni lọ́jọ́ Wẹ́ńsì. Ìyàtọ̀ tó wà ní pé 3 hours yẹn kò lèlé kò lè di.
1: Wákàtí mẹ́ta ọ̀hún.
0: 12:00 àti parí. Torí à ń bọ̀ ń bàdàn fún marathon yẹn. So orí ọ̀fẹ́ la fún wọn. Kò yẹ ká wá. Ṣùgbọ́n tó bá ti wá mí sẹ̀. Ó tán nìyẹn.
1: Ó tán.
0: Ẹ jọ sẹ́lẹ̀ bá ṣé káwa náà tún gbà ní Ṣàgàm ní Sango irọ́ o. Ó yà wá Ṣàgàm tàbí kó máa bọ̀ ń bàdàn ni. Lọ́bọ̀ ti jẹ́ nìyẹn. Ẹ bẹ̀tẹ̀ àwa náà lábẹ́kúta ńkọ. Ó wà bàdàn ni. Àti tà owó ti yí kọjá. Ṣùgbọ́n kan ni pé àwọn tó wà ń bàdàn. Ìmọ̀ ọ̀pẹ yẹn. Wọ́n máa gbà òní Friday. Wọ́n á gbà tiwọn. Òróró tá à ń ròyìn yìí. Èdè ní ti bàdàn.
1: Òní.
0: Òní náà ni. Lábẹ́ ọba tó lọ yàtọ̀. Ẹni bá ti mí ìsẹ̀. Omi ìsẹ̀ ẹ̀ nìyẹn.
1: Omi ìsẹ̀ ẹ̀nu
0: o. Àbẹ́là tí mo sọ yẹn.
1: Mọ́mí ìsẹ̀.
0: Wọ́n máa wá gẹ̀tì ẹ̀ náà.
1: Mọ́mí ìsẹ̀.
0: Èmi náà ni.
1: Wọ́n pàdánù rẹ o.
0: Àtàbá ti pàdánù òkú sọ̀rọ̀ rẹ. Wọ́n máa ní agbára jù.
1: Wọ́n máa lágbára.
0: Bẹ̀ táwọn Abẹ́ẹ̀kúta. Ní mo pẹ́ la máa fún ọ. Àjà parí iṣẹ́ kan dùn. Ẹ wá wo gbẹni tó bá mí ìsẹ̀. A kàn fún ọ lórí ọ̀fẹ́. Join together. Lọ́jọ́ Wednesday tó ń bọ̀. Ẹ ní bùbù agbára yẹn. Ogo ò ní borí wa. In the name of Jesus. Ìjì yẹn kò ní jà wọ àtẹ̀mí
1: mọ́.
0: Ìjì yẹn wọlé. Fún Lásàrò lọ. Ìjì kú ni wọ́n fún. Ṣùgbọ́n gbà tí Jésù dé rẹ̀. Gbọ́dọ̀ ọ̀rọ̀ méjì ni. Omi ẹ̀ tú sílẹ̀. Kó tó sọ bẹ́ẹ̀ nǹkan. Wọ́n ní oníkan yí òkúta ẹ̀bẹ̀ kúrò. Wọ́n yí òkú kúrò. Wọ́n yí òkúta ẹ̀ kúrò. Bó ṣe yí tán. Ó ní Lásàrò jáde wá. Gbọ́dọ̀ ọ̀rọ̀ ni. Àṣẹ ni. Èdìdí ni. Ó bẹ̀ jáde. Bó ṣe jáde báyìí. Omi ẹ̀ tú sílẹ̀. Ẹ jẹ́ kó máa lọ. Ibẹ̀ ni ìjì dákẹ́ sí. Mo sọ ìjì dákẹ́ lórí ayé òmìnira. In the mighty name of Jesus. Àwọn kan náà ìjì kọ̀ọ̀kan jà wọ́n. Ẹ jẹ́ kẹ́ni kan náà sọ ìrírí ẹ̀.
2: Ọ̀tọ̀lórìn àfọlábí. Mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run mi ò rí ní òde bíbá rere. First and March this year yìí. Wọ́n pray. Mo ti sọ ẹ lórí eré ojú oṣù kan. Bá tí wọ́n sọ pé kéwọ́n bá sọ. Mo dẹ̀ tún fẹ́ ní ẹ̀rí lórí gbogbo nǹkan tó ń ṣe mo dẹ̀ ní báwọn kò tiwọn. So nǹkan yẹn ọfà yẹn ó pa ọ̀tá mi láyà. Bóyá pé owó tó ọmọ mi náà. Even though tó máa sọ pé wọ́n kọ 8 watts fún mi. Kò ń ṣe irọ́.

0: wọ́n lọ gbogbo pásọ̀nà là ń gbọ́ ilé náà àtàwọn tàà sí ìwọ náà jẹ́ ń bá pàdé jó bá mi pàdé bí mo ṣe ń tara wọ́n ní ó yà àwọn obìnrin yà máa gbà wọ́n wá ń gbà bí ti ẹ̀gbà fún mi ẹ̀yà yẹn ni mo wá ń gbà wọ́n ní ọmọ títí dìsí ẹ bá wò ibi ọmọdé àbírọ àyà yìí ó máa ń gbà ní ibi sátirí sẹńtà yẹn ó máa ń gbà ibi jẹjẹ bẹ yẹn ẹmí ò máa rí mọ o.
1: ẹ sọ fún màmá yìí níbi tó gbé ẹtí wá kó padà sílẹ ẹ túbọ̀ dọ̀tún gbogbo yẹn mọ ẹ sọ dáadọ́.
2: Bí ọlọ́run àtàmátàtẹ ṣe máa ń ṣe
3: ni
2: ìwọ náà lẹ̀rí kan o ẹjẹ́ lọ ṣe wò mí sàn máa sàn.
4: Máa fi ọwọ́ gbà bí tó ń lu ẹ̀ máa fọ́ gbà bí tó ń lu ẹ̀ báyìí a máa pọ orúkọ Jésù ní ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀kan a ní ọlọ́run àtàmátàtẹ wò mí sàn máa sàn pa mí là máa là. Máa nìbọn tó bá ti nígbàgbọ́ lórúkọ Jésù ó yẹ bẹ́ẹ̀ ìwòsàn báyìí tún sílẹ̀ àṣẹ tí mo bá Jésù olúwa.
2: Ìwọ gan náà lẹ̀rí kan báyìí o mo fẹ́ gbẹ ẹ̀rí tiẹ̀ báyìí àmọ́ kí n tó máa fún ẹ ní nọ́mbà tó fi máa sọ ẹ̀rí èmi yìí ó gbogbo ènìyàn onímọ̀jàmú sọ pé òun fẹ́ ṣílẹ̀kùn ayálóore fún àwọn ènìyàn méje kan lẹ́nu ayálóore tí wọ́n bá pàdé rí ni ayálóore tí ò ṣẹlẹ̀ rí ni ayálóyálu tó kọjá òye ènìyàn lọmúra lẹ́nu gbogbo èèyàn olúwa sọ pé àwọn méje yẹn àwọn tó ti ń sọrẹ àtàwọn tó tún fẹ́ sọrẹ èmi ni olúwa ní ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọrẹ ìrúbọ ránṣẹ lẹ́nu ìwé ìjọ́hánú orí karùn-ún ó níwà tí áńgẹ́lì bá dìgbà sí romi ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀ àrùn karùn-ún tó wùn kó máa jẹ́ yóò dẹ̀ kúrò mẹ́ wọ́n ní tábàkà méje wá tú méje ká ẹgbọ́ sà ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọrẹ ìrúbọ ránṣẹ olúwa ni ò fẹ́ ṣe ìpín àjálù ìyanu òjijì kan àjálù oore ńlá kan ìyanu tí ò ṣe é fẹnu ròyìn fẹ́ kan tó ní agbára fún àwọn méje àkọ́kọ́ yẹn ni gbogbo èèyàn ló máa rúbọ lẹ́nu ṣùgbọ́n àwọn méje àkọ́kọ́ yẹn má dẹ̀mú kan ti dúró lórí ọ̀rọ̀ wọn. Oh my God, ẹgbọ́ ilẹ̀kùn oore ṣíró in the name of Jesus. Gbogbo èèyàn o tí fi ọrẹ má dẹ̀mú èdìdí rẹ ránṣẹ́ gbọ́ o lè ṣe láàárọ̀ yìí o fẹ́ sàdá mẹ́wàá o fẹ́ sanra rẹ. Oh my God, o dẹ̀ fẹ́ sẹ́ ẹ̀jẹ̀ ẹgbọ́ àti àwọn tó wá ní ká bá lè lo 8800 bí èdìdí fún gbogbo àwọn wọ̀nyí láàárọ̀ yìí ọjọ́ pé ẹgbẹ́ èèyàn méje àkọ́kọ́ yẹn jẹ́ ń fún ẹni àkáǹ nọ́mbà káwọ ẹni méje àkọ́kọ́ náà àkáǹ nọ́mbà tó fi ọrẹ ìrúbọ rẹ sí àtọrẹ ìdídí àti májẹ̀mú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀ UBA ni o oya 10-24-24-77-77-50-80
5: 80
2: UBA bọ́lá kan sí 10-24-24-77-77-50-80 Christ àtìlẹyìn àtàmátà sí ló máa bá pàdé bẹ̀ ó ní iye àwọn tó gbàgbọ́ láti agbára fún láti jẹ ọmọ ọlọ́run àtàwọn tó borúkọ nínú ẹgbọ́ wọn bí ìtọ́ ọba gbàgbọ́ orí ògùn ọlọ́run bí jẹ́ ṣe sọ nínú ìwé Jọ́hánù orí ọ̀kẹ́kẹ́lá nìyẹn ẹgbọ́ ó ní tí rẹ bá gba ọlọ́run gbọ́ àáfìdí rẹ múlẹ̀ ni àmọ́ tó ọba gba orí rẹ gbọ́ wàá dẹ̀ ṣeré ẹwọ́ wo yorùbá gan sọ pé mo ṣeré kò gbè mí ó lọ́wọ́ kan ìka nínú ni ẹ̀yin méje àkọ́kọ́ yẹn èyí ló fi mọ̀ pé ọlọ́run nìkan lálágbára àti pé lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan lókun mo sọ bí wòlíì ní kíá ìyanu kò tó bá yẹn èèyàn méje àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa fi sọ̀rọ̀ ìrúbọ lẹ́nu mo ní ilẹ̀kùn ó lọ́wọ́ gbogbo ẹni tó máa san májẹ̀mú tó máa sanre ẹ̀jẹ̀
4: to ba so re ma je mo so so ati edidi re yen iyanu ma de in the name of Jesus.
3: Amen.
4: Go account number na like say UBA 10 2 4 34 77 50 80 oruko to ma ri nibe Christ atilele atamata se 10 2 4 24 77 50 80 Akan number na niye bo se nda si ba ona si
3: ko
4: ogun re si o ro na ah iwo na lo gbiyanju
3: bi
4: olohun se nbe temi nbe iwo ni ibuku kan iwo ni re yen kan
3: abe
4: ni o to luwa so fun mi lo mura loni oluwo lona to gete gbeda lo nbo iyen ni atamata se oluwo le ni oluwo lona to gete gbeda abe bridge wo ro na tin wo
3: ko
4: gbogbo won to ba nbo lona ogun state won to nbo la ti lagos state won to nbo la to gbo mo se won to nbo la to ki ogun lati ni ibadan lati iwo ro wa ri taxi to npo ni taxi to npo ni o ya wo taxi ni kan je si oluwo jo iwo road si oluwo junction to ba oluwo junction gbe ki soke ni gbe pharmacy oni atamata si nlo alagba le ni o bi ago mejo laaro en ko ti gbo to ba fe tete bi to fe gba number lati ni mi o si le ni Friday to koja amu mu wa ni by life and direct gbe eyan to ti fe ri lati joy eni na lo ma raye ri eni Friday ni mo wa around the by to wa jo ba to la yato so wa lanfani lati ri mi leni ni o eni yi ni o agba ba to la yato oluwo to wa lona to gete gbe ni atamata mata sibo bo ba ti gbe ta si lati woro o je so ni ojo osun o ke soke ori ti tele rukun yen ni ko kada ma gbe bo lati mata si ko tete de agbo ba to la ya ton wa ri mi wa nu wa le ta woro yen sori e o won ri se last week ini le ni je wa le get tabela yen ini le ni je at the same time imo pa wa le gba e ni ma fara won ogun ma se
3: in
4: the name of Jesus
3: eni
4: ka lo fe gba ka number le ke si je kin fun e UBA 10 2 4 24 double 7 77 50 80 80 mo la ka si UBA 10 2 4 24 double 7 77 50 80 afani kilo je fiyan ko je raye ko so mi oruko Jesu ani so jobo
3: lo
4: ajere iya ni ko in the name of Jesus
3: mura
4: ko ma bo lo ni wo bawo lona to gete gbeda ni badun
3: gbogbo
4: aye oni jawo Jesu oluwa.

ẹ kú ojúmọ́. Ìròyìn yìí kà gbánláyé ló ń dé sétì bọ́yẹn láti kànnì lágẹ̀lú 96.7 FM òkè gàjòkè. Ilé ìta kalẹ̀ sílé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn. Ṣéun Àríbìkọ́lá lórúkọ mi. Ṣáájú ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti gbóríyìn fún ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún ibùdó tí wọ́n ń ṣe nǹkan àṣà àti ìṣẹ̀mbáyé lọ́jọ́sí níbi orúkọ rẹ̀ ṣe jáde nínú àwọn tó jẹ́ bí 100 tí wọ́n lámìlaka. King Gibe ló ti béèrè lọ́wọ́ Wike láti pèsè ẹ̀rí máa jẹ́mi ṣó ibi tí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ti buwọ́ lu ètò ẹ̀yáwó ẹ̀. Ilẹ̀ Poland ni wọ́n ṣàlàyé pé ẹ̀làhán iná tó jó lẹ́kùn ti ibùdó Starlink lọ́jọ́ eléyìí tí wọ́n fi ń dúnkokò mọ́ni bílẹ̀ Denmark ṣe ńlá gógó ìkìlọ̀ wípé ilẹ̀ Russia ní dúnkokò mọ́ni. Agbábọ́ọ̀lù ni Fox ni ó ti gbé ìgbésẹ̀ báyìí láti tọwọ́bọ̀wé àdéhùn ọdún mẹ́ta míì pẹ̀lú ikọ̀ ti Arsenal. Ní báyìí ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ ilẹ̀ Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ni ó ti ránṣẹ́ kíni kú oríire sí ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún ibùdó tí wọ́n ń ṣe nǹkan lọ́jọ́ sí nǹkan ìṣẹ̀báyé ní ilẹ̀ yìí ìhun olúgbilé Olwe látàrí pé bí wọ́n ṣe fọ́kọ rẹ̀ sínú àwọn 100 tó láàmìlaka tí wọ́n sì ń gbé iṣẹ́ ayàwòrán agbẹ́gilére àti ipa nǹkan ìṣẹ̀báyé lọ́jọ́ mọ́ sí yíká àgbáńláyé. Ààrẹ lọ ṣàlàyé wípé ìdánimọ̀ ọ̀hún ni ó fi iṣẹ́ takuntakun tí olúgbilé tí ó ń ṣe ló fi hàn nínú ẹ̀ka ilé tí ó ń ṣe adarí rẹ̀ níbàámu pẹ̀lú àtẹ̀jáde tí wọ́n tẹ̀bọ́ ta lọ́jọ́bọ̀ láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì sí ilé iṣẹ́ ààrẹ lórí ẹ̀ka ètò ìròyìn àti ààtò gbogbo Báyọ̀ Ọ̀nànúgà. Tinubu ni ó gbé oríyìn fún olúgbilé fún iṣẹ́ takuntakun ilé tó ń ṣe bó ti jẹ́ wípé ó gbìyànjú láti jẹ́ kí wọ́n dá àwọn nǹkan ìṣẹ̀báyé tilẹ̀ Nàìjíríà tí wọ́n ti kó lọ ń gbà kan padà sílẹ̀ yìí lábẹ́ ìṣàkóso olúgbilé. Iléeṣẹ́ ọ̀hún ni wọ́n ti gba àwọn nǹkan ìṣẹ̀báyé tilẹ̀ Benin tó tóbi 169 láti ilẹ̀ ti Netherlands àti eléyìí tó gbà tó tóbi 64 bákan náà láti ilé ẹ̀kọ́ gíga yunifásitì ti Cambridge. Inú àtẹ̀jáde ọ̀hún wọ́n tún ní àwọn nǹkan ìṣẹ̀báyé bíi 18 ọ̀tọ̀ọ̀tọ̀ àti àwọn nǹkan àṣà míì ni wọ́n ṣẹ̀ tún dá padà sílẹ̀ Nàìjíríà láti ilẹ̀ ti Switzerland. Tinubu ló wá gbóríyìn fún ẹ̀ka iléeṣẹ́ ọ̀hún fún iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ń ṣe bí wọ́n tún ṣe ti tẹ́ pẹpẹ àtẹ ti ìgbàlódé ibi tí wọ́n ti ń tẹ pẹpẹ àwọn nǹkan ìṣẹ̀báyé tó tóbi 200 níye láti ibùdó ipa nǹkan ìṣẹ̀báyé lọ́jọ́sí ní ìpínlẹ̀ Èkó eléyìí tí wọ́n sì gbé jáde ní oríṣi ìlànà mẹ́ta tó sì wuyì. Ẹni tó jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà tó ń ṣojú ẹkùn ìdìbò ti olú ìlú ilẹ̀ Nàìjíríà yún ìlú Àbújá Ìrètí King Gibe ló ti ṣàlàyé báyìí wípé ẹni tó jẹ́ alákòóso fún olú ìlú ilẹ̀ Nàìjíríà Yesun Wike ni kó ṣàlàyé lẹ́kùnkẹ́kẹ̀ bóyá ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ni wọ́n ṣe ìbuwọ́lò fún ètò ẹ̀yáwó tí ó lóhùn yá. Bẹ́ẹ̀ ló tẹ̀síwájú pé èèyàn jẹ́ alákòóso tàbí ẹni tí ń bẹ lákòóso ìjọba kò túmọ̀ sí wípé wọn ò lè taná ramọ́ramọ̀ sí nídìí. King Gibe lọ ṣàlàyé ọ̀rọ̀ náà lọ́jọ́bọ̀ nígbà tí ń fèsì sí ọ̀rọ̀ tí Wike sọ níbi tó ti ń sọ pé kò sí òótọ́ ọ̀rọ̀ nínú àlàyé tí wọ́n wípé ìṣèjọba òun ni kò gba àṣẹ lọ́wọ́ ilé-ìgbìmọ̀ aṣòfin kó tó di wípé òun yáwó. Inú àtẹ̀jáde tí wọ́n tẹ̀ lórí àtẹ̀ ti X lọ́jọ́bọ̀ King Gibe nínú ṣàlàyé pé òun ò ní pa ẹnu òun mọ́ látàrí pé bóyá nìkan ní ṣe kéébú dúnkokò mọ́ni tàbí fi ipá sọ̀rọ̀ sí ni. Ọ̀ṣàlàyé síwájú pé ara iṣẹ́ tó yẹ kí òun ṣe gẹ́gẹ́ bí ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ni láti béèrè kí òun sì béèrè fún ìlànà ti àkóyawọ́ lọ́wọ́ àwọn tí ń bẹ nígbọ̀jẹ ìjọba lójú ọ̀nà àti jẹ́ kí ètò ìjọba àwa ara wa kó lè rí ẹsẹ̀ múlẹ̀ nílẹ̀ Nàìjíríà. Àgbáríjọpọ̀ àwọn obìnrin tó jẹ́ oníṣẹ́ àgbẹ̀ ti kéréje ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀yọ́
ni won ti ro ijoba tin be lode yi lati jawe sobi nipa gbigbe eka eto isuna to ni se pelu ti eto agbe papa julo ti awon obirin soke se egbe ohun lo salaye oro na nilu ibadan nigba ti won ba oniroyin soro latari ohun to ni se pelu ele ti nsakoba fun awon agbe lobirin ati ipa to ni lori ipese onje ati eto abo eni to ja adari fun egbe na nipinle oyo abileko tinuke akinbade nlo soro loko egbe na nibi ipade alagbara na to si pa bi yabidan igbese awon obirin ati pe bi won se nde yesu won lakoko to ba nse eto suna to si ni se pelu ti awon agbe egbe ohun ni won ti wa la awon alakale kakale fun ijoba ipinle oyo nigba ti won salaye bi pe lati odun 2021 si odun 2025 ida ti lo si eka eto ogbin nipinle oyo ni koju ida merin o le ti un meta ateyoka lo to si je bi pe igbese ti won fi sinu eka eto suna na ni lo je ida meta din ni ogun o le ti un marun le ti won ni o je eleyi to je akurete laarin awon ipin marun ototo ti won yanana nibi eto na ewe awon obirin agbe ni won ti wa la ilana mefa kale baye ti won si bere lowo ijoba ipinle oyo ati awon eyan ti oro kan lati be igbese kan man kia lori e ara awon ilana won ni ki won jawe sobi nipa idokowo leka ti eto ogbin ati wipe ki won ri daju wipe ibi won ran owo lo ibe na lo de lodo awon agbe be ni won tun ro ijoba lati je ki awon agbe lobirin ohun ki won lanfani si sare ile ti eyan fi dako ki won si se apoyawo be ni ki won se idagba soke leka ti barukuti ele ti o je ki ise ti awon agbe ohun se ko yori si dada ewe eni ti o je adari leka eto ijoba ti wa ati eka eto isijoba ni eka ile ise to ri si eka idagba soke idajo ati alafia ogbeni jide bangbose iloro awon obirin agbe na lati se amulo eka ti eto ogbin olokowo ti ijoba pese kale iroyin lati ile okere lohun eni ti o je alakoso fun ijoba nlo ti salaye wipe ela han ina tojo ni abala ti ekun ti starlink ti o nbe laarin gbogbo ile ti poland lo je amomo se lati dala asigbo sile eni to je igbakeji olotu ijoba yun Christoph Gawkowski en lo salaye pe ina ohun to waye lekun ti Mazovia eni o je eleyi ti won fe fi da howo o sile ti won si fe je ki eka ti banisoro okun re kore bete to si ni akonu eleyi ti ileise omo ologun ile ti Ukraine ti won lo inu ise iwadi alagbara ti won ni n lo lowo nbe ni won ti fidi e mule wipe o seese ko je wipe ile ti Russia ni lo gbe igbese ti ikolu alagbara na bo ti e je wipe ile Russia ni o ti fese titi di akoko ye ewe eka ileise ti otelemuye nile ti Denmark ni won ti wa salaye se yiriwo idunkoko moni otan ti won si wipe o seese kile ti Russia ko tun gbe gbẹrẹgi ija kana laarin oṣu ti n bọ labala ti are idaraya eni to je agbábọ́ọ̀lù ọ̀jìnì nílẹ̀ ti amẹ́ríkà lọ́hùn emily fox ni ló ti se àpèjúwe ìtọ́bọ̀wé àdéhùn míì pẹ̀lú ikọ̀ ti arsenal gẹ́gẹ́ bí eléyìí tí òun gbé ìgbésẹ̀ tó rọrùn ẹni ọdún 28 òun ni ló ti jẹ́ ìkan gbòógì nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà láti gbà tó ti darapọ̀ mọ́ wọn láti inú ẹkùn ti north carolina courage lọ́dún 2024 tó sì jẹ́ wípé ó ti tọ́ bọ̀wé àdéhùn ọlọ́dún mẹ́ta ọ̀tún míì báyìí arábìnrin ọ̀hún ló wà nínú ikọ̀ náà nígbà tí wọ́n gba ife ẹ̀yẹ ti champions league tàwọn obìnrin lọ́dún 2025 àti ife ẹ̀yẹ ti champions cup ní ọdún 2026 nínú abala àkọ́kọ́ sáà ìgbábọ́ọ̀lù eléyìí tí ó darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù náà ni ó ti láǹfààní àtijáwé olúborí gba ife ẹ̀yẹ bẹ́ẹ̀ ni wọ́n tún fowókọ rẹ̀ sínú àwọn agbábọ́ọ̀lù tó ta sánsán jù láàrin ọdún nínú sáà ìgbábọ́ọ̀lù méjèèjì. Kí n tó máa lọ ẹgbọ́n àwọn kókó tó suyọ̀ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbóríyìn fún ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà
lẹ́ka àjọ tí ó ń bójútó ibùdó ìṣe nǹkan lọ́jọ̀sí pàápàá jùlọ nǹkan àṣà látàrí bí orúkọ rẹ̀ ṣe hàn nínú àwọn ọgọ́rùn-ún tọ́lámẹ́lá kájò King Gibe ni ló ti béèrè lọ́wọ́ wike láti pèsè ẹ̀rí máa jẹ́mi ìṣó níbi tí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ti buwọ́ lu ètò ẹ̀yáwó ẹ̀ ilẹ̀ Poland náà ṣàlàyé pé ẹ̀láhán tó jó lẹ́kùn ti Starlink ni ló jẹ́ iléyìí tó jẹ́ àmọ́mọ̀ṣe ti ẹkùn ti Denmark sì lágógó ìkìlọ̀ látàrí bí ilẹ̀ Russia ṣe ti ń dúnkokò Fox ni ló ṣàlàyé wípé ìgbésẹ̀ tó rọrùn lòún gbé láti tọwọ́bọ̀wé àdéhùn ọlọ́dún mẹ́ta míì pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti Arsenal. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti ìkànnì yìí jáde ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé pẹ̀lú ìtànà www.lagelufm.com. Èyí lò pé ìròyìn tó ń dé sí ti gbọ́ yín láti kànnì Lágelú 96.7 FM. Ẹ lè tẹ̀lé wa lórí àtẹ ti X pẹ̀lú ìtànà Lágelú FM 967. Bẹ́ẹ̀ lẹ́sìn lè fẹ́ràn wa lórí àtẹ ti ìbánidọ́rẹ̀ẹ́ yún Facebook lójú ewé Lágelú FM 96.7. Túnde Ọláwúwo ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún Olúwa Ọ̀làgúnjú ṣeun ààrẹ Bíkọ́lá ìǹlò ti ń ròyìn. A kú ojúmọ́ a kú ọ̀la àjímọ̀ a sì kú ìpalẹ̀mọ́ fún òpin ọ̀sẹ̀ òní ọ̀sán wá sí rè ẹ máa yáṣẹ́.

0: ẹgbọ́ kí la nfàní ọ̀rọ̀ téèyàn ń sọ kiri tí ò sì yọ nǹkan kan fún.
1: Tùkí bẹ́ẹ̀ làwa ń ṣe sọ́bẹ̀ wọn o, ẹni tó bá sì fẹ́ ja odò wa.
0: Bá a bá dẹ̀ sọ nípa tó ń pè ní ọ̀rọ̀.
1: Láà

0: ìrora.
1: Ìwọ rẹ̀ mi rè irú ọ̀rọ̀ wo gan ló ń sọ ń bo ni àwọn ọ̀rọ̀ ti tì ọ́ dé.
0: Alágbàro irinṣẹ́ tó ṣe iyebíye ni wọ́n jẹ́ ọ̀rọ̀.
1: Sísọ ni ọ̀rọ̀ òun náà fi ń sọ. Ṣùgbọ́n ẹ má gbàgbé pé ọfọ̀ wà, wọ́n fọ ọfọ̀ jáde ni. Bẹ́ẹ̀ni ògèdè wà.

0: ẹ̀dẹ́ sílẹ̀ bọ́lárọ̀ yìí olúwa ni kí n bí ọ́ ọjọ́ wo déètì wo lọ́ọ́bà nǹkan déètì yẹn sínú ìwé kan pé lọ́jọ́ báyìí o ni mo fẹ́ stop ẹsẹ̀ tí mò ń dá yìí ọjọ́ wo ni sọ́ọ̀nì ni àbíọ̀lá ọ̀fẹ́ ọmọjọ́ náà matthew ayé lópin number two tóbìnrin bá lóyún òpin wàsà luke chapter two verse six luke chapter two verse six
1: ó sì ṣe nígbà tí wọ́n wà níbẹ̀
0: nígbà tí wọ́n wà níbẹ̀.

0: ẹ̀sìn ọwọ́ rẹ yẹn òpin débà láàrọ̀ yìí matthew
1: o
0: máa sọ fún pé ọsẹ sílẹ kẹsẹ o tó ṣe kí ni o kó tó fi ọ sílẹ oh my god ohun àtúnṣùpá ó ní òpin àdéhùn láàrin èèyàn méjì òpin a máa débà matthew ọ̀rọ̀ tí mò ń sọ yìí òpin a máa ṣe kí ni o òpin a máa débà ṣùgbọ́n lọ́jọ́ wo lópin ó débà ẹsẹ̀ ti ń bẹ lọ́wọ́ rẹ bọ́dà àmọ́ ọlọ́mọ ọlọ́run pastor àmọ́ nírànṣẹ́ ọlọ́run àǹtí àmọ́ ní akọrin nínú ìjọ gbogbo ẹ̀yin èèyàn àmọ́ lọ́ba àmọ́ níjòyè àmọ́ olólórí ìlú ṣebí wọ́n ní gọ́vnọ̀ ṣebí wọ́n ní president ṣebí wọ́n ní senator gbogbo kò tó dìmú yìí ìwọ lọ́gọ́ ọlọ́pàá ìbéèrè mi rẹ ọjọ́ wo gangan ní ẹsẹ̀ tó ń dá yìí ẹsẹ̀ tó mọ̀ tó yẹ pé bẹ́ẹ̀ mi ò dárúkọ rẹ ìwọ gan mọ̀ pé kò dára ìjọ wo lópin ó dé bá ẹsẹ̀ ọwọ́ rẹ mami mo fẹ́ kó dáhùn dádì mo fẹ́ kó dáhùn ọjọ́ wo lópin ó dé bá ẹsẹ̀ ti ń bẹ lọ́wọ́ rẹ ọmọkùnrin kan bẹ sáàkì olórúkọ rẹ ó dẹsẹ̀ rẹ ọ̀gá o ó dẹ̀ yín àwọn tó ga jẹ inú òwe luke chapter 19 ó wá pàdé jésù ó wá gorí igi nípa orí jésù ó wá pariwo ó ní ẹjọ́ sá

0: kopisi ese ti mo da abongi ni me mo ko fa talaka talaka na te ti jesu na se be se peru sa te oni ka bibeli
1: bi mo ba si fi
0: e ti mo ba si e nikan kan pari wo ni pe o fi esun etan gbowo lowo mi sa ke oni to ba je pe lo to ni mo fi esun etan gba owo lowo re
1: mo
0: sa pada ni lopo merin eni to gba 1 million lowo re olohun da 4 million pada ka bibeli si waju
1: yesu wi fun pe
0: yesu wi pe
1: lọni ni won bi
0: iwo pelu
1: ijama abraham
0: matthew
2: baba mi
0: matthew
1: yes sir
0: ase oro wo lapale lai si jesus
2: bẹni
0: ase owo ni yi
2: bẹni sir
0: lai si jesus
2: bẹni sir
0: ase ese o ma nba ogo
2: bẹni sir
0: boda
2: yes sir
0: mami eyin mo nba wi ojo wo le fe fo pin si ese owo yin ari yin nile oko ewo le tun se ka kiri hotel yi daddy boda ebo ti ni yawo ewo tun gbogbo katakata yi gbogbo owo t'olorun ti dari si o ti tu o si rere ibo lo n ko si shop onirun ko to onirun ibe lo n ko si igbe onirun n lo n fowo je o bo wa dojo ola ke lo ma so ijo wo o da na eran wo lo ti jeri ke lo tun wa kiri ibeere mi re o eran wo lo ti jo iru ijo wo lo ti jo ijo wo lo fe fopin si awon nkan to n se ti n pa ogo re lara awon nkan to n se ti n fa o seyin ojo wo lo fe fopin si olúwa ló ní bí ọ lóore wọn ní ìjọ wo mo pín máa dé ẹgbọn tí jọbù sọ jọbù náà dẹsẹ ṣùgbọ́n wa sọ pé job 31 ní verse 1 ó ní mo gbá ojú mi dámájẹmú ó ní mi ní wọ yan
1: obìnrin èmi ti bọ ojú mi dámájẹmú
0: mo dá ojú mi dámájẹmú
1: mi à ṣe tẹjú mọ ohun díẹ
0: mi tẹjú mọ wọn mọ matthew tọdún bá pé tó máa ti tẹjú mọ ó máa bá ọkàn àwọn lára ó lòun ò wọn mọ ẹ sà mo gbàdúrà lórúkọ jésù ò ní dídàkudà tó bá ń gbọ̀n mi lébikíbi bàbá àdúrà ak 47 prophet caleb ọ̀làdìrán olúwàdì olúwàdì ń bí ọ léèrè ọjọ́ wo ló fẹ́ fòpin sí ìrìn àjò ẹsẹ̀ tó ń gbé yẹn wọ́n gbàgbé o ayé ò dópin tí sáàkẹ́ wò bá yí padà àárín arántí rẹ gbogbo nǹkan rẹ àrántí ẹ̀ mọ́ ṣùgbọ́n ìgbésẹ̀ tó gbé àrántí rẹ ó máa ń lẹ́tọ̀ọ́ ó ti lẹ́tọ̀ fún olè orí àgbélébu kó tó yí padà ìbágbádùn ayé ṣùgbọ́n ó ti lẹ́tì má jẹ́ ó lẹ́tì pọ̀ kó tó yí padà torí náà ló bá ń gbọ́ mi ìbéèrè mi ni o níjọ́ wo ló kú o nínú ẹsẹ̀ tó ń da yẹn espanya ní ìdè tiẹ̀ mo ti rí amúnọba tó lòun ọ̀dà nìyẹn tó kórè sẹ́lẹ̀ tó lè ń ṣiṣẹ́ dáadáa mo ti rí alágbèrè tó lòun sasẹ́wó tó dẹ̀ dọ̀mọ́ ọlọ́run mo ti rí àwọn olè tí wọn náà ò ṣe bẹ́ẹ̀ mọ lọ́dà ọjọ́ wo ni tiẹ̀ máa ẹ̀ sọ́yà mọ́gbàgbé o tó o bá fẹ́ sẹ́lẹ̀ lọ́jọ́ kan ẹ̀sìn òfìọ́lẹ̀ dáfídì

mo gbadura fun o mi o so nitori owo mi o so nitori owo ṣugbọn mo so kaye re ori eni ọrun mo gbadura ijọba ọrun o ni padanu gbogbo eyin omo ọlọrun pata ni aaro yi mo fi ọlọrun bẹ yin ẹgbẹ igororo kan ẹ pade mi lori Facebook mo ma wa lori Facebook ni agbogbo mẹta abo lori ẹ gbọ dada o ni ọgànjọ o agbogbo mẹta abo lori no more war prayer mountain ni ọgànjọ o agbogbo mẹta abo si agbogbo marun abo ni idaji mo pe ni oru awọn angeli bẹẹ naa ni lori TikTok ẹ ma pade mi lori TikTok lori YouTube ati lori Instagram ni baba adura AK47 prayer mountain ẹ jọ sa adura yẹn ẹ gbe ororo kan lọwọ lẹyin ti n ba sure fun yin tan ẹ o fi ororo yẹn ana iti ara yin ati awọn ọmọ yin ẹni to fẹ jade lọ fun iṣẹ ẹni ti ọna dimọ tabi ẹni ti n wa ire kan o fẹ lọ gba ẹtọ kan lọwọ awọn eyan kan abo fẹ promotion pade mi ororo yẹn ni ko fi ana iti ara rẹ o dẹ mọ pe nipa igbagbọ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín sẹ́ẹ̀rí ní parí oṣù yìí matthew oru àwọn àkọ́bí gbogbo èèyàn mú fọ́tò àkọ́bí yín o oru àwọn àkọ́bí oru méjìlá lò lórí òkè nomowo ní ìlú apatẹrẹ number one fọ́tò àkọ́bí yín àti ti second born ẹ wàá kọ nǹkan méjì sí ẹ̀yìn wọn alákọ̀ọ́kọ́ ẹ kọ àánú ẹlẹ́kejì ẹ kọ ìrànlọ́wọ́ tẹ́ ẹ bá dé orí òkè màá sọ àṣírí kẹta àti sáàmù rẹ fún yín ó rí pé gbogbo ibi tí àwọn máa ti dé wọn ò rí àánú gbà wọn dẹ̀ ríran lọ́wọ́ gbà lórúkọ jésù tí ẹ ọ́ da bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa wa.

torí pé ọ̀rọ̀ yẹn àtẹ̀tẹ̀kọ́ṣe ló ti wà ọlọ́run dẹ̀ ni ọ̀rọ̀ náà nípasẹ̀ ọ̀rọ̀ ládáhùn gbogbo ọ̀rọ̀ ló fi pe ìmọ́lẹ̀ ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà ọ̀rọ̀ ló fi pe àwọn ìgbìmọ̀ mẹ́ta ẹ wá ẹ jẹ́ kí á dá ènìyàn kí ló dé tí àwa wá ń lo ọ̀rọ̀ yẹn ní ìlòkulò ó níye ọ̀rọ̀ tó yẹ kẹ́yìn ó sọ lójúmọ́ ńgbà tí ó kì í ṣe àfọ̀rọ̀ jẹun gbogbo ẹjọ́ àdúgbò owó ẹ ló wà ṣe ẹ ti gbàgbé pé máa wí báyìí ní sáwó wọn lóde òfófó ni àpọ̀jù ọ̀rọ̀ ní sáwó òlú ètè gbogbo èèyàn tí ń bá ẹlẹ́jọ́ sọ̀rọ̀ ẹ mo kí yẹn kú wà láìnú o ẹ ti gbàgbé pé ikú àròyé báyìí ni mo ń pẹyẹ ìbákà kí ló dé tá a jẹ́ ẹlẹ́jọ́ kiri àdúgbò ọ̀rọ̀ lẹ́yìn tú jọ ọ̀rọ̀ lẹ́yìn tú ìdílé kí ló dé tá yẹn ò máa lu ọ̀rọ̀

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
2: Àjọ̀dún ní ìrànjọ́ ọgọ́ta ọdún ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ Holy Trinity Grammar School Ìbàdàn. Gbogbo akẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ Holy Trinity Grammar School Ìbàdàn. Ẹjẹ́ àjọ péjú pèsè ṣe àjọyọ̀ Diamond Jubilee ilé ìwé wa pẹ̀lú ìpàdé àpapọ̀ lọ́dọọdún tá a máa ń ṣe. Ilé ìwé tí gbogbo wa ti bẹ̀rẹ̀ ìrìn àjò ìtẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ kí ìgbín wa tó nanú mọ́jì ìdàgbàsókè tá a sì gùn tá a soríire. Ẹ darapọ̀ kájọ sí àjọyọ̀ kí gbogbo wa pàdé ká mọ kíra wa kú àti ọjọ́ Friday ọjọ́ kẹẹ̀dọ́gbọ̀n oṣù kẹsàn-án ni àkànṣe pọpọ̀ sìnsìn pẹ̀lú àwọn olùkọ́ àtakẹ́kọ̀ọ́ nínú ọgbà ilé ìwé wa ATGS Assembly Ground bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀. Ìrọ̀lẹ́ Friday ni Novelty March máa wáyé. Ọjọ́ Sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án la ṣe kagbá nínú gbọ̀ngàn ayẹyẹ Basmall Event Center ládojúkọ Holy Trinity Grammar School Ìbàdàn. Láàrin aago mẹ́sàn-án sáago mọ́kànlá òwúrọ̀, olùbánisọ̀rọ̀ pàtàkì Justice Matthias Olusegun Agboola kí ayẹyẹ wẹ̀jẹ̀wẹ̀ mú tó tẹ̀lé ní pápá ìṣeré ilé ẹ̀kọ́ Holy Trinity Grammar School látàgo méjìlá ọ̀sán dìrọ̀lẹ́. Àyájọ́ Diamond Jubilee ilé ẹ̀kọ́ Holy Trinity Grammar School Ìbàdàn máa lékè kàtòmí alagbagbagba yura. Ẹ má ṣaláì wá o.
3: Country people, the Ember Moto them don't finally land on. Hey, time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember Moto with the Ember winning galore. First of all, make an electron and

0: Ìsàlẹ̀ Òsèlú Real Born Community Development Association. Bon photo Ìsàlẹ̀ Òsèlú Ìbàdàn. Ṣèkèṣèkè nínú wa dùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ ayọ̀. Àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Wọ́n bá rà sí ìdálé wọ̀lú ládọjà. Arusa 1 Ìsàlẹ̀ Òsèlú Real Born Community Development Association. Ló ń kí kábíyèsí kú oríire. Ẹ Lakin Bah Oluyole Olóyè Àgbànúrẹ́lẹ̀ Àkànbí Àrólé Bah Oluyole Ìbàdàn. Kú múra o. Àlejò pàtàkì lọ́jọ́ náà. Olóyè Jubril Dọ̀tun Sanusi Ọkálọ́mọ Odua. Senator Sarafadin Abiodun Ali. Olóyè Adégbèyíká Taofeek Alégbòkè CEO Solution FM Radio Ìbàdàn. Alájò Olabi Bunmi Sarafa OBS USA America. Engineer Adéremi Abbas Oseni. Honorable Stanley Ikulai Olajide Odidi Ọmọ. Àwọn ògbóǹtarìgì eléré Chọ́kẹ́lù sí wa níbàdí rè. Peyọ Rasida Ayinde Merenge King. Alájò Tayolólú Àkàdé Currency. Haji Fatai Adisa Fakus. Àǹkárá ti wà fún títà ní Bon Photo Junction. Pe nọ́mbà yìí 08032239103. Ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án. Bá ṣe o. Aago mẹ́wàá àárọ̀. Ìletò gbogbo ti bẹ̀rẹ̀. Gbogbo ọmọ bíbí sàn-án. Ìsàlẹ̀ òsì ní Bon Photo. Àtẹ̀yìn àlejò tá a pè. À ń retí ní Bon Photo.
1: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
2: Yay!
1: I like to have my golden morn in a bowl first. Then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
2: But when did you add milk?
1: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
3: So delicious, mommy!
4: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
0: Sisi gbagada ilẹ̀kùn ilé-iṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́ gbagada ilẹ̀kùn ilé-ìwòsàn nígbàkúgbà àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní Lagelu FM Nìbàdàn. Gbagada ilẹ̀kùn wá sílẹ̀ gbogbo àyè ló gbà ọ́ polówó ọjà kò ṣèkéde ohun gbogbo tó o bá fẹ́ ní Lagelu 96.7 FM fẹ́lẹ̀lẹ̀ Nìbàdàn.
5: Ọ̀rọ̀ rí ọjọ́ wà á sì máa ta ní wìtì.
6: Kábíyèsí Àkànmú ọba ládọ́jà.
7: Ọba tó tóbi àró.
8: Ọba rẹ̀ bí oṣù.
7: Ẹbí ti pẹ́kú tíyetíye.
8: His Imperial Majesty.
7: Ọba Sẹ́nítọ̀ Rashidi Adéwọ̀lú ládọ́jà Arusa kínní.
8: Olúbàdàn tilẹ̀ Ìbàdàn.
7: Ẹ kú oríire ayẹyẹ oríkádún ọdún 72 lókè èpẹ̀.
8: Tó ń ti ọdún kan àti ìbẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọdún.
7: Ẹ lò lórí àpèrè àwọn baba ńlá yín.
8: Ìdùnnú di méje lọ́dọ̀ ti a.
7: Ọjọ́ 15 oṣù kẹsàn-án layẹyẹ ọjọ́ òbí ọba.
8: Ọjọ́ 16 oṣù kẹsàn-án ìkan náà layẹyẹ ọdún kan kábíyèsí Olúbàdàn lórí àpèrè.
7: Adúpẹ́ mi lọ́wọ́ Ọlọ́run ọba.
8: Adúpẹ́ ọgbọ́n ìmọ̀ àti ìrírí kíkún.
7: Pẹ̀lú ọkàn farasin ilẹ̀ Ìbàdàn kábíyèsí ọba ládọjà.
8: Àwọn alálẹ̀ ilẹ̀ Ìbàdàn ó gbẹ̀yìn o.
7: Olúbàdàn tilẹ̀ Ìbàdàn.
8: Ara pápá là bẹ́ tu lóko ibi gìjà gìjà là bẹ́ kùn.
7: Ibi gìlọ̀ là bá kòkò ara fi ń dà ti réfè ìta gbangba là bẹ́ wí ajílẹ̀ kege.
8: Ẹ máa bẹ ọ̀bẹ ní ìbẹ̀sùn ìran àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nà wò.
7: Mágàjá Ajẹ́nigi Ẹ̀yẹ Yemẹtu Òjé Ìbàdàn.
8: Olóyè Wọlé Arísekọ́lá ló ní.
7: Gúnugókè Kúléwé.
8: Àkàlàmọ̀gbò ní Ṣálá ìlẹ́gbẹ̀rún ọdún láyé.
7: Afẹ́fẹ́ ìtura tó ń fẹ́ lásìkò Olúbàdàn ilẹ̀ Ìbàdàn.
8: Ọba Sẹ́nítọ̀ Rashidi Adéwọ̀lú Àkànmọ́ ládọjà Arusa kínní kò ní wọlẹ̀ lójijì.
7: Ìgbà ọdún kan ni o.
9: Ara sọ́ọ́ ya nígbà tí wọ́n gbọ́ jẹ́ kan mọ́ látẹnu tall striker.
2: Lagelu FM.
10: Ẹ̀ka àbọ̀ padà látọjú ọjà ìkànnì Lagelu rè é. Lagelu 96.7 FM òkè gajò òkè ilé mọ́lávẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá jẹ́ kẹ́mọ̀ lẹ́tọ̀ ìròyìn eré ìdárayá

0: ojú ma yọ mi ìtumọ̀ wà láàárọ̀ yìí olórí ẹ̀dọ̀ kìnìún ta tún gbé kayín mọ́ títí la yọ Akínṣọlá lórúkọ tìmí.
1: Bẹ́ẹ̀ni ojú ma láyọ̀ ojú ma dùnú náà ló tún máa ti àwa àti yín bẹ́ẹ̀ ilẹ̀ aláyọ̀ iná ni ó súwa o Abídèmí ló kọ tèmi Àkàdé ló kọ wa tó bí mi lọ́mọ rà gbà bí ò bá ṣe ló rọ̀ bọ́ bá pẹ́ títí a máa ṣe lọ́jọ́ alẹ́ la fi ń kíyín káàbọ̀ sórí ẹ̀dọ̀ kí ìròyìn lónìí ọjọ́ jimo ọjọ́ ńlá o.
0: Àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa Nàìjíríà lè tó láǹfààní láti wá sóde lónìí Daily Post aláǹfààní àti wá Nigerian Tribune náà láǹfààní àti wá Guardian náà wà o. A wà máa mú ní ṣísẹ̀ntẹ̀lé lórí àkọ́kọ́ tí ó gbé ìròyìn rù lọ́dọ̀ tèmi láàárọ̀ tòní ló ń ṣe lálàyé láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ olùdíje lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC Peter Obi lórí ọ̀rọ̀ kan tó jáde eléyìí tí wọ́n tàkòtó ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n fi gbá gbò gbà wípé ńgbà tí ó kúrò lórí ipò ìṣàkóso láàrin ọdún mẹ́jọ tó lo Obi tíbi ti gbèsè ló jẹ́ lẹ̀ Obi ní pé ẹ tún ti gbéde ọ̀rọ̀ òṣèlú ni o kò sì ń tojọ́ Obi náà láǹfààní àti sọ̀rọ̀ ẹ gbọ́ ní ṣiṣẹ́ ìtẹ̀lé láàárọ̀ tó Obi Peter Obi. Obi wa ẹ.
1: Ìwé ìròyìn The Punch kí ló tọ́ àwọn òmìnira
0: àwọn ọkùnrin àjẹun. Àsìsò ló ń fún ẹlíva.
1: Àjọdégò ni agbẹlójúmọ̀ ẹni ni.
0: Àsìsò ló ń fún ẹlíva. Àsìsò Adébọlá àsìsò ní fún ẹlíva. Yìí ó sì fẹ́ yọ ọlé ayé ní gbogbo paripari ẹ̀yìn.
1: Oṣù ọ̀gàn. Tásìsò bá filẹ̀ dúró lẹ́yìn èèyàn. Tí ètò wa ní sádàrí lẹ́yìn. Ebi ni wọnà ń bẹ̀ pé kọ́ wa tọkọ rẹ̀ sí.
0: Èmi ó bẹ̀.
1: Sádàrí mọ̀sí kankan.
0: Èmi ó bẹ̀. Ọmọ tèmi lèmi ó mọ̀ bẹ̀.
1: Ọmọ wa la.
0: Mi mo kọ́ la fúngbà ya rẹ̀ fẹ́ gbé sálọ.
1: Ìwé ìròyìn The Punch ní àyín lọ sàmì ẹni. Wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní wọ́n mọ̀ tí ń sẹ́jù sí àwọn èèyàn tẹ́ ń bẹ ní ilẹ̀ òkèèrè wípé ẹ gbọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ ń bẹ nílẹ̀ òkèèrè máa gbọ́ lẹ́yìn orílẹ̀-èdè Nàìjíríà ẹ wá ṣe ìdókòwò gbogbo ọmọ tẹ́ tún ti nílẹ̀ òkèèrè máa kó bọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà kí nǹkan lè bá rúgọ́gọ́ dé rúgọ́gọ́ o lórílẹ̀-èdè yìí.
0: Lórí ọ̀rọ̀ ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027 ẹgbẹ́ òṣèlú wa Progressive Congress APC mọ̀ ti sọ̀rọ̀ sókè lórí ọ̀rọ̀ ètò ìdìbò ààrẹ náà mọ̀ ni wọ́n ní Àtíkù nǹkan olóró ló jẹ́ o fún orílẹ̀-èdè wa Nàìjíríà bẹ́ẹ̀ báyìí lè tẹ̀lé lẹ́gọ̀ọ̀và ni ìkọ́ yìí ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ẹ mọ̀ gbọ́ inú ẹ̀dọ̀ kí ìròyìn o.
1: Ọ̀dà ìwé ìròyìn Daily Post ní àyín lórí ọ̀rọ̀ ètò ìdìbò ọdún 2027 náà mọ̀ ní àyín ni ọ̀kan lára àwọn ẹ̀ka òṣèlú nínú ẹgbẹ́ òṣèlú NDC ìyẹn Bùbá Gàlàdímà ó ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹ gbọ́ tá a bá máa sọ tẹnu ní yapẹ̀ gẹ́gẹ́ bí gbá ṣe rí lẹ́yìn Ọlọ́run àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò sẹ́ni tó mọ nǹkan tí ó ṣẹlẹ̀ nínú ètò ìdìbò sípò ààrẹ ọdún 2027 o.
0: ẹ jẹ́ lọ sínú ìwé ìròyìn Daily Post ní pápá kí ni tí àkòrí tún gbẹ̀rù ń bẹ̀ o. ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ lọ́lẹ̀dẹ̀ wa Nàìjíríà ìyẹn Gùlọ̀ Jonathan ti sọ̀rọ̀ sókè o. ó ní ẹ wo ẹ̀yin olóṣèlú ẹ dẹ́kun láti máa yí ìbò mọ́ tàbò lásìkò ètò ìdìbò ẹ̀yin olóṣèlú ló gbé ọ̀rọ̀ lọ sọ́dọ̀ yín o ní Glasgow ẹ̀yin kọ́ yìí nínú ìròyìn fún tààrọ̀ tòní Jonathan sọ̀rọ̀ sókè Daily Post kọ́nú ẹ̀dọ̀kí lẹ́ẹ̀tì gbogbo.
1: ọ̀dà ìwé ìròyìn The Guardian ní àyín lórí ọ̀rọ̀ ètò ìdìbò iná lọ dá lé lórí o. wọ́n ní mímọ lo ìlòkulò ọgbọ́n ẹ̀yìn àtinúdá tó di òní eléyìí ti ṣe ọgbọ́n àtọ́dá ni AI. wọ́n ní ìlòkulò rẹ̀ tí ewúrẹ́ ọmọ sọ ẹ̀yìn àwa ni à ń jẹ orí à ń jẹ imú. wọ́n ní àti àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lágbọ́n bẹ́ẹ̀ wọ́n ní ni ó ti mú ìkáyà sókè débọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀jẹ̀ wò pé ṣé nǹkan ò sì ní ṣe ètò ìdìbò ọdún 2027 lè táwọn olùkọ́ báyìí o.
0: tó nínú ìwé ọ̀rọ̀ Daily Post náà mo ṣì wà ń retí ìgbésẹ̀ àti kúrò ńbẹ o. Wike sọ̀rọ̀ ẹni tí ṣe alákòóso fún olúùlú lawa ìlú Àbújá Yẹsan Wike ó ní òun mọ àwọn tí ó jáwé olúborí níbi ètò ìdìbò tí ó wáyé lọ́lùlú lawa ìlú Àbújá àwọn wo ló tọ́ka sí wípé ó jáwé olúborí nígbà tí a bá dìbò lọ́dún 2027 èyí kọ́ yìí nínú ẹ̀dọ̀ kiro ìfútàárọ̀ tòníṣẹ́ lẹ́ẹ̀tì gbégbọ́.
1: ọ̀dà lórí ọ̀rọ̀ ìpàdé àwọn olórí olórí lágbàńláyé tó tún wáyé láàkó yìí wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń ti Guterres Ruto àti àwọn adarí míì wọ́n ní ni a ti ń pè pé ẹ gbọ́ ẹ jẹ́ kí ilẹ̀ adúláwọ̀ káwa náà níjókòó nínú àjọ ìṣọ̀kan àgbáyé eléyìí tó ń wòye agbọn ètò ààbò ìyẹn UN Security Council lásìkò tá a wà yìí o.
0: àjọ tó ń ṣètò ìdánwò tí àṣekágbá kúrò láwọn ilé ẹ̀kọ́ girama ti NECO lórílẹ̀‐èdè wa Nàìjíríà ti gbé èsì ìdìbò ti SSC tọdún 2026 jáde o. wọ́n ní àwọn ìdá lọ́nà 18.5% òun náà ni wọ́n ní kírẹ́díìtì 5% ọ̀tọ̀ọ̀tọ̀
2: ninu ede ebo ati siro English and mathematics won ni bi ida lona mejidi ni ogota o na ni won ti wa ni soke soke soke credit
3: 6 5 7
2: So se wa so bo lo se re nto se o fi result re han to re dan F9 mo ke gbe jade
1: o se lo ko re ajo lo su
2: ejo lo ni
1: won o lo lagilu grammar school eh mo je nda ko suku to lo ara won mo to mo wi nbe suku
2: emi e pa ra mara mi o
1: emi
2: emi
1: e gba ngbaru eri
2: emi so emi o gba ri sugbo iko sele o ni idowo kan ta mo nse lori ero aye lujara atapo agbaye awon mo o si ti ko mi lada o si ko mi re re ngba ta ba si jade ninu ko to jade kuro ninu exam o lo ti ri result
1: e pe to se re gba ko je
2: eh e wa ni to 40 ta ba ti gba jade gugu o ti ba ju bi leti ko mani a 45 ni mo gba ira ni o mo n lo ironu mo ba rele
1: ready di mo fi ready mo iko iwe royin di punch ni ayi
2: iya je won mo fi bisi yeye le mi no ba so 46
1: eh si o wa ni tun se
2: eh won ni sin be ngba ba tun se
1: gbe mi dibe ijoba apapo orile ede Nigeria won ni won ti si so o loju eyin ohun ti ma pese na oba pe lati ara itan soorun iyen solar mini grid ele ti yo ma pese na toto 500 kilowatts power ni ipinle Kwara lawon eyan sin o e lagbon be o
2: ijoba apapo orile ede wa Nigeria soro soke won ni bo ti le je pe awon ipenija po ninu eto isakoso orile ede wa Nigeria won ni ise atosi nbe nbe won ni eto abo to mehe ona na wa nbe sibe sibe an tesi waju pelu bi orile ede Nigeria bo se fe gun akaso eyun odun merin din ni adorin 66 ele eto orile ede wa Nigeria to gba ominira eyin ko yi ekunrerere ninu wero in Nigerian Tribune to jade foto ni ibe mo ka mo e gbo pe e gbo pe pe nje ani lo sodo DJ Spider tori pe iroyin agbele ko ah leni
1: chamitan
2: o lo fe to be
1: ti mu koko
2: o da tete lo re ma fun orun re ni kini dada je lo DJ Spider
4: e do ki ni Lagilu FM 96.7
5: Ṣé ìṣàkóso ìjọba ìpínlẹ̀ àbí orílẹ̀-èdè jẹ́ mọ́ ọ̀rọ̀ nípa ìtọ́sọ́nà àṣeyọrí ìdáàbòbò fún ọjọ́ iwájú àwọn ènìyàn ìpínlẹ̀ tàbí orílẹ̀-èdè bẹ́ẹ̀? Ìṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í ṣọ̀rọ̀ ẹnu, ó gbọgbọ́n, ó nílò ìmọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìrírí àti ìmúrasílẹ̀.
6: Bẹ́ẹ̀ni, barista Sarafadin Abiodun Ali àti igbákejì rẹ̀ Ọ̀nàrẹ́bù Adesanji Adedeji ni wọ́n ní gbogbo àmúyẹ yìí káti bí ìsánákí èso òkun. Ìrírí wọn bẹ̀rẹ̀ láti ìjọba ìbílẹ̀ dé ìjọba ìpínlẹ̀, láti ilé-iṣẹ́ ìjọba dé aṣòfin àgbà orílẹ̀-èdè. Ìrírí wọn yóò sọ̀rọ̀ bí wọ́n bá dé ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́.
5: Barista Sarafa Abiodun Ali, agbófinṣe ògùn rán, ọmọlúàbí ènìyàn, olóyè tó lóye ìṣèjọba, olóyè tó ní ìran gidi, ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ́ lógún. Ó ti ní ìmúrasílẹ̀ fún ìdàgbàsókè àti àlàáfíà àwọn èèyàn rẹ̀. Ọjọ́ ti pẹ́, yóò ṣiṣẹ́ ire fún ìpínlẹ̀ Ọ̀yọ́ tó dára jùlọ tó bá dépò gómìnà.
6: Ẹ jẹ́ ká dìbò wa fún Barista Sarafa Adin Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ onígbàálẹ̀ lẹgbẹ́ wa
7: APC
8: BSA
7: aṣíwájú rere ìran tuntun ìrírí ìṣèjọba ìfẹ́ ìlú.
9: Ogo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Mo kí gbogbo etí tó ń gbọ́ mi jákèjádò ibi tí atẹ́gbò yìí ń fẹ́ dẹ̀. Mo sọ pé lórúkọ Jésù Olúwayé yìí ò ní bàjẹ́. Orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ni wòlíì Emmanuel Kẹ́hìndé Àkàndé bàbá kìkì ọ̀rọ̀ kan láti Christ Healer of the People Global Ministry yẹ Christ People Church eléyìí tó wà ní Fátòsí Akẹ́dẹ̀mí Olómi nílùú Ìbàdàn olufẹ kiki oro kan ti kota yi leyin 90 days on the 25 and 27 ye Friday ose ati Sunday nibo ni Christ Killer headquarter ni Fatusi mo gbodo dide la courier lati bi ki do ati nbo de abe bridge academy olumi so ko nlo si Fatusi ni church baba kiki oro kan de di ago mewa le o ojo Sunday ago mesalaro jejo pade yanu yo sel ama fun gbogbo awon aya biye ni aso omo lofe olufẹ pe mi 08033195425 08033195425 ase japo si olara wa dide loruko Jesu amen
3: Edumare lo sola Abadan be ti gbogbo araye fi nfo Abadan toro nigbo Abadan o si tun wa le gba kan jorin lo leledu wa fifi ba mi jolu Abadan toni ba mi oba senator Rashidi Adewolu Akanmu Ladoja aru sakini won ledun loke epe won si tun podun kan lori apere awon baba wa un le mi ekerin balogun barrister Sarafadin Abiodun Ali finki Olubadan toni pe oke Abadan tagi Olorun uru o ba yin gberu agbadoke ibi won ni gbogbo ma gbe ni gbe to fi dolu gbo ibi won ni tete o ma teni tere tete to fi dakin odan ati ejukin kin ti fi soko oju abere egun gboro ti fi satona fukun bi gbe na ba wa foju da fefe se ko gbona ni won o da e pe lori oye na kan ni opere ori la pate aso orun la pate eleke bebe di lo binin pate omo bibi nu si omo yado sin yadere yanu lati yagboko Olubadan ti le Ibadan oba senator Rashidi Adewolu Akanmu Ladoja aru sakini eni ni bere onka ibi o pari si enikan omo Akanmu e pe lori oye na kan ni emi ekerin balogun barrister Sarafadin Abiodun Ali lo npe esin obo je kupe o
8: Mọpẹ la fi dupe ore nigba tẹni to mo re ndupe o to ye ka wa na ba dupe lomo fi nba baba re dupe lowo Olorun ala fun ilo siwaju ohun idagbasoke to ba le Ibadan laarin odun kan te gori apere awon baba nla yin gege bi Olubadan le Ibadan lemi omo yin omo ba Adebola Kabir Adetunji magaji Adetunji aje ogungun ni so akoko pupe mo ja le Ibadan to gba segun te lowo Olubadan le Ibadan pelu gbogbo ebi atawon ma Adetunji finki baba mi is imperial majesty alayeluwa oba senator Rashidi Adewolu Akanmu Ladoja arusa akoko ko riri ojo bi ori kadun yin ati aye yoduka igbade yin gege bi Olubadan le Ibadan ba mi Akanmu omo olupo alelu omo omule tente joba mu falalaju eni moje lojo ta an baba yin lo sode gbugba aso se romi romi gbugba ewu se wo mi wo mi kiji pa logbo oni be wo mi e moju mi rode laso ya fi pe gba ba mi Akanmu e sodun eyi e tun se temi ninu ara lile ohun alaafia ara magaji Adetunji Ajogun ni so akoko omo oba Adebola Kabir Adetunji loni seke lo banjo ba mi Akanmu e dide ke jo seke re
10: Ore, afaimo ko ma jawon ami ti mo nroye e. Ninu agora mi ni o han mi le mo. Tara o ma ta mi bi pe mo fomi atapara. Ara nja mi je. Nkun ma rin tabi gbun mi je kaakiri ara. Ara o ma yun mi. Baba n bari e ni ti pajapaja. O ma mu mi lowo atese. Sugbon, iro lo npa. Mi o ni gba won kuku owowo. Ori pe alagemo yi kun kekere o se iwo. Ore, o je gbenu e dake. Soro fo wa lele ya bi are ara to n ba oja. Se won ogo nipa bi ansi kapsuni. Egbogi to je oni gbogbo eyan lo. To ba n di pe ara nta ni. Ara yun ni. Ara nja ni je. Nkan rin tabi gbun ni je kaakiri ara. Tabi pajapaja to mu ni lowo atese. Bi ansi kapsuni. O wa kakakiri bi ti won tin ta ojulowo ogun jake jado ilu Ibadan BNC capsule wa ni Danax pharmacy Adamasinga Tanimola pharmacy Okeado Aslam pharmacy Mokola roundabout Boosty pharmacy Apata Solution pharmacy Agbeni BNC capsule wa ninu iseyin Oyo Ikire Iwo Ede ati ninu Ogbomoso tabi number 30 Adepoya house Anfani road roundabout Ring road Ibadan Ileise Temetayo Trade America Nigeria Limited lo nse BNC capsule jade lati mo gangan ibi te ti le ri BNC capsule ra ladugbo yin e pe 08103369434
11: mo boni re yo mo boni re jo ki re ba le je temi wa ka le so
12: eni re ni be ni re iwa re lati fi toka eyan gbogbo awa oloye agba nile Ibadan senior chiefs ati gbogbo awon oloye ni gonba logun ati gun otun labe Olubadan le Ibadan o ki baba wa imperial majesty oba Abdulrasheed Adewolu Akanmu Oladoja arusa defense Olubadan le Ibadan ku eyo ori kadun won todun yin baba wa eku odun eku yedun opo elese loke epe odun meji le logorin ati eyo odun kan te dori alefa ile Ibadan ti Oriri yi laarin orun kan te debo gege bi Olubadan le Ibadan tori owo lo siwaju idagbasoke ati fete na si gugun bi le Ibadan to lugbe le Ibadan Akanmu arusa modu ti se e o ko yin ipinle Ibadan o sese akiyin ku orire o olukede gbogbo loye Ibadan ni gun balogun ati gun oto Olubadan ni ti baba wa
13: Do you believe a new Oyo state is possible
14: Solution

0: Ajadi Ogun Toyinbo oludije fun ipo Senate Oyo Central lo kaju e lati soju wa ege lami egbe wa dibo fun APM APM Nigeria First.
1: Ejori bi se pataki o se koko Ebo ri re o oba tenetor da si ni le Ibadan ku ayeye ogorun odun le meji 82 years lori epe ati odun kan lori apere oba ile Ibadan ni le loko aki ko ri re o gbogbo loye njoba ile Ibadan north labe baba wa oloye Alhaji Rafu Elerunwere eke fa balogun gbogbo ile Ibadan pelu oloye Tayewo Soyeke balogun iyalode ile Ibadan kabi si arusa kwan ododula arorogbo ododula adagusa ododula arobobi lori ate kabiyesi ibukere yodo kini eso ba yo je pope o olukede gbogbo oloye nijoba ibile Ibadan north labe oloye Alhaji Rafu Elerunwere eke fa balogun gbogbo ile Ibadan pelu oloye Tayewo Soyeke balogun iyalode ile Ibadan lo n gba yin yo ati isamodu o
2: ojo toba wa gbade
3: seju ni di wakati wakati ni dojo ojo ni dose ose ni dosu osu ni dodun odun ni parada ti ilura won lodun kan seyin osu ohun le nile Ibadan is imperial majesty alayeluwa oba senator rashidi adewolu akamu ladoja arusa akoko gori apere awon baba nla won adupe o ile Ibadan riwaju tori gboyin ni baba wa gbe ni oloye olasukanmi olawale muniru olalere magaji bankole apabi eleshin odo okun ni ko bo je finki olubadan le Ibadan ko riri ojo bi odun kejile logorin 82 years birthday ohun ayeye odun kan lori apere gege bi olubadan le Ibadan oba adewolu akamu ladoja arusa akoko omo popo ola olupola awon baba yin omo amuleten tejoba mufalalaju eni moje omo yadosin yadere yanu oya ti yagbo loko olubadan le Ibadan is imperial majesty alayeluwa oba senator rashidi adewolu akamu ladoja arusa akoko magaji bankole apabi elese odo okun ni ko bo mo je oloye olasukanmi olawale muniru olalere lo tenu ba se pe a ri orun yin fi sa so pe o
4: Ìṣọ́rin ìtúsílẹ̀ rèé. Jésù Olùgbàlà tún ti gbé ìṣeré rẹ̀ dé o. Gẹ́gẹ́ bí ó ṣe ń ṣe ní ìgbani. Kí ni ó sojo sí ọlọ́kàn tí ó rò pé Jésù kò lè túsílẹ̀. Máa bọ̀ wá sọ́dọ̀ Jésù lónìí ní gbogbo ọjọ́ Friday tó gbẹ̀yìn oṣù ni ìṣọ́rin ìtúsílẹ̀ yìí máa wáyé o. Ní dédé aago mẹ́wàá alẹ́ títí di òwúrọ̀ ọjọ́ kejì nínú ìjọ Sanctuary of Christ Evangelical Church èyí tó kalẹ̀ sí Olabi Agoro Street Temi Bell Bus Stop ládojúkọ CSC Grammar School Adesola Ibadan. Ní òpópónà títí márosẹ̀ Èkó sí Ibadan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ni yóò máa já ìdè tú ìdè sílẹ̀ nínú ìṣọ́ru yìí pẹ̀lú àwọn akọrin ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan. Olùgbàlejò àgbà Ọ̀jọ̀gbọ́n Gbadé Òjó is here again. Sanctuary of Christ Evangelical Church present a night of liberation taking place every last Friday of every month at Sanctuary of Christ Evangelical Church located at Olabi Agoro Street Semimpio Bus Stop opposite CSC Grammar School along Lagos Ibadan Expressway at Adesola Ibadan. Time is 10 p.m. till dawn. Chief host Professor Gbadé Òjó, don't be left out and you'll be a great testifier.
5: Ọkọ mi Akanmu Olukọ Alelu ọmọ amuletete mumu joba mo falalajo ye imonde oba senator Rashidi Adewolu Akanmu Ladoja aro sakini e ma ko ojumo re to ni to mo yin e ku ayeye ifodun kodun yin loke epe ohun ayeye odun kini yin lori apere awon baba yin gege bi Olubadan ti le Ibadan e boju wo dindan ojo to yo yi oseeni osee na lo won awo ki se ki ye ojo to yo ya kore gbogbo wo Olubadan to fotarun agbenu gbewo to ni letale jo le Ibadan ire gbogbo je to ni letale jo le Ibadan o ti ri be iwe aye lo wi ogbagbo siti gba ari be dandan ni ohun agbale bi aya ba Rashidi Ato Layin Kala Doja fo okan siti kan ose meji le Ibadan siti ni kori be ododun ni lasogun ododun ni kan sogbon ododun labi aya sa dota Olubadan ti le Ibadan toni ase ohun ire Olubadan jeri ti di motiti wa agbo mori e pe lori oye na kan rin ase oba senator Rashidi Adewolu Akanmu Ladoja aru sakini ebi aya ba barrister Rashidi Ato Layin Kala Doja lo nki oko mi Olubadan ti le Ibadan toni pe mope luwu nse nle aro o
6: Ilẹ̀ Ìbàdàn lábẹ́ ààrẹ wa ààrẹ olóríire ààrẹ Asiniyu Ariolu Olorisa kí bàbá wa It's Imperial Majesty Asọ̀bùra gbogbo ilẹ̀ Ìbàdàn ọba Abdulrasheed Adewolu Akanmu Ọlọ́dọjà Arusa the First kú oríire ayẹyẹ orí kádùn wọn ọdún 82 ayẹyẹ ọdún kan kẹ́dórí àlééfà àti sísí ilé ẹkẹ́ gbọ̀ngàn fún gbogbo omúgàjì ilẹ̀ Ìbàdàn àkọ́kọ́ ọwọ́ ẹ̀ tí ò ṣẹlẹ̀ rí bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn àṣeyọrí yípo ilẹ̀ Ìbàdàn láàrin ọdún kan bàbá wa kú oríire o àǹkí bàbá balógun ilẹ̀ Ìbàdàn títí ó fi dórí ìjagun balógun ilẹ̀ Ìbàdàn àbáwa ọ̀tún olúbàdàn ilẹ̀ ìbàdàn tó fi déjà gun olúbàdàn ilẹ̀ ìbàdàn ìyanóde ilẹ̀ ìbàdàn sí gbogbo ogun wọn gbogbo olùgbé ilẹ̀ ìbàdàn ààrẹ cci ọ̀kan lọ́mọ odua olóyè dr sanusi ọbalọ́jà ìyálọ́jà oníṣòwò àti oníṣòwò gbogbo ẹ̀ṣọ́ aláàbò ẹṣẹ́ wa o ẹkú àdúró ti bàbá wa olúbàdàn ti ilẹ̀ ìbàdàn olùkéde ààrẹ gbọmọgàjì ilẹ̀ ìbàdàn olóyè asimiyu ariori akọ̀wé ẹgbẹ́ olóyè tunji àjàlá olùgádé alukoro ẹgbẹ́ olóyè mọ́gàjì ajayi amadu.
7: Ọsọjá ọrun dọpa oko ja oko omo juso kanakana ti wa ja tontowu iku ti wole ola o menire lo eka oselu le ipin ojo omo leyin kristi to to comrade jacob olawole abisoye dagbere fayesi ati osi leni adorin odun 70 years wipe o digbo se orun dede mo kan ju gbogbo wa lambo comrade jacob olawole abisoye oludamoran pataki lori oro odun ati ere daraya ninu ijoba gomina lam adesina pioneer youth leader of the alliance for democracy alaga progressive youth forum ojini ajafu eto omoniyan alaga zenith labor party nigba kan ri nigba ye won o darina ko wo doju ara won yi ni bi eto se ko se lo asale ori onigbagbo waye lojo ru wednesday bere laago merin role nigba ti ayeye se ko mo waye lojo eti friday ojo ke dogbon osu yi ni glory tabernacle ministry ojurin bodija nle ibadan bere laago megu huro iyawo awon omo ebi ati ojulumo lo selede leyin re jacob abisoye sunre ore olukede progressive youth forum
8: Lagilu FM 96.7 Edo Kiri
9: Eka abo pada sori edo kiro yin fun ti aro toni
10: e seun
9: e mo so fun yin pe ari ojo muso lokun pe pe bi ti wu ko mo a mo gbe telera won ni to won ni egbe oselu All Progressive Congress APC won ti lagogo ikilo si e ti gbo gbogbo morilede wa Nigeria o wi pe e mo gora yin o e ma fi aye gba enikan to ti fi igba kan rija igba keje are lorilede wa Nigeria to tun dije dupo gomina labi ase egbe oselu ADC lowo lowo ba Atiku Abubakar ko ti esun mo gbere gbere ohun to jo mo oro eto idibo are tabi dupo are tabi pe e fe lanfani ati dibo fun ni bi eto idibo are to nbo lona lodun 2027 won ni tori pe bi ororo to fo omo inu eran ni won ni kini ohun lagbara po o tori pe o le wu po fun orilede yi egbe oselu APC fi oro yi sita pelu ikilo loju opo ti X lojobo Thursday yun lana nibi ti won ti gbe nso pe se egbagbe bi pe oniruru awon iwa baje to hun ti aje banu eleyi ti o wole sodu si awon orilede Nigeria lara lasiko yi lo ti bere lati abele titi wa ile okere lohun lori awon igbese eti Atiku hu nigba to fi je igbakeje are lorilede wa Nigeria won ni iwa ibaje to nti aje banu ohun la wa papapapa lorilede wa Nigeria ta apatan yi o to tun wa si akoba fun eto oro aje e to mu ko orilede wa Nigeria dabe ni pe ninu re ni iwa ibaje to hun ti iwa aje banu n gbe o idire ti awon fi so ta won si sin palanti ainu wi pe eto edibo to nbo lona dupo are fun odun 2027 eti Atiku to fe lagbara lati so bi pe ohun fe dupo re e wo ore o e ro ore o ke to towo bo o e mo lanfani ati je ko sumo eto pe a ndupo are rara pinpin lolede wa Nigeria nibi eto edibo to nbo lona lodun 2027 tori pe o ni oronu ju akeke lo
10: oda iwe royin di gaja ni ahina won ni awon kan ninu omo ilegbe ma soju sofin nile yi labe en ti won pe ni Save Democracy Group won ni na ni omo ti ra webe si eni ti se are ilegbe ma sofin nile yi Godswill Apabio ati abenugan ilegbe ma soju sofin Tajuddin Abbas wi pe gbo e pe ipade ile lati je ki awon tun bojuwo ka won jiro lori bi are Bola Abed Tinubu bi tin te waju lati mo si ni orilede Nigeria won ni awon eyan ohun ina pepepe e gbo e ja pe ijoko ile o kan le ba kan pa wi pe Kasim Setima ti se gba keja re nile yi ina ni ko di adile are ni orilede Nigeria won ni lori oro ile ti won fi lede won ni gba ti omo fi si nti e si oro ti Atiku Abubakar so eleyi ti eyin o ngbianju lati di are orilede Nigeria látẹ̀rẹ̀ ní ti se adarí ìpolongo rẹ̀ Kenneth Okonkwo wọn ni náà ti ṣàlàyé ọ̀rọ̀ pé kí ni ẹyin dandakọ túláàsì kọ́ nínú wípé kí wọ́n kéde Setima gẹ́gẹ́ bí adelé ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà wọn ni ò sí wúlò fún nílò rẹ̀ pínrín bí ti wuli ọmọ torí pé ààrẹ ń ṣèdarí orílẹ̀‐èdè nàìjíríà láwọn agbọ̀nbí tó wà lábẹ́ bẹ́ẹ̀ náà ẹni ẹni tí wàá ṣe alákòóso fún ẹ̀ka ọ̀rọ̀ òkèèrè ní ilẹ̀ yìí ambassador Bianca Odumegwu Ojukwu mẹ́rin ló ti ra àwọn ọmọ nàìjíríà ti ń bẹ nílé òkèrè ẹ mọ kówó bọ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ti sílẹ̀ bàbá yín ẹ wá ṣèdókòwò wọn níbi tí wọn ti ń ṣe ìpàdé àjọ ìṣọ̀kan àgbáyé níbẹ̀ náà ni ti ń ṣe àlàyé ọ̀rọ̀
9: wọn. tó ẹ jẹ́ lọ tààràtà ìpínlẹ̀ ọ̀yọ́ àti ìlú ìbàdàn la dúró sí báyìí o wọ́n ní ẹgbẹ́ àwọn alágbẹ̀dẹ ajórinmọ́rin arọnitunrinrọ the blacksmith welder iron bender and metal technician association of nigeria ọyọ ṣe chapter ẹka ti ìpínlẹ ọyọ nù ni eléyìí tí wọn mọ sí b1 òun ni wọn sọ wípé lọlá ni o ọlá ni ọlá ni o wọn ní kí ló fẹ wáyé lọlá wọn ní ọlá ni bí ògo ti ń jẹ ti ọlọrun ti ṣe ọjọ àbámẹta sátidé ọjọ kẹrìndínlọgbọn oṣù kẹsànán ọdún 2026 òun náà ni wọn mọ ṣe ayẹyẹ b1 day ti ọdún 2026 tá a wà yìí ibo ni ó sì ti wáyé recreation club ti ń bẹ ní agbègbè sábó ní mokola nílùú ìbàdàn wọn níbẹ̀rẹ̀ láti aago mẹ́wàá òwúrọ̀ ní ìlú àti ìfọ yóò ti mọ ọrọ gbùtòwùtòwùtò tí ọbẹ̀ ó sì mọ ṣọkọṣọkọṣọ tí àwọn èèyàn mọ láǹfààní láti mọ wọlé ní tààràtà báwọn ṣe àjọyọ wọn fún ọdún 2026 tá a wà nínú rẹ yìí o wọn ṣàlàyé lórí ipa tí ẹgbẹ́ ọ̀hún ti kó láwùjọ lórí ìdàgbàsókè tí ò lẹ́gbẹ́ àti ti ètò ọrọ̀ ajé eléyìí tí ó rú gọ́gọ́ sí i pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ eléyìí tí wọ́n fi wọ́n ṣeré bíi ti wù kó mọ̀ àti ipa pàtàkì èyí tí ẹgbẹ́ ọ̀hún ti kó láwùjọ o wọ́n ní àwọn ò lè dá ṣe pẹ̀lú gbogbo àwọn èèyàn ṣàkóṣàkó láwùjọ náà ni wọ́n ń pè láti darapọ̀ mọ́ wọn báwọn ṣe àjọ̀dún ti ọdún yìí kó lè dùn kí gbogbo tún lè kọ̀ sí nígbà tó ń láǹfààní àti yọjú ọ̀rọ̀ síta ẹni tí í ṣe gómìnà fún ẹgbẹ́ Alhaji Munirudeen Adegoke Rauf ó mọ̀ sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní ẹ̀yọ oníròyìn ẹ̀jọ́kọ̀ọ́bá ni gbogbo oníròyìn bá jókòó náà tó rọrọ̀ gẹ̀dẹ̀ sí Alhaji Munirudeen Adegoke Rauf lẹ́nu ó yẹ mọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹnu rẹ̀ ayé òní wọn sí ló ṣe ń ṣe lálàyé wípé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsànán ọdún 2026 tá a wà yìí èyí lọ́lájọ́ àbámẹ́ta sátidé òun náà ni lálàálù àkùtùkù òwù tí gbogbo ẹgbẹ́ àwọn alágbẹ̀dẹ ajórinmọ́rin arọnitunrinrọ b1 ni wọ́n mọ láǹfààní láti ṣe àyájọ́ ti ọdún wọn fún ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí o pẹ̀lú oríṣiríṣi àwọn tí wọ́n ti pe ọmọ kalẹ̀ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ pátápátá láìyọ ẹnìkankan sí pẹ̀lú gbogbo àwọn tó jẹ́ oníṣẹ́ ọwọ́ tí wọ́n ti fi ìwé pè wípé kí wọ́n darapọ̀ mọ́ wọn láti tẹ̀síwájú nínú ìrìn àjò wọn fún ọdún yìí wọ́n ní kì í ṣe ìwẹ̀jẹ̀wẹ̀ mú nìkan wọ́n ní pẹ̀lú àdúrà tó gbọngbọ́n náà ni wọ́n tún ṣe lónìí ọ̀la ọ̀hún ò ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n ọdún 2026 tá a wà yìí o ìyẹn oṣù kẹsànán náà ló bọ́ sí wọ́n ní ṣe wárí o àwọn èèyàn jankan-jankan ni àwọn náà láǹfààní láti pè sí ibi ti àyájọ́ ti b1 day eléyìí tí wọ́n fẹ́ ṣe yìí o wọ́n ní lára wọn láti rí ọ̀nàrẹ́bù onímọ̀ ẹ̀rọ adẹ́rẹ̀mí àbáàsì òsèénì step by step wọ́n ní yóò láǹfààní láti wà ń bẹ́ẹ̀ wọ́n níṣẹ́ ẹ̀sìn mọ̀ pé òun náà ti ń dá fotò lò láti lọ rè ṣojú àwọn èèyàn rẹ̀ nílẹ̀gbìmọ̀ asòfin ní orílẹ̀-èdè wa nàìjíríà ní lọ́lọ́ yìí o wọ́n ní bákan náà sẹ́nítọ̀ barrister Sàràfàdéèn Abiodun Ali bsa wọ́n ní òun náà fẹ́ díje dupò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú apc níbi ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà nípínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní bàbá náà láǹfààní àti jókòó rẹ́múrẹ́mú tí wọ́n sì mọ̀ ṣe wọ́n ẹ̀ káàbọ̀ ṣe dáadáa lẹ́dẹ̀ àti ìrètí yìí o bákan náà ni sẹ́nítọ̀ yunus akíntúndé àwọn náà ni wọ́n ní wọ́n láǹfààní láti wà ń bẹ̀ sọ̀rọ̀ pé àwọn náà ni wọ́n ṣojú ẹkùn ìdìbò àárín gbùngbùn ọ̀yọ́ nílẹ̀gbìmọ̀ asòfin ilẹ̀ wa nàìjíríà wọ́n ní gbogbo àwọn olùdíje pátápátá tí wọ́n ti láǹfààní àti lọ rèé fún ní ìwé wípé ọlá ni ọlá ni ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsànán ọdún 2026 yìí ní recreation club ti ń bẹ ní sábò mọ́kànlá nílùú ìbàdàn wọ́n ní gbogbo àwọn èèyàn tí àwọn sì ti fìwé pè ọ̀hún làwọn sì ń retí láti gbogbo ìjọba ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀tàlélọ́gbọ̀n ti ń bẹ ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ àti gbogbo ẹgbẹ́ pátápátá ti ń bẹ ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ náà ni àwọn ń retí o wípé kí gbogbo ọmọ ẹgbẹ́ the blacksmith welder iron bender and metal technician association ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ kí wọ́n ti láǹfààní àti jókòó sórí àga wọn ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ kí wọ́n lè láǹfààní àti máa gba gbogbo àwọn àlejò tí wọ́n fìwé pè sí ọ̀dọ̀ wọn wípé ẹ máa wọlé ẹ máa rọra ẹ káàbọ̀ adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe ohun tá a pè yín tẹ́ ẹ sì láǹfààní láti wá gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún láti ọ̀dọ̀ Alhaji Munirudeen Adegoke Rauf wọ́n ní gbogbo àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ pátápátá náà ni wọ́n ní àǹfààní láti ti dé láti aago mẹ́wàá lóòrọ̀ lọ́la láti máa gbàlejò àwọn èèyàn tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ kọ̀wọ́rìn láti bá wọn ṣe ayẹyẹ bí one day fún ọdún 2026 tá a wà nù rẹ̀ yìí o.
11: ẹ̀dọ̀ kíni Lajiliwa FM 96.7.
12: Àwọn ẹbí ògirilógun ìtàbálẹ̀ Ìbàdàn.
13: Olúyọ̀lé ẹ̀rú
12: bẹ̀rẹ̀. Gbogbo ẹbí ògirilógun ìtàbálẹ̀ lábẹ́ mọ́gàjì. Olúwa Fẹ́mi Ayọ̀dẹ́jì Igè ní
1: ọdúnú yín tòdú èlú dẹ́rọ̀ ló ń sọdún o ọdún pé ọdún kò ọdún jọ àwẹ́lúwà ọba sẹ́nitọ́ rasid adéwọ̀dù ládọjà àrùsà àkọ́kọ́ ló ń lé kẹsí láàyè gbogbo ọbànì ní ń gbé gbọ́ pẹ́ o bẹ́ẹ̀ náà ni kábíyèsí ọba ládọjà tún ń ṣe ọdún kan lórí agbèrè ọba alẹ́ ìbàdàn àdúpẹ́ o àtàmú o ọmọ olùpọ̀ ẹ̀yìn lọ́ máa ṣàgùtàn wọn gbọ́dọ̀ rẹ bẹ́ẹ̀ eégún ti ń tajà nínú ilé eré pápákọ̀ ní gbowó rẹ̀ lẹ́yìn òdì àtàmú ọmọ yálàdé ọyà bàmí láyọ̀ ọyà rí ọjàgbó gbogbo èèyàn jí tẹfà lẹ́yìn tó ya ní ń ṣe àtàmú ládọjà jẹ́mi ókè ọyà tí ń yàgbọ́ olóko orí olùpọ̀ gbọ́dọ̀ wẹsẹ̀ ọmọ pẹ̀lá gbọ́dọ̀ wẹ kẹ̀kẹ́ gbogbo eré ògirilógún ìtàbálẹ̀ nílé ìbàdàn ní ilẹ̀ ìbàdàn yóò máa tòrò ní gidigidi o mọ́gẹ́dì olúwàfẹ́mi ayọ̀dẹ́jìgẹ mọ́gẹ́dì àgbo eré ògirilógún ìtàbálẹ̀ ló ń kọ́ba lórúkọ gbogbo ẹbí.
14: OLM Movement Together for a Better Tomorrow. Ni oruko Honorable Sola Orioke, Chairman Orioke Liberation Movement ati gbogbo awon omo egbe atofife ati ayo pe gbo eniyan lokunrin lobirin si bi ayeye bibo lori wa eni aye si pataki. Honorable Adeleemi Abbas Oseni, eni ti o lo soju egbe oselu APC fun ipo senator ni ijoba ipinle Iwo Oorun Gusu ipinle Oyo. Looto Honorable Adeleemi Abbas Oseni ti se pupo fun iwa, eni ti o nife awon eniyan ni ti oro ilu Ibadan si wa lokan re pelu. Nitori na, e je ka jade lati fi ayo gba. Ojo Aiko Sunday, ojo kejidinlogbon osu kesan odun yi ni ayeye yi ma waye ni dede agogo mẹrin osan gangan ni number 27 lopopona Olawale Street Imani Falafia Oke Ado Ibadan. Eyin ara e je ka jade ka ko aye na ka si fi ifehan lori wa. E pe awon ore yin molebi yin ojulumo ati awon aladugbo yin lati darapo mo ni bi ayeye na.
15: OLM Movement, Movement OLM APC Progress Remi Oseni step by step. Remi Oseni step by step.
16: Kalalẹ̀ kakọ́lẹ̀ ti wá dìrọ̀rùn gbá fún gbogbo ẹni tó ń fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlàrọ̀ wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens Phase 1 tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ́ máa rà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens Phase 1 ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plọ́ọ̀tì kan báyìí ẹ sì ra odidi éka kan ní 6 million naira. Gbogbo dọ́kúmẹ́ntì ló ti wà ńlẹ̀ kẹ́rí kẹ́ra ni o. Àbẹ́ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé-iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes, top floor, Base One Plaza.

0: Ajibọlá kú ìrántí ìyá wọn tó ti papòdà lógójì ọdún sẹ́yìn pẹ̀lú àdúrà wípé ọmọ rẹ ni ó gbẹ̀yìn ọba Tajudeen Abimbọlá Ajibọlá ẹ sì ní kájú kú láṣẹ Èdùmàrè bákan náà là ń bá yín dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn tó sún gba yín pẹ̀lú àdúrà wípé ọjọ́ ayọ̀ láàfi sọ́fúnra wa àlàáfíà àlàáfíà ló gbà onídò ti dó ìdó Ìbàdàn ọba Gbọ́lágadé Muritàlá Babalọlá Gbadéwọ̀lú wa ló ń kéde. Àwọn ẹbí ìjìnlẹ́rù ilé gángan ìtútàbà nílé Ìbàdàn. Gbogbo àwọn ẹbí ìjìnlẹ́rù ilé gángan ní ìdùnnú àti ayọ̀ rẹpẹtẹlélẹ̀ yìí ti kábíyèsí. Aláyélúwà ọba Sẹ́nitọ́ Rasheed Adéwọ̀lú Ládọ́jà Arùs àkọ́kọ́ túlé ọdún kan sí lókè pẹ̀. Àsọdúnbọ́dún ní ìsanwó àsọdúnbọ́dún. Bí bàbá wa ṣe yọ ayọ̀ dùnú orí kádú. Bí bàbá wa tún ṣe ayọ̀ ọdún kan lápẹ̀rẹ̀ ilẹ̀ Ìbàdàn. Gẹ́gẹ́ bí Olúbàdàn. Ẹ ó ti sí ọ̀pọ̀ rẹ̀ láyé láyè láyè dẹ̀ra. Àkàmú ọmọ olùpọ̀ mi ọ̀sun ajagunna o gbọ́dọ̀ mú mi ò yí. Òǹgbẹ ọjọ́ kálọ́pọ̀ bá ògùdú. Àkàmú tó fi kọ́lá pọ̀ má dé. Tó fi dọ̀bà aládé ayé gbogbo. Àkàmú ògùdú tẹ́ pẹ́yẹ mi pọ̀ mọ́lá. Ibo ni bá pálá sí ọba Àrùsà alájogun akọ́lẹ̀ ẹ̀sìn bàbá tó dọ̀bà ni wọ́n fi ń kọ́ lórí pé olùpọ̀ mà jẹ́ o ọ̀ya mà jẹ́. Gbogbo ẹbí ilé gángan ní ilẹ̀ Ìbàdàn yóò máa tùbàtù sẹ́ o lásìkò ọba Adéwọ̀lú Mágájí Olúfẹ́mi Ọlọ́wálé Junaid Mágájí Junaid ilé gángan ìtútàbà nílé Ìbàdàn ló ń kọ́ bá.
1: Your Nescafe is not just a drink, it's

0: Kanduki.
1: Ètò ìrọ̀ ìsàmù lòun afẹ́fẹ́ látẹnu ajílùkùn
2: máa. Bàdà, ó dìde láàrin nínú ṣètò ìrìnàjò ìgbésí. Wọ́n yí rẹ̀ máa nìyàn.

0: pọ̀ náà mọ̀ ti já ní lórúkọ tí mi bá wọn jẹ́nu àyẹ́.
1: Ìgbẹ̀sẹ̀ tó ń rẹ̀ ló.
0: Alhamdulilayi kẹ̀sí.
1: Mọ́nù tẹnukọ̀ pírẹ́sẹ̀ntà ní ọ̀rọ̀.
0: Ọ̀pẹ́ pàtàkì fẹ́ Lédùmarè ọba tá a dágbé ra wà lọ́wọ́ lórí lọ́jọ́ ìjẹjọ́.
1: Ọmọ ní lágẹ̀lú.
0: Ó sì tún wùn náà àánú ẹ̀ ó tún dá wa padà.
1: Tẹ̀sí fáìsì ó yàtọ̀ sí.
0: Dákun tí ò bá ṣe bẹ́ẹ̀ ta ló fẹ́
1: rẹ̀. Ẹnu kọ́ra mi mo fi ní kẹ́ máa.
0: Àìmọye ọjọ́ tí wọ́n dá sọ́nà tó pé lẹ́yìn ẹni ó dájú.
1: Bí ó ní gbọ́wọ́ ètò ẹ ò ní san fún.
0: Má dúpẹ́ lọ́dọ̀ náà. Lórí ohun tá a lè kà tán inú ìdẹ́ra rẹ̀ tó ń bẹnu ayé rẹ̀.
1: Àdúgbò mi lè yájú nǹkan mi.
0: Ó tún sọ pé alhamdulilayi.
1: Àdúgbò mi lè wá.
0: Lórí èyí tá à ń rá bàbá tá à ń bẹ̀bẹ̀ tí ó fi lé wa lọ́wọ́ ṣùgbọ́n tí ò tíì ṣe. Tí ìgbàgbọ́ wa fẹsẹ̀ rinlẹ̀ pé yóò ṣe é. Ṣé bọ́ lọ́hun ni? A tún sọ pé alhamdulilayi rọ́bẹ̀ alamin.
1: Sáà.
0: Lórúkọ Ọlọ́run ọba yìí mo fi ń kíwà ní pápá àkókò wa ti sún síwájú dé ọpọlọpọ èèyàn ló ti ń pèsè kò sí kò sábúrú kankan bí tí òkò kéré
1: mọ. aláṣẹdá ọlọ.
0: ìwájà jẹmílà ọlá yẹn ju mú kí n yà á. mọ́mí yusuf láti san yòmùdúkọ́ mu mọ́ lórí.
1: fàájì olùkọ́ ara.
0: ìjì mọ́rù fàtọ́ba láti lu gbọ́ra ìṣòwò kó àti.
1: kí ó là ń gbọ́.
0: fífi máa mú wa láti ilé sí ti mú dúpẹ́. ìwà kó bá mi dúpẹ́ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan kí a ṣe báyìí torí ìjọba àkókò ọmọkan ò ní kéré kí a máa dáwọ rẹ.
1: àwọn àti wàhálà.
0: ẹgbẹ́ bí ọ̀rọ̀ yẹn àgbàlagbà ńlẹ̀ yorùbá.
1: ẹ̀dá sọmọ ọlọ.
0: ìyá yàrá lọ sábàlá kí lọ lọ́hún wí kí lànà bí sọ.
1: ẹsẹ̀ ẹ̀ńtẹ́nì kan kò mọ bí tó pín sí oṣù rẹ̀.
0: ìwọ aṣèrà wà létí díẹ̀ níwọ̀n bá lórí ọ̀rọ̀ sùúrù.
2: ẹgbẹ́
0: yorùbá rẹ̀. sọmọ nínú ayé.
1: lórí ìlú ọlọ́run.
0: a wà padà sórí òrò àdúrà yẹn tán.
1: ọlọ́run ìyá lọ. lórí ìlú
3: ọlọ́run
0: yìí ọba tó gbọ́ ọlọ́run yìí. ìlú àtà sí ọlọ́run ọgbà.
1: lórí ìlú ọba tuntun ọlọ́run ìyá.
0: àwọn ọgbà tó jẹ́ pé ohun tá à ń béèrè agbára tiẹ̀ ká.
3: ìlú ọba tó gbọ́ ọlọ́run
0: yìí. àwọn ọgbà tó jẹ́ pé ohun tó rú wa lójú kedere lọ́dọ̀ tiẹ̀. ìjì wá nìkan ni mọ́ ti wa ò débẹ̀.
1: a ti gbọ́ bàtẹ́ ìhàn ń gbọ́ jígì.
0: ìwọ̀n ti ẹ̀rọ kiri ká ẹ̀.
1: ìjókè tàbí.
0: ó ti channel wọn ọ̀nà ìgbà tí ó wà mú wọn tí ó fi dá wọn padà sọ́dọ̀ àwọn tó ní wọn.
1: ìbálẹ̀ máa kí nítorí.
0: ọ̀hún ó kúkú ṣe é.
1: màkìkì oṣù bá mi fọ́ba olórí.
0: bẹ́ẹ̀ yẹn bí a mọ̀ tẹ́ ẹ pè mí lọ́jọ́ ọ̀jọ̀jọ́ mo dúpẹ́ alájì rashidi. òhun ó sì wọlá èyí tó jàgbàlagbà náà yìí.
1: kò ṣe tó.
0: léwu funfun lórí tí fi ń sin ọlọ́run. kò fàgbà tí ẹ̀ balẹ̀ jẹ́.
1: kò ṣe tó tọ̀ lọ.
0: kò tàwọn ọmọ kéékèèké tó mu yàn láyà yá
1: wọn. tó gajù ní kíkí.
0: kò tàwọn ìyàwó àlùbáríkà tí ń bẹ lẹ́ọ̀dẹ ọkọ. bẹ́ẹ̀ lára àwọn tí wọ́n ń pa ẹ̀ṣẹ̀ sí tí wọ́n kọ ẹ̀ṣẹ̀ tí wọ́n dúró ti tọ́ lọ́run.
1: àti bá wa ọ̀pá òní mú ìmú gbọ́dọ̀dẹ̀ aláàṣẹ.
0: ìròyìn jẹ́ àtijọ́ ẹ̀ẹ́dógún ọ̀dà yòóní kọ̀kọ́kọ́kọ́ lágbára
1: ọlọ́run.
0: báyẹn jẹ́ àṣẹ báyìí kó lè báyìí. abala kìlọ̀ ọlọ́run wí kìlà níbi. ọmọlá ni bisimilahi.
4: warahmatulahi wabarakatu.
0: waaleykum salaam wa rahmatulahi wabarakatu.
4: akiwa nikiola akiwa nikiola akiwa nikiyeye. akiwa niki tama kirawa nijogbinde alikiyama iyun ni ogba dera pe assalamu alaykum warahmatulahi wabarakatu.
0: waaleykum salaam wa rahmatulahi wabarakatu.
4: o ti mọ pe bi ẹyin ololufẹ wa nile loko lodo lẹyin odi bẹ ṣe n dahun salama ni iyun ni pe ẹ tun gbalada. ọlọ́run ò mọ́jà fi jùmọ̀ àti tèní ọlọ́mọ́jà fi dágbére fáyé o.
0: aláwọ̀ àmì ilẹ̀
4: yàrá. àdánwò tí ó kàn wá tí ara yóò fi máa sọ pé ṣé kò ní nǹkan tá a lè ta ni. ọlọ́run mọ́jà ká dánwò náà kàn wá o. àdánwò tí ó wá kàn wá tá a fi wọ kómà ọlọ́run mọ́jà ó kàn wá ọlọ́run o. mo ní tèbi téèyàn bá wọ kómà ṣèbó ń tàn lọ sẹlẹ ni. mo ní nǹkan burúkú ni. ọlọ́run mọ́jà wọ kómà o.
0: àwọn
4: tó wà nípò bẹ́ẹ̀ ọlọ́run bá ní fún alálàáfíà o. dákun mọ́ gbọ́rọ̀ wa gbòdì lọ o. wọ́n láàláàlá bàbá wa tọkùn. àfa kan ní bèrè kwẹ́sàn lọ́wọ́ wa. ó ní ṣé owó ni gbogbo nǹkan ṣe ni. àfa yẹ bèrè kwẹ́sàn yẹ. ó ní ṣé gbogbo nǹkan lówó ni. àfa kejì wa dá lóhùn. ó ní gbogbo nǹkan lówó àfa yẹ wa ni gbogbo nǹkan kan lówó. ikeju wa nda loni pe ko muri sin wa aba wa tokun ite ni akoko wi ni pe ta ba fe keko owo la fi ka ba fe laya owo la fi ni ba fe sesin ta fe kolo gba esin wa owo la fi se kini o owo la fi sin o wa mu ni kan bo ni orin yoruba pe agbada to ti gbo ko se kirun lawa ni to ti ja ko si sesin ma fo

0: ayé owó lọ jẹ máa láwùra má fowó jẹ wá níyà má jà àná kàntàn kó mìíràn tó dé gbogbo ṣẹ́ ayé owó lọ jẹ máa láwùra má fowó jẹ wá níyà má jà àná kàntàn kó mìíràn tó dé.
1: Àfà kan wá ní ó ní gbogbo nǹkan kọ́ ni owó ṣe àfà yẹn wá mú orin ọ̀jọ̀gbọ́n kan bọnu ó ní ilé ìṣàṣẹ́rí tán yàkú nàrí sí kan máa la kìí ṣe gbogbo nǹkan lówó ṣe ó ní tá à ń pè lá rísìkì yẹn ó ní ìtòkùn bíi rísìkì ó ló kọ ní rísìkì kò kìí ṣowó àfà yẹn wá ní kọ́dí yàkú nàrí sí kan kúlí kan àòjà máa lánì ó ní nǹkan tá a lè pè ní rísìkì gangan tá a bá fẹ́ sọ pé owó ó ní kúlíkọ́n wọ́n máa fi wà dáadáa ròyìn èèyàn àbá mi téèyàn bá ní ẹ̀sìn tí ò bá níwà nọ́tìn téèyàn bá wá níwà tí ò tó lẹ́sìn nọ́tìn ó ní kọ́díyàkú náà rí sí kọ̀ kúlíkọ́n àòjà mahlan ó ní kí wọ́n fi wà dáadáa kí wọ́n máa fi ròyìn èèyàn wípé lágbájá wàláhì tẹ́ ẹ bá fi nǹkan pamọ́ sọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ sì banu àwọn aláàjì wọ́n níwà kìí ṣe ẹni tí ìjọ ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó tí wọ́n lọ gbé ọ̀rọ̀ ọjà tí wọ́n lọ gbé bàbá táwo kó ní bàbá dáadáa ládùúgbò tí wọ́n lọ gbé bá tó ṣe pé ìyàwó padà sọ́dọ̀ wọn padà bàbá wa wọ́n ní kí wọ́n yanjú ìjà fọ́kọ àti ìyàwó ní tá a padà rí lẹ́yìn rẹ̀ ni wípé bàbá ti gbà yàwó ẹni tí wọ́n bá yanjú ìjà àfa ni ìyún kò ṣe wa o. A ò jàmálà bàbá wa jàmálà èèyàn lè rẹ wà ní dáadáa ní bọ́dì tí ọ̀rẹ́ wà ní bọ́dì dáadáa tó ṣe pé ọ̀rẹ́ ni ìròyìn da jàmálà ni kí wọ́n wúyàn báyìí pé lágbájá ajilukumar masha allah wa handsome man ọ̀dà nírìsí ó tún dá lọ́rọ̀ ẹlòmíì lè dá lọ́rọ̀ tí ò ní dá níṣe ẹlòmíì lè dá níṣe tí ò ní dá lọ́rọ̀ àfáàní tọ́lọ́ ń bá wá fún yàn wípé lágbájá ọlọ́run ní kọ́ rẹ̀ wà lọ́rọ̀ ọ̀rẹ́ wà nírìn ọ̀rẹ́ wà níṣe ọ̀rẹ́ wà níwà wọ́n ní má dà lárúfẹ́ rísìkì kan lọ́rọ̀ sí fún. Àfáàyẹ wá ń tẹ̀síwájú pé kọ̀dìyàkú náà rí sí kọ̀ akílá ń rọ̀ jì áyìn gbogbo èèyàn kan ní ṣe nílá akáyé o ó ní inú rísìkì ni kọ́lọ́wọ́ fún yàn nílá akáyé wa àbá mi kọ́lọ́wọ́ fún yàn nílá akáyé ó ní rísìkì kan ni o kìí sowó nìkan kìí sowó nìkan ni gbogbo nǹkan ṣe o èèyàn lè lówó tí ò ní nílá akáyé àbá mi àyíbó olólówó ṣe lówó tó ṣe wípé ọmọ institution ni ó sì máa ránṣẹ́ àfáà ní ìta ń pè ní rísìkì gangan ó tún kó sínú làákàyè rọ́ọ̀jì tó ṣe pé làákàyè yẹn tó bá gbé kalẹ̀ báyìí pé jẹ́ káwọn aláàjì ó di ẹ mọ̀ pé lágbájá o torí tẹ́ ẹ bá pè wọ́n tún dẹ̀sí ọ̀rọ̀ òru ni o ẹni tá a ní ó tún kẹ̀kẹ́ ṣe tó tún ṣe kí ni tó tún ba kẹ̀kẹ́ jẹ́ ẹ mọ̀ lọ pè wọ́n sọ̀rọ̀ o àṣekọ́ lọ́wọ́ fún yàn ní làákàyè kó sì lè fi làákàyè yẹn to nǹkan bàbá atọ́kùn gbogbo èèyàn kan ni wọ́n ṣe ní oníyàwó méjì o rárá o gbogbo èèyàn kan o kódà ọlọ́run sọ pé fọwọ́ ayé dàtà ni làákàyè la fi gbóbìnrin ló nà ẹ má retí dára lọ́dọ̀ ìyàwó yín pé ni ó ṣe dára fún yín àfáàní ìjọ tó bá wá padà ṣe dára fún yín ẹgbà kó ṣe mistake ṣe ni torí pé ìdílé tí wọ́n ti fi yín kọ́ ni wọ́n ti ṣe kí ni yín kọ́ ni wọ́n ti bi ìwọ́n tó lè fi làákàyè darí ẹyọ kan tí ń bẹ́ ń lé bàbá wa ṣe ni ó fi làákàyè darí méjì àbí mẹ́ta àbí mẹ́rin àfáàní kọ́ lọ́hún fún yàn ní làákàyè àdìsíkì kan ni o kọ̀ wá tán síbẹ̀ sáádà wuli hílí máa jà máa láwọn wà ká máa lánìí bàbá wa kọ́ lọ́hún fún yàn ní sùúrù àbí kí ni o tó lè ní farabalẹ̀ kí ni o ní sùúrù àfáàní rísìkì kan ni o àdìsíkì ni o ọ̀rọ̀ kan ni o wọ́n yẹn fi owó ra yun wọ́n yẹn fi owó ra sùúrù wọ́n yẹn fi owó ra ìfarabalẹ̀ àdámọ́ ni tọ́lọ́ ń bá wá fún yẹn ní sùúrù bàbá wa jàmálà sùúrù tọ́lọ́ ń wá fún yẹn ó wá fi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ débi pé àwọn aláàjì tẹ́ ẹ bá fi omi sí wọn lẹ́nu ibi tẹ́ ẹ fi sí wọn lẹ́nu ẹ̀sìn kíni o iná ẹ̀ lẹ́ẹ̀ba bàbá wa tọ́kùn sùkúùtù sàmáì yìí sẹ́mà rẹ̀ sì dákẹ́ bí n tẹ́ rọ́jò ilé ẹ̀ máa rọ́jò ṣùgbọ́n sùúrù ṣíṣe ànábì ní kíni ọ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ẹni ọlọ́run ni máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wàlẹ̀ ajá látúmínà ṣèǹtọ́n kíni ọ máa kanjú tàbí kọ́ máa gbọ̀rọ̀ mọ́gà ẹ̀ lẹ́nu tàbí kó máa ṣe nígbà tó ń gbọ́n òun mọ̀tàn òun ṣe gbogbo ẹ̀ tán mínà ṣèǹtọ́n tẹ́ bá padà wò ọmọ lẹyin ibilisu na ọmọ lẹyin esu ni
2: ọkan ninu se si esu
1: be ni waka melo baba wa kiyin o wa pe kiyin o pe lagbaja da sugbọn ah won a pe ta ba soro nipa pipe ah abayin kan ko be o ke se eni ti ke se olodi ori nikan ni won so pe ko pe o eyan le da alaye ti won so wu pe ah arun ogbodo n da won laamu arun ogbodo o n da won laamu won le sumo won le sumo bere ko doyun bakan na ti n do mo lara e daku ti e gbera won a pe won ye fowo ra awa ni awon agbalagbe o se tolorun bo ba se tolorun bo ba lowo si ti e da ba lowo si ni o ma da le laamu ni kamala baba wa tokun ko lo fun yan ki yo pe ma da la ni fun ni ye won lo wo se ra afaye wan test waju ni pe bi wo gbo doctor aye ba fun yan la bere alaji wa tokun tolorun bo ba kun yan lorun eni o ni rorun sun we fowo ra awon ta si fowo ra ni bi ti won wa ni awon ile iwosan la sugbon bi won se wule ki won fowo ra to aba wa nke ibo ni yo pada tun yi pada koda en tun ma buru ju bo se tun wa le afi ko lohun o se yan ni pe ah lagbaja o n ta fun ni
2: ko je po lohun lo mo
1: ma fun ni naturally olohun gangan lo mo mo fun ara todo ara re afa ni kini ye arisi kini owo o se ra alifarogu kenyo o le rin ko le ran fanda o n po lati le yan ko se pa hey ko se pe ijoba kan ni te ba ti ri esagbe eyin te ni losan eyin ye osise osan eyin se ijoba osan eyin osise ijoba oru te ba sa ti ri photo re ni aba wa ase odiju ori nla ni ko lo wa fun ye ni oga alaafia aba en ta kokoro ba mu lenu lo ma ko to tobi lolon te ba di ile wo san la aba ibi awon olodi ori ibi awon kidney problem ibi awon yo ro pe gbugbu aye ni nkan o se ni afa e wan test waju pe kodiya kuna risiko sa o jan so li ha o mo po le lolo se fun oni adisi ki kan ni pe ko lohun fun oni yawo re so gboro se o lenu to ba pa lase ibi to ba na ni afa ni ore mani ke yo yirawo re lokan ko si bu erin kinu ro si ma dun o wa bere pe ta ni won pe ni yawo re na ni yawo te yan ri lokan lai te yan si so pe total da so lohun pe akapi si olohun olohun mo dupe o eha iha mi lorun se kini ti lorun se fun mi aba wa mo wa ni yawo to da on ni leyin te ba to wa ri yun tan ini wi pe ni o ma so dukia ti eyan fi si lodo ni o si ma ba yan toju omo omo re bakan na ko ni ja ni masan si gbogbo adugbo gbogbo awon yin pe iya lagbaya ni nbo ah iwo na gbandi aba wa o wa di kari ile afa ni ore kan ma ni o kuro ba ti kiro mo wa iya lo aba wa awon tolorun fi ti yan kun je oloriire fun yan ah baba mi atokun ko lo fi awon oloriire ti yan awon alasunmo re aba wa jam sele laarin eyan meji ladugbo awon kan bara awon ja ladugbo awon aradugbo kan si tun lo gbe ni keji wi pe ah so wa je ki awon ojo gbe ni lo pa awon lopa na aba wa
2: bẹ́ẹ̀ ni wọ́n sì lè sọ ní tùbí ìnù
1: bí wọ́n sì lè sọ ní tùbí ìnù bí wọ́n wá ní kí wọ́n lọ pe ọlọ́pàá ẹnìkan wá ní àyà ìjọ pé òun náà wá tó lọ pe ọlọ́pàá bàbá mi ẹ ẹ máa ń ṣẹlẹ̀ sádùúgbò ni láburú ń fò wọn rú tí wọ́n bá jalè tán ládùúgbò yẹn àwọn atiláwí fìríǹdì ọ̀kẹ́ olójú kò mọ́ ọ̀lọ́ bẹ́ẹ̀ wí rí epo ọlọ́wọ́ bẹ́ẹ̀ wà tí wọ́n bá jalè tán níbì kan bàbá wa tọkùn wọ́n sì gba àdúgbò kọjá wọn sì ní ṣe wọ́n lọ́sẹ̀ tí dáadáa bá tún wá tó ń bọ̀ sádùúgbò náà wọ́n tún gbé kọjá lọ́dọ̀ wọn irú bí ti irú nǹkan bá máa ti ń ṣẹlẹ̀ ní tí wọ́n máa ṣẹlẹ̀ nù àfi kí wọ́n change àfa ní kùràmọ́ wa ìyá kọ́lọ̀ ohun fún yàn lọ́mọ rí tí yóò gbọ́rọ̀ sí yàn lẹ́nu àbá wa kì í ṣe àgàn tí ọ̀rọ̀ ọmọ bí nìkan la gan o ẹni tó bí ọmọ tó máa rẹ̀ ọ́ láàánú rẹ̀ àgàn ló náà o ẹni tó bímọ tó máa rọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu àgàn ni o ẹni tí ó bímọ bàbá wa tó máa rò tí ìrọwọ́ họ rí tí yá ó sì ti ń lọ ju alẹ́ bàbá mi tí wọ́n ọlọ́mọ sàánú mi ọlọ́mọ sàánú mi àwọn kan náà tún ní o àfáàní tó ló ń bá wá fún wọn ní ọmọ tó ṣe wípé àwọn ọmọ rẹ ìdùnnú ni wọ́n tún wá tún jẹ́ àrísì kíkan ni ìyóò tún jowó lọ
2: ọ̀rọ̀ kan
1: ni o òye tún jowó lọ kọ́dí yaku náà ní síkọ ìlímọ̀ náà fi án ìmọ̀ kí wọ́n lè kakọ́ ìmọ̀ wí ní kakọ́ o kọ́ lọ́wọ́ fún yẹn ní mà ẹ wo ètò wa tá a máa ń se lóhùn lọ́jọ́ thursday yẹn ìrìn àjò ẹ̀dá ẹ wo kálukú bí se ń mú testimonial bí se ń se
2: testimony
1: tí wọ́n sàn mú wá
2: pé
1: eléyìí ó se mí oníwòsàn eléyìí ó se mí
2: oníbàárà
1: eléyìí ìmọ̀ táwọn ènìyàn ní làwọn fi se yẹ anabi ní ìsáàmà tala abu tó wà nẹ́bí adama kaba ti kú báyìí ẹ̀ ń kọ́ta ni wà á máa lùwù wọ́n kúrò sí fáìlì ẹ̀nìyẹn ilà mi sàláàfin àyàfi nǹkan nínú nǹkan mẹ́ta ti mọ̀ ẹ̀ kílà kọ́kọ́ wàládì ń sọ́ọ̀lì yìí yẹ̀dì wù làwọ̀ ọmọ rẹ tí òun bí yẹ fílẹ̀ sáyé ti ń sàdúrà fún àwọn ilimun tàbí ìmọ̀kántẹ́niyẹ́ mà tó wá fi ń sàǹfààní fún ẹlòmíì nígbà tí ń bẹ láyé

0: ẹni o tún wá tún sí láyé mọ́ àbá wa
1: àwọn
0: tó wá tún lò mọ̀ yẹ kódà àwọn àfà tó wá tójú bọ̀ pé tí o bá ti wà tún gbò nǹkan bó gba ìmọ̀ látara rẹ̀ èyàn lè fún yàn ní ogun nọrọrun tínú òun ò sì ní ṣe mọ́ pé lágbájá wọn kàn máa ma pín ni pé ibi báyìí kàn ń
1: bọ̀
0: gbogbo ogun ayé mo ti lò kí ni ẹ kàn mú kíní kọ́ ẹ̀ tẹ́ kàn ra fi ṣe ni kò sì sẹ́nu mọ́ ìmọ̀ kánàlẹ́ nìyẹn náà ni o ìmọ̀ ọká orí ọká ẹ̀yìn ọká anú àwọn àgbàlagbà kan wọ́n bẹ́ẹ̀ di rẹ̀ mo wá lò fún kíní yẹn ọlọ́run wá ní kíkiní wọn lọ ìlì máa ń náà fi ìmọ̀ kan kọ́ lóun fún yẹn ní ìmọ̀ àbá wa kò é fowó ra o anú ọlọ́run ọba ní àdìsí kí ẹ̀bùn kan lọ́dọ̀ ọlọ́run
1: ọ̀rọ̀
0: kan ni o èyí ó tún ju owó lọ o ó ní kọ́díyà kúnà rísíkọ amárantọ̀wí lánìí àbá wa tọkùn kọ́ lóun fún yẹn ní ẹ̀mí gígùn kọ́ lóun wá fún yẹn lẹ́mí gígùn yẹn kó tó wá lu iṣẹ́ rí sí i wọ́n ní wòye fowó rẹ̀ ní gígùn wòye fi owó wòye fi rà pẹ́pẹ́ ọ̀rọ̀ kan ni látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ̀ máa fún yẹn èyí ó náà tún ju owó lọ àfáàní kọ̀díyàkú náà kọ́líbá sọ̀fíyánù kọ́ lóun fún yẹn ní ẹ̀mí funfun ẹ̀mí tó mọ́ pẹ́rẹ́ gẹ́dẹ́ ọkàn tó mọ́ bàbá mi nígbà tọ́lọ́run ṣe mọ́tò wa fún wa mo wá fi mo wá ní kọ́mọ kan wọ́n bá mi ya fọ́tò yẹn mo wá yà sínú èmi náà mo wá mú ṣáàdà ni àyẹ̀yẹ́ wá ń congratulate mi alhamdulilayi abdulayi mi mo wá padà kọjá níbi tí ẹnu ti ní ọmọláàni mọ́tò yẹn kọ́ mo ní mọ́tò ọ̀gá mi ni ajínigbọ́n mọ́nù ni lónìí mọ́tò ó ní ọmọláàni wá fi mọ́tò ṣe kí ló kọ́ ẹ̀jẹ̀ mo nínú mi máa ń dùn sí nǹkan olè.
1: ọmọláàni ga ló ti ní mọ́tò.
0: kọ́ ọkàn tó mọ́ márùn kínní kankan márùn sẹ́ni kankan kódà ó tún ro lábúrú síra rẹ̀ ní mo ṣe ń lọ yìí má sì rí kí n sì já sínú kòtò kẹsẹ̀ mi ó sì kàn
1: yóò
0: sì já sí kòtò yẹn náà ẹsẹ̀ ro sí kàn ó lè mọ́jẹ́ lọ́jọ́ náà ṣùgbọ́n ní ọ̀padà jọ àkóso.
1: mo sì ní kókó kárò mo sì máa yà ní
0: pẹrẹsì
1: ní yá lóòótọ́
0: ara ò sì ní yá lóòótọ́ àṣẹ kéèyàn ó máa fi àníyàn dáadáa kó máa fi báyàn ṣe òun tó ju owó lọ ọ̀rọ̀ yẹmúná hanná sáwà díáná wà náwó alá bàbá wa kéèyàn ọmọ bùyàn lẹ́bùn kéèyàn ó mú tí ń bẹ lápò rẹ kó fún yàn
1: kó jẹ ọlọrẹ
0: kó jẹ ọlọrẹ kó máa tààyàn lọrẹ bàbá wa ẹbùn kan ní o ẹlòmíì lè lówó tí ò ní lànà èèyàn lójú o
1: tí ò ní lè ná
0: tí ò ní lè ná mo bí ọ lera wọn bí yín lera yín kò ní kọ́ sàmì ẹni yẹn o.
1: àjùmọ̀ bí ò ká tàánú
0: ẹgbẹ́ délé alájì
1: ẹni ọlọ́run bá rẹ sí ní ṣe ní lóore
0: kábíyèsí ọlọ́run àjùmọ̀bí
1: nǹkan tàánù
0: ẹni tí
1: ọlọ́run rẹ sí ní ṣe ní lóore
0: ẹni mẹ́ẹ̀bù yọ̀lá gbára ọlọ́run àbáwa tọkùn tí ni ó sì máa ra bájó àwọn àbúrò rẹ ó sì máa ra bájó tàbí kẹ́gbọ̀n tó ṣe pọ́lọ́run náà lọ́wọ́ ni ó sì máa ra bájó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àbáwa kò sì ní ni ó sì máa ṣe fáwọn aráàta kò sì ní àbí ọmọ tọ́lọ̀ ń gbéga àwọn kẹ́sì tó ń fa sílẹ̀ ẹlẹ́wọ̀n pé kò ní lọ́ọ̀bì kankan
1: yóò ṣe wá jó òun
0: yóò ṣe á jó òun ṣe jù wá wọn fi bí ìyá rẹ̀ náà ẹjẹ́ lọ yí padà àfáàní kọ́lọ̀ ń fún yẹn ní ẹni tí wọ́n máa ta yẹn lọ́rẹ̀ kí wọ́n máa ta ọrẹ
1: kó jẹ́ ọlọ́rẹ̀ kó jẹ́ ẹni tó lè tọrẹ
0: kò yí sí o
1: kó jẹ́ ọlẹ́yin jù àánú
0: alájì kéèyàn ó mú owó lápò akágàn lẹ́lòmí o kódà ó tún sahun síra rẹ̀ olówó báńkì olówó lé ó sì lọ́ra gaàrí àti ẹja dédé ó ti gbà wípé òun ṣe mùsùn lé àwọn èèyàn kálẹ̀ kò báyìí pé sàlámù àlékò wọ́n àlékò sàlámù ọ̀nbọ̀ ó gbé ẹja dédé ó gbé sábẹ́ àga
1: orí àlejò tó fẹ́
0: wọlé tó fẹ́ wọlé ó ti gbàgbé mùsùn èsì ìgbòòrò ẹja òun ṣe kí ló kọ̀ rẹ̀ tán báyìí mùsùn kan ọ̀rọ̀ àwọ̀ kí ló kọ̀ rẹ̀ jẹ́ ni wíwọ́ tí ọwọ́ báyìí ó lé mùsùn lọ níbi títí lé lọ báyìí ó ti gbàgbé pé orí táìsì tí omi wà ń bẹ̀ lòún wà bàbá wa ó tẹ báyìí ó kán lẹ́sẹ̀ ní ṣúrìsì àwọn aláàjì padà sun wọn padà sun kúkú ni ẹ wọn padà sun kúkú ni nígbà tó ṣe wípé wọn lè na ahun ni wọn akágàn ni wọn ó sàwọn síyàwó ó sàwọn sọmọ ó tún sàwọn síra rẹ náà bàbá wa bí àdánwò àdánwò wa máa kọ̀ wá máa yẹ lórí wọn ṣé kí n ká tètè ní sí.
1: ọyọ kàrí méjì ti ká lọ sàdúrà.
0: àbáni kọ́díyàkú náà rí sí kọ́ bílí mọ̀rí súnkì yàdí abala bàbá wa kọ́ ló ń fún yàn kọ́ ló ń sànú èèyàn arísì ó ju arísì kìlọ̀ àlàáfíà bàbá wa kọ́ ló ń fún yàn lálàáfíà odidi orí ni o kọ́ ló ń tún wá tó fi ìjẹ́ ìmú èèyàn sínú ìlú èèyàn bàbá wa nàìjíríà tá a wà yìí

ọlọ́run wa ṣe ọba tí kì í ṣe bẹ́ẹ̀ bàbá bàbá ńlá bàbá wa bá dákun jọ lọ́lọ́run ọlọ́run wọlá bó títọ́ wọlá bó títọ́ wọlá àwọn orúkọ rẹ tó kọjá kódà ọlọ́run tún jọ ó tún kọjá bọ́mọ ìyẹn ṣe ń ròyìn rẹ̀ lọ wọ́n nìkan ló lè sọ bó títọ́ nú ayé àti lọ́run fún ọlá rẹ yẹn la fi bì ọ́ bí àwọn ọmọkùnrin méjèèjì tá à ń wá láti jẹ ẹ̀ẹ́dógún ọlá àpọ́nlé ànábì níwájú rẹ̀ ọlá àpọ́nlé àlùkùránì níwájú rẹ̀ ọlá ọjọ́ ńlá tí wọ́n ń pè lọ́jọ́ jimá níwájú rẹ̀ ọlá ìfúnpinpin tí obìnrin máa ń ní ní ọjọ́ ìkúnlẹ̀ tí ó fa ọkùnrin tayé àti tọ àwọn ọ̀yá àwọn ọmọ méjèèjì ní ọba ìdíjọ́ mẹ́jọ bá wa dá ọmọ náà padà láyò àti àlàáfíà láti wàá dúpẹ́ ayé wàhánà rọ̀bíkà rọ̀bìnì sáà tí ọmọ yẹn sì fún wàásù aláàmú aláàmú.

0: 96.7 FM. Tu gay.
1: Oh, I've been doing something, yo.
2: Ajawe Oluwori. Who let you know me? Ìgbìyànjú owó ni mí nínú ìròmí ló wà ọba lówó ìwọ náà ṣé bí ọlọ́ba káṣẹ kúkú sí owó ìrọ̀rùn.

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
2: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkóó. Kókó tuntun láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ẹ̀tọ́ ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì nǹkan, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ní ẹ̀ ní 2026.
2: Ní tòótọ́.
4: Ká ṣáà sọ pé o tí ì rẹ̀ wọ́n àbí?
2: Ká ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
6: Èmo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
2: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ẹ pè CDK sórí 0707-454-3005.
8: CDK, sanwó díẹ̀díẹ̀, bẹ́ẹ̀ni ayé rọrùn.
9: Ìsàlẹ̀ òsì Real Born Community Development Association Born Photo Ìsàlẹ̀ òsì Mbàdàn ṣèkèṣèkè nínú wá dùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ Ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn wọ́n bá rà sí ìdálé wọ̀lú ládọjà Arusa 1. Ìsàlẹ̀ òsì Real Born Community Development Association ló ń kí kábíyèsí kú oríire ẹ̀ Lakeba Olúyọ̀lé olóyè àgbànúre ní Àkànbí àrólé Ba Olúyọ̀lé Mbàdàn kú múra o. Àlejò pàtàkì lọ́jọ́ náà olóyè Jubril Dọ̀tún Sanusi Ọkọ́lọ́mọ Odua Sinetọ Sarafadin Abiodun Ali olóyè Adégbèyí Gata Òfin Kálégòkè CEO O Solution FM Radio Ibadan Alhaji Olabi Bunmi Sarafa OBS USA America Engineer Adéremi Abbas Oseni Honorable Stanley Ikrulai Olajide Odidi Omo Àwọn ògbóǹtarìgì eléré tọ́kẹ̀lù sí wa nígbàdí rè Fẹyọ Rasheed Ayinde Merengue King Alhaji Tayololu Akande Currency Haji Fatai Adisa Fakus Ankara ti wà fún títà ní Bon Photo Junction. Pe nọ́mbà yìí 08032239103. Ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án bá ṣe o aago mẹ́wàá àárọ̀ nílẹ̀tọ̀ gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo ọmọ bíbí sàn-án ìsàlẹ̀ òsì ń bọ́n fọ́tò àtẹ̀yìn àlejò tá a pè à ń retí ní bọ́n fọ́tò.

ọba tó jẹ́ kí a rí àánúgbà tó tún jẹ́ kí a tún di ìní. Torí pé ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ fún àwọn ọ̀pọ̀ ìjì ló ti jà tí ó sì gbé tó gbaṣọ lọ nínú yàrá. Gbogbo ibi tí atẹ́gùn aburú fẹ́ dé Ọlọ́run bá ní fẹ́ tútù síbẹ̀. Dákan mọ́ fẹ́ gbígbóná rẹ̀ dọ́dọ̀ tiwa náà Ọlọ́run. Mo kí wọn nílé lóko lódò àtìlẹ́yìn òde káàkiri àgbáyé kúkẹ́ kó àmójúbà jimá tòní. Ọlọ́run mọ́ ṣèyí nìkan tó kù fún wa. Adála mi náà ti lórúkọ mi. Mímọ́ lọ̀ṣọ́ àfèjì sọ̀rọ̀ máa ti ń ṣọlá nílùú ìwò olódò ọba àtẹnigbọ̀lá àtẹnigbọ̀rẹ̀. Gbogbo ẹni tí ẹ ti wà lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ Facebook pátá mo kí yín. Ọjọ́bọ̀jẹ̀ Yusuf Ọ̀làdìmejì Aran Níyáyá Yòwú Àjàyí Èyí Ọ̀dọ̀fin. Mi dokun odun ola, thank you so much. Aṣọ̀pọ̀ Jimọ̀ láyé. Láì ní dẹ́nà pẹnu. Ọ̀rọ̀ Nabi Muhammad sallallahu ta'ala alayhi wa sallam náà là ń sọ bọ̀. Àti wa bá débi wípé nígbà tí a bí Nabi sallallahu alayhi wa sallam tán. Àwọn kan kóra wọn jọ tí wọ́n rán irin tó tóbi gbé irin tó tóbi lọ sí ìlú Mọ́kà láti lọ da kàábà wò. Ọlọ́run ọba Àlékí Ọlá sì rán àwọn ẹyẹ Odíúdà. Kan máa fi ẹnu gbé ẹyẹ iná láti inú iná Jahannama. Kan lọ máa jù sórí àwọn irin àti ẹni tó wà lórí irin yìí. Gbogbo wọn sì di èrò tán pátápátá. Peter Abade lọ́sẹ̀ tó lọ.

0: lágbo òṣèré o nílàgẹ̀ẹ́lú rédíò jìbọra o gbẹ̀ngà ọláyọ̀lá lágbo òṣèré màánà hàn ní ọba sọ bí ó sóhun wẹsẹ̀bọ yẹn kò ṣe léré ìbẹ̀lẹ̀ ti lè gbọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ nípa gbogbo eléré nàìjíríà gbátagbátá lágbo òṣèré láyọ̀ bákàlà àgàtà lágẹ̀ẹ́lú.
1: Ẹyin tèmi fẹ́ máa dúbáyọ̀ lórúkọ tèmi, èmi yàtọ̀ lọ́mọ nítorí ẹ̀mí tí fẹ́ máa gbọ́ ohun yàtọ̀ lágbo òṣèré pẹ̀lú gbẹ̀ngà lágẹ̀ẹ́lú ẹ̀fẹ̀.
2: Táyé ti bá kọjá bàdàn ṣe mú máa ń gawú ni irọ́ tí má dé fẹ́lẹ̀lẹ̀ ṣe mú máa ń ṣó irọ́ tí má lọ nígboro ṣe mú máa ń gawú ni irọ́ kí wá ló fa sáàbì ẹ̀yìn jọmọ mìyà gbogbo láti mú ni ṣe bẹ̀yìn ilẹ̀ fún mi tí má lọ fọ́ǹbù bá o ṣe má gbà mí ìyà ẹ dákun ẹ dábọ̀ ẹ má fẹnu ẹ má fẹnu pásítà mi o.
3: Èyí tèmi lágẹ̀ẹ́lú la tún wà ń fi lágẹ̀ẹ́lú la tún wà bàdàn fi o. Gbogbo àwọn yẹn ti gbà fún lágẹ̀ẹ́lú èmi gangan musa arigbori wa bẹ̀ ni gbé síbẹ̀ lágẹ̀ẹ́lú náà ń gbọ́.

0: àwọn àgbọ̀ ṣeré lóríṣiríṣi ilẹ̀ ó máa bá pàdé o lágbo ṣeré ẹ mọ́ ètò tó fúnni ládùn tó fúnni lóye ni lágbo ṣeré ẹ mọ́ gbẹ̀ngà ó yàtọ̀ sóhun ṣàlà tọkùn rẹ̀ wo lágbo ṣeré ẹ mọ́ gbọ́.
1: tó àwa ni taiwo àti kẹ́hìndé adégbodò.
2: Oya tosi wo, oya tosi wo, oya tosi wo, eto to.

ẹ̀yin ti wa tẹ́ ti ń dúró ẹ̀yin ti lágbo òṣèlú tẹ́ fẹ́ mọ̀ bó ṣe lọ gbogbo tẹ́ bá wà nkin gbẹ̀ngà nkin ó yàtọ̀ nkin ọ̀dọ́mọdé aláìlójúdì ti ń paṣíwájú ẹ̀ ń bàbá nkin lágelú la wà ẹ̀ ti ń ṣe bàbá àbàdàn mo mọ̀ pé ẹ ti ń dúró dé tó yìí náà bẹ́ẹ̀ ń bẹ̀ fún yín ọjọ́ karùndínlọ́gbọ̀n la wà yìí oṣù lẹ́ẹ̀kẹsàn ọdún 2026 jimá lónìí ṣé jimá olóyin ni àbí ọ̀nàrí jimá àmọ́ ọjà yín ṣiṣẹ́ mọ́ jimá ti máa ń pè jimá olóyin kí ni náà èyí tẹ̀ ń bẹ lórí facebook wa jimá wo ni jimá olóyin oyin ọkọ ṣe máa ń pò lọ́wọ́ tó máa ń tó yin oyin mọ crack brain jimá tó bá bá lọ́wọ́ èèyàn fẹ́ pé èèyàn ó ṣe ó blé jimá tó yẹ pé tó bá wo àkáǹtì ẹ báyìí àkáǹtì ẹ kọjá frequency lágelú fm ó kọjá ẹ̀ gan-an ni

0: ṣùgbọ́n jimoh tó jẹ́ pé owó ti ń bẹ lákàntì ẹbí frequency lágelu fm ni tó ní dot tó yẹ pé méjì ló wà níwájú 96.7. ọkọ̀ wò báyìí nígbà aṣọ rẹ gan tó bá wọ̀ jáde gan ọ̀ọ́nì lọ. ọwọ́ kan mú tàbí kò kan wọ aṣọ kan tó ti lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní ṣùgbọ́n wíkẹ́ndì owó bá ti ń bẹ lápò ẹ̀rọ ti mọ̀ pé owó ń bẹ àbí àwé tì ní ẹnìkan ní mo ti sẹ́ǹdì owó ṣùgbọ́n kò tí lọ nẹ́tíwọ̀kì ní kan. Àgbàálẹ̀ náà pe ló ẹ̀. Ó ti máa sọ pé ó yá, ó ti máa nálẹ̀ gbogbo tó yóò gbà, ó ti máa gbálẹ̀ pé ó yà. Ẹ má wàá gbàgbé káàṣẹ ń bẹ lórí ètò yìí o. Wọ́n ti sọ fún lásìkò tá a wà ẹ̀ ló bí dẹ̀nsé dẹ̀nsé ẹ ti ń gbọ́. Kódà adití gan ó gbọ́. Ọ̀rẹ́ má sọ wá. Pé káàṣẹ ń fáwọn èèyàn ní nǹkan lórí ètò. Kì ń fáwọn èèyàn ní nǹkan lóṣù yìí. Bá wa di 38. Òpin oṣù yìí gangan ti gbọ́n tí ó ṣẹlẹ̀. Ṣùgbọ́n every weekend báyìí. Every day. Every hour. Káàṣẹ ti bínú tán. Wọ́n ti ń yí sókè lálaalá. Ìtàkùn tí ó ṣe bí ànàmọ́ ó lè ta tó kò lè dùn tó.
1: Àwọn ẹ̀rí á sọ pé bẹ́ẹ̀ ni
0: ọ. Ọ̀gá ni ńlá, ọ̀gá ni lásà.
1: Báìsẹ̀ padà.
0: Ọ̀gá ni kàkà kí ń ṣe láwùjọ fèrè.
1: Lẹ́yìn ọ̀rọ̀ yìí.
0: Ẹ mọ̀ pálásọ ẹ tù lágelu yìí. Oníkálukú ti mú tiẹ̀ lẹ́yìn ọkọ̀ kan. Ṣùgbọ́n ibi tá a bá fi àkàrà náyìn kan tá a bá fi jẹ kọdé. Tanka so mori se se njo kiji fun die ibi mo tun se nbe lori eto yi 50 25,000 odi meta abi 125,000 naira yo tun bo ta yo tun bo ta da igbagbo mi adura mi ni pe apo re ni lojo bo si gbiyanju e o ni je ma so ni mo ba ti pe ni bayi onipe ayo mi ni wa lo le nbe ti e gbiyanju e try yewo *347*1004*2#. Adiyanju e wo ko try e

0: go back to Trieste, 347-1004-2H. Go back to Trieste, to Trieste. Happy to look at you. Oh,
1: that game to do in the world, you know, you can win. Want to give up, I want to give up, you know, cash out. Oh, yeah. Back to be able to allow you, can you see me? How are you, can you? Ìwé ìrìn bá ta bí 100 tí mo mọ̀ bó ṣe ń lọ.
0: Bóò ni ó ṣe yí lára yín kẹ́ wá pè kan ní ẹ̀mí náà mo gbà. Àǹfààní tẹ́ ẹni náà ni pé ẹ̀yin ni. Aṣọ tí ń bá ń bẹ lára eégún eégún lónìí. Lásìkò tá a wà yìí, olókìtì tí ó mọ̀ tàbí ọ̀bọ títí káàkiri ọmọ lè sí. Bẹ́ẹ̀ba tọ́lé ọkọ ẹlò yìí ìwébìnrin ò lè mọlé ọkọ tó ṣà. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. 50,000 naira méjì, 25,000 naira kan. Àwọn èèyàn tiẹ̀ ti tẹ́lẹ̀ kí n tó dé. *347*1004*2H. Òun lẹ fi pè é. Sáré lọ bẹ̀ báyìí. Já ìtànà tó ń tà. DJ Spider ń bẹ́ ń bí. Àjọ mu wá ni. Bẹ́ẹ̀ ṣe wà wá DJ Spider tẹ́ ń wò yìí. Ẹ bá ń gbọ́ tí barista kọrin kan. Ṣé wọ́n ń pè wèrè ní wèrè ní? Oúnjẹ ṣe lọ́sàn-án, ó pọ̀ ọmọ ènìyàn lómi. Bá ń bẹ̀rẹ̀ nu iṣẹ́ ní ń bẹ̀rẹ̀ nu iṣẹ́ ìtura. Bá ti lè di bí ọwọ́ ọ̀sán báyìí. Ó bá gbé mọ́tò rẹ̀ báyìí. Ti ń bẹnu mọ́tò kì í gbé èèyàn. Instrumenti spika nkankan ní bẹ́ńbẹ̀. Bá wa débi tó ń lọ yóò mọ ṣáṣẹ́. Kì í ṣe ti yàwó o. Ìgbọ̀n sísítẹ́ẹ̀mù ní lò. Láptọ̀pù ní lò. DJ ní ó ṣe wà ní tí ń bá ń sùn gan ìka rẹ̀ á máa ń gbọ̀n báyìí. Ẹ fẹ́ gbọ́ èmi mọ́níjà rẹ̀. Ẹ bá fẹ́ ṣe pati, ẹ fẹ́ ṣe nkankan. Ẹ̀mí ìdí DJ tẹ́ ẹ̀mí máa sítọ́. Ẹ máa wọ̀ pé ta ní ń kọrin ààrẹ, ta ní ń kọrin wòlíì mọ̀ níbi tá a ti ń ṣe ìyàwó. Orin tẹ́ ẹ fẹ́ gangan tí ó gbé yín débẹ̀. Ẹ̀ṣẹ́ àti pè mí. Wá ti pè nígbà yín wà. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó máa ń ṣe promo tí ò ní gbowó. Ẹ̀ṣẹ́ àti pè mí náà tẹ́ bá bọ́ sọ́jọ́ promo. Ìyá kì í ṣe káà ṣe ń tì. Òun lájọ́ ń ṣiṣẹ́ papọ̀ lónìí. Fún ìdí èyí káàṣì ẹ lọ pé ẹ. Àwọn ìròyìn tó yẹ gbọ́. Ẹ gbọ̀. Lọ́ká tó lọ tajà. Jẹ́ ń ṣe nǹkan kan ná. Mo fẹ́ wo èèyàn kan àbí èèyàn méjì. Ta lè fún ní 55,000 naira. Mo fẹ́ sì fẹ́ ṣe kékeré ni. Mo kàn fẹ́ jẹ́ kẹ́ ẹ sọ orin kan. Láyé àtijọ́ ti ẹ̀kọ́ ó ti pẹ́ iṣẹ́ ayé àtijọ́ náà ní ká pé ayé tó past. Ayé àtijọ́ náà ni. Àwọn eré oníṣe Yorùbá tá a máa ń ṣe nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀ eré oníṣe ni máa ní orin tó máa ń kọrin sí. Wọ́n kọrin sáwọn eré oníṣe ní dáadáa ṣe rántí. Ṣùgbọ́n ní ìsinyìí báyìí olóògbé eré ni.

0: báyì náà sì kún lè ó sì kọrin ẹkún ni ó kọ bọ́n ṣe kọ́
1: àgbègbè
0: bóyá ó mọ gálọ́pù ojú ọ̀nà tó bá ti kọsẹ̀ tíntín báyìí
1: ìwà
0: tó máa ríra yín ṣe wátara ni tó ti yé yín ṣe ẹ̀ ti ṣe tán ṣe á lọ ṣe á dìde afẹ́ lọ tajà ni
1: ìrẹ̀jẹ̀
0: ìsáré wò ná 09123708675 09123708675 ó yá orin wo ṣe rántí ẹ sọ pé.
2: Ẹ̀kọ́
0: kọ yí rédíò yín lọlẹ̀ ná bàbá mi.
2: Mo ti yí lọlẹ̀.
0: Ó yá ó yá.
2: Orin tọ́pẹ́ Àlàbí ni.
0: Orin tọ́pẹ́ Àlàbí báwo? Sini wá wo ni?
2: Nínú afọ́jú.
0: Afọ́jú? Ta ló ṣe afọ́jú? Àfihàn mọ́ àbò ní ìfẹ́ o. Fún ara yín ẹ fẹ́ mọ́ gbé wa ń gbogbo afọ́jú àìmú ní ìgbìmọ̀. Ẹrù bẹ́ẹ̀ ọ̀hún lẹ́yìn àti ilé ẹ̀fẹ́ mi mọ́ ra afọ́jú bò. Bàbá yẹn ti sọ fún mi pé orúkọ ẹbí mi lọ́kàn wà á lọ. Hello.
3: Hello.
0: Yes, mo ń gbọ́ ẹ nísìlú màámi ẹ mọ́ rọ ṣàrà yín ó yá sinimá wo ni orin mo sì ní.
3: Dúró ládìí pọ̀.
0: Dúró ládìí pọ̀. Dúró màmá màmá ìdúró ìtọ́jú kí látọ́jú ìsinimá tó ti kọ́ ni.
3: Ó fi ṣeré mi.
0: Ó fi ṣeré
2: ẹ̀mí ọ̀rẹ́ ilé ẹ̀rẹ́ mi.
0: Eré òṣogbo ọ̀tún òṣogbo. Màmá ẹ mọ̀ tí ìkọrin tà nínú sinimá wo ẹ léré òṣogbo eré òṣogbo màá mi. Alágbèbí mọ́ra
2: ó yẹ jẹ́ fún
0: ikọ́ torí pé ẹ̀kọ́ níbẹ̀ lára yín ẹ̀kọ́ tán ẹ̀ṣẹ́ àkọ́ tán ẹ̀kọ́ tán kì í má lọ pa mọ́ kí má pa ń sàmọ́ lára.
3: Báyé lè mi o ajé ọjà ìfẹ́ kálẹ̀ lè mi o tó lájú pọ̀ ló kọ́.
0: Ní míì tó kọ tó sọ ayé ọjà gbági tí kì í ṣe ti fẹ̀. Ẹ mọ̀ ni màmá ká nípa ẹ̀mọ àkọlé eré náà ni ó yẹ kí n ṣùgbọ́n ẹ̀mọ àkọlé eré náà àní àkọlé eré yẹn ẹ̀ sọ fún wa. Ẹ̀lò ta ló ń bẹ́ ń bẹ̀. Yẹ sọ yá pápá àpamì ráàyè.
4: Látàrí mọ ni
0: o. Ó yá sinimá.
4: Orí mi ni bàbá kó tó onílé góòlù.
0: Onílé góòlù àkọlé àbí?
4: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Bàbá kó tó.
4: Bẹ́ẹ̀ni.
0: Ó yá mò ń gbọ́ yìí.
4: Bàbá onílé tó kọ́ lé tẹ́lẹ̀ nǹkan ọ̀pọ̀ ni èmi là ní ìrù òtẹ́ni ọ̀la àríkọ́jẹ́ mi ẹjẹ́ àtúnṣe àwa lù. Bàbá onílé tó kọ́ lé tẹ́lẹ̀ nǹkan ọ̀pọ̀ ni èmi là ní ìrù òtẹ́ni ọ̀la àríkọ́jẹ́ mi ẹjẹ́ àtúnṣe àwa lù.
2: Bàbá náà ń gbà jọ
4: mo fẹ́ nínú eré bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Ẹ mọ ohun tí mò ń sọ àní orin tán máa ń kọ nínú eré.
2: Lápẹ̀ inú eré ni wọ́n ti kọ́ sábẹ́ ìbò
4: láti rí. Inú eré náà ti kọ́ ẹ̀lọ́ sábì kò tí nìyẹn. Inú eré náà ti kọ́.
2: Ìyẹ̀pẹ̀
0: tí nìyẹn.
4: Onílé góòlù bàbá kò tẹ̀lé
2: tẹ̀lé tó ti tẹ̀lé eré yẹn gbà ní àgbélẹ̀wò yẹn.
0: Bóòlù tí bàbá tó tó ti àgbélẹ̀wò ìwé lẹ́yìn parọ́ ẹ̀ lè parọ́ kódà ẹ mọ̀ kọ́ ti o ẹ mọ̀ kọ́ ti.
5: Mo yè wá mo bẹ̀bẹ̀
2: lórí ẹ̀rọ
5: tó yà kò tí ìbílẹ̀ àjọyọ̀ sáyọ̀ lórí ẹ̀rọ tó yà kò tí
2: ìbílẹ̀ tó yà kò tí ìbílẹ̀
0: kò tí kódà mo bọ̀ ẹ̀ já lọ tajà já lọ tajà já lọ tajà níbẹ̀.
6: Lagunew FM 96.7.
7: Dr. Scrap Recycle àti tamọ́tò ìrọ̀ǹgbà fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Scrap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ ẹ bá fẹ́ tà, eléyìí tó gbúrò re ni àbí eléyìí tó ti borí odó. Tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tùú fi kàrùkù tí ń yọ olówó rẹ̀ mẹ́nu. Kó ti fẹ́ sọ́ra rẹ̀ bí àgbàyàn fún yín. Bí ẹ fẹ́ tà kẹ́ ẹ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ ẹ tó fi upgrade bó ṣe ká. Tó ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ
8: agidun bi ọrẹ mi atuju lila to boye lati gba to ti bere ise ni lare adu akapere mojo kinas ilago ọhun ni pe kọlọ mọju osu resọọti nitibo ibi ni pe lilare ojuju mọtò bojú kiri lọ tokunbọ ka ati nigeria news to ojo kẹgiri lori pe o fẹ ta ibi iwọ naa wa wo bi to ti n ta wọn ẹgbẹ titi ki mọtò kan wa mọ n jabọ ko sọ bireki ibi bayi kọlọ mọju kan pada ara lọwọ rẹ skrabu ati pe gbona o ti wo ti igbọn pa dilọk sọ toni tẹ wa lori ọlẹ nbadan nibi ti gbogbo eyan ti n ta mọtò ti wọn ti n ra mọtò ibẹ ni gbogbo eyan gbé mọtò wọn lọ ti wọn ti lọ n ta tán sọ bẹ dọfíìsì pẹlú ìlànà tẹ̀lé tó o bá fẹ́ mọ̀ kó o lé láràárọ̀ lọ́jọ́ tó tọkọ̀ rẹ ní nílọ́sọ̀tò kò sí gbé burú bẹ̀ kìí ṣèwọ́dù kan ló wà nbẹ̀ tí wọ́n ń tọkọ̀ ohun pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀ akíntúndé kò sí ní tí ó sọkọ̀ rẹ ẹgbẹ́ títí ilé ohun báwọn ìfẹ́ ṣe lọ́pọ̀ nbẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tó ń sọdẹ̀ dọ́fíìsì pẹ̀lú ìlànà tẹ̀lé ní nílọ́sọ̀tò
9: Tí gbogbo ẹni tó ń jàrú kankan lọ́wọ́ kọlé ayọ̀ fún un. Ìdùnnú ti dé látọ̀dọ̀ Footy Homes and Properties. Ṣé tilẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn? Àwọn ló tó gba gbásù lọ́yẹ̀ tí gbogbo ẹni tó ń jàrú kàti kọ́lé. Bẹ́ẹ̀ni tí ó sì fẹ́ ṣe wàhálà. Ìdùnnú ti dé látọ̀dọ̀ Footy Homes and Properties fún wọn bedroom apartment. Ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex. Ìyẹn náà wà lóyún ọ̀ràn. Three bedroom ń bẹ̀. Báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex tó wà ní Navida Parks and Garden. Òpópónà Masose Tollgate Nìbàdàn. Footy Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.footygroup.ng tàbí o kàn sí wọn ní Israel Plaza ní ìyànà Adé Ọ̀yọ́. Tẹ bá fẹ́ ra lé ní Footy Homes and Properties ìlànà sẹ́díẹ̀ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn tó rọra jọ sọ. 0917060593 tàbí 0916503956 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Footy Homes ló lè ṣe.
10: Your Nescafe is not just a drink, it's

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way. Yeah.
0: Nescafe. Make your world.
2: Sisi gbagada gbagada gbagada in ilẹkun ile iṣẹ agbófinró lọjọ kọjọ gbagada gbagada in ilẹkun ile ìwòsàn nígbàkúgbà àwa ti sọ kọkọrọ yàrá kéde ìpolówó ọjà sọnù ní lágélú fm nìbàdàn. Gbagada in ilẹkun wá sí ilẹ gbogbo àyèmógbà ọ polówó ọjà kò sì kéde ohun gbogbo tó o bá fẹ ní lágélú 96.7 FM tẹlẹlẹ nìbàdàn.
3: Ọ̀rọ̀ rẹ ọjọ́ wà á sì máa ta ní wìtì wìtì.
4: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wà láwọn nípẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama. Àbò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí No.1A, Ọba Akran Avenue, Ìkẹjà, nílùú Èkó. Pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga, kó o dẹni ìkáyé ń wárí fún láwùjọ.
5: Wow, mommy, today's golden money is milky.
6: Mine too.
7: You want that of the year.
8: Well done.
7: But please, he's been managing the milk small, small now.
5: It's so meal. This is golden money 3-in-1. It comes with milk already inside.
0: And get Golden Morn 3-in-1. It already has milk inside for your creamy, nutritious enjoyment. No need for milk. Just add water, stir, and enjoy. Golden Morn. Make every day golden.
9: Lagelu FM 96.7.
10: Ẹ káàbọ̀ padà látojú ọjà. Èèyàn bóyá kò lórí yín ni èèyàn jádà rí.
11: Báwo tó ti
10: kẹ̀kẹ́ já dáadáa. Bó ti lábẹ́ bá sọ ní ìsẹ́ mọ rántí. Rántí ti ní má ẹ ti mọ̀ pé tán bá sọ pé ọmọ àgbìjà fi mí lẹ̀ o. Wọ kọ́ ló ló nìfẹ́ mi. Ọmọ àgbìjà fi mí lẹ̀ tí mo rin tán ti ń kọ́. Wọ́n bá kọrin pé mi ò ní fíìnù ní àmì.
11: Yàfa àdìlà wà.
10: Ọ̀pọ̀ mo fi mọ̀ ọ̀rọ̀. Ọ̀pọ̀ mi lè mi jáde. Ẹ ti mọ ibi tó ti wá.
11: Ọ̀pọ̀

0: ọ̀rọ̀ ẹnu ló fi ń wù mí adúmáradán. Aládìtò èdè omi dantọ́ mi o. Ẹ ti mọ ibi tó ti wá sinimá kan nu. Alẹ́ ariwo. A má gbọdọ̀ sọ̀rọ̀ ká mọ̀ gbọdọ̀ jẹ̀bi mí yẹ o. Ẹ ti mọ sinimá yẹn. Tá ń bèrè nu. Ẹ já fìlẹ̀ torí pé ọ̀nà pọ̀ tá a fẹ́ lọ lónìí. Hello.
1: Hello.
0: Yes sir, ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ sir.
0: Mo gbọ́ yín.
1: Yes sir. Gbé kòtò ayé.
0: Kòtò ayé kí ló ṣe kòtò ayé? A ní dì sí.
1: Sinimá ṣe ajílẹ̀yìn sí bàbá ajílẹ̀yìn.
0: Ó yá oríwo ẹ fún mi lórí nǹkan tó wà níbẹ̀ bàbá kẹgbà 5k.
1: Kòtò rẹ̀ ayé ẹ wá wo kòtò ayé.
0: Ẹ kọ́ dáadáa bàbá ẹ fi gbé gbági.
1: Kòtò rẹ̀ wá wo kòtò
0: ayé. Ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ bàbá. Ó yà.
1: Kòtò rẹ̀ wá wo kòtò ayé.
0: Gẹ́ngẹ́ngì.
1: Kòtò rẹ̀ wá wo kòtò ọrùn.
0: Gẹ́ngẹ́ngì.
1: Kòtò máa rí òun ẹyẹ òṣòro.
0: Ẹ rí pé ẹ sọ dáadáa, ẹ gbá bàbá, ẹ gbá. Ẹgbẹ́ ẹ ti ṣe. Ní ṣe kòtò máa rí. Kòtò wá yéèrè òbí wípé. Hello.
1: Hello, ẹ káàárọ̀ o.
0: Yes sir.
1: Eré eré yìí wù mí.
0: Yóyá.
1: Ẹ̀sán.
0: Ẹ̀sán.
1: Ni àkọlé rẹ̀.
0: Ó yá mò ń gbọ́.
1: Ó ní jagun kárẹ̀ lé. Ilé náà lọ o. Ọ̀jẹ̀ kan ó ní sọ́gbẹ́. Ó bá gbọ́ o. Bàbá rẹ̀ ló ti jagun àti ni.
0: Ẹ mọ rí mi sọ bẹ́ẹ̀ ni pé orin yẹn tẹ́ fi pẹ́ẹ́sì kọ́ ọ̀hún orin yẹn ò pọ́pùlà ni a lè mọ ẹni tó ni tó máa fi orin ò pọ́pùlà ni.
1: Mo mọ
0: bàbá. Ó wù mí kí n fún yín ẹ lè kọrin ní tó pọ́pùlà. Tó pọ́pùlà táwọn ọmọ pé ó ke òun ni.
1: Ó ja kòtò ọrùn.
0: Ìyá
1: o, ìyá mi o, mo ti tọ́lá ìyá mi. Ìyá mi dákun rọ́jú, wọ́n ti ní sílẹ̀ ẹ̀dẹ̀gùn nìkan. Tàbí bá fún àárọ̀ ti kú. Báni kò bá ti kú oṣù rọrùn. Lẹ́sẹ̀lẹ́sẹ̀ ń lọ pẹ̀lú ẹ̀fọn. Ìkara wọn kì í yájú ní àṣà ẹ̀ kọ́ ní ìyájà ní ìyá. Rọ́jú òkè.
0: Ta ló kọ́ ni?
1: Gbogbo ọ̀nà ni ẹ.
0: Ta ló kọ́?
1: Ìyàbọ̀.
0: Ẹ̀mọ kalata tó kọ́ ni. Kòtò ọ̀hún ni lóòótọ́ ṣùgbọ́n kalata wo ló kọ́ ni. Kódà mo ti kọ́lẹ̀ ohun fún mi ẹ̀mọ́ ìlẹ́rù. Ti kọ́lẹ̀ ohun fún mi
1: náà ẹ̀sìn
0: fún mi. Ó tọ́pẹ́. Ẹja pìyẹ́lẹ̀ já bọ́ ságbára àwọn ìròyìn lágbo òṣèré.
1: Àwọn ìròyìn kọ̀ọ̀kan tó yẹ kẹ́ ẹ mọ̀. Ọjà ìjà ìjẹ́mọ́gbàgbé káàkiri.

Thank you.

0: so lára àwọn orin yín là ń play yìí àbí ìgbà kí là kọ́lé ilé ìgbà ó lẹ release ẹ.
1: 3 days ago ni mo release.
0: Bẹ́ẹ̀ release ilé so ilé ń bẹ ní gbóná ti lè rí ilé wò báyìí wọ́n ti lè.
1: Ó wà everywhere.
0: Everywhere ni kí orúkọ wo ni.
1: Sweet poison ni orúkọ orin.
0: Kí lẹ pé.
1: Sweet poison.
0: Ṣé poison àmọ́ sweet ni.
2: Give me some play, I got new play.
0: Ní ìsìn báyìí lójú ṣé orin dùn ní ìsìn orin easy láti kọ ìbí bó lórí ṣe.
1: Oyizi náà fẹ́mi oyizi bọ̀ mi wà mọ fẹ́ lómi.
0: Ṣé ẹ̀sìn ẹ mọ̀ pé ṣé normal ni àbí bóyá kéèyàn tó rí pé èèyàn kọrin because èmi ò mọ̀ máìkì lè mi ṣe bóyá èèyàn kọ́kọ́ fi nǹkan kan kọ́kọ́ fi tẹ́ǹdì náà àbí kéèyàn kọ́kọ́ la nǹkan kan àbí bóyá kéèyàn tọ́ nǹkan jẹ. Àbí bóyá bí ẹja ni àbí rodo àbí tí àlùbọ́sà kéèyàn kọ́kọ́ jẹ.
1: Èmi fi ń pe orin á pèyàn kéèyàn tó.
0: Orin pèyín ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Wow. Ẹ jẹ́ ń bèrè àwọn olóbìnrin dé nǹkan tó rí pé star ni mò ń gbé. Ṣé ẹ ti kọ́ because ẹ kàn ẹ like
1: orin ni. Mo ní EP tí mo fẹ́ drop.
0: Ìgbàlẹ̀fẹ́ kí ni EP àwọn ará ilé kan lè mọ̀.
1: EP ni mo ní bíi 6 songs mo fẹ́ drop lẹ́ẹ̀kan náà.
0: Ìgbàlẹ̀fẹ́ drop ẹ̀.
1: Ara ẹ̀ ni sweet poison tó wà ń ta yìí. Ẹ̀yọ̀kan náà ẹ̀ ni
0: sweet poison.
1: But mẹ́fà tó gbogbo mẹ́fà yẹn máa drop ẹ̀ ni next month ending.
0: So next month ending báyìí ká lọ sórí Spotify àbí gbogbo kìíní ká lọ mọ download ẹ̀. Òtítọ́ kí ni kí lẹ porúkọ yín lẹ́ẹ̀kan.
1: Ọlá BTW
0: DJ Spider lélẹ́yìí DJ wa bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ kó rí yín ó máa lọ ẹgbà nọ́mbà rẹ̀ kó máa bá yín play káàkiri ìyẹn mọ̀ pẹ́ ṣèyàn àwọn èèyàn fẹ́ pè yín bóyá fẹ́ kòlábò ni àbí bóyá wọ́n wà nǹkan kan bẹ́ẹ̀ ṣe ló rọrùn yìí òbí mi bẹ owó kó mọ̀ ẹ̀ náà máa kọrin bó ṣe soft fún yín kó soft fáwọn náà ẹ bá ń fi nọ́mbà yín ta.
1: 08169672446
0: ẹpìlẹ̀ kan sí.
1: 08169672446
0: ṣé mo tí mo fẹ́ ṣe èmi fẹ́ pè orin yín wà yìí lọlẹ̀ wà yẹ kẹ sọ kẹ ẹ mọ̀ ẹ wà á mọ̀ ẹ mọ̀ máìmù ẹ̀ jáde ẹ mọ̀ ẹ mọ̀ ẹ.

Juki. La Gelu FM, Jagaba Guguritu, Maru Wanzo. Guguru Dube.

0: koma di pe kini o 6 mo ti de bi o koma di pe kini o eh ndije swider ni o gbe
1: kini okay double 6
0: Ah, eyan ko ti e mo nje ni o
1: damu mi ni o
0: eyan ko ti e mo nje ni
1: o
0: ko se ko boya fin be sere awon mo laida o
1: mo lere o
0: mo lere
1: kini anuro number ko
0: number ni
1: number na ni mo di kini te ba yodo kan ku
0: se te ba fe se egbona te ba fe se party boya fe se wedding abi fe se ko mo o song won se mo le lo ni dibe
1: ah mo le lo
0: eh
1: n to se le ni pe
0: eh
1: e ti mo si lo lo
0: okay Awọn eru ta me ru ku ba wa
1: je. Ti o wa ni eyin olori wa awọn ti de. Ta na ba kan ti sare be wole. So ju agbo lati eyin
0: aru. Latẹyin.
1: O sare be gija wole.
0: O sare be gija. Won sare dori stage ru
1: pa la. Gbo ko kini si on right. Bi mejo yo mo gba ra won bi sa wuru. No say yo.
0: Eh wo pelele kankan gba to se ni mi ni.
1: I don't know. Ṣùgbọ́n ohun rẹ̀.
0: Ohun rẹ̀ wá.
1: Ọkùnrin sọ́sà ìdí ìgbà rẹ̀ ni.
0: Bàbá wa kẹta yìí kọ́lé sí nǹkan.
1: Ọkùnrin.
0: Bàbá ọ̀nà
1: rẹ̀. Bàrísà tí ó sì láyé máa
0: gbé. Àwọn gan kọrin. O pè lélẹ̀ lóòótọ́.
1: Kí ló fi ṣe?
0: O náwó.
1: Mo nára.
0: Ojú náà.
1: Àbí sọ. Ṣé ìlọ́wọ́ fẹ́ sọ ni àgbọ̀ tó wá di ibi olókù?
0: Ibẹ̀ tó olókù
1: náà bá ṣe ṣe yún.
0: Náà ní ìtúsọ kò yín lọ sí ibẹ̀ yẹn. Ọba tún tẹ̀lé
1: lẹ́yìn. Ọ náà wò
0: fún wọn.
1: Báwo aláàbà ti ṣe tán pé.
0: Aláàfọ̀ pẹ̀. Wọ́n pẹ̀.
1: Wọ́n pẹ̀ mi sún ọmọ sùgbọ́n fẹ́ pẹ̀ mi.
0: Bọ́dọ̀ torí pé èrò pọ̀ ń bí olókù ju tẹ lọ́mọ
1: lọ. Àwọn olókù kíní kan owó àdúrà kíní kan bá kó.
0: Owó àdúrà
1: fún mi. Bí mẹ́ta lè
0: mú.
1: Ah, mọ̀ ẹ̀yìn lọ.
0: Amọ̀.
1: Ìwọ tún ní ẹ̀yìn
0: ẹ̀yìn lọ. Ẹ̀wọ̀ òkú ni ẹ̀ sàdúrà fún ẹ̀fẹ̀
1: mi lọ. Àbí ọmọ ìlànà fẹ́ sàdúrà fún yín, n bá tún dúró. N bá sàdúrà tó bá tún ní. Ebi yóò ti gbà wọ́n ní ọ̀tọ̀ ni yún mú mi
0: wá. Mú mi wá. Mo fi lẹ̀. Ó yẹ kí wọ́n náà sọ pé alágbèlè mi
1: náà. Alágbèlè Afal,
0: ẹ
1: lọ wa joko ni ẹnikan
0: lẹyin ìnáwó
1: ẹnikan tẹle bi spider man wa ni awọn baba fẹ ri amalo
0: ba pe boya won lọrọ to fẹ
1: so ba be wa ni ọlọrun sanu ami lẹyin ku baba so lu pe baba
0: so la ku fa
1: won so pe baba ya mi ni ọlọrun je lagba kini kan gba sara ti ma ni o adu o gari so da
0: ti to do ti won
1: ba ko ba ko
0: ba fun ni mu
1: yen to
0: ba fun de meji
1: en ti o ni won wa pe mi wa
0: eh na ba ni be ni fa wa ti wa
1: ni o nde ba mo sa bu mu ba lo tan so ri mo kan le ni kan kan tun de ni to se joko
0: na ba tu to bi merin
1: mo se lo kirun mo pada wa pade mi ah kini kan lo e mo ni e koja won ni e mi na won duro de
0: ah o ya tete mo wa lo le
1: kini kan mo la mi mo ba tun lo o ma mo ni owo adu mo ni ati
0: mo ni sanwo le
1: to mo leleyi ah mo ni ko sikas
0: kan kan ba
1: ni ete mo ni
0: te kin e ala ti wa fu aba yi
1: mo ti ja
0: ah o ya tete ho lẹsẹ kẹsẹ o kan gbe fonu o dẹjọ mi o gbe fonu se ti hello mi gbọ yin sori okay mo ti fẹ de be mo ti fẹ de ọgbẹni mo ya danu
1: awọn alabata pe ati se n dani ai so lowo e so mo rip mi
0: n do ba mi
1: nkan temi
0: n wa ba mi ku
1: eh kini se mo
0: ah ta diga
1: eh e ba da diga
0: la ka ba tan na wa gbe ti si la ya ka tan
1: o lo re wa mi ni
0: pero mo gbe hello
1: ta bare mo bo
0: hello se ati jebe mo pos mo e ba ti ya si okay e je wa pade yin
1: ogbe
0: e
1: ma ta mo junior mo bo yin
0: lo so wa gba la gba la
1: le ku sa gba
0: la gba la gba la gba la gba la o ya danu ni pe ah ni bi le ni
1: ke ni du
0: a ka o se ku kankan e ja ki yin ka san gogo bi
1: eni e ma ru le ko yin e ma ru lo ni ke bi mo yin gba e ma gbe lo eni kankan a gbe lo bi o ba wo yin na je elu ya yin pa
0: ebe n ton lagba ile e ba ru gba wa nu le yin e pe o ki mo won lori ka wa da ka wa ja kan le
1: e mo ye den ta
0: e ka joro re
1: mo se si lele pe won ni je
0: won ni je won
1: pe mo fe saka ti gbe fun
0: e wo
1: mo la ka gbe gbe
0: mo la won aye won di ka fun a ki yin o kudu gbe ro ilagbe ka yin mo
1: la ka lo iru fi la wo le
0: o ti de fi la pe
1: ẹ
0: jẹ́ mi ò kí n sórí ìròyìn gbogbo ẹ ọjọ́ ti lọ títí ra akíntola ni orúkọ tèmi
1: àbídèmí yà
0: kàn ká lọ lé àwọn jésùmọ̀ ká lọ dínkà bẹ́ẹ̀ náà ni gbogbo wọn ti lọ ní
1: lòó ṣe ṣe
0: wọn àwọn mẹ́rin náà kù
1: kan ti wọ 99 àbídèmí yà kàn lélo ọ tèmi ọrọ àgbà bí ò bá ṣe lóòrọ wọn àgbẹ̀ tí a máa ṣe lọ jáde káàbọ̀ sórí gbùdùgbù ẹ̀rọ
0: yìí. mo tiẹ̀ wá bi láti mọ ọjà kàkí ní.
1: yẹn sì lè fọ́ọ̀mù aka gang.
0: n gba àwọn tó jàkà tèmi lè mi ló jàkà wọn o.
1: association of jàkà nígbà tí ìsẹ̀nìkan tí mo fi ra rẹ̀ bó kù jàkà.
0: ẹ wo àwọn ìròyìn ojo káwọn aráalé ló ti kí wọn o tó ìwé ìròyìn punch wọn wá sóde lé ni o daily post náà láǹfààní láti
1: guardian gan
0: guide náà guide àfisùrùṣà ẹ já bèrè pẹ̀lú àkórí ilé inú ìwé ìròyìn punch mo ti rí àkórí àkọ́kọ́ kí ọlọ́run ọba kó dàkókò mọ̀ ṣàánú wa
1: yìí
0: àwa mọ bí gbogbo ẹ ṣe wá di bọ́kọ̀ bọ́kọ̀ àlùbọ́kọ̀ báyìí lórílẹ̀‐èdè wa nàìjíríà o wọ́n ní ọwọ́ ìsìnkúléṣẹ́ ọlọ́pàá nílùú ọ̀yọ́ nípínlẹ̀ ọ̀yọ́ ti a níbi tá a wà yìí ó ti tẹ ọmọ ọdún 17 kan wọ́n ní ó mú ọmọ ọdún mẹ́ta ó bá a ní àjọṣepọ̀
1: àpá ṣákí làákùnlẹ̀jà láìlú kí ló dé
0: kò yé mi náà wọ́n ní
1: kí ni ó rí lára rẹ̀
0: ọmọ ọdún mẹ́ta ṣé òkú tẹ́lẹ̀ ni wọ́n pè pẹ́pẹ́sẹ́ wọn wọ́n sọ dáadáa gbóǹfò wọn wọ ara wọn sílẹ̀
1: ìbá àwọn gbóǹfò gan bó lo bó borí látòkìdílẹ̀
0: wọn ò ṣe
1: ni wọn bá ṣe hàn dandan wọn wọn ò ṣe
0: inú ọpọlọ ni kinní ń wà
1: kòkòrò ni tá a bá yọ ọpọlọ àwọn èèyàn gbọdọ̀ jẹ pé èéfín ó ti bà wọn gbọn abì kan jẹ bí èèyàn bá ṣe bẹ́ẹ̀ ni ọwọ́ àti ọmọ ọdún mẹ́ta
0: 17 years ọmọ 3 years
1: ó dorí ẹ̀ méjèèjì gan ojogún lọ nǹkan máa jà mọ́ àwọn bò ẹ gbọ́
0: àgbákàndé
1: àtàgbákó wọn fa ara wọn lọ́kọ́ lọ́wọ́ sàn
0: ní
1: ìwé ìròyìn the punch ní àyín ẹyin títí o sọ ọmọ ọrọ tí wọn bá sọ pé gbà lọwọ ẹ
0: ọmọlú
1: ni ní ọgbà lọ tí wọn bá lò wọn ní ẹnìkan rèé o àwọn mẹta tiẹ ni wọn ní iléeṣẹ ọlọpàá ó sì tán láti mójú wọn bá
0: ilé ẹjọ
1: o wọn ní ẹnìkan rèé o pé $100 wọn sàn wáyé ṣe fún ọjọ́ wọn sì máa ṣe bó wọn sàn wáyé $100 àbí kí ni $100
0: $100,000
1: wọ́n lu ẹni lọ́wọ́ wa wọ́n kò bá tẹ̀sí náírà òkò ọmọ tí ó jẹ́
0: owó tó pọ̀
1: ní nínú wọ́n àmọ́ bílíǹgì ru wọ́n lè gbé ẹlẹ́gbẹ́ kọ́tíwá ẹ sáfẹ́ bí bòjì rádì.
0: àwọn máa ń náwó bí ẹlẹ́dà kọ́ máa ń ran ojúbọ̀ pé àbúrú ti ń rí
1: ewu. sọ̀rọ̀ kìbéyàn bá ṣiṣẹ́ fún ọgbọ̀n ọjọ́ àbí mọ́kànlélọ́gbọ̀n ọjọ́ tó dúró
0: bákàntì torí pé èyàn ó ti
1: bọ̀ kẹ́kẹ́ gan ganu kalẹ̀ tọ́wọ́ pé tọ́nà
0: tọ́nà tọ́nà ó ti kọ ìwé sílẹ̀ ìyádáre
1: 5,000 ibi tí mi ẹ̀bà
0: ọkọ̀
1: tó ti wọnú
0: tí ó gbà bọ́ta àwìn ló ṣe
1: 3,000 ọkọ̀
0: ẹ̀sí olóye 10,000
1: sùkú ọmọ
0: ọmọ sùkú 20,000 epo ọ̀dọ̀ yóò àbèjì ẹlẹ́gùsí àgbàdo owó gáàsì
1: ìdúró ti ń ra àwọn ìnáwó làwọn ọba ti jẹ àbẹ́ ìbá ti kiri kiri
0: akpọ́dọ̀
1: kan ti máa ń rà wọ́n gbọ́ láwọn yìí.
0: ní ọkọ ọmọ kan bá dé lálẹ́ àná ẹ lọ́wọ́ ga má ń ra ṣúgà wa ní èlé ọ̀la ní wàá sanwó.
1: ẹ sì mú la gàrí yàn dé ní ló lẹ́nu tí mo bá ní ṣúgà
0: sí. o gbé mọ́ mi rè dé àbí ọba rẹ ni.
1: wọ́n sì lè ti dé
0: ga má ń ra ṣúgà ọ̀nà tó ó ná dẹ́nẹ̀ ra ọ̀la ní fún yín lówó.
1: ke to bo tanu ni ke mo de tanu ke mo pose ke si se pe won fe ba won sian lo e ba
0: ah aleni
1: se yan aso
0: ko ni bi jo gbe gba
1: ni ba fe ta won lale ko fe ta yin
0: bo lati wa soro odi aye wa si ba se mo fi se awada na nu e sa ja soro wa o won ni oko akeru kan onu lo lo oni keke lese meta kan lulu ni pele eko ni my two ah
2: lomo sa won
0: olorun
2: iroyin
0: sanu wa
1: iroyin walia siri gba ni oda iwe iroyin daily post ni ayin won ni enikan re o eleyi ti eyin won ti gbemi e ti awon eyan kan na si farapa yanan yanan ninu ikolu awon odo tan ni ewonu won jade eleyi to waye ni ipinle jigawa e sa ja mo se jeje
0: afi suru sa ile ise olopa ipinle bauchi lo ni owo osukun won ti tan awon frasi meji kan lori iku to pa omo osu mere kan pelu bi won tun se pa enikan iya agba kan eni 100 odun won la je ni
1: jare je lenu re
0: ko je mi beyan ba ti dagba nisin to joku gede re waju boya waju ta le won ni pe kaabo e ku ere wa o se dada le
2: de o
0: mo wa mo gbeyin kule koja mo gba waju le yo ba ti ki won laaro ni ru gba de de yori asi doku ra mo ba pa je
1: enu mi ti wo iri oyin ta je jinu bi agbalagba ba ti le ri
0: bayi bayi
1: aje ni bi eyan ba si dagba mo ni bo lodagba bo olohun bo pe ti
0: ara ohun jo
1: ara ohun jo eyin ti wa hun o ti wa jo awon tinu
0: bi ah bayi bo bara agbalagba ba ti wa hun jo o ti daje
1: o ti daje eh awon te se film gan te mo se be awon iya gbo nkan gan eh ati ya eran eran yo sobo
0: jogbo
1: oni gbagbo san ni
0: ni won
1: e se wa ma so pe nte ngwo won o e ma ti ri be
0: lo ni won fi se film ni ke wa pe abe ni agbon nisin
1: aje ni
0: ke si ta ja bi amo
1: gidi amo ni
0: e film ibi ti won good si ni
1: won ibi ti na lo sinu
0: eh
1: won wa talent jade la
0: wa wo Kevin dobi idu bi abi kedu wa
1: bi come on yeba ki
0: bi ko sa mo ko sa se to guitar bi ko
1: jale ti eni
0: guitar mo
1: omo lu abi si ni baba ni
0: omo lu abi ni ke se eyan buruku
1: ko wa de eyan to ba ti ri be bayi ko ti pe ru yin ju ko da ah to ko buru o daily post ni ayin won ni enikan re o to je daran daran won ni won mo ti se ni kanabuse ti won so se pale mo lu meji le ni ogoji won pale re mo o ni ipinle plateau ah no no si mo tan tan lu ko kan nisin 42 counts
0: se se bo lo eyin kini
1: ni ko mo so bi e
0: o ti wa lo le ma ta pata
1: mo bo ta pe spider ti e wo si lanu ibi de si ti e ko wo boya
0: pe kini yi sa
1: ni
0: ngba ba lo soke do afile ngba ba lo ki lo yin yanju ara mi ngba wo wa ga so gogoro temi wa kuru
1: to oni le gogoro eya de wa lori Facebook
0: e ma wa
1: e ri pe mo fe so bo se ri bu e ma wa lori Facebook wa e ri
0: pe mo fi aye de mi gbogbo en to si wa ni gun
1: en se
0: ga si gun bi bo se n lo
1: bi lo le mo gbo gangrover bo se lo le
0: gbogbo eyi te wa
1: awon o ni lo soke
0: eh lo ati le eh olorun ku se lara yin manage ko wa nbi iwo nu olorun tori oju re kan tan pon bayi lo fi ri gbogbo tin tele mi kan tan pon oju re ori
1: ko report
0: o le ko report le lo Olorun ba gbo Olorun eh ti n ba wa fi se gan lojo e ro pe gan mo gbadun
1: ah mo mo dojo ji mo ni awon ya da ta sare bi olopo ti mo ri so omo mi ri
0: eh
1: mo yin ri ah omo kini kan
0: eh
1: ah ati mo bi o
0: ah
1: mo ko mo wari o iwa ti ti eh ti omo tu omo bi eyin
0: iwa ti yan ti mi je awon ya to ri mi ma n be won da kun owo hun wa ma n be won da kun
1: boya won yen te be gbaja
0: awon
1: nkan ta gare
0: mi lo ni to be awon mo mi re le oto won bi won da ninu iwe iroyin daily post won ni awon ti won je osise olode meji kan o na ni won ko sowo awon ajinigbe awon agbebo nipinle plateau osise pa won
1: eh indi inu iwe iroyin the guardian ni ayin won ni ajo to n gbogun ti ilokulogun loro NDLEA won ni ina ni mo ti tu awon eyan eleyi to je pe mimo pese ogun oloro te pe tawon oro ba fa bayi agbari won yi eyin ni
0: no ba pe gbe mi para sinu aye
1: gbe mi para sayi
0: e gba pa pa sayi
1: e gba pa sayi awon na lo
0: awon ti lo
1: oh my gosh
0: eh omo e ti gbe kini
1: gbe ki so ri ti bawo se da mi pada saye hun
0: eh
1: ohun tun ya gi hun
0: eh
1: so ri mi ti ara re o ba gbe dada yo mo wa ni
0: kono bo
1: yo mo fi waju fi eyin e ko se bo pe kini che mo wo so si ni
0: eh
1: e ma ni ki e ko se mi ti wa nlo waju
0: tin fi eyin
1: o to le dori ko ruwa ni nkan kan le nu somo wo yi ba e wo social media
0: emi ewe mi o mo ti won pe be emi ewo
1: won ni o pe eh ni ba ayara yin je ma lo ni Nigeria ani gbogbo awon yen ti an se no jo leyo kokke jeji
0: lati le
1: je awon mo Mexico enje ni o ti gbe sumo mo
0: to e ja lo si odo DJ Spider lo o ni o ti lo iwo gbo ogbo n toro agbaso leko pe o mo ruko mi lo odo awon mo mommy won
1: ni won so yin ni mo mo ko lo mo ni won so pe
0: awon
1: mo ko
0: ma awon mommy
1: ni lo mo pe mo la won mo pe omo awon ni mi
0: ah o ti da
1: my grandpa ni
0: awon mo won la fe gbeja re
1: mo no le mo je pe kini won fura won ku so pe ti ki lo gbe ngba re ti mo se ba fun o so yin tara se
0: eh
1: warning
0: warning
1: pe ba ku ba tun kun ni
0: won wa run o pe ko wa wonu mi
1: na na intalin
0: ja lo soke lo ja lo soke lo ani o ja lo
2: gudugbe iroyin agbokogbon Oyinlade FM 96.7
3: mo boni re yo mo boni re jo ki le ba le je temi o wa ka le se o
4: ni re ni be ni re iwa re lati bi toka eyan gbogbo awa oloye agba nile ibadan senior chiefs ati gbogbo awon oloye ni go balogun ati gun otun labe olubadan ile ibadan o ki baba wa exterior majesty oba abdurashid adewolu akanmu oladoja arusa defense olubadan ile ibadan po eyan ori kadun won todun yin baba wa eku odun eku yedun opo elese loke pe odun meji le logorin ati eyan odun kan te dori alefa ile ibadan ti ni laarin orun kan te degbo gege bi olubadan ile ibadan tori owo lo siwaju idagbasoke ati fetenness gugun bi ile ibadan to lugbe ile ibadan akanmu arusa modu ti se e o ko yin ipile ibadan o sese akiyin ku orire o olukede gbogbo loye ibadan ni ko balogun ati gun oto olubadan ni ki baba wa
5: emi amo ni
6: yo tun ni agbara

0: along with you kuro odo ne lewe ibado e to igba be I Christ I school on layo odo do na wole wa wo emi olohun loju ise o ma foro re se lanu loruko Jesus.
1: Yeah. Isalios Real Bond Community Development Association. Bon photo. Isalios Mbadan. Sekeseke nono wando. Wipe ajodun wa. Todun yi. Sopa kwa ma ayo. Ajodun odun kan baba wa. Olubadan le badan. Obara si dade wolu ladoja. Arusa one. Isalios Real Bond Community Development Association. Donki kabi esi kori re. Eh laki ba oluyole. Oloye agba nureni akambi. Arole ba oluyole Mbadan. Kumura o. Alejo patake lojona. Oloye jubri dotun sanusi okaloma odua. Senator Sarafadin Abiodun Ali. Oloye adekwe gata ofika. Alegoke CEO Solution FM Radio Ibadan Alhaji Olabi Bunmi Sarafa OBS USA America Engineer Aderemi Abbas Oseni Honorable Stanley Ikrulai Olajide Odidi Omo Awon Ogun Tarige Lere Chokalu Suwa Nibadire Peyo Rasida Inde Merenge King Alhaji Tayololu Akade Currency Haji Fataya Disafakus Ankara ti wa fun tita ni Bon Photo Junction pe number yi 08032239103 Ojo Ketan Ben Logman Osu Kesan Pashe O Agome Wa Aro Leto Bobo Tibere Bobo Ma Bibi San Isalios Bon Photo Atenya Lejo Tape Anleti ni Bon Photo
2: Agitu Bi Ore Mi Atunju Bi La Domo Ye Lati Bato Tibere Se Di La Re Adu Akakpele Mojo Kino Si La Don Honi Kokolo Mojo Su Sozi Nitido idi ni pe dilare obi gun moto meji pere lo tokun mo kan ati Nigeria use to gbe ka gele lori po vetai iwo na wa wo bi to tin ta won egbe titi ki moto kan wa mo jabo ko so break ni bayi eh ola mo je fun pada ra lowo re scrap ati pe gbona o ti wo ti gbon pade lokso toni tan wa lori ole mbadan nibi ti gbogbo eyan tin ta moto ti won tin ra moto ibe ni gbogbo eyan gbe moto won lo ti won ti lo nta kan so be office pelu ilana ntele to ba fe mo ku le lara aro lojo ko toko re nibi lokso to ko si ndo buru be ke se won ni kan lo wa nbe ti won toko won pele tu abu to fokan bale Tunde ko si nti o sokan re egbe titi ilewu bawo eyan se loko nbe ti won ta lorisirisi ton so be office pelu ilana ntele ni loso to na ni moto ti won ti won ta to je tutu ati tokunbo ti we re pepepele to fo kan bale tin ti mo so yi o ba wa yi o daada bi o fo number won ko pe won 08169328487 lekan si 08169328487
3: Dr. Scrap Recycle ati tamoto di ronba fun gbogbo eyin te fe tamoto ni cash and carry no delay Dr. Scrap o ra lowo yin eyike yi moto te ba fe ta eleyi to duro re ni abi eleyi to ti gori odo tohun eyin to ti bile idoti ladugo aloku oko ti tu fi tan ku tin yo lowo re lenu to ti fe sora re bi agba lo fun yin te fe ta ke fi paro oko te to fi upgrade bo se ka Truck, bus, trailer, ipo yoo ki moto awon wa. Dr. Scrap o ra lowo yin. E kan si won 09083013333. 09083013333. 09083013333. And du won lori Twitter, Instagram ati Facebook ni at Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle de moto tita di rorun.
4: Organic Lojo Okuta Solutions de on Abayo wo pinle Oyo wa ori wa sore Fulani lo ki igba egbadun to ni leta lejo ni ipinle Oyo le derun ona Abayo ni ki mudumudu ijoba oselu awara wa le te wa lowo ki la nilo ona Abayo ni ki eto eko eto ilera to peye ati eto abo to fese mule ko le duro digbi ni ipinle Oyo ki la nilo solutions to ba wa ri be eyin eyan wa ni tibutoro ipinle Oyo Ogbomoso Oyo Alaafin Oke Ogun Ibarapa mejeje Ibadan ti letoko ololufe yin te tin reti ti de o oludije sipo gomina lati nu egbe oselu African Democratic Congress ADC ẹgbẹ́ ọlọ́wọ́ ń bọ̀wọ́ olóyè Adégbòyega Taufik Adégòkè Solutions ni ọdún fààrẹ kún fọ́fọ́ láti ṣe gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ káfíbò sọ̀rọ̀ dìbò rẹ fún Solutions dìbò rẹ fún ọ̀nà Àbáyọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ olóyè Adégbòyega Taufik Adégòkè ni gómìnà wa ADC lẹgbẹ́ wa tẹ̀sójú ẹ̀.
5: Ẹjí ẹjá kiyin ni pe e kaabo pada lati ojude lohun ojo da lati deun e se se te wa nbe fun
6: amore
5: to ẹjá bere lu ta pe ni gudugbe gudugbe kan tun da o iyen ni ilu saki ni pele oyo ti ani bi ta wa ni níbi tí ọwọ́ ṣìkún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀yọ́ ti tẹ ọmọkùnrin kan ọdún mẹ́tàdínlógún 17 Usman Dauda ni orúkọ rẹ̀. Wọ́n ló wọ ọmọ ọdún mẹ́ta mọ́ra ní ìlú Saki gbogbo alájọṣepọ̀ àti pátìkú òkú. Wọ́n ní ẹni tí ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ Ọláyinka Ọ̀làdé ló yọjọ́ ọ̀rọ̀ síta wípé wọ́n gba ìpè láti iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ìlú Saki ní jẹ́jẹ́ agogo mẹ́fà ìrọ̀lẹ́ lẹ́yìn tí wọ́n wá ọmọ ọdún mẹ́ta yìí tí wọ́n rí. Lẹ́yìn tí wọ́n wá ń wá ni wọ́n wá rí pé ọmọ ṣà ń ké nbì kan. Lẹ́yìn rẹ̀ ni wọ́n wá tọpasẹ̀ ibi tí ọmọ ti ń ké. Wọ́n rí pé Usman Dada òun ni ẹni tí wọ́n wá náà rí pẹ̀lú ọmọ òun tó jẹ́ pé ó ti ṣe rádaràda pẹ̀lú ọmọ náà. Lọ́wọ́ bá tẹ̀ ẹ́ wọ́n nígbà tí ọwọ́ tẹ̀ ẹ́ ńṣe ló máa ń wò páíkò tí ò láǹfààní láti lè sọ ohunkóhun lórí ìṣẹ̀lẹ̀ alágbára eléyìí tó ṣẹlẹ̀ ọ̀hún. Wọ́n ní ọwọ́ bá tẹ̀ ọ́ ló bá mọ̀ láti ìlú Saki ni wọ́n ti sọ́ǹgọ̀ rẹ̀ wá sí ìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ lójú ọ̀nà àti jẹ́ kí iṣẹ́ ìwádìí tó gbókun kó bẹ̀rẹ̀ lórí rẹ̀. Wọ́n sì gbé ọmọ yìí wọ́n gbé lọ sílé ìwòsàn fún ìtọ́jú àti àyẹ̀wò tó péye lórí ọ̀rọ̀ ọmọ kékerébìnrin yìí ọmọ ọdún mẹ́ta ọ̀hún. Àwa mọ̀ bóyá nǹkan kan ti ń ṣe Usman Dauda ni tó fi jẹ́ pé irúfẹ́ ìwà bẹ́ẹ̀ ló rò nínú ọkàn rẹ̀ láti wò sí ọmọ ọdún mẹ́ta.
2: Gbogbo ìwọ
5: tí káwa náà sì máa káwa tá a sì dé òbí náà lóbìnrin àsìkò tá a wà yìí ó lágbára
2: jù
5: ẹ bá sáré wọ ọmọ ìkí fi dé.
2: Má gbé ẹran sọ́kòkò
5: n fi sọ́kòkò lẹ́nu
2: ni
5: sọ́kòkò
2: ni ẹ̀yìn kòkò náà tí bóyá ẹ̀yìn náà ti ń ṣe tọ́wọ́ ètì ọ́ àṣírí ẹ̀ ó tù ó àkàrà rẹ̀ ó padà tù
5: épo
2: àbọ̀ bá wò pọ̀ fẹ́ ṣe irú ẹ̀ yí èròngbà rẹ̀ padà o àṣírí ó tù ó àṣírí ò ní bò ó. Ọ̀dà ìwé ìròyìn the punch ní àyín wọ́n ní ọjọ́ gbogbo tó lè ọjọ́ kan báyìí ni tó lóhun ìní ifá eléyìí tí ìròyìn lè dá orí nu ìwé ìròyìn the punch wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà ìyẹn Nigerian Police Force náà ṣàlàyé ọ̀rọ̀ o wípé àwọn ti mójú àwọn afurasí mẹ́ta kan bá ilé ẹjọ́ o lórí ẹ̀sùn wípé wọ́n lọ́wọ́ nínú mímọ ọlọ́ni lọ́wọ́ gbà owó tó tó $100,000 $100,000 nínú ọ̀rọ̀ rẹ̀ ẹni tí í ṣe alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí Ani Iniedu ó fi ọ̀rọ̀ náà léde lọ́jọ́bọ̀ Thursday ló ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn èèyàn ọ̀hún iná ni àwọn ti mójú wọn ba ilé ẹjọ́ gíga àtijọba àpapọ̀ ìyẹn kóòtù ẹlẹ́ẹ̀kẹfà tó fi kalẹ̀ sí Maitama nílùú Abuja o lórí ẹ̀sùn wípé wọ́n wúwa ìmọ̀lẹ̀ díẹ̀ àpòpọ̀ nílànà ìwà ọ̀daràn tó ń ti ìmọ̀ jàǹbá àdéhùn nígbà tí Iniedu yóò mọ̀ tẹ̀wájú ní ọ̀rọ̀ rẹ̀ ó ní ìwádìí alágbára tán kọ́kọ́ ṣe ṣáájú láì àtẹnu lẹ́yìn tí ẹnìkan ti wá fi ẹ̀sùn kàn wípé àwọn èèyàn mẹ́ta kan mọ̀rẹ́ eléyìí tó ń taari $100,000 sí ìyẹn àwọn mẹ́ta George Ali Anthony Ali àti Simon Ali ní ọdún 2009 wípé wọ́n fẹ́ bóun ra ẹ̀yà ara ọkọ̀ ojú omi ìyẹn spare part inú wo láti ilẹ̀ Amẹ́ríkà wá sí ìyá àyín lórílẹ̀‐èdè Nàìjíríà ó wá fẹ̀sùn kàn wọ́n wípé òun sanwó náà tán o ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta ní abára ẹ mọ́ borí ló máa ń pè wọ́n ẹ bá kó páàtì ní wọ́n sọ pé àárẹ̀ rí ní ọ̀sẹ̀ tí ń bọ̀ wọ́n sàmọ́ fòyí dóní fọ́nàdọ́là ń bọ̀ yá wọn àti ẹ̀bùn sọ̀rọ̀ mọ́ wọn ni bí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n níbi ọ̀rọ̀ wa dédúró lásìkò tá a wà yìí o àwọn ò rí dájú wípé ẹlẹ́sẹ̀ kankan kò ní lọ láìjì ẹsẹ̀.
5: A fi sùúrù ṣá ọkùnrin kan tó ń wa ọ̀kadà òun náà la gbọ́ wípé ọkọ̀ akẹ́rù kan tó jẹ́ pé yẹ̀pẹ̀ lóru ló wà ní inú ọkọ̀ rẹ̀ ló ti ṣekú pa ọlọ́kadà yìí o ní ìlàsàmùdà bus stop mile 2 nípínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí akọ̀wé fún àjọ eléyìí tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ náà tó sì tún rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lọ́sẹ̀mà dókítà Rufẹ́mi Òkè Ọ̀sán Ìtọ́lá ṣe ṣàlàyé fún ikọ̀ oníròyìn wọn ní ìṣẹ̀lẹ̀ ní lójú ẹsẹ̀ tí wọ́n ti ké sí àjọ ọ̀hún ni wọ́n ti sáré lọ síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ láì tí ju bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún náà wọ́n ní awakọ̀ tipa yìí olóṣọ ìjánu ọkọ̀ rẹ̀ mọ̀ wọ́n ní ni ò bá lè gun òkè mọ́ ọlọ́kadà tí wá ń bọ̀ lẹ́yìn rẹ̀ bó ṣe padà sẹ́yìn lójijì yìí ó sì lọ rí gun àtọ́kadà àtọ́lọ́kadà yìí ó sì lọ rí gun orí wọn mọ́lẹ̀ ni wàhálà bá dé wọ́n ní ni wọ́n bá ń pe bóò ni wọ́n ṣe fẹ́ fà kúrò ní orí ọ̀kadà kó tó di pé wọ́n láǹfààní àti fa ọkọ̀ tó kó yanrìn kúrò lórí ọ̀kadà ẹlẹ́ran ti tún kù torí ibi tó ti tún lé mọ́lẹ̀ ò lágbára púpọ̀ jù wọ́n ní òkú rẹ̀ ni wọ́n pé jáde lábẹ́ ọkọ̀ tó kó yanrìn yìí o wọ́n ní wọ́n bá kó gbogbo rẹ̀ kúrò lójú òpópónà torí pé wọ́n lè ṣàlàyé irú ẹni tí onítọ̀hún jẹ́ ṣùgbọ́n gbogbo àtọkọ̀ àti ọ̀kadà tó ń wọ́nmọ́mú wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ìlàsàmọ̀jà òun ni wọ́n kó gbogbo rẹ̀ lọ tí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ẹni tó lọ̀kadà gangan tó ṣàláìsí àmọ́ wọ́n ti gbóhùn lọ wọ́n ti kó gbogbo ẹran ara rẹ̀ lọ sílé ìgbókùpamọ́ sí ní mile 2 nípínlẹ̀ èkó
6: ó dá o wọ́n ní gbogbo ẹni tó bá mọ̀ sí òkùnkùn láàmọ́ dá òṣùpá lóró ní àhín náà ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé bí rọ́bà jẹ lọ lógún ọdún ọjọ́ kan báyìí ń lò tó bá a wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá àgbọ̀ ti ìpínlẹ̀ anambra mọ́bẹ́rì rẹ̀ jẹ́ kọ̀kọ̀yọ̀ wọ́n ní àwọn ti fi kélé òfin o pé ẹnìkan ẹni ọdún 25 years old afurasí ajínigbé tí ó tó jẹ́ afurasí fèrèndì ọ̀kẹ́ alokolonkigbe olisa oyelu ìní ẹ̀ pé ó kọ rẹ̀ wọ́n ní àwọn tí a tó mọ̀ pé alájẹ rẹ̀ ní òbélé wọ́n ní ẹ̀sùn tí wọ́n sì fi kàn án náà ni pé ọlọ́wọ́ o nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé eléyìí tó wáyé lọ́dún 2023 tó yẹ pé nígbẹ̀gbẹ̀yìn ẹni tí wọ́n jí gbé ọ̀hún ọmọ padà dágbére fáyé wípé ó dìgbò ṣe o nínú ọ̀rọ̀ rẹ̀ ẹni tí í ṣe alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá àgbọ̀n ti ìpínlẹ̀ anambra ọ̀hún sp tochukwu ikenga ń ló fi ọ̀rọ̀ náà léde fún àwọn oníròyìn ó ní lẹ́yìn ìwádìí alágbára eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe ó ní ni àwọn ọmọ padà fi kélé òfin gbé arákùnrin ọ̀hún ikenga ó ní àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tí wọ́n so mọ́ agbọ̀n ìmọ̀ ṣiṣẹ́ ìwádìí ọ̀daràn nípínlẹ̀ náà ó ní wọ́n fi kélé òfin gbé òyelu ní kutu high ọjọ́rùú wẹ́sìdeè tí í ṣe ọjọ́ 17 oṣù kẹsàn-án ọdún tí a wà yìí nínú ọ̀rọ̀ rẹ̀ ó tiẹ̀ wájú pé òyelu iná ni ọ̀kan gbòógì lára àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn mọ́ adigunjalè àti àwọn tí wọ́n máa jìyàn gbé eléyìí tó yẹ pé adarí gbogbo wọn ìní ọmọ pé ó kọ rẹ̀ ní pin code nígbà tí ó tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní òyelu ni àwọn padà fi kélé òfin gbé o lẹ́yìn tí àwọn tíṣẹ́ ìwádìí àwọn tán sì mọ̀ pé ó wà lára àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó padà jásíkú lọ́dún 2023 ó tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ṣe rí gbogbo àwọn yòókù àti pin code ni o àtàn mẹ́rin yòókù tí wọ́n jọ lọ́wọ́ nínú iṣẹ́ ìjàmbá yìí nínú gbogbo wọn náà ti wà ní akátá wọn ṣe wá rí eléyìí tí òbèlè tán sẹ́ mú yìí pé àwọn náà wọ́n lọ àwọn taari rẹ̀ sí ibi tí wọ́n ti ń mójútó tí wọ́n ti ń yí ìwé yẹn padà sí dáadáa correctional center ni àwọn taari ẹ̀ bẹ̀ẹ́bí tí wọ́n ti kọ́ àwọn ọmọ aláìgbọràn náà bá ti wá parí gbogbo eléyìí ni wọ́n bá mújú wọn balẹ̀ ẹjọ́ o.
5: tó ní ìpínlẹ̀ bauchi iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ náà ó ní ọwọ́ wọn ti tẹ àwọn afurasí méjì tí wọ́n ṣekú pani lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ní ìkan ló ní ń ṣe pẹ̀lú ikú tó pa ọmọ oṣù mẹ́rin kan ìkejì ní sì ní ń ṣe pẹ̀lú ikú tí ó pa màmá ẹni ọgọ́ta ọdún kan lórí ẹ̀sùn wípé òun tọ̀hún ní àjẹ́ ìròyìn àkọ́kọ́ tó ní ń ṣe pẹ̀lú ọmọ oṣù mẹ́rin òun ni wọ́n sọ pé ẹnìkan ìyá kan ọmọ ogún ọdún ló bí ọmọ oṣù mẹ́rin ọ̀hún fatima muhammed náà ni orúkọ rẹ̀ wọ́n ní ìyá rẹ̀ ní dédé aago mẹ́wàá ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí o pé kán mọ̀ bọ ìṣẹ̀lẹ̀ míì ti ṣẹlẹ̀ o fatima ní òun jáde láti lọ rèé ṣe irun ní ọ̀dọ̀ ẹni tí ó bóun ṣerun rí òun òun sì fi ọkọ òun sílẹ̀ sílé kóun tó jáde ìgbà tí ó fi dé padà tí ó lọ wọ ọmọ lórí ibùsùn tó tẹ ọmọ rẹ̀ sí wọn ní tóun rí ni wípé ọmọ ti dágbére fáyé pé ó ti gbọ̀ ṣe tóun sì pé ńgbà tóun ń bọ̀ lọ́nà ọ̀nà lòun pàdé ọkọ òun tó fẹ́ wọ inú ilé ọkọ rẹ̀ jẹ́ ẹni ọdún 37 muhammed garba ladan òun lòun pàdé lẹ́nu ọ̀nà wọ́n ní ni ọlọ́pàá ni wọ́n bá mú muhammed pé ó ní ọ̀rọ̀ jẹ́ níwájú iléeṣẹ́ ọlọ́pàá wọ́n nígbà tí wọ́n fi gbé ọmọ oṣù mẹ́rin dé ilé ìwòsàn tìjọba tó wà ní azare nípínlẹ̀ bauchi lọ́hún wọ́n ní wọ́n sọ pé òkú ọmọ náà ni wọ́n gbé wá wọ́n bá ní kí àwọn aláyẹ̀wò kan ṣe àyẹ̀wò rẹ̀ nílé ìwòsàn ọ̀hún wọ́n ní tí wọ́n sọ ni pé níṣẹ́ ló dàbí pé wọ́n yín ọ̀hún lọ́rùn tí ẹ̀mí fi bọ́ ní ọ̀hún rẹ̀ ni. omo okunrin yi to di oko iya omo o si ti wa ni akata ile ise olopa bayi ti won tin fi oropo ni fuko ikeji to ni nse pelu nuno ni 60 odun ni won ni enikan ti oruko re ni je Aruna Hamadu eni odun 25 lo wole to iya eni 60 odun yi Afsat Yawu ninu abile Waziri ni ipinle bati bakan na to si mu obe ti egun yoniya won ni kini o se ngba ti owo sikun le se olopa te won lo fi esun aje won lo fi kan iya ohun ni bi pe iya ohun to nje Miriam Amadu pe oro iya yi lo wa nidi oro re ara Miriam Amadu to je iya ohun ara re o ya gbogbo bi ta won si yoju si won pe iya eni 60 odun yi Afsatu lo wa ni idi re bi o ba si kuro laye ara iya ohun ile ya lo mu ko hun wode lo pe patapata la afoju kuno kuno la dete oju afofo to idani dale ngba ina ba ku lede aye iya ohun yo fi jiri ile aye gbe o se wole to iye oniya lori o lo ba gun iya pa o tititi emi fi bo ni ora re mo ni se dogun iya lohun ni awon ara adugbo ni won ba ra ohun okunrin eni odun 25 Aruna ma ba ra mu o n ba gbe odi ile ise olopa won ko to di pe won gbe iya iku lo risin won ni dokita onisegun iwu wo fi soro dinu pe emi ti bo lara aya ohun o ti ku laye o ni won ba gbe lo si eka telemuye inu Aruna Hamadu lati lo fun ise iwadi to lagbara ile ise olopa nipinle Bauchi tori yo sani di kan ni pato pelu awon eyan ti won je ise fun wi pe iya oniya lo wa nidi are ti se iya re o
6: ora kuburu iwe iroyin Daily Post ni ayin gudugbe iroyin mi omo tun ja o won ni enikan re o odo langba ni ogun odun ti an pe o ko re ni Umar Abdullahi ni omo ni omo ti dagbere faye ati osi pe o digbo se leyin ija kan to bele laarin awon odo ni abule Rahmanu ni Aujara district ni ijoba bile jahun ni ipinle Jigawa Badruddin Tijani eni ti se alukoro fun ile ise abo areni abolu NSDC agbon ti ipinle Jigawa lo fi disele na mule fun awon niroyin nigba ti o ti waju oni se bi awon osi awon ti wa ni Aujara division oni ina ni agba ipe pada video ni pe awon odo kan o ti je eyin pe agbegbe Fulani ni agbon be ni wa won ni won mo ti doju oroko ra won ti won si n bara won fa la cardio won ni oju ogan ira la won tari awon osi awon debe sugbon ki to debe nkan ti se won ni obe gomo lowo ni obe so omo so obe nu obe o ti se nti o se o won ni ajo agbare la bulu ina ni wa kefin o bi pe Umar Abdullahi ti agbegbe Rahmanu ni Fulani settlement nbe ina ni won ni eyin ohun ti se be jalai si o nigba ti ran ru digba digba lobi ti won ti mo se itoju fun won ni amosa eni keji eyun eni odun 19 Sule Adamu ina ni ona omo agbegbe ibi ti okunrin tin ti wa ina ni o ni Rahmanu Fulani settlement won ni amosa won si ngba itoju lowo nibi ti won ti fun ni itoju o ewo won ni eyan meji ototo ni awon ati ile ise olopa ara won ti han lapamu o latari bi o ti ni won lowo kan si keji ninu isele imo bare ni fa wahala to pada wa la iku lo hun ajo agbare la mu ti wa ni iwadi alagbara ina la won ti bere bayi o gbogbo eyan to ba si lowo ninu isele bi awon bodo na bo se ri orun arimobo ti elomina ti fara pa yana yana ninu ni lo lai jinse re
7: gugu dugbe

0: gbogbo Ibadan a ma ku oriire Ọlọ́lá jùlọ Ọba Rashidi Adewolu Akamuladoja Arusa akọkọ le ọdun kan si lori ile alaaye be si ni won tun podun kan lori apere awon baba nla won kaabiyesi o eyi lo mu ki aje Olubadan le Ibadan Oloye Kabiru Ademola Makinde ati gbogbo ebi Makinde ope oya loje ma ba gbogbo Ibadan yayo ayeye onibeji Adewolu Akamu Arusa akọkọ omo olupo alelu omo amule tente joba mu falalaju eni moje opere ori la pati aso nibi igbele wa lo orun la pata eleke bebe edilobirin pati omo bibi inu si omo oya dosin yadere yanu oya ti yagbo oloko kaabiyesi Olubadan le Ibadan is imperial majesty Oba Rashidi Adewolu Akamuladoja Arusa akọkọ aje Olubadan le Ibadan Oloye Kabiru Ademola Makinde pelu gbogbo ebi Makinde ope oya loje lo se ladura pe pepe lo wu nse ni ile aro e o pe laye awon agba te wa o ami ase re
1: Gbẹ́tún ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀ jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Prints ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tẹ́ ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prints and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún glory print ní ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù don't wait until campaign season gets hotter place your order now call 0915-3886-921 or 0701-1398-978 or visit glory print shop H24B heritage shopping mall opposite Merike pharmacy Dugba Ibadan glory print ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality
2: Glory Prince, put your message on display.
3: Golden Chance Lotto.
4: Golden Vogue Independence Promotion. Gbogbo ẹ̀yẹ olólùfẹ́ Golden Chance Lotto. Ẹ kú oríire. Golden Chance Lotto ti ṣetán láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùnú kó ọ̀pọ̀ èèyàn. Bí Nàìjà ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira. Darapọ̀ máwọn olóríire. Tí ó jàǹfààní owó túlutúlu. Tí ẹni kò kàn tán. Golden Chance Lotto Money Game. Golden Vogue. Ló bá kájú òṣùwọ̀n láti jẹ nínú 125 million cash bonanza. Gẹ́gẹ́ bí ẹ̀bùn fọ́dún òmìnira Independent Gift. O lè tàlàyé mọ́yé ìgbà. Mo ti ta tó. Bẹ́ẹ̀ ló ṣe jẹ tó. Ó yá gbéra sọ má dọ́lu ara ẹ. Lọ tààràtà sí èyíkéyìí Golden Chance Lotto Stand Kiosk tàbí sọ́ọ̀bù wa gbogbo. O lè ta lórí online wa. Our website www.goldenchancelotto.com tàbí USSD code *7005# lórí MTN nìkan ni o. Ta morning game ta mọ̀ sí Golden Vogue. Scan QR code lórí tíkẹ́ẹ̀tì tàbí sticker poster. Nọ́mbà drop kò drop o. Ẹ̀bùn òmìnira Independent Money Gift dey grant for you. Òfin àti ìlànà wa o. Ayò yìí yóò wà fẹ́ni ọdún 18 sókè. Ó yà látàsìkò yìí di September 27. You fit play ₦200,000, ₦100,000, ₦50,000. Make you enter zone category. Golden Chance Lotto lónìí, àìrínà ò ní bá wa lọ́dún òmìnira.
5: Àlàlẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá. Fún gbogbo ẹni tó ń fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens. Phase 1 tó wà níjàyè Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City. Ìdó Ìbàdàn ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ máa rà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens Phase 1 ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plọ́ọ̀tì kan báyìí tẹ́sí ra odidi éka kan ní 6 million naira. Gbogbo dọ́kúmẹ́ntì ló ti wà ńlẹ̀ kẹ́rí kẹ́ra ni o. Àbẹ́ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé-iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò, ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes, top floor, Base One Plaza, Ìyànà Adéọyọ, Ring Road, Ìbàdàn, or call 091-1706-0593 at Dream Gardens Phase 1, Mọ́níyà Ìbàdàn and Irede City, Ìdó Ìbàdàn. Your dream will come true.
6: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
7: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lẹ́gun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé àìróorun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́ yẹn lójú àyà sí lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ bàbá ìbarubá ọba isanra ìyànà uba bank ní mọ̀lẹ́tẹ́ nìbàdàn lẹ́yìn ilé bàbá adédìbú gangan adójúkọ people's girl grammar school 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́
3: Edumare lo sọ Labadan bẹ ti gbogbo araye fi nfọ Labadan toro nigbọ Labadan o si tun wa le gba kan jọrin lo leleduwa fifi ba mi jo Olubadan toni ba mi oba senator Rashidi Adewolu Akanmu Ladoja aru sakini won ledun loke epe won si tun podun kan lori apere awon baba wa un lemi ekerin balogun barrister Sarafadin Abiodun Ali finki Olubadan toni pe oke Ibadan tagi Olorun uru o ba yin gberu agbadoke ibi won ni gbogbo magbe ni gbogbo to fi dolu gbo ibi won ni tete o ma teni terete to fi dakin odan eju kinkin ti fi soko oju abere egun gboro ti fi satona fukun bi gbe na ba wa foju da fefe se ko gbona ni wo da e pe lori oye na kan ri opere ori la pate aso orun la pate eleke bebe di lobi ni pate omo bibi nu si omo yado si yadere yanu lati yagboko olubadan ti le ibadan oba senator Rashidi Adewolu Akanmu Ladoja aru sakini eni ni bere onka ibi o pari si enikan omo akanmu e pe lori oye na kan ri emi ekerin balogun barrister Sarafadin Abiodun Ali lo npe esin obo je ku pe o
8: Abiyesi o Olubadan le Ibadan His Imperial Majesty Alailuwa Oba Rashidi Adewolu Akanmu Ladoja Arusa Akoko e ma ku oriire ayeye onibeji yi ayeye ojo bi to papo mo ti gbade yin gege bi Olubadan le Ibadan ni Oloye Ibrahim Sherifdin Akanwa Adetunji Magaji Oluku Salamu Nigun Shenki ku oriire Akanmu Omo Arusa Maru tise Olupo Alelu ni yin omo Molete Ntejoba Mufalalaju Enimoje opere ori la pate aso ni bi gbele wa lo orun la pate eleke bebe di lobirin pate omo bibi inu si omo yadosin yadere yanu oya ti yagbo loko e wa se o e solupo pele eni ba solupo pele a ma lowo a ma bimo emi solupo pele ntemi mo fe lowo mo fe bimo mo fe nire gbogbo oloye Ibrahim Sherifdin Akanwa Adetunji Magaji Olukusa Lamunigun loni e ti sodun eyi na e o se mi si ninu ore gbogbo ka biese Olubadan le

0: ìròyìn àgbọ́kọ́gbọ́n.
1: Ẹ káàbọ̀ padà láti ojú ọjà kí ni mo gbọ́ ìgòkún olérò títí títí kọ́dẹ́mùbà kan ilé rẹ̀ jọ dégún. Àkàrà ò sì lè mọ ẹdẹ́rù bá màtíríà.
2: Èmi mo ní ọwọ́ màtíríà ó yá kàrù kàrù kàrù.
1: Màmú fẹ́ kàrù ni.
2: Tójú rí ó bù lọ́sàn yá kàkà.
1: Ẹ gbọ́ ìwé ìròyìn Guardian.
2: Àwọn ọ̀gbọ́
1: o. Ìlọ́tari ìròyìn eléèsóde o nígbà tí gúdùgbẹ̀ ọmọ ṣe bẹ́ẹ̀ ọmọ tó ń jà òkété bóru o mọ àwọn èèyàn eléyìí tí wọ́n ń fi oògùn olóró tí wọ́n fi ń ṣe ọrọ̀ ajé ó bó mọ́ wọn lọ o nígbà tí àjọ eléyìí tó ń gbógun ti ìlòkulò oògùn olóró ndlea eléyìí tó ṣe ní ìmọ̀ tú ìmọ̀jọ tó tún kó wa àwọn ká pẹ̀lú bí wọ́n ti ń kó oògùn olóró láti nàìjíríà lọ mẹ́síkò láti mẹ́síkò wá sí orílẹ̀-èdè nàìjíríà wọn ni àwọn oògùn olóró ọ̀hún eléyìí tí wọ́n pè ní clandestine methamphetamine ní inú ibùdó eléyìí tí wọ́n ti ń pèsè rẹ̀ ní agbègbè ezeama community ní obiagu agu local council ní ìpínlẹ̀ enugun wọn ni èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí ọjà egun sonso ti mọ parí ike lára àwọn ẹni bí ọ̀hún wọn ni iná ni wọ́n ti fi kélé òfin gbé o lára àwọn tá a ti rí ẹni ọdún márùn lé ní ogójì 45 years old chukwu obuneme christopher tí wọ́n tún ń pe alájẹ rẹ̀ ní brown àti ẹnì kejì rẹ̀ ẹni ọgọ́ta ọdún chukwu georginus monday alias george ìní ọmọ tó ń pe ona o wọn ni àwọn méjèèjì yìí iná ni wọn ti fi kélé òfin gbé o lẹ́yìn ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù eléyìí tí wọ́n ti ń tọpasẹ̀ wọn kí pé ẹ dákun níbo ni àwọn ará bí wa o wọn ni àwọn èèyàn ọ̀hún ona ni wọn ń ṣiṣẹ́ ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹnìkan eléyìí tí wọ́n ń porúkọ rẹ̀ ní rodriguez villanueva ẹni tí wọ́n ní afurasí ọ̀hún ọmọ orílẹ̀-èdè mẹ́síkò ni o tọ́jà pé ìlú mẹ́síkò gangan ni ló fi ìkàlẹ̀ sí oògùn olóró ní máa pọ̀pọ̀ tí ó sì taari ẹ̀ sórílẹ̀-èdè káàkiri àgbáláyé wọn ni lẹ́yìn-ọ̀rẹ́yìn àjọ ndlea wọn ni ìyẹn ti wá mójú ẹ̀yìn christopher àti monday ba ilé-ẹjọ́ o níwájú adájọ́ mabel taiye ṣẹ́gun bello tilé-ẹjọ́ gíga tìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sílùú enugun lórí ẹ̀sùn márùn ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ìlẹ̀dí àpòpọ̀ ìmọ̀ bankanjẹ́ lórílẹ̀-èdè nàìjíríà mímọ̀ gbé

0: omi ba je ri e ma ma so e da kun ta ba ti wa ni ori mo ni o moto abi ni okada ka ma su se ipo to ba wa waju ti wa ni gbagode se se le ni garage don je ta ti mi olodun lo yo mi ori oni ma ruwa ti ori na ni ori tela yen o ku wa gbe mi si su se yin su se yin su se yin o se te wa su se yin tela yen wa bo ri ni an express ori wa mi gbagode ka ma lo bawo to ba gbe wa
1: ah ni kilo eyan gbodo mo kilo na ni sugbon pupo won egbon o mo bu yin ni adada wa ta je ni moto n to te n foju awo ni moto yi ri o lagbara ju
2: moto ni e lo
0: awon ju e gbon
1: on gbon
0: ti tele mo fe ka je ni yin ni
1: eh be ba so kale o
0: oni duplicate sey la kokoti mo ko gbe loni oni duplicate emi nle o
1: be ni
0: olorun ba ni ka mo be ko mo dabo re bu wa
1: ba mi po
0: eyi omo 17 years to lo sumo mo odun meta oku ti won wo lori tiktok ni omo 17 years to ki so do ba obirin so ni
2: abi
0: iwo ku wo ni olorun ba ko sanu wa
1: ba mi po e se
0: 7575 ẹni tí ọ̀kadà rẹ̀ dẹ̀ kó sábẹ́ ọkọ̀ tó ń kó yọyọ abáwọn kẹ́dùn àní ilé ilé ìmọ̀ o olúwa kọ̀ǹté àdúgbò àrẹ aláṣà àpáta ìbàdàn ẹ̀kọ́tù.
2: ẹ ṣeun gan ni.
1: ǹjẹ́ àgbẹ̀ yẹn kò sí ẹ̀mí.
2: hello.
3: hello.
2: yes sir.
3: ẹ kú ètò.
1: ẹ ṣe.
3: orúkọ mi ni abdulrahman akọ́láwọlé àjàdí láti àrò oúnjẹ kàwé gun olómi ẹ̀rìà. oyún ò ní gbàbọ̀dẹ̀ o bẹ́ẹ̀ fi ń dùn wá nú tí mo wá ń dùn tí mo fi náà dùn dálẹ̀ awolawola pé ọ́tá fẹ́rí pa arákùnrin ọmọ 17 years tí wọ́n sọ pé ó lọ bá ọmọ ọdún mẹ́ta kéréké èmi ọba ní kíjọba àpapọ̀ tá a bá sọ báyìí wọ́n á ní sẹ̀ríà ni kí ní ẹ̀ ni kí wọ́n gbé èkó lékú nítorí ṣiṣẹ́kíṣẹ́ ẹ kí wọ́n gbé sọ́bárí fóòótọ́ ni kó lékú a kàn mọ́ dàgbà sí ni bàbá ni wọn mọ ṣe bẹẹ òfin gbogbo òfin pé wọn ó fi ẹsẹ wọn wọn á jáde bí wọn bá jáde wọn á tún ṣe irú ẹ kíní wọn ni kí wọn mọ gbé ẹkùn ni kí wọn mọ fọkàn ẹkùn ni ẹjọ
1: pé. ẹjọ ẹ ẹ ẹ
2: abba abba
1: abba àwọn rédíò tẹ dálẹ̀ lágbóolé yín o ní ẹ ti lè mọ sọ bá eléyìí standard ẹ mọ mọ sọ bá mọ ṣe gbọ bẹẹ bá ti ń pè wá ká lè mọ gbé
2: bóyá
1: bá ti rí i pé ẹyìn bẹyìn ó ṣe mọ sọrọ nu àlè gbà ní gbé ọkàn mọ pè lásán ni a máa mástà yín ni ẹ mọ pẹ sọ ni gbogbo tí yóò bá sọ lórí afẹ́fẹ́ àwọn nǹkan kan wà tó jẹ́ pé kì í ṣàwa àgbàlagbà nìkan kọ́ ló gbọ́ rédíò àwọn ọ̀dọ́ gbọ́ rédíò ọmọ kékeré gbọ́ rédíò ẹ wá má wà jẹ́ bó ṣe ká wa lára o tó bá jẹ́ pé bá wà ṣe ń rí táǹkà ṣe ti gbọ́ bó ṣe rí ni ní tá à ń wí ìkọ́lá mọ̀ wí o nǹkan ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ o ṣùgbọ́n torí pé akọ́ṣẹ́ mọṣẹ́ ni àwa la ṣe ń sọ fún yín pé kì í ṣe gbogbo nǹkan lèèyàn lanu ń sọ̀rọ̀ sọ lórí afẹ́fẹ́ ẹ wo tó ẹ bá gbádùn rẹ̀ ẹ jẹ́ ká pàdé lórí ẹ̀dọ̀ kiri tó bá di lóòrọ̀ láti láàárọ̀ kùtù lọ́jọ́ sunday lago méjì lóòrọ̀ gbogbo ẹ̀rọ yín dọjọ́ ajé monday gbogbo ọlọ́run títí láyọ̀ akínṣọlá òun náà lorúkọ tí mẹ́ṣẹ́ tẹ̀wọ̀ ń bẹ̀fọ́.
2: ẹ ṣeun gan ni abídèmí ló kọ tèmi ìwà àkàndé ló kọ bàbá tó bí mi lọ́nà ọ̀rọ̀ àgbà bí ò bá ṣe lóòrọ̀ bọ́ bá pẹ́ di ti àwọn àṣẹ lọ́jọ́ alẹ́ òní yóò sàn lọ sí dáadáa ó dàbọ̀.

0: ẹjẹ́ tí máa kíra wà káàsọ̀ káàbọ̀ sórí ètò ta pè ní ó wà ń bẹ̀ lápá àti bí ìkànnì lájọlú 96.7 fm òkè ga jù kílẹ̀ ìbàdàn náà lè já sí yìí.
1: a ní kò tóró káràmá sí kọ́ra ráìrá bó ṣe jẹ́ ló tọ́yàn pàtì.
0: ẹ ti mọ̀ pé weekend ti bẹ̀rẹ̀ lápá bí. ìdùnnú pé èèyàn ti ń ṣiṣẹ́ látọjọ́ Monday.
1: ṣe béèrè kẹmọ tó máa rọ kẹ tó ṣá kàwé ọ̀rọ̀.
0: títí wọjọ́ jimọ̀ báyìí tó tún wá jẹ́ pé ìpẹ́ kú ò ń bi iṣẹ́ tẹ́ ẹ bá ti kú ò ń bi iṣẹ́ báyìí from one junction to another lẹ́wà. kò sí nǹkan tó tó ìdùnnú náà nú ayé èèyàn.
1: oṣù pápá wálé dè ló ní kẹ má ṣe béèrè.
0: láwọn tí ó lọ síbi lọ́lọ́ eléyìí tí wọ́n ti dẹ̀ tí ojú sẹ́ẹ̀tì àwọn tó dé adégbèrú àmọ́ otp níbi

0: àwọn tí ó lọ sí àwọn pàtí ó wà ń bẹ̀ lóríṣiríṣi àwọn yẹn náà wà.
1: jágalo mi bọ́ba sọmọ pé mo jọ tagbọn mo lè ra bá.
0: láwọn tí ó sọ pé ẹ mú ògidì rè ẹ bá ń bù ú kó kún ẹ bá ń bù ú kó kún àwọn yẹn náà wà pẹ̀láṣun.
1: tó bá tún lọ lò.
0: a tún jàṣun mẹ́ja.
1: lágbọ́ yẹn.
0: a tún jẹ bọ̀rọ̀kọ̀tọ̀.
1: tẹ́ẹ̀tà
0: àwọn DJ Spider nù ún ni àwọn ẹlẹ́rú fú òróró tajútajú.
1: sọmọ pé mo jọ tagbọn mo lè ra bá pa kàkà kí kúrò ọmọ má mo bá gbẹ.
0: ẹ bá wá ríru àwọn elizabeth jẹ́jẹ́ tó ń ti láńlé kan bá ń délé ẹlẹ́rìn ìdòdó ń ti hàn ni a mọ̀ ṣe bí àfà.
1: ó ti bá ta ti ṣe fẹ́ra ńlá ìfẹ́ra gidi gbà.
0: ju gbogbo ẹ lọ ẹ já máa kíra wa káàbọ̀ sórí ètò wa ń bẹ̀. weekend ti bẹ̀rẹ̀ lápá bí o. àti ìwà lóríṣiríṣi pàtí tìyín lórí rédíò lágelu 96.7 fm lẹ́wà lápá bí.
1: tipátipá nìyẹn.
0: lóko amojú ẹ̀rọ fún sáà tá a wà yìí.
1: ìfẹ́ra gidi bá ìfẹ́ra ní bánú ọmọ àwàjáyé àwọn yóò ṣògbé bí òde pa wá.
0: DJ Spider lóko lóòtú ètò yìí kenneth egwu ejike.

lọ́lá Kelvin lójú òpó Facebook tẹ́ fi ń rí àwo kẹ́jẹ́kẹ́jẹ́. Tudi Adegbenru Amọ̀ TP alákọ̀ ètò yìí ni Isbeth Jeje ó fojú sí lápá abẹ̀. Ọlá Lẹ́kan Bámidélé òun náà wà níbí. Ètò wà ń bẹ̀ ti bẹ̀rẹ̀ lónìí Rabaji gan lóní kàsí nǹkan tájọmọ kan lù kẹ́kẹ́ sí wa ń bàdí oníniwí Friday weekend ti bẹ̀rẹ̀ lápá bí ó yẹ sọ fọ́nu tí ó ti gbọ́ kó sọ fẹ́ni tí ò tí ì gbọ́ kán pèrò mẹ́wàá níwájú mẹ́wàá lọ́tún mẹ́wàá lósì mẹ́wàá láàrin pé ètò yín ètò wa wà ń bẹ̀ tí n bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ kẹ̀ ẹ̀ lẹ́ ń bẹ̀ wẹ́ kú kalẹ̀.

ẹsìn òpè abala ó kún fọlọfọlọ lórí ètò ìṣùgbọ́n ẹja wo abala ó wà ń bẹ̀ lọ eléyìí tá a sì láǹfààní àti máa ṣàlàyé fún yín àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi láwọn patí wa eléyìí tá à ń lọ àlémọ́ lóríṣiríṣi lọ́sọ̀ọ̀sẹ̀ àwọn nǹkan tó yẹ pé ṣé bẹ́ẹ̀ lọ ẹ kó ṣe wà ṣé bẹ́ẹ̀ lọ ẹ kó ṣe máa lọ ẹ láǹfààní àti gbádùn ẹ dáadáa ẹ lẹ́ńbẹ̀ẹ́ kú kalẹ̀ kú tẹ́tí sí wa o

òun lẹ ti gbọ yẹn lọlọkan ọjọkan eléyìí tó yẹ pé a tún ti mú wá fún yín lọsẹ yìí eléyìí tá a tún láǹfààní àti gbádùn ẹ. Àwọn ọmọ ìyá mi

0: Oh, yeah, Korea,
1: you understand my point?
2: Yes. Ah, I'm working on you. Come on, Q&A. Hello, Ekaso.
3: Ekweto.
2: Yes.
3: Mugadu programi oruko mi ni Abdulrahman Akola Wole Ajaki.
2: E seun.
3: Omo babo. Boda yin eja o.
1: Se n gbo.
3: E mo babo boda yin eja o.
1: Ki lo de te so be?
3: Awon olorin ibile e.
1: Eyo.
3: Iwe yan ma dun si yelere o.
1: Eh.
3: Omo gba to ye ko ba ti se daada fun yin te mo pe en to ba ti ku nle ti pe.
1: Mo
3: da fun apere. Àwọn àbúrò mi kan wá mi wá sí Àkúrẹ́ ní Ondo State. Ẹni ọkùnrin kan onílùú kan àti ọmọ kékeré kan wá wá sí Ìbàdàn, wọ́n lu gàgàgàgàgà. Mo wá ń wò wọ́n. Àwọn àbúrò mi yẹn wá ń fà mí pé kí n wá Ìbàdàn pé òun tiẹ̀ nílẹ̀ ń wò wọ́n. Tẹ́ ń tara balẹ̀ bá mi lọ. Wọ́n ní kí n bá wá sí Ìbàdàn, wọ́n ní gba gànàkú oúnjẹ. Wọ́n tọ́ wá tọ́ ọmọ kékeré oúnjẹ lóyè Ìbàdàn làwọn ó tó wò. Ẹ wo irú nǹkan yẹn, sẹ́ni pé mi dẹ̀dẹ̀ ẹnu lẹ̀ mò ń wò. Ó délé ó jẹ ó mọ ṣẹlẹ̀ sí wa náà táwọn náà bá wá sí Ìbàdàn láti mọ wo àwọn ọmọ pé ẹ̀mí ò gbàjà níwọ̀n ìgbà tó yẹ kó ti ṣe nǹkan tí ẹ̀yin ẹbí fẹ́ fún yín. Ni tó bá ní kẹ́ẹ̀sì ní kẹ́ẹ̀jọ́ kójó o. Ó dàbọ̀.
1: Ẹ ṣe o.
2: Ẹ ṣe gan-an ẹ ṣe gan-an ẹ ṣe gan-an.
1: Ohun nǹkan tèmi ti rán rò ni pé ṣé mo pé ẹbí la pera wọn kan la pera wọn. Mo sì kàn pé ẹbí yẹn ó yẹ kẹ́ẹ̀tì ẹ̀ wọ́n.
2: Kẹ́ẹ̀tì ẹ̀ pọ́n wa lé
1: ẹ̀ máa dé. Mi sọ pé kẹ máa bá ẹni tẹ bá fẹ́ lọ
2: bá jó.
1: Ẹ bá lọ bá rọjó.
2: Hello.
1: Tọ́ wọn ni ẹ jẹ́ mo la pàdé.
2: Hello.
4: Ẹ
2: ká sàn.
1: Ẹ ká sàn.
4: Bóyá ni ẹ káàsán.
1: Ẹ káàsán ìyá wa.
4: Ẹ kú ètò.
1: Olúwa ló ń tò sí máa.
4: Orí ilé ò ní ẹ dáàbò.
1: Àmì òun.
4: Orin ìbílẹ̀ bá ń jíjó sí. Ṣùgbọ́n ọ yẹ kí ẹ̀gbọ́n yín
1: kọ́
4: lọ pọ́n olórin tẹ́ ẹ pè ọ yẹ kọ́ lọ yẹ sí.
1: Ẹ ti gẹ́ẹ̀tì
4: pọ́ọ̀tì. Ọ yẹ kọ́ bá àwọn ọ̀rẹ́ yín sí. Àbúdá bá ń jíjó wa ojú àbúdá o.
2: Ìyá. Bẹ́ẹ̀mi ṣe fẹ́ ṣe tèmi nìyẹn, mi máa ń gbádùn.
4: Bó o ṣe bá dé mi kò yọ, Ọlọ́run yóò jí ọ jí ọ.
2: Àmì.
4: Ọlọ́pọ̀ olórin bá a pè lé. Ṣé bẹ́ẹ̀ ni ẹgbẹ́ owó olórin?
1: Àbí.
2: Àlọ́ olórin yẹn tún wá ń pè wọ́n.
4: Àbí ò sí ẹ̀ pé àwọn àbúrò ẹ ń jó ẹ̀tọ́ rẹ ni kò lọ jí àwọn àbúrò
5: ẹ. Mo tún la pè wọ́n o.
4: Wọ́n dáadáa
2: o. Wọ́n ó ti da ó ti da
4: ẹ̀rọ ti kọ sí ẹ̀rú dẹ̀dá
2: ẹ̀ sọ pé fẹ́ bú mi tẹ́lẹ̀ mi kì í láìka àwọn ará Ìbàdàn.
1: Ẹ ṣeun jàre.

0: ó dà kò sí wàhálà ẹja sáyé lọ tajà náà tá a bá ti padà dé látọjọ ọjà yìí tó ń tẹ̀wájú ẹ̀yìn bẹ́ẹ̀ kó kalẹ̀.
1: Olajide FM 96.7.
2: Fún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó tuntun láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì nǹkan, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ní ẹ ní 2026.
2: Ní tòótọ́.
4: Ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
2: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
5: Èmo ló tún jẹ́ CDK báyìí?
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
4: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
2: Pẹ̀lú CDK o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDK sórí 0707-454-3005.
5: CDK, sanwó díẹ̀ díẹ̀, bẹ́ẹ̀ni ayé rọrùn.
7: Javis PL iCare Foundation ló ń lọ́gbọ́n tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tábẹ̀bẹ̀ ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgó ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL iCare Foundation. Àǹfààní ńlá gbáà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹni bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹni tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL iCare Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láìsí ìnira owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank, Charity Consult Building, Yana Àgbàlá Bus Stop, nítòsí olówó dín fowó sanu shopping complex, Ìwòrò Ìbàdàn, lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé pé
8: 0701-01-522-55.
7: Ojúlọ bára òní dín dúró mọ́ wọn lágbárí. Ìsàlẹ̀ òsì Real Born Community Development Association Born Photo Ìsàlẹ̀ òsì Mbàdàn. Ṣèkèṣèkè nínú wá dùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ Ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Wọ́n bá rà sí ìdálé wọ̀lú Ládọjà Arusa 1. Ìsàlẹ̀ òsì Real Born Community Development Association ló ń kí kábíyèsí kú oríire. Ẹ Lakin Baolúyọ̀lé olóyè àgbànúrẹ́lẹ̀ Àkànbí Àrólé Baolúyọ̀lé Mbàdàn kú múra o. Àlejò pàtàkì lọ́jọ́ náà olóyè Jubril Dọ̀tún Sanusi Ọkọ́lọ́mọ Odua, Sinetọ Sarafadin Abiodun Ali, olóyè Adégbèyíká Taofik Alégbòkè CEO Solution FM Radio Ìbàdàn, Alájò Olabi Bunmi Sarafa OBS USA America, Engineer Adéremi Abbas Oseni, Honorable Stanley Nikrulai Olajide Odidi Ọmọ, àwọn ògbóǹtarìgì eléré tí ó kàlù sí wa nígbàdìrẹ Fẹyọ Rasheed Ayinde Merengue King, Alhaji Tayololu Akade Currency, Haji Fataye Disa Fakus. Ankara ti wà fún títà ní Born Photo Junction. Pe nọmba yìí 08032239103. Ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án bá ṣe o. Aago mẹ́wàá àárọ̀ nílẹ̀tọ̀ gbogbo ti bẹ̀rẹ̀. Gbogbo ọmọ bíbí sàn-án. Ìsàlẹ̀ òsì Born Photo àtẹ̀yìn àlejò tá a pè. À ń retí ní Born Photo.
9: Kan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yìn ẹlẹ́dàá tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mọ̀ wó tí ìtànà sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù.

0: September 30 is Special Independence Cashport. Need to read on Magic Yaku Reshuffle. Lori Splash FM. Star 347. Star 1004. Star 1 Ash. Lori Ladilu FM. Star 347. Star 1004. Star 2 Ash. Osi tun le sabebo soju opo website. Pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta Cashier. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu Cashier. Cashier nínú oṣù ẹ̀ńbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti Cashier? Mo ti Cashier. Cashier.
1: Ìlera lọ́rọ̀.
2: Àlàáfíà ta.
3: Togas, Togas, Togas. Ọtọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa iléeṣẹ́ Togas Multi Dynamic Concepts. Iléeṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíntìrì ti gbòpò ìlògùn lọ́nà ìgbàlódé tó pè èèyàn dẹ̀ ń kan sára sí wọn. Iléeṣẹ́ Togas tó ti báwo ti ń ṣiṣẹ́ fọ́kọ jẹ̀dí àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ni, àwọn oògùn tí ń jáde láti iléeṣẹ́ Togas Multi Dynamic Concepts. Kà sí ara ẹ wò gbogbo ìwọ tọkọ jẹ̀dí ń dà láàmú. Togas Aba Powder ni ó béèrè fún. Bó sì jẹ́ kíndìnrín ló ti yín. Togas Liquid ni kẹ́ ẹ béèrè fún. Togas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo oògùn wa ni NAFDAC ti lò ń tẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ mọ́ bá wa dòwò pọ̀.

ilé iṣẹ́ Togas. Tẹ̀fẹ́ mọ kóògùn wa ní ọ̀pọ̀kọ́ ọ̀yọ̀kù. Àbẹ́yìí tẹ̀fẹ́ mọ ara lẹ yọyọ. Torí wípé àwọn alágbàtà fún gbogbo. Àwọn ògùn wa nílé iṣẹ́ Togas Multi Dynamic Concept fún Akala Express Blanco Bus Stop nílùú Ìbàdàn tàbí kẹ́ mọ̀ pé wà nílé iṣẹ́ Togas sórí 090 3294 9024 nílé iṣẹ́ Togas lóní àní.

0: àgbẹ̀dà ṣùgbọ́n ọlọ́run máa ń ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá ń fún àkókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn ilé yìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá òun ẹjẹ́ kí n já yín sí ti independence day cash port àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ní káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò rí bẹ́ ìwọ gan-an lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*#. Lórí Ládìlú FM *347*1004*#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website. Pẹ̀lú www.kaase.ng ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fún. Nínú oṣù ẹ́ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
1: Ọmọ Nàìjíríà níbo là ń lọ.
2: Ìjọba àwarawa kì í sun tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè. Tiwa lòṣèlú gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tán kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè bá a mọ ibi tí a bá ṣẹ̀lú dé. Ó yá ẹ darapọ̀ mọ́ṣínà Láyọ̀ Ògúnèdè Ọ̀fọ́mà Àlésọ́fà lórí ètò Tiwa lòṣèlú ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì Lágelo FM 96.7 kájọ tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti. Láàgó mẹ́wàá òwúrọ̀ 10 a.m. ní Lágelo FM 96.7 òkè gajòkè.

0: oríṣiríṣi oúnjẹ lọ́lọ́kan ọ̀jọ̀kan bẹ́ẹ̀ ń bí fún ìgbádùn ti yín bàbá tí ń ṣe gbogbo ẹ̀ náà wẹ́ ká lè fi nǹkan sẹ́nu nà. ṣé kí ló gbé wá.
1: torí orin ìbàdàn tá à ń gbọ́ mo mú bí àbùnà wá àti àmàlà funfun. bẹ́ẹ̀ ni mo ti tún wá gbé ògiri sí ẹgbẹ́ kan tí mo lè kí kún lórí ẹ̀ báyìí ẹ wà máa fi mẹ́mẹ́ tẹ̀ ẹ́ ìyẹn tó wà ilá aláṣepọ̀ katakatakataka ya aláṣepọ̀ tó kó ẹja sínú ẹja aláràn ẹja panla ẹja kote gbogbo ẹ̀ ni mo kó wá.

ọkọ̀ tí roko ẹ máa roko lọ olódò tí rodo ẹ máa rodo nso gbogbo ẹni tí yẹna ẹ máa yẹna olóko ọba roko kí lọlọ́kọ ọjẹ olódò ọba rodo kí lọlọ́dò òbúta bọ́lá náà ọba wa yẹna ṣé bí òní palẹ ẹ máa lọ bí ẹ bá fẹ́ o kẹ́sì máa tẹ́tí sí ètò tí ń jẹ́ ó ń dùn yàn gbàyàngbà pẹ̀lú fashion àmọ́ tó èdè ilẹ̀ yorùbá ní lágẹ̀lú fm 96.7 ìbàdàn àgbọ̀mújọ́jọ́ ètò ó ń dùn yàn gbà àgbọ̀ ṣaragiri ó ń dùn yàn gbà àgbọ̀ gbẹrakùtì ó ń dùn yàn gbà àgbọ̀ ronúwò mọ́ tó kà lọ́rọ̀ ẹni ó ń dùn yàn gbà akọ́ni ètò làgọ́ méjì ọ̀sán ságọ́ mẹ́rin ìrọ̀lẹ́ gbáko.

0: FM 96.7.
1: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ìkẹjà nílùú Èkó, pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga, kó o dẹni iyì táyé ń wárí fún láwùjọ.
2: Ẹ̀yin ọmọ Yorùbá, òkè mọ̀kàgbọ̀.
3: Ṣàtá ò bá mọ́ ọmọdé díẹ̀ píparun níparun láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámúlù mọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ. Nìkan ni Lágbèlú FM 96.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
4: Ẹ bá ògbọ́n tó yí gbẹ.
5: Jàǹgbàlà jìbúrí jìbúrí jìbú jàǹgbàlà.
3: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbà láyé àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè Adéronkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan ọ̀sán bá ti lù ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò.
5: Lágbàláyà àgbà
3: ní kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin.

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí tìgbọ̀n yín nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè ìgájò òkè. Lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni ó fún ọ̀wá ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Atọ́kùn yín ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbọ̀ ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè ìgájò òkè. Ìkànnì Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa lọ.

0: bímbo là ń lọ.
1: Ìjọba àwarawa kì í sohun tó yẹ ká fọwọ́ dẹ gbẹrẹ mú torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè tí wàá lò ṣèlú. Gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè ba àmọ́ ibi tí a báṣẹ́ ìlú dé. Ó ya ẹ darapọ̀ mọ́ṣínà Láyọ̀ Ògúnèdè Ọ̀fọ́mà Àlésọ́fà lórí ètò títí wa lòṣèlú ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mẹ́wọ̀ òwúrọ̀ 10 AM lórí ìkànnì Lágelo FM 96.7 kájọ tún pẹrẹpẹ́rẹ́ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú, ètò ọrọ̀ ajé, ètò ẹ̀kọ́, ètò ìlera, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tí wa lòṣèlú. Ojú òpó ìbára ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròngbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò tí wa lòṣèlú. Sátidé ọ̀sẹ̀ yìí ni o, láago mẹ́wọ̀ òwúrọ̀ 10 AM ní Lágelo FM 96.7 òkè gajù.

0: ẹgbẹ̀rún èèyàn ó sì máa yìn mí. Bẹ́nìkan kí mi kí ni mo fẹ́ máa rojọ́ sí.
1: Àwọn kan dé pẹ̀lú ohun nínú òbúrò dé pẹ̀lú olúwo ni.
0: Níbi tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn ń ṣàfẹ́rí wa.
1: Ilé-ilé obìnrin dákun máa rẹ̀ dákun. Oya oya oba.
0: Wọ́n ti múrí wọlé láti bí oṣù kan àbọ̀.
1: Oya oya oba mi jó.
2: Ìmúlẹ̀.
0: Ọmọ ìyá tó ti gbàgbé bọ̀ dá ẹ̀.
1: Oba mi jó.
2: Bá mi dúpẹ́.
1: Oya oya oba mi jó.
0: Ọmọ ìyá tó gbàgbé bọ̀ dẹ́ ní Nàìjíríà kó tó lọ. Ṣùgbọ́n tí máa ń ṣe bí ìṣe rẹ̀ tó bá wọ̀lú.
1: Mo ti gọ̀kẹ́ mo ti ga mo ti lọ.
0: Kò gbàgbé wárí àtọ́ ọmọ yèèyàn wá. Yàtọ̀ sí fẹ́ ojú.
1: Ẹ̀fọ́n yìí rẹ̀ mo ti gọ̀kẹ́ o.
0: Ìfẹ́ ojú lọ̀pọ̀lọpọ̀ ni. Ọmọ ńlá tó lọ sí Amẹ́ríkà tó wọ̀lú padà.
1: Mo ti lọ mo ti ga.
0: Ọ̀dọ́mọkùnrin aláìní tìjú.
1: Ẹ̀fọ́n yìí rẹ̀ mo ti gọ̀kẹ́ o. Mo ti lọ o mo ti.
0: Gbẹ̀ngà ó yàtọ̀.
1: Ẹ̀bùn yìí gà.
0: Tẹ́ ẹ bá rí tí mo sọ sára tí mò ń sọ.

bọ́lọ̀ tútù. Òsíkìyà àbejì ọ̀gbọ́dọ̀ tútù. Ìkàyé òde ìrọ̀lá. Èmi sọ̀rọ̀ ndé ánì àmàlàyé àfẹ́ ọ̀gbọ́dọ̀ tútù. Sọ́mọ́ná ló ń wá ló fi mẹ́lẹ̀ bẹ́ẹ̀ni. Òsíkì Mutúnráyọ̀ kò gbọ́dọ̀ tútù. Àlàyé ti mà bí n bá wọlé lóru. Wọ́n sẹ̀sẹ̀ gbọ́ bẹ̀lé lórí gas kúkà ni. Wọ́n sẹ̀ rọ̀màlà gbígbóná fẹ́mi ni. Irú ẹ̀yin wọ̀nwọ̀n yìí. Ode lóru lọ́sùn, ọ́ dàrú tó jẹ́ lọ́sọ̀ fọkọ ẹ̀. Ebọ́ bara rẹ̀ ń bẹ̀. Àwọn tó ń ṣe bẹ́ẹ̀ ò gọ̀. Wọ́n ń ṣe nítorí ọmọ wọn ni. Ó ti máa mú sí àmà dàgílé ayé. Ẹ̀yin tẹ̀ wá tí ìbímọ yẹn, ẹ bì ti yín. Ọlọ́run wọn bá tún fẹ̀dá wá sílẹ̀. Mo ń ka kankan òwe jọ ni 60 ní ọmọ 60 years bó bí bèjì. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa mí ò tí ì tó bẹ́ẹ̀ bíi 40, 45, 50. Wà láì ẹ bì ti yín. Ọ̀tá rẹ kọ́ lọ lọ́run o. Ó sèse jẹ́ tí ó jẹ́ obìnrin tuntun. Inú gbìyànjú lẹ́ni tí wọ́n máa wà. Kò gbọ́dọ̀ kọ́ fọ́kọ́. Kò gbọ́dọ̀ kọ́ fálè. Mi ò gbọ́ máa yẹ bọ́ bá yàn lè tọ́ bá lọ kẹ́lẹ́kẹ́rú wọ́lọ́mọ. Kankan ló lò tó mà tó tí ó fi dúró. Má kú rẹ̀wẹ̀sì, máa báṣẹ́ ajé rẹ lọ, yóò sì yẹ ọ́. Gbàgbé pọ́kùn ẹ̀ka ń bẹ́ òkè mójú tó sẹ́. Bọ́ bá dùn tán ọkùnrin ọ̀wà ọ̀kì. Tẹ̀mí ma ni n tó lè disturb ẹni tí ń wọ́ ma ni yóò máa ronú kò lè fọkàn kan iṣẹ́ máa ṣiṣẹ́ rẹ lọ́lọ́ ní sọmọ. Ọlọ́run ní sọmọ. Ayọ̀ká Mutúnra ọlọ́run ní sọmọ. Tálákà ni tí máa ẹ̀tún fi kú. Ó wà lójú kan bàbá oníṣègùn kan. Páńpà lùdà ayé rẹ̀ ò ní bàjẹ́. Ó ń dà. Yes, táyé currency. Àlùbáríkà. Àwọn ilé ẹ kò lè sí nílé báyìí. Màmá gbà. Lè gbọ́ mi báyìí. Eléré tí bá ń wà ní Friday Saturday. Gbàgbà mọ̀. Láti Thursday, Friday, Saturday. Ṣàlẹ̀ fún àánú ẹ lọ. Àdúrà rẹ kù kàn. Ìyẹn dùn, màjẹ̀ bí mi lẹ̀ jẹ̀ kó tó lè yọ̀ ká. Gbé etí rẹ̀ ọmọ ajá.

ne dunu Ibadan. Oluwa si wa inde tonu kobo. Ajada inde idunu Ibadan. Side osupa idunu Ibadan. Inde omo kobo laro Abbas Akande Obesere idunu Ibadan. Tai currency idunu Ibadan. Ailakarashi, idunu Ibadan. Sajude in Ayinla system, idunu Ibadan. Boye Galawali, idunu Ibadan ga. Mo fe encore re ko to dago meta. Ale se ju meje mo fe encore kankan. Won ma ba mi record e le. Balagbede kan ba nlurin loju kan. Eya ma jo e ma o le re, e ma jo, e ma jo. Bi alagbede mi ba nlurin loju kan o ni to fe fayo nbe. Eyin o mo. Eleyi ma tun tun ge. Mo sonjo ni mo ni ipari okunrin meta lo wa laye. Ipori obirin meta na lo si wa laye. Mi ni je ko po rara. Awon okunrin kan be won foju sun obirin to ni daada. Wa se da gbogbo ogbon ite ati alumokoro yin lati wole si lara. Won le fi owo kekere tabi iyi nla kan tabi okiki kan tin be lowo won kun fi tarabirin na je. Bi Olorun ba ba won se ti won ba raaye wole ti an do lolufe ara won. Lolufe okunrin ti mo n wi won se wa ona lati ko ologun. Lati soro obirin be di edun arin le. Lati lo karama ati fasa to ni laye. To ba je en towo e wuwo lati gba oja lori e. Pelu oro didun. Obirin sora o. Ipore awon okunrin be na. Ipele keji to wa nbe. Awon kan wa awon loju anu o. Won lowo lo sugbon won ba ti won ni ite lorun pelu e. Won ba bo sowo obirin to ni die tabi obirin to ni pupo. Won ma wo igbese atirin ajo re tori pe awon ti ni irire ati magba. Won ma fi ma won ba soro nigba ti ife ba dun ra tan. Bayi la se saye sora fun awon to wa ni gboro. Bi oko ba le mara duro daada. Oko to lo yan ti o. Ejo ma ba gbese aye yin lo to fi da o. Duro oro ti ro eni be ba so fun arabirin. Ma fi sere to ba fe sun lale ni gbogbo igba ma tun yewo leko kan. Sori okunrin keta wa ninu aye ba se wa yi. Ye. Awon duro won wo. Boya ru won le ju oro lojo ori die. Won wo gege bi omo won. Ele ma fe ra sugbon won wo bi pa won ni won bi o. Ele ma se loko laya nita won wo be pa won ni won bi o. Iro won so ma fi adua to ni pan awon lowo. Eko na re ko da ko dun. Ipa aye mo ka o. Ko mo se ese gbe. Bi won ba ti ruru won o ti ma o. Bi won ba wa won ki josu mefa lo. A to buru yen won fe taku ti obi odun kan. Kan ba de ro ti won wa tan, won o si fi ese fe. Awon ni won hun ija. Awon ni won hun ete. Awon ni won de nkan. So bo je pe won na lo tun papa wa se won. To fe ne ti gbe won bonu te ba ja tan. To ba da mi mete ta ta so yi. Imagine le la won fi n ba yin soro philosophically o. Spiritually. Beyan ba gbo o gbo fole da ye. Beyan o se gbo o gbo fun ele da ye.
nígbà tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ó sì máa rántí pé bàbá yìí ọkọ yìí ẹ̀gbọ́n yìí olólùfẹ́ yìí olùbádámọ̀ràn yìí ó sọ bẹ́ẹ̀ ó ké tó bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni tóbìnrin náà sọkùnrin obìnrin míì ń bẹ yóò máa wo bí ẹni tí ń fẹ́fẹ́ bó ló ṣe nípa tó bó ló ṣe lókìkí lówó tó òfin bẹ́ẹ̀ láìkẹ́ ọkùnrin yẹn ṣùgbọ́n tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ lójú súnmọ́ bí rọ̀kọ́ bẹ́ẹ̀ bá bú kò ní sọ̀rọ̀ ọba àgbà létí ọba àyín mú sí nítorí ọdánwò bọ́ ọba ìjà kò ní bínú yóò sì máa pa gbogbo ẹ̀ mọ́ra irúfẹ́ inú mẹ́ta ayọ́kan ni mò ń sọ ní tòbìnrin lọ́wọ́ wàláì títí tí ó fi wọlé sí ọkùnrin náà la yóò wọlé sí láadé lé yóò wọlé sí láadé nu iṣẹ́ yóò wọlé sí láadé bi títí rí nǹkan mú tó wá gbà yóò sì rí pé òun gbà tó bá gbà tán nǹkan ṣoṣo ní ọ̀sẹ̀lẹ̀ yóò sì sá lọ irúfẹ́ obìnrin míì náà tó wà nù àmẹ́tẹ̀ẹ̀ta ó wá tí àánú ọkùnrin yẹn ń ṣe àánú ọkùnrin yẹn ó ń ṣe bó ṣe ń lò gbà rẹ yóò dà yóò máa bá sọ̀rọ̀ tùnú pé bàbá lówó lọ́wọ́ àfowójò nǹkan ni ọkùnrin ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayé gbẹ̀gẹ́ mako bẹ́ẹ̀ káàkiri yàtọ̀ sáwọn tí ń jó wúwèrè o àwọn ló wúwèrè wà tó pé tẹ́ bá sọ pé má kankan kí o má bẹ́ẹ̀ nìkan ẹ̀tọ́ torí ni tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ rẹ ni ti yan ṣùgbọ́n àwọn tí mò ń sọ ẹ̀ dénúdénú ni má jẹ́ nǹkan ó sí ọkọ̀ ó sì bàbá àwọn ọmọ rẹ̀ wọ́n mọ̀ fún ẹni bẹ́ẹ̀ ní àwọn ìmọ̀ràn tó lágbára bá mi palùdà yín lù padà kí n tó gbẹ́jẹ́ ń sọ kẹta ká tó polówó ẹlẹ́ẹ̀kẹta ó dúró bí ìyá ẹ̀ yóò sì máa fàdúrà àrùn lọ́wọ́ mo bá pàdé irú obìnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí mo gbàgbé tí ń fi àdúrà àrùn lọ mo gbàgbé tí ń gbà onímọ̀ràn àtẹ̀lé pé ó léwu ẹ̀bẹ́ ni mo bẹ̀rù arábìnrin àti arákùnrin bẹ́ẹ̀ bá jọ ń fẹ́ra yín ẹ máa ń wúrú fẹ́ni tẹ́ jọ ń fẹ́ra ẹ sì máa ma àkókò tẹ́ ń fẹ́ra ṣé ń dùn ni àbí nǹkan ṣé ń dùn ni àbí ń bàjẹ́ ṣé ń bàjẹ́ ni àbí ń pọ̀ tọ́ba ti rẹ̀ tẹ́ pín gbẹ̀jọ wà iṣẹ́ rẹ̀ ń lọ déédéé má màjọ lọ lọ́kùnrin àti lóbìnrin bákan náà èmi ò bẹ̀bẹ̀ ọ̀rọ̀ mo gbà máa ọ̀rọ̀ fún gbogbo ẹni tó bá létí inú mi alégbèéga àyẹ̀rù ń ó dìde díẹ̀ a wà polówó ọjà lẹ́yìn ẹ̀ mo fàyín lé àwọn olójú òwòrò sókí méjì tí wọ́n ń wò yín lójú òwòrò yẹn mo fàyín lé wọn lọ́wọ́ títí di aago mẹ́rin ojú òní ti ọdí jẹ spider ọ̀nà rẹ̀ ò sì ní dàrú pẹ̀lú ẹ̀fọ́ máa lè sọ́fà òní jìyà owó ògidì ni wọ́n máa jáde lára gbogbo wa ìgbéwò mi kù sílẹ̀ ní ẹlẹ́dàá mi.

0: my dear.
1: Yes,
0: Bonnie.
1: Dadani oko mi o kwa taro e ku se ni
0: o lagbara
1: fi oko mi oko mi oko mi mo ti so fun pe kero ra ma se faji te ba mo pe fe se faji e ma ma pe wole ibu o gba gugu nkan ta e se lasiko yi mo ti ni kero ra ma se faji báwo wa ni ṣe ká báyìí bu oúnjẹ yín abẹ́ tí ṣe
0: tán mi jẹun báyìí mi lè jẹun báyìí
1: mi lè jẹun
0: ní wọ́n ti gbà tí n bá tó jí ó rẹ̀ mí náà fàájì àná yẹn ga
1: ẹ bá máa gbọ́ èmi fẹ́ báyìí sọ̀rọ̀ bóyá kẹsùn kẹ jiná tẹ bá jí tẹ bá ti jí ká wa sọ
0: àbí
1: kí n máa báyìí sọ
0: báyìí nǹkan tí ọwọ́ ọpọlọ mi báyìí kò sí tó ọwọ́ ọpọlọ mi báyìí
1: òun náà ni mo ṣe sọ ìpè kẹsùn kẹ ìjìn
0: tí n bá ti sùn tí n bá ti jẹ ẹ̀yìn àwọn ayẹyẹ wa sọ̀rọ̀
1: pẹ̀lẹ́
0: àkọ́kọ́ mi báyìí ní ọkàn ọwọ́ ọpọlọ mi
1: báyìí ẹ̀ṣẹ́ ọ̀rọ̀ a máa ṣe fàájì ẹ̀rọ a máa ṣe
0: o
1: ẹ̀rọ a máa ṣe o

0: Nàìjíríà ló fẹ́ rí mi.
1: Ọkọ mi fẹ́ rí yín.
0: Ok.
1: Mo fẹ́ bá yín sọ̀rọ̀. Ọkọ mi. Ṣé ìrántí kún ti fowó kún wọlé tá a gbé?
0: Ṣé ìrántí? Agbára Ọlọ́run gbé. Agbára Ọlọ́run gbé. Kò sí nǹkan kan.
1: Ọkọ mi. Ṣé ìrántí pa àwọn gbogbo àwọn wa ló ti ga tó wa lọ́rùn?
0: Kí ni ẹ fi kọ́ mi báyìí nísìnyí?
1: Ọkọ mi. Nǹkan tí mo kúkú ti ń bá yín sọ látọjọ́ iná ni mo ṣe fẹ́ sọ. Nàìjíríà, ẹ jẹ́ káwa náà wá bá a ṣe máa ti ẹ̀ bẹ̀rẹ̀ nkankan táwa náà ti máa láfọkùn sí pé a ti ẹ̀ ládàwọ́lé kan. Táwa náà ti máa sọ pé at least tó bá ti ẹ̀ bí wá lè rí pé iṣẹ́ tẹ̀ ń ṣe látijọ́ yìí o, níbi wá ni ẹ̀yin náà ní property sí o, táwa náà lè náwó pé ibi báyìí la ní dúkìá sí o. Màìjá, ẹ jẹ́ káwa náà ra ilẹ̀, ẹ jẹ́ ká ra ilẹ̀, ẹ jẹ́ ká kọ́lé, ẹ jẹ́ ká ra ilẹ̀, àwọn ọmọ ló ti dàgbà yìí. Ẹyin máa wò ó sìn, ẹyin máa máa júwe pé ibì kan ní pọ́psì tí yín kọ́lé sí, bó làwa ti kọ́lé sí, bó làwọn ọmọ wa fẹ́ máa júwe. Ọdọọdún náà fowó kún bi tá à ń gbé yìí, màìjá, ẹ jọ náà.
0: Kí ló dé dẹ́wẹ́ pé ìwọ ọmọbìnrin iná o kì í fi etí sí ọ̀rọ̀ tí ń bá sọ náà? Irú ìwà wo ló fẹ́ máa wù wọ́n nínú ilé iná? Ó yẹ kó máa fetí sí ọ̀rọ̀ tọkọ ẹ bá sọ náà. Ìgbà tó kọ́kọ́ sọ̀rọ̀ yìí lálàkọ́kọ́ kí n mú sọ.
1: Màìjá.
0: Ìgbà tí mo tó sọ̀rọ̀ yìí lálàkọ́kọ́ kí ni mo sọ?
1: Ẹlẹ́fẹ̀ẹ́ ralé ni. Látọjọ́ tá a ti wá wà lẹ́nu pé ẹ fẹ́ ralé. Ó ti lé ní 15 years báyìí. Màìdíà, tó bá jẹ́ pé láti ìgbà tá a ti ń sọ ẹ̀ tẹ́tí sọ pé ẹ fẹ́ ralé lábà ti rọra lọ ń ṣe ni a má ti bà débi kan.
0: Mi ò rọra ṣe ẹni
1: tí tẹ́tí ń pariwo pé ẹ fẹ́ ralé nìyí ó má ti lé ní ọdún 15 tá a ti jọ wà lẹ́nu
0: ẹ̀. Mi ò rọra ṣe ẹni tí mi ò láìkọ̀rọ̀ tó ń bá mi sọ yìí. A ti sọ̀rọ̀ yìí lálàkọ̀kọ́, a ti sọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kejì.
1: Olówó rí mi.
0: Mo dẹ̀ ti fún ẹ lésì ọ̀rọ̀ yìí.
1: Olówó rí mi.
0: Ibi tá a ìwà yìí já ìwà ń bẹ̀ náà.
1: Ṣé o ti ẹ̀rí nǹkan? Ọkọ mi, ìfẹ́ mi, ayọ̀ mi,
0: túmọ̀ kí mò ń jáde.
1: Ìdùnnú mi.
0: O ti sọ ohun tó fẹ́ sọ, kò dẹ̀ sí wàhálà ńbẹ̀.
1: Ẹ máa gbọ́ ìfarabalẹ̀.
0: Gbọ́.
1: Ṣé rí ibi tí àwọn ẹ̀kọ́ kúkú ń ṣe pé kò dà? At least ilé téèyàn bá ń gbé, téèyàn ń ríṣẹ́ ṣe, téèyàn ń bẹ̀ rí nǹkan dáadáa gbé ṣe, tọmọ ò ṣàárẹ̀, tọkọ ò ṣàárẹ̀, tíyàwó ò gbóná, ilé gidi ni. Bó ṣe mọ̀ pé ilé láńlọ́ọ̀dù ni kò ń ṣe ní ìtiwa. Ètì wa mọ̀ nǹkan tèmi ti ẹ̀rù bẹ́ẹ̀ ṣe wá sọ pé ẹ fẹ́ ralé ni. Ṣé rántí pé mo sọ fún yín pé ìgbà tí wọ́n pín property dáàdì mi lọ́jọ́ ni owó tó ń pín fún mi? Ṣé rántí pé mo sọ pé mo fẹ́ ra ilẹ̀kùn?
0: Bẹ́ẹ̀ ni, mo sọ bẹ́ẹ̀ náà.
1: Tẹ bá dẹ̀ rí àdúgbò yẹn ń sìn, àdúgbò yẹn ti develop débi pé jáàrò ilé máa pè.
0: Ok.
1: In fact, níbi tí àwọn ilé ńláńláńlá ti bí àwọn tó kọ́lé sàdúgbò yẹn bó ṣe àdúgbò yẹn ṣe dé sí.
0: Kí ló wá fẹ́ kí n ṣe
1: síbẹ̀? Lẹ́kí lẹ máa rò pé.
0: Kí ló fẹ́ kí n lọ ṣe ń bẹ̀?
1: Ọkọ mi, èmi wá rò yí pé irú ilẹ̀ yẹn bóyá kẹ́kúkú lọ develop, kẹ́kúkú lọ kọ́.
0: Má bá mi sọ bẹ́ẹ̀ mọ́ láyé ẹ̀. Jẹ́ kí eléyìí kó jẹ́ àkọ́kọ́ kó dẹ̀ jẹ́ ìgbẹ̀yẹn. Tí wàá bá mi sọrú ọ̀rọ̀ tó sọ yìí, family yín ló ní náà.
1: Family kan o, ilẹ̀ family kan o, owó tó fún mi nígbà tó pop sí mi kú.
0: Ṣé bí owó yẹn ló fi rà á?
1: Orúkọ àwọn ọmọ mi yín ni mo fi rà á o.
0: Èmi ò lè gba nǹkan lọ́wọ́ obìnrin láyé.
1: Orúkọ àwọn ọmọ yín ni mo fi rà á, kò ń ṣe orúkọ mi ni mo fi rà á. Sọ́ọ̀nì mi dẹ̀ ló wà ń bẹ o.
0: Láyé. Gbogbo àtàmọ́ àtàmọ́ yẹn mi ò fẹ́ yẹn. Tó bá wá di wájú tó ń dẹjọ́ wa máa sọ pé ìwọ ló rà á o, ìwọ ló ṣe gbá o, ìwọ ló ní ìfẹ́rù nǹkan bẹ́yẹn. Ṣé o ti clear ọ̀rọ̀ yẹn bẹ́yẹn?
1: Ó dáa o, ọkọ mi, ìgbà wo la fẹ́ lọ ra ilé tẹ fẹ́ rà?
0: Màá rà á.
1: Lọ́jọ́ o.
0: Ṣé o fẹ́ máa kú èrì mi ni? Mo ní màá rà á kí n tiẹ́ báyìí nísìnyí, kí n tiẹ́ báyìí, kí n tiẹ́ bẹ́ẹ̀. Ṣèbí kí mi ṣáà ti rà kí n ti gbé kọ́kọ́rọ́ lé ọlọ́wọ́ ni?
1: Ó dáa.
0: Má wọ̀rí.
1: Ọlọ́run á bá wa fún yín ṣe.
0: Àmì nǹkan tó yẹ kó máa tẹnu ẹ jáde nìyẹn.
1: Ọlọ́run á fún yín ṣe. Ọlọ́run á dẹ̀ ràn yín lọ́wọ́. Ẹ pè mí sà.
2: Táwa, kí ló fẹ́ kí n fún ẹ báyìí? Táwa ń rí. Ẹ bá ń fún táwa lẹ́jà, bá ń fún táwa ní gbogbo tó bá fẹ́.
0: ah wo boda e yin boda ki le fe nbe yen na e ba nfun gugun won ni nto ba fe nbe yen e ba nfun gugun nto ba gugun won to wa nbe yen nto ba fe e ba nfun won e ma nu e ma dupe no e ma dupe ma no ani e ma dupe lowo mi ah ori olorun e ja yori yin e ja ye ki la ni ta e ja yori yin lo jaye lo jare tawa tawa bo ni tawa ah ma mo wo lo mi to mo wo lo yen tawa ah o se mo pe tan la wa
2: eh jawo mo to jelo so mo to jelo so mo to mo jelo so mo to

Hello Tunji, báwo ni ọkọ mi? Àwọn àbúrò ẹ̀ ń kọ́, ṣo ṣá ń pè wọ́n ṣá? Ṣo dẹ̀ bá mi yọjú sí wọn ní sùkúl wọn? Ò ṣe. Mo fẹ́ sáré sọ̀rọ̀ kan létí ẹ̀ ni. Láńlọ́ọ̀dù ti fowó kún wọn wọlé. Mo dẹ̀ tún ti ń gbọ́ fìrìfìrì pé ọdún tá a tún ṣẹ̀ṣẹ̀ wọ̀ yìí báyìí, wọ́n tún máa fowó kún. Mo dẹ̀ ń bá dádì ẹ sọ. Mo bí mo ṣe máa ń sọ látọjọ́ wọn sọ pé àwọn fẹ́ ralé ni àwọn fẹ́. Inú mi dùn pé wọn kì í ṣọmọ kékeré o. Ṣé mo ìgbà tó ti sọ lójú ẹ̀ pé àwọn fẹ́ ralé ni? Ṣé wá rí iye ilẹ̀ mi tí mo mú lọ síbẹ̀ lọ́jọ́ yẹn? Èmi ti ní kó máa dọ́gbọ́n bá mi ṣe yàrá mẹ́ta sí lórí o. Ṣé mo irú yìí sìn tẹ bá kúrò ní sùkúl tẹ bá padà dé, ṣé gbogbo wa tún wá wọrí jọ síbi báyìí ni? Kí ló sọ ọkọ mi? Ó dà bẹ́ẹ̀. God bless you, my dear. Inú mi ti ẹ̀ dùn. Ìyẹn náà ni mo ní kí n sọ fún ẹ o. Èmi ti rọra ń ṣe lọ díẹ̀díẹ̀ o. Mo kàn ní kí n sọ fún ẹ ni. Ìgbà tí mo sọ fún dáadé pé kán wá lọ ṣe é ṣe náà tún tọ́ sókè tán fojú gbà ìjà gidi náà bá mi jà lọ́jọ́ yẹn. Torí ẹ̀ ní jẹ́ kémi bá wọn sọ anything ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní lọ ṣe o. Wọ́n fún mi lówó o, wọ́n fún mi lówó rárá. Ìwọ náà mọ bàbá ẹ̀ kó mọ̀ pé owó ẹ̀ báyìí tó bá fẹ́ fowó ẹ̀ ṣe ló máa ń fowó ẹ̀ ṣe. Kò ń fún yàn lówó ẹ̀. Wo Ọlátúnjì ọkọ mi, Akànbí, ní tí mo ní kí n ṣàlàyé fún ẹnìyẹn. God bless you, my dear. Ẹjọ́ ẹ mójútó ẹ̀kọ́ yín o, ẹ ṣe gbogbo tó bá yẹ kẹ́ ẹ ṣe o, ẹjọ́ o. Mo dẹ̀ nígbà pé lágbára Ọlọ́run, Ọlọ́run ọba mi dúró ti yẹn láṣeyọrí àánú. All right, màá tún máa pè é padà. Dádì ẹ fẹ́ wọlé dé nísìnyí tó máa ní kí ni mò ń bá ẹ sọ.

0: my dear.
1: Okay.
0: Ah, one of me letter ili enu gate ni si.
1: Kini zoku shi.
0: Baba Lumwa.
1: Baba Lumwa.
0: Baba Lumwa. Baba.
1: Baba landlord. Eshi eshi kamu foto ambe.
0: Owo ni.
1: No eshi.
0: Baba fe gba. Owo ni baba fe gba.
1: Eni no ni ke wo koto ambe. O shi be ti fun wa lowo tele kini o.
0: Ah. Mi o shaka.
1: Era oko mi owo ko leleyi o. Kuda won ti won se lawon fowo kun gan. Won lawon fowo. Ah. Hey, my dear, eh? Emma ni lazy ka funra yin.
0: Ki mo fe kan be?
1: Egba. 3 months.
0: Ah ah. Ah ah. Ah ah. Ah ah. Won de ba mi so ro ile tele na.
1: O na le de ti ri yin, won la won fun wa ni 3 months. She she mo ko awon landlord iburu sha. She 3 months lo ye ko fun wa. Eyin te ma sanwo 2 years fun won te ma sanwo a year. 2-3 years fun
0: no baba o le ba mi no e je je ki pe won na e ki pe won
1: e ti ti pe won o
0: e ki pe won na hello ah baba se wa pa sa ah e ku ojo meta sa eh be ni sa won fun mi won fun mi hello baba ko lo nsoro baba ko lo nsoro oke jo ta lo nsoro ye jo ta lo ejo ta len ton soro ye ejo okay lawyer e lawyer ti bo leyin ejo to ni olohun eh won ti ta ke won ti ta ah ah man lawyer ima court o ma court ko mo
1: eh ki lo so ipo sele
0: o ni pe number to mo ko number to wa nbe na ni mo ko ba ni se ko bi a o ni number to wa nbe
1: emi na so
0: won pe jugo npa mo ye pe baba baba a se ro ni lawyer lo wa nbe
1: eh ki na so po se le
0: won ni won ti ta
1: won ti ta le
0: eh na
1: ba won se ni so fun wa kan to ta le
0: ah
1: kini reason ti won se ni so fun wa kan to ta won ta le bi si bawo ba ti won se pe won
0: good kini gbogbo ile bayi
1: ibo ko mi la 3 months yin na o le sare wo account yin ka sare lo ra
0: ita baba to wa lowo mi ru obinrin wo ile na to mo ba account mi se ri ni to me to wa lowo mi ni to bi so mi pe kin wo account mi wa wo fun re na ku wa lo yo nbe ku wa lo se un to fe se
1: eh ki wa okay 3 months
0: aje kara kan mi wa aye kara kan mi o
1: ah oko mi 3 months na fun wa nsin bayi bawo la se fe se ki la fe se
0: ko ti mi ti e mo bayi mi mo ta fe se o mi mo o mi mo ta fe se rara ati rara
1: my dear
0: mi mo da
1: ri pe tori pe fe ra ile tori pe ile ma ra ile eyin le fe ra ile eyin le fe se nkan ta fe ninu ile se mo ko tori be le se ni ki ma san owo school to lu ati titi se mo ko gbogbo owo lati jo ta awon eyin ti wa institution se mo ko mi ni mo san owo won fun won lohun je tori pe fe ra ile okay nsin e won ti fun wa we 3 months ba e ti ra ile ki la fe se
0: ah mo ta fe se
1: emi
0: mo ta fe se mo
1: emi mo ta fe se
0: mo to ni bo ni bo ni ala fe mo la fe lo bayi
1: 3 months e wo laarin ka diju kaya 3 months ma ma pe ah my dear tete ronu sin nkan ta fe se o
0: baba lugu ye ki baba se bayi na o
1: oko mi tete ronu sin nkan ta fe se ati pe nbi bayi na ah over ibi bayi la bi first born second born third born fifth ah ah kile di ati pe na fourth born ibi ba ti pe nbi bayi na ah o komi ta tin gbe bi bayi na ti won ba ti e ti won ba ti e tale ti won ba ti e le wa o ye koju ti awa nu gbugbu awon ton ba wa ninu bi bayi na ti ko lo na ah ah answer like
0: ki ronu na je ti
1: ronu olohun a ran yin lowo e ti ti ro olohun a je ri ro
2: olagili wa fa 96.7
3: agidun bi ore mi afiju dila to boye lati gba to ti bere se dila re yi adua kan pere mojo kina si ladua won ni pe ko lo mo jo sun so ti bi ti bo idi ni pe dila re o diju moto meji pere lo to kun bo ka ti nigeria uc to gbe ka gele lori po fighter yi iwo na wa wo bi to ti nta won egbe titi ki moto kan wa mo jabo ko so break nu bayi eh o lo mo ji kun pada ra lowo re scrap ati pe duro na o se wo ti igbon pade lokso to ni tan wa loluyo le nbadan nibi ti gbogbo eyan ti nta moto ti won ti ra moto ibe ni gbogbo eyan gbe moto won lo ti won ti lo nta don so bed office pelu ilana nte ile to ba fe mo ku le lara aro lojo ko toko re ni di lokso to ko si n to buru nbe ke se wo nikan lo wa nbe ti won toko won pele to abu to fokan bale Akintunde kò sí ní tí ó sọkọ rẹ. Ẹgbẹ́ títí ilewu báwọn èèyàn ṣe lọ́kọ̀ mbẹ̀ tí wọ́n ń ta lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà tẹ̀lé. Ní lọ́sọ̀tò náà ni mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀. Tí n tí mò ń sọ yìí ò bá wá yí ọ dáadáa. Kí n fọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
4: Ṣàtá ọ̀bámọ́mọdé díẹ̀ píparun ní ìparun ní ìparun. Láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́lẹ̀ ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàwọn jẹ. Nìkan ni Lágbèlú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
5: Ẹ bá àwọn gbọ́dọ̀ yìí gbẹ.
6: Jàǹgbàrà jìbúrí jìbúrí jìbú jàǹgbàrà.
4: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ṣàgbàláyà àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè Adéronkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́ ọmọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan ọ̀sán bá ti lù ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò. Lágbàláyà àgbà ni kẹ́yìn èwe wo máa gbọ́ ká ṣàwà ó lè ráàyè gbilẹ̀ láàrin.
7: Dr. Strap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ ẹ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ ẹ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun ẹ̀yìn tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ ẹ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ tẹ́ ẹ tó fi upgrade bó ṣe ká truck bus trailer ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and wọn lórí Twitter.

0: ní ṣànú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ràn olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá sí wàhálà kókó yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá òun ẹ jẹ́ kí n jayé sí ti independence day cash port àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ̀nù tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ̀nù wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347 *1004 *1# lórí ládìlú fm *347 *1004 *2# o sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ tẹ́jú ní bọ̀dù ló fòǹtẹ̀ ló káàṣì ẹ̀ káàṣì ẹ̀ nínú oṣù ẹ́ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
1: ọmọ nàìjíríà ọmọ nàìjíríà níbo là ń lọ.
2: ìjọba àwara wa kì í sun tó yẹ ká fọwọ́ dẹngbẹ̀rẹ̀ mú torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè tí wàá lù ṣèlú. gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè bá a mọbi tí a gbàṣẹ́ ìlú dé. ó ya ẹ darapọ̀ mọ́ṣínà láyọ̀ ògbóèdè ọ̀fọ́mà àlesọ́fà lórí ètò títí wa lòṣèlú ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láago mẹ́wọ̀ òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì lágẹ̀lú fm 96.7 kájọ tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànàná àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tiwa lòṣèlú. ojú òpó bára ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò tiwa lòṣèlú. sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wọ̀ òwúrọ̀ 10 a.m. ní lágẹ̀lú fm 96.7 òkè gajòkè ẹ ti máa gbọ́.
3: sísí gbagadagbagadagbagada ilẹ̀lẹ̀kùn iléeṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́ gbagadagbagada nílẹ̀kùn ilé ìwòsàn nígbàkúùgbà àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní lágẹ̀lú fm nìbàdàn. gbagada nílẹ̀kùn wá sí ilẹ̀ gbogbo àyè ló gbà ọ́ polówó ọjà kò sẹ̀ kéde ohun gbogbo tó o bá fẹ́ ní lágẹ̀lú 96.7 fm fẹ́lẹ̀lẹ̀ ńbàdàn
4: ọ̀rọ̀ rí ọjọ́ wàá sì mọ ta ní wìtì wìtì.
5: Lagilu FM 96.7.

0: Hello, Talo Ambe. My dear friends, in economy, tea retan. Hello.
1: Eka sama.
0: Oruko yin ati bi 13 pe.
1: Amara ilu gba ipele o wa mo lo nsoro.
0: Ah, ma ni.
1: Pomo rogo lowo oko iyawo yi. Emi ni se na, abo ti tu gbule we ri ni.
0: Emi o mo fun won o.
1: Wa to so na ko gba. Eh bi o ba gba ko se nkankan. Wo ma ba life chelo atawon omo. E fi ile. Ma ba wa di grace e nbe yen. Ya ka re bo de nu oto. Ara re o bale. Pomo ya otutu. Kore.
0: Come afi e mi yan lara no ni.
1: Eh, ira tin pa di tin pa aya. Awon ni tele ki saffron. E je lo mo saffron ni restaurant. Wo mo ba life je lo ati yawo e o ni dida kuda.
0: Ami ma,
2: esma, se bi iya wa leyin. Se bi iya wa leyin. Se beyin mi lo ye ke wa, ke to ye ke ma so fun pe mo gbe leti obin kan o. Ma gbele to
1: bo mi o le wa leyin emi wa leyin ro ko se nti omo mi ni pelu wo wa olooto mi wa leyin ro
0: se gan ma e se ma
2: hello sir
3: enu ko eto
0: yes sir
3: oruko temi ni ogbele adewale lati jeriko
0: yes sir
3: ya mo kin ya ku se o
0: yes sir
3: o ya ki oko yin ko mo yo lo ni Tama ba mo yo Olorun ori do ba lelo e ko ma wa ba yen to ma ki Olorun pe Olorun go jo awon je
0: ah ko si gba ti oni baje fun won bayi
3: o ya wo ma la baba ni waju yin pe Olorun go jo awon je ni bo won mo yo Olorun e te jo so fun yin ni pe eyin e ko awon mo so ti yin e ma lo ti bi Olorun fi gbe yin la se ri
0: e se
3: awon na ni ka lo ko lo odo ta wa to ba le jawo fun yin ko ko lo odo ta wa
0: so
3: da de ka ko lo odo ta wa Mami bi da le tell lo.
2: Tule ni yin.
3: Eh to ba di ko lo sodo tawa, to ba ti wa la le, o pe eyin bada. Olorun ti se yen ba awon omo ka ma ra egbe be.
0: E seun de se lo sa.
3: Wo ko tun yin gbe yawo ni to ma ti la le.
0: Be ni
3: ko lo sodo tawa. Iyan lo ma gbe gbe se aye yin pe lawon omo ti yin se
0: gbo.
2: Se ba kun yin ni yin sa.
3: Eh na o
2: ko le mi lo. Se be ke ma be mi ni ke ma se ko ya o bobo yi lo be. Ma se be.
3: Kale mi ni e ba gbo kale mi ni. Ìléwà lórí ìdọ̀bà lẹ́ẹ̀bà yìí tí màá fọ́ ọ̀la ìyàwó mi lẹ́sẹ̀ pé ó ti ẹ̀bùn mi láti rí kí màá ṣe má ti bèèrè mi kó sọ pé mo tíráàbù ó yẹ kó mo sọ pé tíráàbù ni kí ẹ lọ́mọ gbọ́dọ̀ táwà tẹ̀ náwó fún.
0: Mo tún kó kọ́kọ́rọ́ lé fún wọn tún lẹ̀ mọ́ mi láyà.
3: Àbí tí ò bá ti mọ̀ọ́rẹ́ ẹjẹ́ lọ ẹjẹ́ kó lọ sọ́dọ̀ táwà ẹ̀yẹ́ kan máa bọ̀ láti iná má ti bèèrè rẹ̀ ẹ̀yẹ́ sùn ní tíráàbù títí tọ́lẹ̀ òfin sí gọ́vẹ́rà.
0: All right, ẹ ṣe gan sa. Ẹ ṣe adúpẹ́ sa. Ẹ ṣe gan sa. Kò sí wàhálà.
2: Gbogbo ṣe ń jẹ́ kí àwọn èèyàn máa sọ̀rọ̀ sí mi.
0: Màìdí àwọn orúdọ̀ rẹ̀ máa ń bá yín sọ.
2: Gbogbo ṣe ń jẹ́ kí àwọn èèyàn máa sọ̀rọ̀
0: sí mi. Nígbà táwa sá jẹ́ ìyàwó yín sá àgbà yín nímọ̀ràn ẹ gba ìmọ̀ràn wa. Àwọn tí wọ́n jọ mọ yín wọ́n bá yín sọ̀rọ̀ ẹ gba ọ̀rọ̀ wọn. Àbí so ẹ jẹ́ ká gba kọ́ ọ̀kan sí i jẹ́ ká gbé lásìkò. Hello. Ẹ̀yin lẹ máa bá wa pè káàdì lórí ètò fún tọ̀sán yìí. Ó rẹ̀ o. Hello.
4: Hello, Kwetu.
0: Yes, sir.
4: Mo kin gbani arun aruwa mi be laje se.
0: Ah, baba ni se yin, era sir.
4: Era aku bi eyu.
0: Yes, sir.
4: Keri gini ko lo je ma ndu mi ni ti o ba sele bayi.
0: Eyan mi la
4: ro. To ma ndu mi ni se riru awon ye oko to ba se balabala bayi. Won ma ri awon yawo gidi fe.
2: Se emi mo se balabala bawo aro.
4: Eh bi fanu awon kan ta gboro daruko. So bi beli ti ero. O ti balabala. Se ri ewo lo ma ndu mi ju. Igba ti eyan se nkan be yen to ni pe ewo bi la lo bi ti gbaye sita. O tun wa ri yawo gidi. O tun wa so fun pe owo ma ka sore le o tun an kele ti wo okun lenu e. Olohun iru re awon yawo ba ye pe in nju gbin osa lo ye ki won iru re lo ye ko fe to se mi so an ga o le gbaye ti e
2: ile to ti pari ti o ni pop ti won okun ti won se nkan
4: ko ya lo de awon alagbarika olohun ijo rorun fun e balabala ti o balabala ti se very ero yen ti o ba party o le wu fun
0: boya awon ati landlord a ma pada jo yanju e na ni eni ile temi ko oni pop atojo teyin ti fe ra le ewo le yin ra latojo
2: my dear
0: hello yes ma
5: e ka sama
0: Eko. Yes ma
5: hello ma
0: hello agbo yi o
5: ewo ati bi se eni le fi sete yi o nte sele fun mi lowo awon okunrin ko lo nsanu won koda awon ti won ba mi sise gan bi te kun se won gba mi ni
0: eh
5: ti mi gan for now ati bi se eni le fi sete la ro losan
0: eh
5: koda ati ri eni kan to ma ba mi monitor be gan bayi eni kan ti o tun ba mi monitor ko mi lo wo fe mi ni o won fe mi ni o emi lo fe eni yo ti jowo
0: eh
5: ateni ko fun le ni body bayi ti se mi pe akoko e mo ba ni e mo tan ba ro fun pe lati ma si se yen ni bi te kun sise pe ki ni mi o ri anybody ewu ti mo de ki lo sibe ni odun se se kekere
0: ah
5: ko se gba mi ni se gbogbo kan sile oro pe ti wa se fe lose ko da mi si gan mo gbo mu kan ta ji mu kan ta de te number yin o ji mi mo se ti gan
0: ah
5: iwa mo kun ni na mi e ri mi ni ko ma ti ni e ma ma se bi were ki lo se le gan na oro yo ji mi te ni gan gbo ko ma se ke ni ni koko wa ko se so pe ah o da o mo ti accept iwọ tó ti gbé 50 ò ní kankan tí iná mi jẹ síbẹ̀ gbìyàn tó yẹ pé nǹkan kan ló ń ṣe lórí wa nílé bọ̀ tó kàn tí wá sọ pé àkíní ìyàwó mi ti ṣe òjẹ́ gbárùkù mọ́ ṣe pé táwọn ẹlòmíì bá rókùnrin bì nǹkan nǹkan obìnrin lè sọ ọkùnrin á sọ jù bẹ́ẹ̀ lọ.
0: bẹ́ẹ̀ni
5: ìwọ ni kò sí nǹkan kan tó pé gbogbo kinní yẹn ti dáwọ́ dúró ní ìwọ nìkan báyìí wípé ẹ ti sún mi nígbàdí fún kọ́mọ mi tó wọ skul gbogbo kábìnà ta
0: kó tó di pé bùkátà fẹjú
5: tó kí n fi ẹ ṣe mo tẹ mo tẹ sọ ní ìfúnpẹ tí n bá rẹ tó máa dúró sí mi tí màá fi ṣe kinní yẹn pé mi ò sọ pé kó lọ o ṣùgbọ́n àmọ́ mi àwọn tó bá ti wọ sí tó bá ní ìdìkan tó bá ti ṣe rẹǹtì ṣèbí ìmọ̀ ti gbowó mi.
0: bẹ́ẹ̀ni.
5: fóònù mi lọ́kàn mi ẹ̀bọ̀ yìí rẹ ní bá tiẹ̀ rí fún ìfúnpẹ̀ mi kì í ṣe pé kó bá mi ṣe kó tiẹ̀ rí bẹ́ẹ̀ sẹ́mọ̀ tó yàn bá yọjú síbi kan tàwa mọ̀ pé kò rìn lè. ọ̀rọ̀ ní sọ pé obìnrin kan mọ̀ gbáyàn sí ni ọ̀rọ̀ yẹn tí wọ́n ń dùn mí lọ́sàn-án pé tó wá yẹ kó rí bẹ́ẹ̀ obìnrin gbìyànjú tó kù ní wá àti ìṣòro tó yẹ
0: kó ẹ má wọrí ọlọ́run á dìde ìrànlọ́wọ́
2: ọlọ́run á dìde ìrànlọ́wọ́ ọlọ́run kò sí wọn nú
0: ọlọ́run kò sí wọn nú èmi ò mọ̀ pé rò dáàdì tọ́lá pọ̀ ẹ ṣeun gan ma
2: maidia wọn ti bínú
0: maidia kíni
2: má bínú
0: kíni ò tẹ́lé mi lọ́mọ́ ẹ lóò ta ló pé wá ilé tí ò ní pop ibi tó máa gbé ni ẹ lóò.
4: èmi ní sẹ́ẹ̀sì láti fẹ́ yín ni.
0: Ẹ ṣe bàbá mi.
2: Ìkànnìyàn sà o, ìkànnìyàn.
0: Ẹ ṣe bàbá mi.
4: Ẹ dàgbọ́ ẹ jẹjẹ fẹ́ ní ẹjọ́.
0: Ẹ ṣe ojú òní
2: sí i. Ológun dẹ̀bìtì àyà ti yín sà.
4: Ẹ ṣe
2: olójú kòkòrò ni yín sà.
0: Ṣé bó sọ pé ilé mi ò ní pop.
2: Ìyàwó mi ti ràn lọ́wọ́ ìyàwó mi ti ràn lọ́wọ́ lọ́kẹ́ mi tó lé pé egungun ìyá mi lọ́dúnmarin fi sí mi láàárọ̀
4: tó bí ọ̀rọ̀. Egungun ò se bàbá tó bí wọ bí ọfẹ ọkọ lè fi òfì.
0: dádì yẹn ni kẹ máa sọ ṣe nígbà tí mo ẹ̀ṣẹ̀ máa rí tó a lọ sílé dádì wọn wọn ò wá ní sílì ní pàṣẹjì
4: wọn ò ní sí àbẹ
0: kò sí sílì ní pàṣẹjì wọn.
3: láti gbẹ̀jẹ́ kí n fi orí ìdọ̀bà lẹ́mọ̀ wà jẹ́ ìfẹ́
2: ẹ tún fẹ́ gba ìyàwó oníyàwó ọlọ́pàá lọ ikú yín o
3: sọ́jà ló fi mú ìyàwó dáadáa tó fẹ́
2: ẹ má jẹ́ gba yín mú o ti ẹ fẹ́ fẹ́ ìyàwó mi bí n bá gba yín mú ẹ ti lọ́lẹ̀ inú o
0: kí ni ṣe bí wọn lọ
2: ọdẹ rẹrin wọn lọ sọ pé fẹ ọdẹ rẹrin ọdẹ rẹrin
0: ẹ ṣé kí n máa ké ni
2: ó sì ń lagídí lórí
0: ṣé kí n máa ké ni
3: èmi kó bọ̀ lálẹ́ járe mo ń kó bọ̀
0: ẹ ṣe god bless you
2: bí n bá rí yín pẹ́rẹ́ lẹ́nu ọ̀nà lé mi bí n bá rí yín lílé mi tíyàwó mi kọ́ n bá rí yín bẹ́
0: ẹ ó ti di ilé ẹ ń sìn
6: ilé má bínú má ẹ̀dí má bínú má bínú olólùfẹ́ má bínú
0: ìwọ náà ṣàmọ
2: ìjọba ní ọlọ́run ní
0: ọkọ láìkẹ ìwọ náà ni ìwọ náà ló kí n lis ten sí wa ó kí n fún wa látẹ̀ǹṣọ́ ní òkè fún
6: wa jẹ́ àmà kó lọ bẹ̀ jẹ́ àmà kó lọ bẹ̀ jẹ́ àmà kó lọ yá jẹ́ àmà.

ìjọba àpapọ̀ ilẹ̀ yìí náà ló ti ṣetán o láti ṣíṣọ lójú ayẹyẹ African Global Festival bí ó bá fi di oṣù kẹwàá ọdún tá a wà yìí. Gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti ló ti sọ̀rọ̀ pé mímọ iye owó ìrànwọ́ orí epo lẹ́yìn tó sì ní ìdápadà rẹ̀ náà ni ó mú ìpadàrà ńláńlá dé bá orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọ̀gágun ní orílẹ̀-èdè Saudi Arabia, ilẹ̀ Turkey àti orílẹ̀-èdè Pakistan wọ́n ti ṣetán láti ṣe ìpàdé pàjáwìrì alágbára. Lágbà ìròyìn eré ìdárayá, àjọ tó mójútó bọ́ọ̀lù aláfọwọ́jù sí inú apẹ̀rẹ̀ ní ilẹ̀ Nàìjíríà náà ni wọ́n ti ṣetán láti ṣe ètò ìdìbò alágbára bọ́bá fi di ọjọ́ 15 oṣù kẹwàá ọdún tá a wà yìí. Ìròyìn náà rèé lẹ́kùnrin rẹ̀.

ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti ṣetán láti ṣiṣọ́ lójú ayẹyẹ African Global Festival ti orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí wọ́n pe àlàjé rẹ̀ ní AgloFest ó bá fi lè di ní oṣù kẹwàá ọdún tí a wà yìí tí ìrètí sì wà wípé àgbékalẹ̀ náà ni ó ṣe ìrónilágbára fún àṣà àti ìṣe wa tó ń ti ìbáṣepọ̀ lórí ọrọ̀ ajé lórílẹ̀-èdè Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè káàkiri àgbáláyé ẹni tí í ṣe akọ̀wé àgbà lọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ọ̀mọ̀wé Ibrahim Kana ni ló fi àbọ̀jẹ́ fún àwọn tí wọ́n fẹ́ dòwòpọ̀ pẹ̀lú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti jan ètò náà lóǹtẹ̀ Kana ló tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ètò ọ̀hún ó ní ó ṣe àǹfààní fún orílẹ̀-èdè Nàìjíríà láti jẹ́ kí ọrọ̀ ajé wa kó túbọ̀ rú gọ́gọ́ sí tó ń ti mímọ̀ ṣàfihàn àṣà àti ìṣe orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba ìpínlẹ̀ Cross River náà ló ti bẹ̀rẹ̀ ètò mímọ̀ ṣe ìdánilẹ́kọ̀ọ́ alágbára fún àwọn ọ̀dọ́ eléyìí tí ó tó 2,000 níye ní ìpínlẹ̀ náà pàápàá jùlọ lágbọn afẹ́fẹ́ gáàsì àti epo nílẹ̀ yìí ètò ọ̀hún òun náà ni gómìnà Basiotu ṣe aṣọ lójú ẹ̀ nígbàtí abẹnugan ilégbìmọ̀ asòfin ìpínlẹ̀ Cross River ìyẹn Elvet Ayembam tó sì ṣe bẹ́ẹ̀ lọ rí sójú gómìnà ọ̀hún níbi ètò náà Ayembam ló ní ètò ọ̀hún òun náà ni wọ́n gbé kalẹ̀ láti ṣe ìrónilágbára fún àwọn olùkópa pàápàá jùlọ nínú àǹfààní eléyìí tó sodò sí agbọn afẹ́fẹ́ gáàsì àti epo nílẹ̀ yìí ẹ̀wẹ̀ gómìnà Otu ìlóṣàlàyé ọ̀rọ̀ wípé ètò ọ̀hún ó náà ni ó fún ọmọlẹ́gbẹ́ àwọn akópa náà ní àǹfààní àti ní ìwé ẹ̀rí eléyìí tó gbámúṣe tí wọ́n sì jẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lọ́jọ́ náà. Gómìnà ìpínlẹ̀ Abia Alex Oti òun ló ti sọ̀rọ̀ pé mímọ yọ owó ìrànwọ́ orí epo lẹ́yìn ó ní àwọn èèyàn eléyìí tí wọ́n ń pè fún ìdápadà owó ìrànwọ́ orí epo nílẹ̀ yìí ó náà ni wọn ò fẹ́ orílẹ̀-èdè Nàìjíríà fẹ́ rere ó tì ló fi ọ̀rọ̀ yìí léde nígbàtí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún pàápàá jùlọ lórí àǹfààní tó ń ti èrè jẹ eléyìí ti ń bẹ nínú mímọ yọ owó ìrànwọ́ orí epo nílẹ̀ yìí ẹ̀wẹ̀ gómìnà ọ̀hún ni ó ti pẹ́ eléyìí tí òun ti ń fi ọ̀rọ̀ léde wípé kíjọba orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n yọ owó ìrànwọ́ orí epo pàápàá jùlọ láti ọdún 2020 lásìkò eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà tó ń ti orílẹ̀-èdè àgbáláyé tí wọ́n ń kojú ìpèníjà COVID-19 èyí tó jẹ́ pé ewu epo rọ̀bì náà ló jáwálẹ̀ gidi gan lásìkò ìgbà náà gómìnà ọ̀hún ló tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àsìkò eléyìí tí owó epo jáwálẹ̀ lágbàáyé pàápàá jùlọ lọ́dún 2020 ọ̀hún lọ́yẹ̀ kí orílẹ̀-èdè Nàìjíríà ti ṣàmúlò àǹfààní kí wọ́n sì yọ owó ìrànwọ́.

gómìnà ìpínlẹ̀ Abia Alex Oti ló ti fi ọ̀rọ̀ nídi yanyanyanya wípé òun ò ṣetán o láti díje fún ipò ààrẹ àbí fún ipò kankan lórílẹ̀-èdè Nàìjíríà ní kété tóun bá ti parí sáà eléyìí tóun lò lọ́wọ́ gẹ́gẹ́ bíi gómìnà ní ìpínlẹ̀ náà. Gómìnà ọ̀hún ló ní iṣẹ́ lòun fi àdàgbé ètò rọ̀ lágbọ̀n òṣèlú lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní òun ò ṣetán láti díje fún ipò ọmọlẹ́gbìmọ̀ asòfin àgbà nílẹ̀ yìí kódà tẹmọ ọ́fíìsì alága ìjọba àbílẹ̀. Gómìnà ọ̀hún ló fi ọ̀rọ̀ yìí léde nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò pàápàá jùlọ lórí èròǹgbà gómìnà àná ní ìpínlẹ̀ Anambra Peter Obi eléyìí tó ń díje fún ipò ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ni bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn àgbáyé náà lẹ́ ń tẹ́tí gbọ́ láti kàn ní Lágilo 96.7 FM ilé ìfúnbaláwo fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn.

lákòótán nínú ìròyìn eré ìdárayá àjọ tó mójútó bọ́ọ̀lù aláfọwọ́jù sínú apẹ̀ ní ilẹ̀ yìí náà ni wọ́n ti píyamọ́ ètò láti ṣe ètò ìdìbò alágbára sí àwọn ipò eléyìí ti ń bẹ nínú àjọ náà bọ́ba dì ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹwàá ọdún tá a wà yìí nílùú Àbújá ìpàdé náà nírètí wà wípé yóò wáyé o ní gbọ̀ngàn international conference center eléyìí ti ń bẹ nílùú Àbújá tí tòun sì gbìyànjú láago mẹ́sàn-án òwúrọ̀ ṣáájú ètò ọ̀hún ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò ìdìbò sí àwọn ipò kan sí kejì yóò ti kọ́kọ́ wáyé ṣáájú bẹ̀rẹ̀ láti ọjọ́ láàrin ọjọ́ kejì sí ọjọ́ kẹrìnlá oṣù kẹwàá ọdún tá a wà yìí ẹ̀wẹ̀ ètò ìdìbò ọ̀hún náà nírètí wà wípé yóò ṣe ìgbàláàyè fún àwọn olóyè ẹgbẹ́ míì láti mọ sojú àjọ náà bá wa fi di ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹwàá ọdún tá a wà yìí. ìròyìn àgbáyé kò ní jù báyìí lọ nírọ̀lẹ́ tòní àmọ́ ká tó máa lọ ẹ gbọ́ kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ṣetán láti ṣiṣọ́ lójú ayẹyẹ ilé tí wọ́n pè ní African Global Festival bá fi lè dín oṣù kẹwàá ọdún tá a wà yìí. gómìnà ìpínlẹ̀ Abia Alex Oti ló ti sọ̀rọ̀ gbé mímọ yọ owó ìrànwọ́ orí epo lẹ́yìn tó sì ní àwọn èèyàn tí wọ́n ń pè fún ìdápadà rẹ̀ náà ni wọ́n fẹ́ rí fún orílẹ̀-èdè Nàìjíríà. nínú ìròyìn ilẹ̀ òkèèrè láti kà á fún yín wípé àwọn ọ̀gá ológun láti orílẹ̀-èdè Saudi Arabia ilẹ̀ Turkey tó fi mọ orílẹ̀-èdè Pakistan ni wọ́n ṣetán láti ṣe ìpàdé pàjáwìrì lásìkò yìí. nínú ìròyìn eré ìdárayá bákan náà láti kà á fún yín wípé àjọ tó mójútó bọ́ọ̀lù aláfọwọ́jù sínú apẹ̀rẹ̀ nílẹ̀ yìí ni wọ́n ṣetán o láti ṣe ètò ìdìbò sí àwọn ipò kan ọ̀jọ̀kan nínú àjọ náà bọ́ba fi lè di ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹwàá ọdún tá a wà yìí. fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì sọ́wọ́wájú ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagiliofm.com ẹ darapọ̀ mọ́ wa lójú òpó x wa pẹ̀lú lagiliofm 967 ẹ bá wa dọ́rẹ̀ lójú òpó facebook wa pẹ̀lú lagiliofm 96.7 túndé ọ̀làwọ́ olólùtú ròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ chinwe churchill àbí dèmí àkàndé lóníròyìn yẹn ṣéun tẹ́ ń gbọ́ wa ẹ mọ̀ yìí kúrò ń bẹ̀ ètò miliki special pẹ̀lú rẹ̀mí àti rẹ̀mí ní ìmọ̀balẹ̀ sórí agbábí akúmọ̀ra òpin ọ̀sẹ̀.

0: ìbàdàn.
1: Gbogbo ọ̀nà nílé tí ti fi fà ní mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóò nìkan, lásìkò kan náà.
2: Ọ̀rẹ́ mi, tó o bá mo tó ṣẹlẹ̀ lánàá.
3: Ìwọ náà kò ojúmọ́.
2: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
3: Ó dáná sọ ká gbọ́.
2: Àbí.
1: Pẹ̀lú Lipton tea, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tea, ó wà fún ìṣọ̀kan.
4: Ọmọ Nàìjíríà, ọmọ Nàìjíríà, níbo là ń lọ.
5: Ìjọba àwarawa kìí sohun tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè. Tí wá lò ṣèlú. Gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè bá a mọ ibi tí a bá ṣẹ̀ lú dé. Ó ya ẹ darapọ̀ mọ́ṣínà Láyọ̀ Ògúnèdè Ọ̀fọ́mà Àlésọ́fà lórí ètò tí wá lò ṣèlú ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 AM lórí ìkànnì Lágelo FM 96.7 kájọ tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú, ètò ọrọ̀ ajé, ètò ẹ̀kọ́, ètò ìlera, ètò ààbò àti bẹ́ẹ̀ lọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànàná àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tí wá lò ṣèlú. Ojú òpó ìbára ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò. Tí wá lò ṣèlú Sátidé ọ̀sẹ̀ yìí ni o, láago mẹ́wàá òwúrọ̀ 10 AM ní Lágelo FM 96.7 òkè gajòkè.

0: ènìyàn.
1: Ẹni táyé òjò sinmi.
0: Agbádùn paradà ó dẹ̀kọ́.
1: Ó sàn jẹni táyé ti gbàgbé lọ náà.
0: Tó paradà kó dé kuru. Bíjà àríbá paradà àdẹ̀kọ́ o.
1: Ẹni tán dúlé lọ́rùn. Ẹni tí ò lọ́ta. Ẹni tán ṣe lára. Ajasi pe ruwe feyan be ki sologun omo ki sologun eniyan ni
0: gbogbo ona lo mi ba wo wa wa wa ori
1: adupe lowo eni to wo ni to mo ni loju taki be eyan kan ni owo bi ta wa eni taye ri ti ero eni ton se lara e eni ton binu e on lati ma give testimony mi lagbara olohun abe e ru be on lati ma give testimony

0: ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n lè ní nínú oṣù kẹsàn-án oṣù kẹsàn-án tó ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn o àbí ká tẹ̀sán pò ti lọ́gán. Miliki special ètò yìí ètò yìí gangan ni Miliki special Miliki tó ní special lẹ́yìn. Gbẹ̀ngàn Ọláyíwọ́ Láyàtọ̀ lólòtú ètò yìí. Babatunde Ọláwúwo lólòtú àgbà. DJ Spider ló ń tẹ̀ lápá bí o. Brother mi tó ṣe dáadáa.
1: Ṣé bá fún náà wálé ká lọ́jọ́ pọ̀ ohunkóhun tá a lọ́fẹ̀ẹ́ ní ṣe ọ̀rọ̀ yìí ní lọ́la.
0: Rẹ̀mí àti Rẹ̀mí náà lẹ̀ ń gbọ́ kò ní sẹ́wu ẹ lọ fọkàn balẹ̀. Ẹ̀tùnú bá ṣe máa ń jẹ mùkútù ẹ̀ ní gbogbo ìrọ̀lẹ́ Friday. A máa kọ́kọ́ gbá bàrí ẹ̀ sí wa lára ni back to back. A máa jẹ́ wagu márùn-ún kọjá. Ẹ̀dẹ̀ má gbàgbé káàṣì ẹ̀ ń bẹ lórí ètò yìí. Káàṣì ẹ̀. Kò kìí ṣẹnu o. Kò kìí ṣòròyìn mọ́nà àwọn. Ẹ ṣàrí báwọn èèyàn ṣe ń gbọpẹ́ lóríṣiríṣi. Jackpot lóríṣiríṣi. Ó ti yẹ yín náà. Play 3 get 30. Ta mẹ́ta kí mẹ́ta yẹn sọ́dọ̀gbọ̀n mẹ́ lọ́wọ́. Lẹ́rọ̀. Ó dẹ̀ láǹfààní àti gbẹ́nu sí. Àwọn èèyàn ń jẹ o. Àwọn èèyàn fowó káàṣì ẹ̀ ṣe nǹkan rí o. Wọ́n ni o má gọrẹ má dẹ́jà o. Bàbá wọn dáṣà nà láìnà láìnà o.
1: Ó tó ń bá rèrè lọ o.
0: Àbí táà ń sọ ò tí yé.

nítorí fíìmù wá sí di iṣẹ́ rédíò yìí. Wọ́n dàbọ̀ máa ń fún wọn ní recognition, gbọ́dọ̀ máa ń fún wọn lórúkọ. A ní ẹ̀rọ ìṣe mí. Ṣé o bèèrè lọ́wọ́ Ọlọ́run?

iṣẹ́ kan wà tó jẹ́ pé ó ní bọ́ ṣe máa ń rìn, ó ní bọ́ ṣe máa ń gbà, ó ní bọ́ ṣe máa ń ṣe. Ìyẹn àwọn tó mọ ti fún tẹ̀dọ̀ tán mojú lè já àṣẹ yẹn. Bàtàn bá rìn bó ṣe kọ́ rìn làwọn achievement máa wá ń jáde ńbẹ̀. Achievement làwọn kan máa ń rí, wọn á kàn tó rí bọ́ ni. Wọn ò ní mọ báwọn yẹn ṣe rìn tàbí bó ṣe máa ń rìn tàbí bó ṣe yẹ kọ́ rìn. Abiola Yali Yali lohun, Jobun Siwa, I'm dancing here. Ma Joe.

0: ọ̀ níyàwó ẹ̀ níyàwó jẹ.
1: Abiyamọ tòótọ́ ni.
0: Ìyàwó ilé àbíyàwó ta.
1: Kọ̀kan. Bọ́lá ń bá ṣe tò ní tò. Ọmọ wa. But
0: ìyá àbèjì ní ọkọ o.
1: Kí lẹ́ wí?
0: Èmi mọ ọkọ ìyá àbèjì ẹlẹ́gùsì.
1: Ẹ ó lè mọ̀ ipa àtìpín tó pè mí ẹ̀ pọ̀.
0: Mo mọ òrìjínà ọkọ ìyá àbèjì ẹlẹ́gùsì.
1: Ẹ ìwọ ni ọkọ òrìjínà sí, but òun dọ́kọ ẹ̀ mọ̀. Ó gbọ́ ń gbà tó lóhùn kọ́ mọ́ bọ̀. Mo sì sọ fún ọmọ ní ọmọ ilé ńlá lè mi. Ọmọ ìgboro lẹ̀ bàdà.
0: Ṣé ọmọ bí wọ́n ń gbè ní ilé ńlá?
1: Níbo?
0: Bí abólóńgò nǹkan kan mọ ní ilé ńlá.
1: Ẹ ń tí wọ́n fi hàn yín skul nìyẹn. Ọba bẹ ọmọ tó kéré sí ọ tó dúwé nísìn ìdí spider. Yóò sọ wípé ààfin ní ilé ńlá. Kẹ́nìkan kọ́ ọmọ tó tọ̀ bí ọkọ̀ chipa kókó rọbí nísìn.
0: So o lọ sí pé ìyá àbèjì ẹlẹ́gùsì kásá gbójú nípa ẹ̀ pé ìwọ ló wà
1: bẹ́ẹ̀. Ol tàbí kó o pe ẹni tó bá jẹ́ àdúgbò
0: rẹ̀. Àwa tó ọdún wo tí wà tí ìyá àbèjì ẹlẹ́gùsì jọ wà.
1: Bí ẹnu ẹbí ó gbé sí ìyẹn kí mo bá wá. Mo bẹ̀rẹ̀ kwẹ́sẹ̀ ra dáadáa.
0: Láàrin mi àti ibo ló yà sí.
1: Níbo?
0: Ibo ló yà sí tó fi pẹ́.
1: Mo náà yà sí. O ti mọ̀ ní bábẹ́.
0: Oh, sorry, ibi tó ti ń bọ̀ yẹn. Ìbílẹ̀ ọ̀sán tó máa ń lọ yẹn ló tún lọ ni.
1: Èrò rẹ̀ já sásán.
0: Ok, a jẹ́ pé ogun tó ti ṣẹ́, ó ti ṣẹ́ kò ogun
1: yẹn. Ẹ lórí ìlàkọjá tiẹ̀
0: ni o. Ogun yẹn ò gbérí mọ́.
1: Ìrọ́ lórí ìlàkọjá tiẹ̀. Torí pé.
0: Wípé o lọ ilé ìwòsàn yẹn mọ́sẹ́. Ọlọ́run o, alhamdulilayi.
1: Kò nídìí àtẹ̀wọ́ o.
0: Alhamdulilayi rọ́bì lẹ́yà.
1: Kò nídìí àtẹ̀wọ́.
0: Alhamdulilayi rọ́bì lẹ́yà.
1: Ajẹ́ ma gbọ̀fà lára ń tọ́ ń sọ ra mí náà.
0: Alhamdulilayi rọ́bì lẹ́yà.
1: Ṣé bó ṣe gbé kalẹ̀ nù? Alhamdulilayi.
2: Alhamdulilayi. Alhamdulilayi. Alhamdulilayi. Alhamdulilayi. Alhamdulilayi.
1: Mọ̀ fi tẹ̀gbí kó wá gbẹ́gbẹ́nu ẹ yánnayànna lọ. Kì í ṣe pé tẹ̀gbí onígímọ̀ à ń pèrún fáwọn tí wọn ò láǹfààní.
0: Ẹgbẹ́ ló ń tóbi. Allahu akbar.
1: Mọ lẹ́rọ wá sí.
0: Náàmù.
1: Mọ lẹ́rọ wá sí.
0: Náàmù.
1: Ọ̀rọ̀ lọ́hùn ọba.
0: Ṣé àwọn àfáà wá ní ẹ̀rọ lọ́hùn ọba o?
1: Bẹ́ẹ̀dá bá ń ṣe láyé tó lẹ́mí ìdáríjì tí òwò tẹ̀sẹ̀.
0: Àwọn àfáà wá ní bẹ́ẹ̀dá bá ti ń ṣe láyé yìí tí òwò tẹ̀sìn. Kọ́ mọ́ bá a ṣẹ̀ sìn.
1: Ọ̀wá wo jẹ́ ń pè ní ìdáríjì inú ayé.
0: Àwọn màmú wa ẹlẹ́nu jóná lójú dúdú sí sọ̀rọ̀ o. Wagbọ́.
1: Ẹ̀dá tí ń bẹ láyé táyé wá ń dùn ún mọ́.
0: Wọ́n ní ṣẹ́rẹ́ ẹ̀dá tó wà láyé táyé ń dùn ún mọ́ o.
1: Tí ọ̀ràn tí Ọlọ́run ọba.
0: Ó wá wò pé tó wá fẹ̀yìn tì pé ta ló ń jọ́ Ọlọ́run ọba gan.
1: Wọ́n ń kírun, wọ́n ń kíjímọ̀, wọ́n ń ṣe gbogbo tí ń ṣe
0: ní ayọ̀. Wọ́n ní kí wọ́n kírun tó kíjímọ̀ tó lọ ṣọ́ọ̀ṣì tó lọ gbogbo ẹ̀ tó ṣàwọ́ pé ta ló ń jọ́
1: Ọlọ́run
0: kò kíjí máa o.
1: Kò tọrọ.
0: Kò tọrọ àlùbáríkà, kò tọrọ owó, kò tọrọ sùn, kò tọrọ jẹ.
1: Kò yọ ṣàká fọlọ́run ọba.
0: Wọ́n ní kò yọ Ràmọ́nì, kò yọ ṣàká, kò yọ Ṣáídì.
1: Kò tún wá mú bínú kú ònú ayé ẹ̀.
0: Wọ́n tún ní kò wá mú bínú yìí kó tún mú jìnnà
1: sáyé ẹ̀. Kò dágbére fẹ́ràn ara.
0: Kó wá sọ fẹ́ràn ara pé èmi àti òní nǹkan ṣe mọ́ o.
1: Káyé rẹ̀ máa wá jẹ́dùnú fún lẹ́fàlejò.
0: Àwọn àfáà wá ní káyé rẹ̀ máa jẹ́dùnú fálejò àtúnilé.
1: Orí bàbá onílé tuntun.
0: Àwọn àfáà wá ní sẹ́nu bàbá onílé tuntun yìí.
1: Bàbá onílé tuntun.
0: Ìyẹn Antoni Bọ́dúnrín onílé tuntun.
1: Antoni ti lérò lẹ́yìn tí ń bá a yọ̀ lọ́wọ́lọ́wọ́.
0: Ọkọ pin fún mi nọ́mà tí ó ṣe nọ́mà ìjẹ̀bù tó jọkọ̀ jẹ̀ṣà gangan.
1: Ọ̀kan ṣoṣo ìràwọ̀ àtòṣùpá tí ò ní yọ dànù.
0: Ìyẹn Antoni Bọ́dúnrín àtọwọ́ ọ̀tún ẹ̀ Abiola Yali yálò yálò yálò.
1: Ọ̀wá rí ìtìsú ẹ̀.
0: Tó fi mọ́ Adé Island gan bàbá àgbàlagbà.
1: Àti
0: it is well.
1: Ọ̀wá rí ìtìsú ẹ̀.
0: It is well.
1: Ọwọ́ ọmọ dúró lórí pé Bálayọ̀ bá ń yọ òun ọmọ
0: bá yọ. Kò mọ́ Bálayọ̀ yọ ni torí pé ká gbàdúrà fún Jerusalem yìí tá à ń sọ yìí ẹ̀ ń bá fi ó ṣe rere ká Bálayọ̀ yọ ni o.
1: Kí ló dé tí wọ́n ń bínú sẹ́ni tí ń ṣe rere?
0: Àwọn afáàrí kí ló tí wọ́n ń bínú sẹ́ni tó ń ṣe rere tó jẹ́ pé tó bá ti gbọ́ pé èèyàn kan ṣe rere lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí inú rẹ̀ ó kà bàjẹ́ ni bí àfáà wa ṣe mọ́ ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbà mí nínú
1: ẹ̀ nínú ẹ̀ rárá.
0: Tó bá gbọ́ pé Rẹ̀mí Adésínà àti Rẹ̀m bajé bẹ se nkan kan bayi
1: o wa ma ran ti ojo to si o ti nkan
0: kan bi o ni gbaye le wa ma lo le mo dale koja le mo wo sun le mo se dandan le mo ran ti igba ti re majide ti re majide ati re majide igba to se ti gba ti gba le wa ran ti ese yen le wa ma le mo fi se wa wu le mo fi se ya wu le mo fi se wa wu won ni ko da
1: o mo wa wo wi pe njo la bi odun melo le tele mi ti bi nkan se
0: o ni pe a ma wo pe igba wo gan na bakara re gan
1: bakara wa
0: bakara re bi mo pe kini balafolo to nse ki won ni pe le nle se radio to wa ngan
1: ibi o wa yen
0: ibi to wa un
1: eh mo ma won to ye mo ma ba
0: won ni opelope mi be bi mo mu de be to wa se falafolo si
1: I service ni mbaka
0: won ni o se service o tun se low service mo
1: eh o wa mo yan ju mi lonu
0: awon afa wa ni o ma wo pe so wa so wa so po ti mo yan ju mi lonu ye ba nbi o
1: eh se o loko dele se lagelu ni abemi mo mu de
0: awon afa won do nsoro yi o ah mo bi ti won gbade bi nton fa oro an ta ma fa nso oro buruku tan ju ko yi amo o won ni awon ya mo ro pe se emi ko mo mu de be so ti wa mo yan nu
1: ma la ro wa si
0: ana kumla
1: o sun loju ojo
0: na
1: ori loju ojo
0: eh eh
1: abela loju ojo
0: eh eh
1: it is well
0: abiola niyan
1: abiola
0: aburo temi ni
1: kan soso
0: padi mi ni
1: o wa du sori pe igi to leso lohun o fi ore toro lowo ore
0: o wa fi ore gbadura fun ore o fore bere ore
1: tori pe no donu atayo bo se gbo pe okan nu awon sile
0: bo se wa gbo yen inu e du si tori pe ohun na sile a se nkan ri a se nkan yo
1: o ti wa du lori pe afa kan agbalagba tinu re ndun ohun fun ani owo loni oloni
0: loni oloni yi gangan ni o
1: mo si gbagbe baba kan be tv mo dede mo ke yasin ani ko pe ngba ti a fe sadura bere eto sugbon baba yen ohun gangan leni akoko ti oko gba wa fabiola yo wa to sure fun baba onile tuntun yo wa ba wa toro fun
0: anbo
1: abade e pe yasin ta wa so fa won to ku na ori meta yen remi adesina ori meta yen 55,000
0: ben
1: bolon ti se to enu
0: loni
1: ko ni suin

0: ẹ máa bọ̀ lórí Facebook
1: ẹ máa bọ̀
0: ẹ wá wo ẹni tó tó ijó rẹ̀ báìlù mu àtẹ tó ń jó sẹ́yìn beat ẹ wá wò
1: àtọmọ mi ti jójó sọkì
0: àti ìdìdìrìn tá a jọ ń ṣètò èyí tó ń jójó bí ẹni tó ṣe ìbọ́ta ní

0: Bàbá onílé titun.
1: Àánú Ọlọ́run wà pẹ̀lú yín ìbànújẹ́ ò ní tọ́ sí yín o. Ẹ ní ṣòfò, ẹ ní ṣánkú. Ẹyin lé, àmọ́ ẹyin lé. Ọkọ fún mi nọ́mà. Yín ò ní bàjẹ́ o. Ẹ bá kú lórí o. Ẹ àkọ́lé mọ́lé o. Ẹ tún máa ṣe nǹkan tó jù báyìí lọ lórúkọ Jésù Olúwa wa. Àmì àmì lórúkọ Jésù. Àkí Antoni Bọ́dúnrún. Gbogbo nǹkan tẹ́ ń ṣe fún ọmọ orílẹ̀-èdè lórúkọ Jésù. Ọlọ́run Olódùmarè a máa ṣẹlẹ̀sán. Wọ́n ò ní bòkú yín wálé lórúkọ Jésù. Àkọ́lé mọ́lé o. Àrọ̀kọ̀ rọ́kọ ẹ̀tún rọ̀kọ̀ ẹ̀tún kọ́lé. Lágbára Ọlọ́run. Àkọ́ tó kọ́ nílé. Ilé ìta ẹ̀tún kọ́ mi lórúkọ Jésù Olúwa wa. Àmì. Ẹ ṣé o. Ẹ ṣe ń ṣe fún ọmọdé tẹ́ ń ṣe fágbà. Àánú Ọlọ́run máa tẹ̀lé yín. Ẹ ní rí ìbànújẹ́ lórúkọ Jésù Olúwa wa. Àmì.

0: Bigman Asakwa Joyo ti Oga wa to ni bodun yi o ko ni baje o Bigman Akwa Joyo ti Oga wa to ni bodun rin emi gan fun ara mi loruko Anthony Bodunrin gangan fun awon na loruko di temi emi na leleyi mo e fi 10,000 le 10,000 yen awon meji so ti ni big man awon meji sugbon ko ji awon okan da to ni pe ni jo oju na so understand so kan le fi ba n sadura fun oga wa Anthony Bodunrin ipe lagboro Olorun o ti bo mo tesiwaju ni o onira pada si buruko ola won mo le si ni lagboro Olorun wa ni ri damu o e ba n se be ba se de si ni nsin nsin ko ni baje
1: ẹ kú ètò Alhaji Adenuja ni o Akin Anthony Bọ́rẹ́ o ó fi gbọ́ ẹ̀mí lò ó wọn ní lò ń kúkúrú ẹ̀mí o iwájú ni wọ́n máa wà o ọlọ́run ní dá wọn padà sẹ́yìn o ẹ kò ní jẹ́ lépin ẹ̀mí pin o orí wọn ó tàn lékún ọlọ́run ilẹ̀ ayé lọ́lá la muhammadu rasulillah sallallahu alaihi wasallam la laula wa la quwwata illa billahi alazim ni Alhaji Abbas Adenuja mo kí wọn o.

0: Hello.
1: Hello.
0: Agolo marun marun eyan eyan mewa egusi lilo iwo na seyan
1: meji
0: seyan meji ni
1: agolo marun eyan meji ti to
0: hen
1: to wa gbadun mi eyan meji ti to
0: o deran yan ni o lo ma se aloko ti o ma do bale ki oja o o deran yan a wa gbe farugo loruko baba la se yori iro deran yan ni ma fun lowo okada ti an ba wo wa wo lo
1: loruko mi wa gbe
0: ko si wa la weni to deran
1: eyan ni fo tera laula
0: wala kuata ila bebi yes alaja ni o ara oni ni o wọ́nà jẹun ọmọ abọ̀ sílẹ̀ tó ọkàn rí ọba lọ kárẹ̀ kárẹ̀ ayaba kárẹ̀ kárẹ̀ kárẹ̀ kárẹ̀.
2: ìyẹ̀rù ẹ̀kíní ọmọlọ́pàá mọ́jọ ọmọ bí ṣùgbọ́n ọkọ̀ ìjàkadì lóró tọ̀fàtọ̀.
3: lóró tọ̀fàtọ̀
0: lóró tọ̀fà.
3: rúre rúre láàrẹ
0: rírẹ
3: sanre jẹ́nre.
0: mú rẹ kókọrọ rí
3: fàárẹ.
0: Kokoro ri kokeno
3: faare
0: faare
3: fun re
2: yalo ti olopa mojo
0: gere
3: lare
0: kilo toku
3: gbe sanure
4: eh se ya giri wala o le ri jowo
0: e ma ran la me
4: o le ri jowo ro wala
0: owo kaka tọ bá bára ẹ kọ́ntì ìdúnà tọ
4: ṣèbí
0: gbogbo mú rẹ fàárẹ má yà kan sọ pé wíṣọ ta ni má yẹn
3: jẹrẹ
0: jẹrẹ rún
3: rún rẹ.
4: ìkan sí ẹ fìkan rọrí
0: ọmọ ṣe o
4: fìkan rọrí
0: òfin ìpè wà
4: pọ fìkan rọrí fìkan sí ẹ
0: ọgbọdọ bá wa nínú.
4: torí kámọ́ parọ́ o kàn fẹ́ máa mú mi.
0: Ọgbẹ̀ngbẹ̀rẹ̀ lọ kọ̀ǹdísàn burú.
4: Ọkàn fẹ́ máa sọ mí di èèyàn burú lórí afẹ́fẹ́. Àwọn ẹ̀dẹ́ mọ̀ pé I'm a gentle man of God.
0: Ebe lọ gentle sí.
4: Ìrìnàṣẹ́ Ọlọ́run àlàyé tó
0: gentle. Bàbá gentle bu lọ gentle. Gentle at.
5: Big man bàbá Rẹ̀mí àti Rẹ̀mí Akinyan Kweto àìsí bẹ́ẹ̀ láì bá wọn dá sí o. Èmi náà bá oníre yọ kí re tèmi náà lè tẹ̀mí lọ́wọ́ o. Mo kí ọ̀gá wa Àtòní Bọ̀dúnrin ọkọ̀ ọkùnrin fún mi nọ́mà wọ́n kú ilé tuntun lágbọ́ Ọlọ́run ilé òní jẹ́ àkọ́mọ fún wọn ọ̀tún ọ̀tún ọ̀tún kún o Ọlọ́run wọlá àti wọn yọ́kọ̀lẹ́ ayọ̀ fáwa náà o lágẹ̀lú òní bàjẹ́ o lágẹ̀lú òní jóná o lágẹ̀lú òní bàjẹ́ ẹ̀làláúlà wàlá kùwátá ilá bílà rílẹ̀ zim lórúkọ Jésù Kristi Olúwa wa àmì Rẹ̀mí àti Rẹ̀mí Rẹ̀mí kékeré Rẹ̀mí ńlá ẹ kú ètò sà oyè láàdé abíọ́.
4: Hello.
0: Hello.
6: Hello. Ẹ kú ọ̀lẹ́ o.
4: Ẹ kú ọ̀lẹ́. Orúkọ yín tí ń pè wá.
6: Blessing Oríṣọlá láti Olómi.
4: Ok kí lẹ fẹ́.
0: Ẹ jọ sẹ́ pè wá rí.
4: Kí lẹ́ pè wá fún.
0: Sẹ́ pè wá rí.
4: Sẹ́ ti pè wá wọlé rí. Ọyà ń gbọ́ yín kílẹ̀ ń pè wá fún.
0: Ẹ gbọ́n pa lágelú nìyẹn.
6: Mo ti lọ máa ń gbọ́ ọbọ̀ mi pé mi inú láyìn kí ẹ kí ẹ níbi wọlé ni.
4: Ok
0: àsìkò lè ṣí sílẹ̀ fẹ́ níbi pè wọlé.
6: Mo kí bàbá wa Àtòní Bọ̀dúnrin ilé tuntun o.
4: Ó dà
6: o. Ilé ìgbóníṣẹ́ àti àtòníṣe àti àkọ́mọ o.
0: Ọlọ́run àti ẹ̀yìn náà fún rẹ̀. Ọlọ́run àti ẹ̀yìn náà fún rẹ̀.
2: Àbẹ̀
4: rẹmi torí àkókò lọ bí a ṣe máa ṣeré rẹmi
0: a ṣe ń lọ sí kòríta káṣẹ
4: jẹ ká ṣe ṣe jẹ ká ṣe báyìí rẹmi torí àkókò àfà ajénifújà àfà ajénifújà bàbá adébáyọ ní sókà
0: àti bàbá wa yasin
4: gbẹdẹmukẹ odi mẹta olúṣọlá tó pè ń sìn wọlé odi mẹrin ìyá àbẹjẹ
0: ẹlẹgùsí
4: odi márùn ẹjẹ ká filẹ báyẹn
0: ó ti tó báyẹn
4: ẹyin márùn yẹn
0: bẹẹni
4: ẹjẹ ká ṣe ní ẹgbẹrún
0: márùn
4: àti call àti voice note
0: yẹn
4: oyèládé náà tó pè ń sìn
0: oyèládé
4: tó pè ń sìn
0: ẹ but kò pè rí ọkàn kíá ni
4: ẹjà sọ oyèládé tó sẹ́ni voice note mú sọ
0: ẹjà
4: ọjọ́ mẹ́fà owó mẹ́ta dẹ̀ lówó àǹtó no
0: abiola yaliyali ti sọ ẹ
4: so okun ẹjẹ ká fi méjì àtàkọ́kọ́ sí ó jẹ márùn so okun ẹyọ kan ẹyọ mẹ́fà ló jẹ báyìí
0: okun ẹyọ kan ẹjọ gbogbo ẹyin tí ẹ pè wá ní ọjọ wẹẹsẹ ẹ mọ wípé àwọn ìṣòro kan má rí bẹẹ.
4: bẹẹni o àwọn voice note kan wà níbí.
0: àwọn mẹta péré ní wẹẹsẹ àbí.
4: irọ́ o mẹta kọ o àwọn méjìlá ni o.
0: ṣé wọ́n pè ọ lẹ́yìn ìgbà kó lórí ètò.
4: wọ́n pè ká tó lọ polówó ọjà nígbà tó polówó ọjà tán wọ́n tún pè recording wà.
0: mo ń bèrè pé ṣé ìgbà kó.
4: wọ́n pè lórí ètò ni rẹ̀mí babájídé ìbolo kórí sí.
0: irọ́ o so orí ń gbà mí wá ó tún bí mi pé mélòó ni kò tí a gbà mo ní mẹ́ta péré bóyá gbà tá advert wa
4: lọ. nígbà tí a lọ polówó ọjà
0: wọ́n pè lọ
4: pẹ̀lú irọ́ mẹ́ta nígbà tá a polówó ọjà tán tá a dé padà tá a fi lọ lé
0: mélòó lọ ṣàjẹ́
4: ogbè ẹ̀jẹ̀ méjìlá
0: tó lọ lọ́sẹ̀ tí a lọ
4: tán
0: márùn báyìí
4: mẹ́fà báyìí
0: pẹ̀lú méjìlá ó ti parí.
4: *347**1004*2#.
0: bẹ́ẹ̀ bá ṣe rí ẹjọ́ ẹ sún síbẹ̀ kẹ́ ẹ gbẹ́nu sí i ẹ mọ̀ pé kì í ṣeré ẹ wo àwa òpolongo ara wa.
4: ẹ jẹ́ kí a kúrò lórí ẹ̀.
0: ẹ má pè wá mọ́ ẹ má ṣe kankan mọ́ ajá kúrò lórí ẹ̀
4: tí èèyàn bá máa kíyàn orí ọ̀fẹ́ la fi sílẹ̀ lórí rédíò ó níye tí wọ́n ó san.
0: owó kan fún kíkí létí
4: ma a kì í yín o bàbá wà forí ọ̀fẹ́ lẹ̀ pé àtúnibọ̀dún ní jẹ́ èèkàn tó jẹ́ rẹ̀ lagelu
0: ó jẹ́ ọ̀dọ̀gba rẹ̀ ní àti rẹ̀ ní àwa
4: gbọ́dọ̀ sí orí ọ̀fẹ́ yìí lò ẹjẹ́ á kúrò lórí ẹ̀ báhùn
0: ẹ wá mọ́ pé tá a bá tó parí mọ́
4: kò sáyé pípẹ́ lẹ́yìn ètò
0: mọ́ o mọ́ sẹ́ndì àtẹ̀jíṣẹ́ pẹ̀lú
4: àkáǹt nàmbà
0: o mọ́ sẹ́ndì
4: text
0: fibẹ̀ẹ́lẹ̀
4: o ti lọ báyìí ẹ jẹ́ ká ìṣòro orí ètò
0: ẹ̀yin gangan fúnra yín ẹ máa fi tẹ́ ẹ nínú gbàdúrà kọ́lọ́hún fún yín
4: ẹ máa gbàdúrà lágbà sínú
0: ẹ kọ́nà ọ̀la
4: ẹ máa bèrè nǹkan láfẹ́ ọlọ́run
0: má fọ́ látẹ̀jíṣẹ́ o.
4: ẹ jẹ́ bọ́ sórí ètò gangan fún tèmi ààyè kò tó káàṣì ẹ̀ èèyàn méjì mẹ́ta
0: ọlọ́run
4: bó bá ṣe wù wá la ṣe máa ṣe á yí kòtò káàṣì ẹ̀ lẹ́yìn tá a bá yí kòtò káàṣì ẹ̀ tán àwọn á mú kọ́kọ́ bọ̀ wá sórí ètò
0: tó yẹ ká dá sí
4: tá a jọ máa dá sí ẹ mọ̀ pé rẹ̀mí àti rẹ̀mí tá a bá dùn yín nínú
0: a gbọ́dọ̀ fún yín ní kò mú
4: òògùn múnú yín dùn
0: a fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé yẹs ayé
4: tẹ múnú yín dùn
0: èèyàn wà
4: tá a múnú yín dùn tá a payín lẹ́rìn-ín à ń láti mú kò mú òògùn jáde tá a jọ dá sí

0: Togas. Ọtọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa ilé iṣẹ́ Togas Multidynamic Concepts. Ilé iṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíńtì ti gbogbo ìlògùn lọ́nà ìgbàlódé tó pè yọ́dẹ̀ nǹkan sára sí wọn. Ilé iṣẹ́ Togas tó ti báwo ti ń ṣiṣẹ́ fọ́kọ jẹ̀dí àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ni, àwọn oògùn tí ń jáde láti ilé iṣẹ́ Togas Multidynamic Concepts. Kà sí ara ẹ wò gbogbo ìwọ tọkọ jẹ̀dí ń dà láàmú. Togas Herbal Powder ni ó béèrè fún, bó sì jẹ́ kíndìnrín ni tiyín. Togas Liquid ni kẹ́ ẹ béèrè fún. Togas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo ògùn wa ni NAFDAC ti lò ló ń tẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ máa bá wa dòwò pọ̀. Nílé iṣẹ́ Togas, tẹ fẹ́ máa kó ògùn wa ní ọ̀pọ̀ kó yọkù. Àbẹ́yìn tẹ fẹ́ máa rà lẹ́yọ yọ. Torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn ògùn wa. Nílé iṣẹ́ Togas, Multidynamic Concept, fún Akala Express, Bravo Bus Store, nílùú Ìbàdàn. Tàbí kẹ́ máa pè wá nílé iṣẹ́ Togas sórí 090-3294-9024. Nílé iṣẹ́
1: Clash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi gbà bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
2: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wá wá.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
1: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Golden Chance Lotto.
8: Golden Vogue Independence Promotion. Gbogbo ẹ̀yẹ lólùfẹ́ Golden Chance Lotto. Ẹ kú oríire. Golden Chance Lotto ti ṣe tán láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùnú ko ọ̀pìyàn. Bí Nàìjíríà ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira darapọ̀ máwọn olóríire tí ó jàǹfààní owó túlutúlu. Ti ẹni kò kàn tán Golden Chance Lotto Morning Game. Golden Vogue ló bá kájú òṣùwọ̀n láti jẹ nínú 125 million cash bonanza gẹ́gẹ́ bí ẹ̀bùn fọdún òmìnira independent gift. O lè tálá ìmọ̀ye ìgbà. Mo ti ta tó bẹ́ẹ̀ ló ṣe jẹ tó. Ó yá gbéra sọ má dọ́lu ara ẹ. Lọ tààràtà sí èyíkéyìí Golden Chance Lotto stand. Kiosk tàbí sọ́ọ̀bù wa gbogbo o lè ta lórí online wa our website www.goldenchanceloto.com tàbí USSD code *7005# lórí MTN nìkan ni o. Ta morning game ta mọ̀ sí Golden Vogue. Scan QR code lórí ticket tàbí sticker poster. Nọ́mbà drop kò drop o. Ẹ̀bùn òmìnira independent money gift dey grant for you. Òfin àti ìlànà wa o. Ayò yìí yóò wà fẹ́ni ọdún 18 sókè. Ó yà látàsìkò yìí di September 27. You fit play ₦200,000, ₦100,000, ₦50,000. Make you enter zone. Category Golden Chance Lotto Loni Irina Oni Bawa Lodu Manera.
9: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half far at a time.
10: You won't believe what happened yesterday.
9: Seriously, and good morning to you too.
10: Sorry, I forgot. Tea before tea.
9: All right then, spill. With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
11: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀ ní ẹlẹ́dàá tí wọ́n lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Ilé yìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́mbà yìí. Káàṣì ẹ̀ tí mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù.
6: Otu yahu eje ki jayi city independence day cash pot awon olubori meritiladorin 66 ni yo ma je lose kokan gbogbo ojo friday ni double winning cash pot nibe ni cash e tin so opo eniyan di millionaire tutun eyi ki se akoko se iru e nje lu ru be iwo gan lo kan lati di millionaire wa september 30 ni special independence cash pot nitori na ma se fi akoko re sofo lori splash fm *347*1004*1# lori ladilu fm *347*1004*2# o si tun le sabebo suju opo website pelu www.cashier.ng eni odun meji dilogun ikan lo le kopa lati ta cashier ojo stage ni bod lufun telu cashier cashier ninu osu en bayi akoko re lati jawe olubori niyi shoti cashier muti cashier
7: Ladilu FM 96.7.
12: Oh yeah, that would out.

0: jẹjẹrẹ ọmọ alálùbáríkà ayala fẹ ta fi mọjọ dùnú ta fi mọ gbàtura bóbi bá da fún ayé èèyàn dandan ni káyọ bá niyọ oríwọ òṣèré ṣìrìgún adó tọkọ fara ní ọkọ fara ní ẹbí eré ń bẹ o ọkọ kan ní kí yìí ìyàwó ẹ̀gán jẹ́ ẹni tó nírẹ̀lẹ̀ tó ní tẹ̀ríba nínú gbogbo tọ́lọ́wọ́ bá mi fún àpọ́nlé pọ̀ ìrẹ̀lẹ̀ pọ̀ ọlọ́run lódùmarè bí wọ́n ti ń kọ́kọ́ wọn kí wọ náà o torí pé bí igbá bá kan igbá ní tó gbọ́n mi bí igi bá tó igi ní dáná jò ẹ rí lọ́pọ̀ gbà bẹ́ẹ̀ kan bá wà náà dílé lọ́pọ̀ gbà tí ọba mọ tọ́tọ̀ tọ́ yẹ olódùmarè mi já subara ní subara mi oore yẹn ọkàrí o.
1: nígbà tí a ń tẹ̀síwájú lórí ètò a fi orin ìkọrin fún mi nọ́mà yìí
0: ọlọ́run
1: a fi ń kí gbogbo àwọn olólùfẹ́ wa
0: àti yálà
1: tí a mọ̀ tó jọmọ ọlọ́jọ́ ìbí inú oṣù yìí àtàwọn tí a mọ̀ tó jọmọ ọlọ́jọ́ ìbí inú oṣù yìí pé igba ọdún ọdún kan ni o lára àwọn èèyàn wa tó jẹ́ ọ̀rẹ́ wa àbúrò wa pàdé wa ní ọkọ̀ pàtàkì lára agbóhùnsáfẹ́fẹ́ nílé iṣẹ́ móhùnmáwòrán àti rédíò tẹlifíṣàn ìpínlẹ̀ ọ̀yọ́ bcos lẹ́ka ti eré ìdárayá olúwatobi ajéwọlé ó ṣe ìgbéyàwó lọ́la bẹ́ẹ̀ lórí ìṣọjọ́ ìbí lọ́jọ́ monday
0: lágbára
1: ọlọ́run olúwatobi ajéwọlé wàá ṣọ̀pọ̀dún láyé o ìyàwó ọlọ́dẹ ní mẹ́ni o
0: ara ò ní ní ọ o
1: ara ò ní ní ọ ó ṣọ̀pọ̀dún láyé o
0: ọlọ́run tó fara tó àwa tí ò jẹ́ kábàámọ̀ àgbéyàwó àtọ́jọ́ bí kò ní fara ní ọ
1: olúwatobi ajéwọlé
0: búburú ò ní ṣẹlẹ̀ sí ọ o
1: happy birthday to you in advance happy married life
0: adẹ́kọ̀ palẹ̀ mọ́ ìyàwó
1: lágbára ọlọ́run
0: àárín invitation ṣùgbọ́n arọ́
1: ẹ̀
0: ẹ̀mí rí ogun
1: o ṣọ̀pọ̀dún láyé
0: bákan náà mo kí èèyàn tèmi ọmọ kú tí kò ọ̀gbọ́dọ̀ pọ̀ ọmọ àrùn tárùn ọ̀gbọ́dọ̀ gbédè ọ̀gbàgbádù ọ̀rọ̀ sẹ́kùlé lẹ́kùlé kí lẹ́lẹ́kùlé fẹ́ fàgbàdo yìí ṣe ọ̀jọ́ ọmọ aláàfin ẹyin onípẹ̀dé adéwálé bá o kẹ́ẹ̀pẹ́ o lágbára ọlọ́ba àwọn èèyàn ti wọlé adé nìyìí nìyẹn ẹni tí ọ̀balẹ̀ jẹ́ tí ọ̀mọ̀ọ́mọ̀ jẹ́ kí wàhálà kọ ṣẹlẹ̀ nínú iṣẹ́ pèdèpèdè onípẹ̀dé adéwálé èèyàn ti dọ́kítọ̀ bàbá mi abe akeosun
1: ẹ jẹ́ kí a lọ yí kòtò káàṣì ẹ
0: ẹ járe yìí
1: abimora sadiq bóòni ṣé ká yí 50k yẹn náà báyìí ná *347*1004*2# ò ní ẹ fi lọ ta ẹ bá ti ta mẹ́ta péré
0: ọlọ́run
1: ó ti jẹ́ sí ọgbọ̀n nìyẹn mo máa há di mẹ́tàdínlọ́gbọ̀n sí iye 27 pẹ̀lú mẹ́ta tẹ́ ta yẹn ó jẹ́ ọgbọ̀n
0: ọ̀ràn tí ìyá tí mo pè ọ́ sí tó ní 10,000 ni 1,000 ló ń fẹ́ ṣe
1: ó
0: sì 10,000
1: ṣé o ti wá dá yòókù padà fún mi.
0: irọ́ ọba tí dá padà fún nínú tápín káṣẹ yóò dá padà fún
1: mi. ìyá wa ayò ìyàwó láti ìlú ọ̀yọ́ ọ̀yọ́mọláàfin òjòpá ṣekere mádẹ ọmọ àtibá akínyìn o
0: akínyìn
1: a tún kí bàbá wa bàbá ìbàdàn tó ń ṣọjọ́ ọ̀bí lẹ́ni ọ̀kan pàtàkì lára àwọn ìkàn ọba tó ń gbàdúbálẹ̀ ọba olùbàdàn ti ilẹ̀ ìbàdàn
0: bàbá aláṣẹ́orí
1: bàbá wa his imperial majesty ọba senator
0: former governor of Oyo state
1: ladoja
0: bàbá alubaríkà
1: abdulrasheed adéwọlú ladoja
0: adónkọ ńlá ní agbóńlá
1: arusha wam
0: bàbá tí ò ní bàjẹ́ fún
1: bàbá ń ṣọjọ́ bí
0: bàbá ń ṣe o
1: ọdún méjìléní ọgọ́rin
0: arínúmọ̀ bí
1: 82 years
0: àríjàmọ́jà
1: akí olúbàdàn tilẹ̀ ìbàdàn
0: kábíyèsí o
1: ìgbà ọdún
0: ọdún kan
1: adé apẹ́ lórí o
0: lẹ̀kẹ́ ọ̀pẹ lọ́rùn
1: ìrùkẹ̀rẹ̀ á jẹ kó kíni o
0: ọ̀pá àṣẹ ọ̀tẹlẹ̀pẹ́
1: lágbára ọlọ́run àárín yín pẹ́ o
0: ẹ̀mí yín ogun o
1: ṣífìlà kábíyèsí o ṣífìlà rẹ̀ dànù kábíyèsí o olùbàdàn tilẹ̀ ìbàdàn
0: àfẹ́ làwọn ti dé
1: anisho ń bẹ ẹ jẹ́ ká yí 50,000 naira kọ́
0: náà akí bàbá wa mọ́gàjì díẹ̀ kọ́lá aládé ọ̀pá sínà ọ̀pá kan ṣoṣo tá a fi dàgbà máa lò olóyè tó jẹ́ pé ọmọdé ni ọlọ́run ló gbé sípò àgbáyé kọ́lá wọlé ọ̀pá sínà bàbá kẹ̀pẹ́ o ara àwọn mọ́gàjì gbogbo ti ń jẹ́
1: ẹ jẹ́ ká yí kótó 50,000 but olóríire yẹn ó bẹ̀rẹ̀ pẹ̀lú 091-1427 ló parí ẹ̀
0: ẹlẹ́dàrí ọ̀rọ̀ ọmọ
1: ẹ jẹ́ kí á mú yẹn kúrò lójú ọ̀nà
0: kọ́ ọ̀dà
1: ẹ jẹ́ á mú yẹn kúrò mbẹ́
0: kò torí rẹ́ntì ẹ
1: ẹ jẹ́ á mú yẹn kúrò mbẹ́ ká kọ́kọ́ mú 50k yẹn ka koko mu yen pro nbe na
0: o ni wo first me o ni charge bi to ti ni reset gbe o eleda ya ti baba ko ni jo sowo gbo o awo mo ye odun to tin ta mo su to tin ta o ni dawo kan ga
1: o lo se da ti o ba ti ta cash e handset ni won pe phone je ko ma wa lowo e
0: si ma je o nina lori je o ma charge o mojo ti agole dun ta angeli le siwe iran ti ayokan
1: remi
0: o de
1: nigba ti an po lori re yen mo so nkan kan nigba ti
0: ta ti wo studio
1: wa loju ona awon eyan sese kan won ri pe alaseyori ni won die won de nteri wo won teri si
0: won ma rin torin won mo na toto
1: won o sese ko je wi pe o ni bi ti won tin to o o ni bi won se nse o o ni bi won se ngba o but ko to di pe achievement jade but achievement to jade la won kan wo
0: aseyori
1: won aseyori be na won ko wo le at the end of the day won pada je ton ki lo le so lori e
0: sori inu aye re mi adesina gbogbo ise lo lewo
1: gbogbo ma yan lo
0: gbogbo okowo omo ti mo ba soro be
1: mo de lo mo da ma binu jo ko le da
0: le
1: ja fe le pe lori re
0: lo lewo gbogbo okowo lo lewo sori teni kan se toro wo yo tona lafu won ti so awon irin ajo to gbodo rin ati iwo ti o gbodo je copy copy ni ko fura tori pe lopo gba to ba mo iwo se to ba mo owo okowo to ba mo iwo tin benu rin ajo re eyan jewo
1: remi
0: e ta ye fun ni je opo o e te yan fun re je loro memi
1: remi
0: ondo lo
1: olo ni pala kai
0: ami o ope fun mi o
2: ami
1: hello
0: hello
2: hello
0: ele ka ba
1: ri pe esami kile esami fun ta nba yin soro ni
2: wo bi kini je ma ti se abdua eyan godo sami na
0: yo te da fun opo
1: ki loruko yin bo le wa yi
2: mo wa lori ta challenge ta losan gan la wole sun mo tun je cash ye
1: bo le se mo pe cash ye la
0: se ri fi san ni abo ngora
2: wo ni mi o se ni
0: so ngora
1: wo ni bawo ni won se mo so
0: ni
1: so won gbo radio ni
0: sawora wo ni
2: mi o te gbo radio ni ti mo gbo la ro imo rerin mo si fe le mo to ara bawo meji tiki to ye ki won je 1 million
0: orire ti ako
2: orire wa
1: ko idawo leyin ti wa nta cash e o sa
0: odun wo le ti darapo mo wa
2: gbogbo nje to lo mo se bere ko ti bi 3 months lo
1: se ti wa je la ni 3 months ele le ti je
2: mi o je lo
0: allah wa
1: allah
0: eyo saka
1: bi a se n ba yin soro e lori eto re mi ati re mi lowo lo bayi
0: e ti je
1: 50,000
0: naira
1: wasu
2: allah wa ki
0: se mosque le wa be wa nita
1: allah Allah.
2: Ita mo ko wo mi mo ti gbe no nke ti mo n wo kan.
0: E lo sanwa la ke lo dupe lowo Olorun.
1: Ki la gbe no ke ta n wo kan fun.
0: Won reti iyanu ni.
2: Eni weekend.
0: Eh o ti don.
1: Eh wo weekend ti wa wole ni
0: o ti don.
1: E lo
2: wa gbe de le ko wa lo lo ko lo lo to wen mo di.
0: Ki lo de.
1: Ko si wala. Awon customer ke ma pe.
0: Awon japo sawo ko to so run e to so tele ni.
1: Oro
0: re keyan wa
1: da
2: ni. Alhamdulillah rabbil alamin.
0: O si yawo yan, o si leya. Alaanu yawo to fe.
1: Oda, awon customer ke ma pe.
0: Lo ro to we. Popala se.
1: Lo ro to we. E ja polu oja na bo.

0: wipe ti yin melo gbogbo eyan bada ta gbogbo e ja ma nra wa leti pe gbogbo to lu wa da da da ni ṣugbọn nigba ta daye ona kata bi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ra oju lo bara idi pataki re ti ajo charity year foundation se npe akiyesi gbogbo eyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni charity year eye care foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale kun mu ni rada ni 1000 naira pere lowo card ofese layewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni ipenija oju lati sagbe kale charity year eye care foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko mo deni ti won fa ni tete fona loju popo la fe ni o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity consult building yana agbala bus stop nitosi olowo tin fo sanu shopping complex iworo ibadan lojojumo ni o ago mesa aro sa ago merin role fun bere atalaye
1: 0701015255
0: oju lo bara oni dindo mo wa lagbari
2: to yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko koko ti to lati gbe akara oyinbo fun igbeyawo toni
3: eto igbeyawo laye
4: jọwọ e duro najare
5: ki lo sele
4: ki won to so wa po nje o ranti po sele ri television fun mi fridge nkan ero fosho ki ise ile wa ma fowo fosho ni e ni 2026
2: eh ni tuto
4: ka sa so pe o ti ran won abi
2: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan yi le kan so ni bi ti cdk e wa
5: e won lo tun je cdk e bayi
2: be ni o cdk e le ra fridge yin ero ifosho ati be lo
4: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
2: ah ah lati osu to koja ni mo ti ra won
4: o le se agun tan e so
2: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣọ̀n ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa download CDK lórí play store àti apple store
6: ẹ̀pẹ̀ CDK sórí 0707-454-3005
5: CDK sanwó díẹ̀ díẹ̀ dẹ́gbẹ̀ẹ́ ẹ̀rọ
0: sisi gbagada ilẹ̀kùn ilé-iṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́ gbagada ilẹ̀kùn ilé-ìwòsàn nígbàkúgbà àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní lagelu fm nìbàdàn gbagada ilẹ̀kùn wá sílẹ̀ gbogbo àyè ló gbà ọ́ polówó ọjà kò sèkéde ohun gbogbo tó o bá fẹ́ ní lagelu 96.7 fm fẹ́lẹ̀lẹ̀ nìbàdàn
7: ọ̀rọ̀ rí ọjọ́ wàá sì máa ta ní wìtì wìtì
8: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀ wó tí tẹ̀mọ́ sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù o tun ya o e je ki n ja yin si ti independence day cash port awon onibori 1966 ni yo ma je lose kokan gbogbo ojo friday ni double winning cash port nibe ni cash e ti so opin eniyan di millionaire tuntun eyi ki se akoko se iru e nje lo ro wi pe iwo gan lokan lati di millionaire wa september 30 ni special independence cash port nitori na ma se fi akoko re sofo lori splash fm *347*1004*1# lórí ilágelu fm *347*1004*2# o sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta cashier ọjọ́ stage ní bọ̀dù ló fòǹtẹ̀ ló cashier cashier nínú oṣù ẹ̀ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti cashier mo ti cashier cashier.
9: Ẹyin ọmọ Yorùbá, mo kí ni mo ká kò.
10: O ṣàtà ọ̀bámọ́mọdé díẹ̀ píparun ní láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ nìkan ní lágelu fm 96.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàlá ìyá àgbà. Gbogbo kan sọ ọjọ́ àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbà láìyá àgbà.
6: níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó múyányán létè àdéròǹkẹ́ ògúnlẹ̀yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn gbọ́kọ́gbọ́ láti kọ́ àwọn ọmọ ogun aláṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá a gbọ́kàn sọ bá ti lò ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò.
11: Lágbà láyé àgbà
6: ni kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin.
12: Bàbá Ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
13: Lára ó jí pépépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrúgbà tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé. Àìróorun sùn déédé bí etí bá ń wòye àbò fẹ́ máa ṣe gbọ̀yìn ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúgbà ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.

0: Ọlọ́lẹ́kan láti dí kan. Ṣé tí ajá sí pé ẹ jẹ́ kí n tún béèrè báyìí. Mo wá ní owó kan tó pọ̀ dáadáa báyìí, mo wá òkun fẹ́ kó lé bísínẹ́sì kan. Kí ni màá ṣe?
1: Wàhálà ìdí kan rí kan, ó ní kí ọjà gbé ń tà làwọn èèyàn béèrè wọn àbí lọ́wọ́ orí.
2: Ọ̀tá.
1: Èwe kọ̀ọ̀kọ́ wá béèrè lọ́wọ́ orí pé kí ọjà yìí, èwe wà wẹ́ tó mọ̀nà. Bọ́ọ̀
2: Èyí
1: kọ̀dọ̀ gbọ́, ní
2: torí náà jẹ́ ẹ̀.
0: Èmi lè finú rẹ̀ bá Jide o.
2: Ebi ta tẹ́ mọ jẹ́.
0: Ẹ̀jẹ̀ mi ni o.
2: Ẹ̀jẹ̀ rẹ̀
0: ọ̀rẹ́. Gbẹ́ lọ sọ̀ dédé rẹ̀.
2: O ní sá rẹ̀.
0: Ọ̀gbẹ́ni gbọ́n sí dáhùn. Tẹ́lẹ́ àdìkò kúrò mi
2: báyìí. Bí ọ̀tí ẹ̀ sọ bí ti
0: lọ
2: báyìí.
0: Tẹ́lẹ́
2: àdìkò kú omi àtẹ̀jẹ́ ni
0: o
2: lè kà tó ọmọ wà mí.
0: Ta ló fi náà wọ yìí wọ
2: yìí. Kò pa dada.
3: Níbi níbi.
0: Dásọ́lá Akóredé.
2: Jọ kí a máa wà kọ́ máa lọ.
0: Dásọ́lá Akóredé yóò
3: dáhùn. Bàárẹ̀ ni mo kí yí
2: o. O ní dáàmú ọmọ mi.
3: Ẹ kú ìtọ́jú rẹ̀ mi.
2: Ẹ̀mí rí ó gbó o ṣeun o.
0: Rẹ̀mí èwo rẹ̀mí èwo.
2: O ṣeun o.
3: Rẹ̀mí Adésínà ni.
2: Ọ yà lẹ́nu. Kẹ́ńtì ẹ̀ ti wo
3: ìbéèrè lọ́wọ́ orí.
2: Ọ̀tá.
3: Ó fẹ́ bá wò tán gbà kan ẹ rí pé bí so ó gbàdúgbò kankan.
2: Bó ṣe rí nù.
3: Ẹ ní ọmọ ìta ní ìsìn. Wọ́n gbàdúgbò ní bí ẹdí káàlà tó wọ́n gbà pẹ̀ lọ yín. Wọ́n mọ bí omi ní ọmọ ti fi tẹ́ǹtà. Bá a máa pòrọ́ mọ́ra wọn.
2: Ọ̀tá.
3: Ẹ̀mí sì wí jàre.
2: Àmì jàre.
3: Mo kí bàbá olè tuntun kò ní bàjẹ́.
2: Àmì jàre. Ọládélé Bàlíkí Ìsọlọ́ládé àwọn èèyàn ti sí zone nìyẹn lágbára ọlọ́run ọba kò ní bàjẹ́ fún yín ẹ̀mí yín yóò gùn lágbára ọlọ́run aburú òní tọ́ sí wa.
0: Hello.
1: Hello Rẹ̀mí àti Rẹ̀mí.
2: Kẹ́ ẹ pẹ́ o bá mi.
1: Ẹ kúrò lẹ́rọ.
2: Ẹ ṣeun.
1: Ọ̀rọ̀ gidi lẹ́ ń sọ, àwọn ẹlòmíì wọn ò ní béèrè lọ́wọ́ orí wọn tó bẹ́ sínú iṣẹ́ oníṣẹ́.
2: Àbí.
1: Ẹ̀ṣẹ́ sálẹ̀ ìlú òru àtàwà ìwọ́n pẹ̀lú bẹ́ẹ̀ nú wọn. Iṣẹ́ kòkó iṣẹ́ kajú. Wọ́n béèrè wọ́n kàn tẹ́lù ni. Ẹlòmíì ò ń kọ rárá yóò kàn gbowó lọ bẹ̀. Ó lọ́ máa ṣe wá dáradára at the end of the day wọ́n ń jẹ gbèsè.
2: Ọ̀tá.
1: Ọlọ́run jẹ́ ká bá wọn jẹ gbèsè.
2: Àmì o.
1: Ẹni tí náà bá fẹ́ ṣe èèyàn gbọ́dọ̀ kọ́. Irú ẹ̀yin àti bàbá wa rẹ̀ ni bàbá Jídé yẹn. Wọ́n ẹ̀kọ́ṣẹ́ ẹ̀mọṣẹ́. Ó jẹ́ kẹ́ ẹ jẹ́ ọmọ ojúlèjà iṣẹ́ tẹ̀ ń ṣe.
2: Ọlọ́run.
1: Òun ló sì fi ń yẹ yín káàkiri gbogbo
2: àgbáńlá.
1: Kábíyèsí. Irú
2: gbogbo nǹkan kọ́ ló gbó èṣù.
0: Ọlọ́run ìjà ara máa yé.
2: Gbogbo nǹkan kọ́ la yé.
0: Ẹ ṣe.
1: Ẹ ṣe.
2: Ẹ ṣe. Ẹ ṣe. Ẹ ṣe.
1: Ẹ
2: ṣe. Ẹ ṣe.
0: Yóò dà fún ọ láti rúwà. Yóò dà fún ọ. Hello.
2: Owó.
0: Hello.
4: Hello. Ẹ pẹ́ lẹ́ta.
0: Ẹ pẹ́ ọ̀lẹ́ máa.
4: Ẹ pẹ́ ètò ẹ̀rasà.
0: Yes ma.
4: Orúkọ tèmi ni tèmi tọ́pẹ́ láti Olúbàdàn.
0: Yóò dà fún yín àti tèmi tọ́pẹ́.
2: Tèmi.
0: Àti tèmi tèmi. Voice yìí náà ni mo máa ń
2: like.
0: Voice yìí náà ló máa ń
2: kó. Ṣé wọ́n lọ máa ń like.
0: Ni mo máa ń kó jẹ. Ṣé ẹ wà pa jàre.
2: Ọ̀bọ.
0: Ṣé ẹ wà pa Ṣé ẹ wà pa jàre.
2: Ẹlẹ́jàre tèmi.
0: Ẹ pẹ̀lẹ́ jàre.
2: Olúbàdàn state.
0: Ẹ bá wọn dá sétò yìí jàre.
4: Nǹkan tí mo fẹ́ sọ ni wípé kò sí nǹkan téèyàn fẹ́ dáwọ́ lé láyé yìí. Èèyàn gbúdọ̀ kọ. Kẹ ní ọ̀gá tó máa kọ ní ìsọ̀kọ̀ ìsọ̀kọ̀ most people tó máa ti ní pé èèyàn kan mẹ́kowó wọn ò mọ nǹkan tó wà ń diṣẹ́ ni wọn ò mọ
2: kò sí kẹ́tọ̀
4: ní hazard of job or hazard of business. So ẹ gbúdọ̀ kọ́kọ́ kọ kẹ̀dẹ̀ ní ọ̀gá ọ̀gá yẹn ló máa fi ojúlèjà iṣẹ́ yẹn ló máa fi hàn yín. Ẹ má wò pa pé torí pé ẹni yìí ti mẹ́kowó ń jẹ ẹ mọ bó ṣe bẹ̀rẹ̀ ẹ gbúdọ̀ kọ iṣẹ́ yẹn kẹ́ ẹ mọ̀ dáadáa kẹ́ tó fẹ́ kẹ́ tó kówó ṣe. Àìmọye àwọn èèyàn ló ṣe mistake most of retirees wọn ò ní mọ ọ ní kọ́ṣẹ́ wọn máa bí pé táwọn bá ti rí gba owó pension àwọn máa lọ dálé àwọn máa bẹ̀rẹ̀ business yẹn wọn máa máa fiṣẹ́ láàrin 6 months to 9 months ẹ bá rí owó abátán wọn á máa ní àtọ́jú pé ayé ni kò sáyé kankan òun wọn ò mọ iṣẹ́ yẹn.
2: Ogun ẹlẹ́kọ̀ọ́ rẹ̀ ni.
4: Kò síṣẹ́ tí èèyàn bá fẹ́
2: ṣe
4: ẹ gbúdọ̀ kí ni kó jẹ́ kó wò ẹ gbúdọ̀ kọ́
2: ẹ ṣe
4: mọ́ ẹ lè mọ ojú lè jẹ.
2: Ẹ ṣe kiri
0: ni o mọ lámọ̀dájú
2: a
0: dà fún yàtí.
2: Àwa ò ní láǹfààní láti lè ṣe ju bí lọ ká má bàa jẹ kọ́ tó lé.
0: Jágbe ọkọ jágbe lásìkò lásìkò là.
2: Ẹ ṣe.
1: Kò ní bàjẹ́ fún yín bọ́dọ̀.
2: Àmì o.
1: Ẹ ní ìgbà yìí.
2: Àmì o. Àmì o.
1: Bàbá ọlọ́run.
0: Bàbá àbẹ̀tà bàbá àbẹ̀jì. Alaba.
1: Alaba
0: ọkọ̀ yàrá
1: ẹ̀ bá

0: ìránṣẹ́
1: náà máa yà lọ lọ ṣiṣẹ́ ìránṣẹ́
0: èèyàn máa ń lọ bible college náà
1: òun ọlọ ọlọ fìdí
0: ọwọ́ arẹni tí ó wà lókè ní iṣẹ́ ìránṣẹ́ wá wùwọ́ náà ṣó la tó là kọjá kọjá ṣó lọ bible school tó lọ ẹjẹ́ ká gbìyànjú ká ṣe nọ́mà ká má ba àwa jẹ́ ká bámọ̀ lẹ́yìn a ní ká bámọ̀ tá a bá mọ̀ ń pa ẹ̀ ní ká tá a mójú lè jẹ́ ní ká dá gbálù ní ká dá wọlé òní ká ṣe ẹ mọ̀ jẹ́ ká ṣe kọpíkọpí tó lè fà wá ní tó lè múyàn lọ kàbùkù tàbí lọ tẹ́
1: kọpíkọpí náà bẹ́ẹ̀ ní iṣẹ́ pìṣẹ́ńtà
0: kí ló ń sọ yìí
2: máta ọṣà kàbàkàbà ọkà pàtà ní rọ́bàlù
3: ẹ wò ó ẹ̀yà ara ilé
2: mo ṣe sọ iná mọ̀ ń sọ
3: mẹ́wàá mà ṣẹlẹ̀ ó
2: rọ́bàlù.
1: Akí ọkí ọmọ òye fọ́nìtọ̀ bàbá wa ọláyé
0: ẹjá wọn lọ́ba ń gbẹ́sẹ̀
1: ẹjá
0: lọ ọjọ́ jàre
1: òye bá jí
0: àpàdé lórí ètò ìlọ́jọ́ mẹ́jọ
1: òye
0: gbẹ̀ngàn lọ yàtọ̀ lólóòtú ètò yìí abimola sadiq lọ́lọ́wọ́ bọ́tì kébùgì lólóòtú àgbà tó lọ́wọ́ lólóòtú àgbà lẹ́mí àti rẹ̀mí adìdí amúrin ó di next week
1: dátì ẹ̀mọ̀
0: ó dáa bọ̀.

0: ẹlẹ́rọ àmì òjìjì ńlá gẹlú 96.7 FM ibẹ̀ náà lẹ́wà tẹ́ ti ń gbọ́ wa bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa mo ní pé ètò ti wọnú ètò nígbà tí mo ń lọ lẹ́ẹ̀kan mo ní pé mo tún padà bọ̀ torí pé àlejò ti wà nù kulúmbí táwa ni àlejò wa nírọ̀lẹ́ ọjọ́ tèmi ẹ káàbọ̀ sórí ètò
1: ẹ kulẹ̀ olótùú
0: ẹkù dédé àsìkò yìí
1: yes sir
0: ojú ìmọ̀ ń dán pọ̀ ṣé weekend náà ni àbẹ̀wò
1: bẹ́ẹ̀ni
0: ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí láti bò
1: orúkọ tèmi ni aliu ajibola mo wá láti iléeṣẹ golden chance ventures tí gbogbo èèyàn mọ̀ sí golden chance lotto
0: golden chance lotto
1: bẹ́ẹ̀ni
0: bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn ẹ tún wà lórí ètò yìí ibolawa bá a dé báyìí báwo lè tó ṣe ń lọ báyìí
1: bẹ́ẹ̀ni so ètò golden vogue promo
0: golden vogue
1: bẹ́ẹ̀ni òlàwà ń polówó láti bi ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn
0: bẹ́ẹ̀ni
1: so a dẹ̀ ti súnmọ́ àsìkò tí a fẹ́ ká ètò ní ẹsẹ̀ nílẹ̀
0: okay
1: so promo yìí máa end ní ọjọ́ sunday
0: ọjọ́ sunday
1: which is 27th
0: lọ́túnla yìí
1: lọ́túnla
0: lálẹ́ lẹ́yìn sunday yẹn kí ló wá ṣẹlẹ̀
1: so lẹ́yìn sunday yẹn àwọn tí wọ́n bá já ewé olúborí àwọn tí wọ́n bá qualify yeah so wọ́n máa pè wọ́n láti olú iléeṣẹ́ wa ní èkó
0: okay
1: wọ́n dẹ̀ máa fún wọn ní tag number wọ́n máa fún wọn ní army tó fi máa mọ̀ pé mo ti qualify fún promo yìí o so gbogbo yẹn la máa fi 28-29
0: lẹ́bi
1: ṣe fi ṣe tó bá wá di on 1st of October gangan ọjọ́ yẹn ni ìyíkoto ló máa ṣẹlẹ̀
0: independence day kan yẹn
1: independence la ṣe pé ní golden vogue independence promo láti fi celebrate independence day
0: okay last night ẹ wá aṣọ̀rọ̀ ń pa bí I think about 2 different categories ẹ bá débì kan 3 different yeah ẹ bá débì kan ẹ tún continue tẹ bá fẹ́ discontinue ẹ lè dúró tẹ bá tún fẹ́ continue you know ibola wa bá dé báyìí.
1: Yes, we have 3 different categories just like you rightfully said. So the first category is àwọn tó bá scan ní tickets. Tí àròpọ̀ gbogbo tickets tó ti ń scan láti oṣù tó kọjá títí di ọ̀túnla Sunday yìí. Tí wọ́n bá ro gbogbo ẹ̀ papọ̀ tí wọ́n rí pé ó ti tó dédé 200,000.
0: 200,000
1: worth of ticket. Wọ́n ní àǹfààní láti pẹ̀lú àwọn tó máa jẹ ṣe ìyíkoto àti jẹ 4 million naira ìyẹn ní ìpele àkọ́kọ́ which is stage 1
0: okay
1: so stage 2 tí wọ́n bá ro àròpọ̀ gbogbo tickets tó ti ń scan tí wọ́n bá rí pé gbogbo ẹ̀ bọ́ sí 100,000 naira wọ́n ní àǹfààní láti pẹ̀lú àwọn tó máa yíkoto àti jẹ 700,000 naira
0: wow
1: so which is the second stage
0: yeah.
1: Now the third stage tí wọ́n bá ro papọ̀ ṣe mọ̀ pé ká ò dọ́gba tí wọ́n bá rí pé ẹni yìí ti wọ 50,000 naira
0: 50,000 okay
1: bẹ́ẹ̀ni ó ní àǹfààní àti báwọn ṣe ìyíkoto àti jẹ 300,000 naira
0: wow 300,000
1: so ẹlòmídẹ̀ẹ́ ni ó lè kọjá ìpele mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ni ṣe mọ̀ pé 200,000 ni ìpele alákọ̀ọ́ta
0: bá gbá
1: bóyá ó ti wá stake ìgbà tá a rú gbogbo ẹ̀ papọ̀ ó ti wọ bí 500,000
0: wow
1: a lè pin ẹni náà sí ìpele mẹ́tẹ̀ẹ̀ta
0: ìpele mẹ́tẹ̀ẹ̀ta a jẹ́ pé wọ́n á jẹ
1: owó orílẹ̀-èdè kò jẹ ní ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ṣe mọ̀ pé ìyíkoto la fẹ́ ṣe ṣe understand so and it's a game of luck so tọ́lọ́run bá ní ó kádàrà ó lè jẹ́ lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta ó lè jẹ́ 4,700,000 and 300,000 respectively.
0: Ṣé àwọn èèyàn ṣì láǹfààní báyìí? We have just 2 days, about 48 hours. Is that not late?
1: It still does not matter. We okay. have stakers that stakes high.
0: High.
1: Yes, and they are just having the opportunity to listen to it today. So they still have tomorrow Saturday
0: okay.
1: and Sunday.
0: So àwọn èèyàn tún lè stake within now and on Sunday.
1: Of course, of course, of course.
0: So only a particular amount of money tó máa be stake àbí just.
1: As it is now that the game is almost going to an end, the promo is going to an end, they have to stake high in order to meet up. Yes, because we have 50,000 naira stage, which is the last stage.
0: Yeah.
1: We have 100,000 and we have 200,000. So that shows if that person wants to participate, we have to stake high. To meet up with those categories or to meet up with the least categories. So that is it.
0: So once you have that very opportunity, Lenny, see your last, see your other Sunday now.
1: Ben,
0: more opportunity here now.
1: Ben, your other Sunday go gone. Oloma wa kesin le patapata.
0: Okay, iru our category awon eyan wo ni mo opportunity lati stake no se o ni a particular omode ni abagbalagba ni abi.
1: Yeah, so our punters, our stakers, awon olubara nkan ta nta won gbodo bere lati age of 18.
0: 18.
1: Ben meji din ni ogun.
0: Meji din ogun. 18 years old.
1: Yes, 18 years. Los okay. Los okay. So ko si eni ti o le kopa lati ojo ori yen. Los okay. Okay.
0: Ben. So ko sanfani fun omo emi ni 17 emi ni 16.
1: Rara o ko sanfani.
0: Mo lanfani.
1: Rara o.
0: Lati darapo mo stake.
1: Mo ni anfani ben.

0: àwọn ìbílẹ̀ afúnni níwòsàn ìlera sí lọ́rọ̀ olóyún bí wẹ́rẹ́ ẹni tára ẹ̀ ò bá yá tó bá ṣe bó ṣe yẹ kó ṣe ṣe tó lò ó bó ṣe ní kó ṣe lò ó ara ẹ̀ á yá ẹ kálẹ̀ ẹ káàárọ̀ ẹ kásán ẹ kú ọ̀lẹ́ ní gbogbo ibikíbi tí a bá ti ń gbọ́ ètò wa ètò kan tọ́lọ́run ọba mi gbé kalẹ̀ Krobi's half hour níbi tá a ti ń dá kékelúke níbi tá a ti ń ṣe ìwòsàn níbi tá a ti ń sọ̀rọ̀ R.E.E.Z. Rhys Peters àti àwọn nǹkan mí àti àwọn nǹkan kan ìmí náà yí àwọn wà ń kalẹ̀ ń bí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àwa la wá a sì dúpẹ́ lọ́wọ́ elédùmarè pé ẹ̀yin la bá bẹ́ẹ̀ ni dr mrs ti wà nínú kulu wa ń bí obìnrin takuntakun tí ọlọ́run ọba mi fi ń dára tí ọlọ́run ọba mi fi ń ṣèwòsàn tí ọlọ́run ọba mi ti ara wọn ń gba ọpẹ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run yá wa ẹ bá kí àwọn ara ní.
1: Anu ma lo sọ̀rọ̀ baba agbára mi ma kọ́ ẹ̀yin
0: ni

0: kìí ṣe gbogbo ènìyàn lórí ànúgbà.
1: Ẹ kú dédé wò níbi tẹ́ ti ń bọ̀ wá. Báàárọ̀ ni bọ́sàn ni balẹ̀ ni ibi tí ẹ̀yin wà. Ẹ kú dédé wò yìí. Ẹ dojú bí Dr. Mrs. Sanwó-Bọ́lá-Lé Ajíbádé CEO ti SBJ Àdùkẹ́ Rísábà Global Services aka Inú Láyéwà tí mo ní kìí jẹ́ ká máa tọ́jú ẹ̀ náà ló kí wa pé ẹ kú àsìkò yìí àkómọ̀rọ̀ òpin ọ̀sẹ̀ yóò dùn fún wa.
2: Àmì yíyá wa ẹ káàbọ̀ adúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé a pè yín ẹ sì jẹ́ wa ní ọ̀sẹ̀
1: yìí.
2: Ǹjẹ́ kí ni ẹ mú wá fún wa ní ènì lórí ètò.
1: Ọ̀rọ̀ mi ò pọ̀ púpọ̀ ṣùgbọ́n yóò fẹ́ ta bára lé ta bára oko. Ìdí ni wípé ara wa kìí ṣe òkúta. Mo fẹ́ mú látorí iṣẹ́ ìránṣẹ́ tí a pè mí sí. Iṣẹ́ ìránṣẹ́ tá a pe ẹ̀yin bàbá wa ìránṣẹ́ Ọlọ́run nínú Jésù sí. Iṣẹ́ ìránṣẹ́ tá a pe ẹ̀yin bàbá wa nínú ẹ̀sìn Islam tá a pè yín sí. Iṣẹ́ ìránṣẹ́ tá a pe ẹ̀yin medical doctors, medical personnel sí. Ẹ̀yin ìyálọ́jà tí kò sí Sátidé, tí kò sí Sunday, tí kò sọ́jọ́ Jímọ̀ tá a yà sílẹ̀ pé àáfin fúnra ẹni ní ìsinmi. Èyí tó jẹ́ wípé a ń fún wa ní stress nínú ara wa. Ẹ kíyèsí wípé ọ̀pọ̀lọpọ̀ wa torí pé a máa ń fipò tàbá sí kò sẹ́lómi tó

0: nkan ti
1: ah
0: awon eyan ti tori e wa wa wa si
1: e on ton re on ton
0: mo de ma so bi pe tori pe mo wa ni ti mi ba si aimoye iru mi olorun nikan ni o si sheg ma so pe acupuncturist ni mi awa ta je onise adura gbigba ise kristeni ise islamic e ri pe opolopo wa la ma nsaba se iso oru asiko ta fi se iso oru elomi ni so pe o fe se marathon iso oru e je ri pe awon nkan to wa ninu ago ara wa o ma so pe o ni ago ti kaluku won nsise fun apere edo ta mo silver o ma sise lati ago mokanla di ago meta oru nje pe awon nkan to wa ninu agbara na ma nse ga won se ga sinu ara wa won sinu gal ta ma ga iga ti won si ana ma pass physics apart from physics to jade ni inu osu eyan igba ta wa ko ti a o sun a ri wi pe detoxification to ye ki awon organs to se to ye ki won se ninu agbara wa won ni ni ori ofe
1: lati se tori asun
0: tori awusun
1: an te phone
0: an se prayer all the time adura kukuda emi ma so kini kan wi pe tin ba sare eni ibi to ba sare emi ni bi olohun o fi na ju on ati irandiran re ni ti eyin o ba ti sare omo ni keji ni bi ijo ati ngba adura ota ota melo gan lo ti ku mo fe de aye mo fe de oloro mo fe de olola mo ma so pe n tolo ma so pe da oda o ni da oda e je ka kesi kini kan won gbe aworan organ kilo ko president America yi 100 years baba yi o ya no kale ba mo le pade mu alagbara aye ti ma so pa lagbara aye awon alagbara ni president America ri nisi bayi o ti da bi efo tete elomi a lo fe pe 150 years ki lo n benu aye nkan to fe ju sibe emi ni mo fe lowo ju ki n lowo ju ta ọdun na lo bo ba ni njo le joju dade kan ta gan joko kan e je ka ke sa awon medical personnel instance kan sele to je bi pe this medical man doctor gunda doctor o wa lenu ise o pe yawo e ipe o ma lo gba awon omo lago merin ni school o ti bi kuro bi ise o n lo si school omo won pe fun emergency o pada so yi o de wa nbe titi dago mokanla le o tun mo lo another emergency won tun gbe won de please pe yi koko ni bi ofisi re titi di ojo keta to ma kuro ko so run o ko si joko o n lo lati odo patient kan kesi to sele won tun yanju e kaakiri jiji to ma ji hospital lo gangan bara re ni ojo kerin to ti di hospital to yaju o jaye pe o gangan je medical doctor na won colleague fi sare si oro oju nkoju ni ki se nkan ti a n se aroba itanko so atẹyin atẹmi e je ka pe ara wa si ironu ile aye la bowo ile aye la baṣẹ eyin iya loja to je pe ko sọjọ jimọ ko sọjọ sunday asare owo ina ni o da keyan sise ṣugbọn ta ba sise ta ba ru alaafia wa a wa ma sọ pe ese to n se bayi eyin to n se bayi hypertension yi kini yi owo aye ni kii so owo aye aye gan te n dako gan gangan kan so gangan nkan sa aye gangan
1: nkan sa aye
0: aye tẹrẹ ko n se yin yẹn nkan so gan oogun ori ti yin ro tori pe yin gangan tẹlẹlẹlẹ
1: le yin ro
0: aye gan sa aye
1: kiri
0: so ni ta ma so ko pe ẹ jẹ ká ní ìrònú pé wàdà ká ní àsìkò tá a máa fúnra wa ní
1: ìsinmi
0: too much stress has killed many people mo mọ ìránṣẹ́ ìbìnrin kan tó jẹ́ pé olùdásílẹ̀ ìjọ ni wọ́n ní church yẹn orí púpẹ́tì ní àyẹ̀kú sí nígbà tó kú wọn ní àjẹnú ìjọ ló pa ìyàrá Christ ki sa je inu jo eyan ti o sun te je o sinmi to mi ara o sinmi to po lo o setu ta hypertension wole te wa la je inu jo ni bidi bidi ko lo ma gba wa Jesus ti gba we fun wa e je ka ni iwa mimo bi bibili se fi ko wa yi pe iwa mimo ife omo ni keji wa no je ki nta ba nwa ko mo te wa lowo ko si nta mo wa saye ko si nta mo lo si orun mama risbita ina lo ki wa risbita sare wole bitas mama ni laye wa yamre no ni mo so fun wa bi pe ta ba n bara wa soro nipa kila nta nipa kila nse ti a ba bara wa so nkan ti o le fun awon eniyan ni ore ofe ati gunlemi ati ni alafia to peye olohun to awon anise o le bi wa lere ipe o de mo ru kan yi ike isele se mi na je ti je pe mo mo ni last week je pe ah mo ri pe mo wa stress up ti ma lo lati bi ogbomoso ogbomoso re oju ona yen ti dipa enu gbo aba se n jade sibi kan la ma obirin de ni mi won wa mi ni mo n drive ara mi so from there osogbo osogbo oyo ibadan again laarin ose kan ma travel almost 4 days 5 days mo ti wa ri nisigba yi pe ko n se nkan ti o rorun lati ma stress ara eyan e je pa ti ni pe agbaba ti n kan wa ta ti n po ma dota ọdun ọgọta ọdun e je ka kiyesi ba se ma lo ara wa olorun lo ma so wa dolowo lo ma so wa dolọrọ lo ma fun lẹmi gigun ati alaafia je ka ona mura ka se itọlọrun fun wa yen alaafia to fun wa yen ka support e lati je ki a wa ni alaafia ti o peye
1: ka fi ọwọ kun itọlọrun ti se fun wa
0: risbita wa o wa ni awọn ile itaja wa kaakiri risbita to n karun to n kodoti kuro ninu apo eluku bo se ko awọn iga ti o da jade ninu ara gbiga ba se n jade mo so fun pe gbogbo aisan to so ma damo lati inu ga lo ti wa won wa ni high blood pressure o ni diabetes ni o ni prostate ni ohun ojo olohun fun omo ni o wa di pe ati seyote ti wa n di wahala eje ka lora risbita wa eje kara sare wole bitas wa mo so pe oogun to n jade ni ileise inu laye wa o le logun o le ni ọgbọn fun anu olorun fun ogun olorun ni mo wa wa fun wa ni ilu ibadan ni ola awọn ta ba fẹ ṣe ayẹwo mo wa fun wa nibi ni ọrọ
1: e ma tọwọ ko wọn
0: mi ife eyan to pọ o mi ife eyan ju just 10
1: eyan
0: mẹwàá péré tó a ti n kọjá 10 ẹjọ mọ wúre tí olóòjọ jẹ kí n lè ṣe mẹwàá yẹn torí inú ọmọ ìpegun tẹ sáré káàkiri tẹ lórí pé ọwọ ayé nìyẹn ọdún ọmọ tún àṣírẹ pẹlú ẹrọ ọba ni ẹrọ ẹrọ ayẹwo wa àárín 5000 péré la fi ń ṣe èyí ni nǹkan tó ń ṣe yín kí sì lọ́nà àbáyọ ọlọ́run ló ní kórí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ ra sáré wọlé wa ẹ jẹ́ ká lọ sí kúlẹ́rà ní usage ẹ jẹ́ ká lọ sí crown pharmacy ní challenge ẹ jẹ́ ká lọ sí scout camp ní block e shop 7 láti ra àwọn product wa ẹ jẹ́ ká lọ sí iná sírùláì ní agbẹni ọlọ́gẹ̀dẹ̀ ní agbẹni ní ìlú ìbàdàn kan náà ó lé iṣẹ́ tiwa a wà nílé kẹta sí polaris bank ní ọ̀nà oyèdíjì kátó démọ́nà tán àtọ́ ní démọ́nà tán o pé bá ti máa ń wo òwú kran lọ́ọ̀kan báyìí ẹ ti máa rí iléeṣẹ́ wa ní apá ọ̀tún yín ilé kẹta sí polaris bank tẹ bá ti kó níbi sọ philips academy ní ọ̀nà mọ́nà tán ibẹ̀ ni ọ́fíìsì wa wà mo máa ń sọ fún wa wípé tí o bá ń sọ pé mo jẹ́ báyìí mo jẹ́ báyìí pé tọ́lọ́run bá ń rí ọ jẹ́ kí ènìyàn náà jẹ́ kó máa rí ọ mo fẹ́ ká gbọ́ ẹ̀rí kékeré kan látẹnu arábìnrin wa yìí.
2: Ìkan lára àwọn kọ́sọ́mà wa ni sísá yìí àdúpẹ́lẹ́ wọn ọlọ́run fún rẹ̀ tí ọlọ́run ṣe nínú ayé wọn ẹ̀jẹ̀ bá wa sọ̀rọ̀ gbà tẹ́ máa wá síbí kí nìkan tó ṣẹlẹ̀ tẹ́ fi wá síbí.

0: ọlọ́run.
1: Alhamdulillah.
0: Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
1: Alhamdulillah.
0: Ká ní ó lè sọ wípé ó lè ṣe é ṣe fún arábìnrin yìí mọ́. Sọ́mọdé like 31-33 years ni age obìnrin tí ó sọ̀rọ̀ yìí.
1: Kí ẹ̀ka ní 31-33.
0: Kó máa fi àyàwó. Kí ẹ̀ka
1: ti máa ro èèyàn.
0: Bẹ́ẹ̀ni.
1: Kí ẹsẹ̀ máa ti ro èèyàn.
0: Bẹ́ẹ̀ni.
1: Débi pé ẹni yẹn ò nílé rìn mọ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìbàdí àti ẹsẹ̀ tó máa ń ro àwọn èèyàn yìí. Ǹjẹ́ kí ló máa ń fà?
0: Ṣé mo pé máa ń sọ yí pé according to the way of analysis in acupuncture. Our kidney ló wà níbi ihò méjì tó wà níbi ìbàdí wa yẹn. Kidney point wa nìyẹn. Where there's a yin and yang imbalance. There the pains. And that kidney òun ló ń control wa láti ìdodo wa round dé ẹ̀yìn ìbàdí yẹn. Títí dé àtẹlẹsẹ̀ wa. Gbogbo tó bá ń ṣe wá. Láti ìbàdí yẹn ráàdì gbogbo wa dé àtẹlẹsẹ̀ ó lọ́wọ́ kíndìnrín wa nínú. According to the way of acupuncture diagnostic. So tó bá ti rí bẹ́ẹ̀ yẹn máa sọ pé we are what we eat. Nǹkan bá jẹ́ ló máa sọ bí ayé wa ṣe máa rí. La ṣe gbọ́dọ̀ ní raise bitter sínú ilé kálukú wa. A ṣe gbọ́dọ̀ ní sáré wọlé bitters sínú ilé kálukú wa. La ṣe ní láti jáde yọjú sí wa. Ẹ jẹ́ ká ṣe àyẹ̀wò. Ẹwẹ́ ni yìí sì odidi ọdún kan ọmọ tó pupa beautiful lady tí ń fi àyà wọ́n lẹ̀ odidi ọdún kan ó lóun fẹsẹ̀ tẹ̀lé ńjọ́ kejì ó ya òun lẹ́nu ǹjẹ́ ẹ̀yin tẹ̀ ń gbọ̀ngàn ṣé kò yẹ̀yin gan lẹ́nu torí ó ya èmi lẹ́nu.
1: Ìdọ̀tí kúnú gbogbo ara tó wá àfẹ́ẹ̀tì kídìní kí wọ́n lè wa wo nǹkan táwọn ń jẹ nísì tó jẹ́ kẹ́míkà kídìní ò nífẹ̀ẹ́ sí àwọn kẹ́míkà tó ń
0: tuntun àjẹjú iyọ̀ kò nífẹ̀ẹ́ sí àjẹjú ṣúgà kò nífẹ̀ẹ́ sí nǹkan olóróró àwọn nǹkan ní fúláwà kò yẹ ká máa jẹ́ kó pọ̀ jù nínú oúnjẹ wa.
1: Ìwọ̀ntúnwọ̀nsí
0: fẹ́ràn fẹ́ pè wọlé sí iléeṣẹ́ wa níbí báyìí ẹ lè pè wá.
1: Ọ̀dà ẹ̀yìn yẹn wa doctor mrs ẹ̀ṣẹ̀ ẹ̀yìn yẹn wa ẹ̀ ti gbọ́ látọ̀dọ̀ wọn a máa ṣí ojú òpó sílẹ̀ fẹ́yìn tẹ́ bá ní ìpè rí ẹ̀yìn tẹ́ bá ti lo ris bitters rí àbí àwọn oògùn wọn kankan àwọn capsules wọn kankan tó jẹ́ pé ó wá nǹkan tó ń ṣe yín wá yọrí sí nǹkan tó jẹ́ pé ó ti lọ ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti sọ lẹ́yìn ṣùgbọ́n a fẹ́ gbọ́ bóyá lóòótọ́ ni ká mọ̀ láti ẹnu yín ṣùgbọ́n kẹ́ tó wá máa sọ mo fẹ́ fàkókò yìí pé gbogbo àwọn èèyàn pé ris bitters jẹ́ kò ṣe máa ní nílé olúkúlùkù wa torí téèyàn bá ń fọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara ẹ̀ ó máa ń jẹ́ kí ara mọ́ àìsàn náà dẹ̀ máa ń sá lọ. Nọ́mbà tẹ́ lè pè wá sí 09123708675 09123708675 àtẹ̀bá dẹ̀ fẹ́ béèrè ìbéèrè ni o kò sá láti béèrè ìbéèrè ẹ̀yin tó wáyé pé ìbéèrè lè fẹ́ béèrè. Hello. Nọ́mbà tẹ́ lè pè wá sí nìyẹn 081
0: ìbánisọ̀rọ̀ tèmi
1: 09123708675 tẹ̀bádẹ̀ fẹ́ lọ sọ́fíìsì wà tó wà ní mọ́nà tán doctor mrs
0: lẹ́kẹ̀tà Cipolaris bank ní oyè díjì
1: wọ́n máa wà ńbẹ̀ lọ́la wọn kì í síbẹ̀ ńjọ sátidé
0: kì í síbẹ̀ mọ́
1: wọ́n ní sátidé yìí o àwọn fẹ́ fi fún àwọn èèyàn tó bá nílò ìtọ́jú àwọn fẹ́ fi tọ́jú wọn ni ẹ̀họ́ yá ẹ pè wọlé ẹ béèrè ìbéèrè yìí.
2: Hello.
0: Hello.
1: Hello.
2: Ẹ̀kálẹ̀.
0: Ẹ̀kálẹ̀.
1: Ẹ̀kálẹ̀ sà.
2: Ẹjọ egbe ni a ti le gbọ́ ti eréṣi ìta
0: yẹn. Eré àbúlé wa.
2: Mo wà lápẹ́tẹ́.
0: Ẹ máa wá sí challenge. Ẹ lè wá sí block E-sub-7 ní Scott Camp ní challenge tàbí ká lọ sí Crown Pharmacy ní challenge bákan náà.
1: Ṣé àpẹtẹ yẹn súnmọ́?
0: Wọ́n lè pa gbèdé ló bá dẹ̀ súnmọ́ yín.
1: Ọ̀dọ̀ ọ̀nà
0: sírù láì.
1: Ìwó road.
0: Ṣé ìwó road ló súnmọ́ àbí?
1: Ṣé ìwó road ló súnmọ́ àbí challenge?
2: Kò yẹ níbi ẹ̀ kò sí ìfúnni ìlú lọ́nu
0: méjèèjì. Ẹ lọ síbẹ̀.
1: Alright, ẹ ṣe 09123708675 ẹ béèrè yìí ẹ sì dá ẹ tó bá dẹ̀ ti ẹ jọ ẹ bá gbé ìpín yẹn ẹ tó bá dẹ̀ ti lórí tí ó ti ṣiṣẹ́ fún ẹ jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ yẹn. Hello.
2: Hello.
0: Hello.
2: Hello.
0: Ẹ sá.
2: Mo kí màmá wa tó wà ń bẹ̀ yẹn.
0: Ẹ ṣe sá.
2: Àlàáfíà ara yín kò ní lọ.
0: Àmì. Lórúkọ Jésù. 0800 081 21 91 9 120 40 40
1: ẹgbẹ́ àpilẹ̀ kan
0: 0800 21 21 91 9 120 20 40 40
1: nọmba tẹ́lẹ̀ pé wọ́n sí nìyẹn ẹ̀ẹ́dẹ̀ lè bá wọn lọ́fíìsì ní mọ́nà tán ilé kẹta sí polaris bank. Hello.
0: Hello.
2: Hello.
0: Mo
2: kí àlejò wa tí ó wà ní orí ètò.
1: Ẹ ṣe bọ́ sà.
2: Jack, mi ò mọ̀ pé oògùn ẹ rí bí o ṣe rí nìyí. Ẹnìkan ló èmi kàn rà á nígboro pé kí ni ìgbà ra irọ́ kò lera tó tọ́. Ẹnì yẹn wá ní kí gbé pé inú òun kún àwọn òun ṣe bákan-bákan owó ìgbéra dáadáa. Ní kí ló ṣẹlẹ̀ wá ní ètò wá ní àmúdẹ̀rẹ́ òun kan nílé láti kó ṣé wà lò wá ní kí lọ gbé wá. Mo lè ṣe gbé oògùn yẹn fún mi yẹn. Mo gbà lò 130 minutes mo bá bá mi pé kí n gbàgbé ẹ̀ owó onígbó ẹ sílẹ̀ fún mi mọ́ o. Òun máa gbé gbogbo ẹ̀ òun ní lọ ní ẹgbà. Mo ní èmi gan tí mo lò gan tí mo rà gan mi tí ìlú kankan bẹ̀ tó ṣiṣẹ́ mi. Tó wá sọ pé kó máa ṣiṣẹ́ mi. Èmi mọ̀ ṣe èmi náà lò mí. Mo rí pé ara mi yàtọ̀ ni mo ṣe lò. Oògùn tó dára ni.
0: R-E-E-Z R-E-E-Z ẹ mọ̀ jẹ́ kí a sọ pé lè náà ṣiṣẹ́ bí rẹ̀ ẹ mọ̀ fojò pòjò Rizbita.
1: Hello.
3: Ẹ kalẹ́ ma.
0: Yes, ma'am.
3: Ṣíkí ṣíkí tó èmi náà ni o, yàdúrà ni.
1: Yàdúrà ṣẹ́ wa o.
3: Ọ̀tọ̀jọ́ mẹ́ta ma, ẹ̀kọ́ Rizbita. Rípítà
0: yẹn ṣé
3: ó dáa fún egungun ẹsẹ̀
0: ni? Egungun ẹsẹ̀ ẹ jẹ́ ká kíyèsí nǹkan ní ṣúgà tí à ń jẹ tí a bá ti ní ìpèníjà ń pe egungun ẹsẹ̀. Mo sọ fún yín pé tí kidney bá ti fẹ́ máa ní yíngàn yangi balance yẹn tí ó bá fẹ́ máa balance ẹ̀ bá agbára bá ṣe balance dáadáa tó ó lè máa affect wa bẹ́ẹ̀ yẹn. Ẹ lọ wọ́ọ̀chì nǹkan tẹ́ ń jẹ kẹ́lẹ́ iye mumi tútù. Iye mu nkan tó tutù ṣo ti yeyi nkan lórí dúdú nkan lárin dòdò ẹ kéèsì.
1: Ẹ yọjú sí ṣọ́ọ̀bù.
0: Ẹ yọjú sí ṣọ́ọ̀bù. Anofo. Ẹ lè wá sọ ọ́fíìsì wa nílé kẹta sí Polaris Bank.
2: Lóye díjú. Ṣé àlájú ẹ lọ gbogbo láti ràn bá tẹ̀lé?
0: Ok sir.
2: Ẹ bá a tún nọ́mbà yín yẹn sọ.
0: 00.
2: Ẹ máa gbọ́. Ìbàdàn nìkan lè máa ń fi sí. Ìbàdàn nìkan ló ní ìyá
0: ọkùnrin ní. Ẹ pe àwọn èèyàn yín tó ń jẹ́ fámásì kí n tọ́jà wá lẹ́sẹ̀ títì. Ẹ pọ̀ fámásì sí yín kí wọ́n pe nọ́mbà wa.
2: Ẹ kọ́ là ń sọ. Ẹ àwọn oríṣi ìlú mi náà ń bẹ táwọn ẹ máa ń ní ìdí kójọ́ sí.
0: Ṣé ó wà ní Ṣákì?
1: Ọ̀dà ẹṣẹ́ àti bọ́tà. 0 torí owó ń
0: jẹ́
1: 0021 9120 ẹyẹ yẹn wá ẹ ti gbọ́ gbogbo ibi tá a ti ní ọjà wa kì í ta ọjà wa létí títì òun ni ẹ ṣe lè rí ní everywhere bẹ́ẹ̀ ṣe rí àwọn kankan ní gbogbo ibi tẹ́ ẹ bá yà sí irọ́ ìyẹn Rizbitas àti àwọn oògùn tó wà nílé iṣẹ́ wa kì í ṣe bẹ́ẹ̀.
0: Ẹ lọ sí Kólíẹ̀rà, ẹ lọ sí Rí Pharmacy ní Challenge, ẹ lọ sí Nasiru Láì ní Agbeni, ẹ jẹ́ ká lọ sí ọ́fíìsì Chiquito tó wà ní Scout Camp. Ẹ sì lọ sí ọ́fíìsì wa ní
1: agbègbè wa
0: ní Lẹ́kẹ̀ta sí Polaris Bank.
1: Challenge oríta Ring Road.
0: Apata
1: ẹ lè wá sí ṣọ́ọ̀pù tiwa tó wà ní ṣọ́ọ̀pù Chiquito tó wà ní Scout
0: Camp. Last caller, ẹ kalẹ́.
2: Ẹ kalẹ́ mọ́.
0: Ẹ̀rọ dáde.
2: Yọ̀lá fi wá nínú ẹrù.
0: Bẹ́ẹ̀ni sà, pápákpá sà.
2: Mo ṣe gbọ́ kiri yìí for the first time.
0: Question yìí sà, question yìí sà.
2: Náà kí lẹ pé orúkọ ògùn yẹn
0: gan. R-E-E-Z.
1: R-E-E-Z. Rized.
0: Riz.
2: Okay,
0: Rized. Benny. Yes, sir.
1: Bitter. Yes, sir. Bitters. Oda, eya ta lo tun wa nbe. Hello.
2: Hello. I can't answer you too.
1: Yes, sir. I can't answer.
2: I'm going to go to the house.
1: Oh,
2: hello.
1: Scout camp. Block E, shop 7.
2: I'm going to go to the studio line.
1: Hello.
3: Hello.
0: Hello.
3: Hello.
0: Eyin te ba legbo to ko ti o san e ma fi raju e Olorun lo. En te diabetes so e ma fi se de ma lo. Ogun se gidi fun Olorun.
1: Hello.
0: A claim o Olorun do ni ko ri be.
1: Oda e je ka gbe pe meji si. Okay, hello. Hello.
3: Hello.
1: Hello.
2: Ki to ba wa ko mo ba le o. Ko mo wa le ba wa o.
0: Eh, oni ka
1: ta lo so.
2: Wow, my God, la ja sa ke.
1: Okay, can send you work here, Kiao. Sherry, you put on sorrow, Pai. I would do well along. Oh, you come a quick talking fair, bam, got you by Jebube, Loto, and to your look at you alone, Tifuyo, look at dear, tell on Tifuyo. So, ah, more fast, you do well over Doctor Misses. It's a lot of one, Tony Berry. Ain't he about work early? The buffer was he?
0: Hello, Baba. Yes, sir. Hello, see good of pharmacy. No what day? Hello?
2: Hello,
0: ma. Hey, Kalebaba.

bẹ́ẹ̀ni ipa rẹ̀ ga ó pọ̀ ní àtẹ̀tẹ̀ kọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà òun ló sì wà pẹ̀lú ọlọ́run ní àtẹ̀tẹ̀ kọ́ṣe nípasẹ̀ rẹ̀ ni a dá ohun gbogbo lẹ́yìn rẹ̀ a kò sì dá ohun kan nínú ohun tí a ti dá nínú rẹ̀ ni ìyè wà èyí yìí sì ni ìmọ́lẹ̀ aráyé ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ nínú òkùnkùn òkùnkùn kò sì borí rẹ̀ ẹ kú dédé àsìkò yìí gbogbo bíi tẹ́ ẹ ti ń láǹfààní láti máa gbọ́ mi o jákèjádò orílẹ̀-èdè àgbà ńlá ayé ẹ káàbọ̀ sórí àkànṣe ètò yìí eléyìí tá a pè ní ohun.

0: wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tágbègbè ẹ já máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń sokun fún àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgó ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ charity year foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní charity year eye care foundation àǹfààní ńlá gbáà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú ń rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ charity year eye care foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láì sí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite unity bank charity council building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
1: 0701-022-55
0: ojúlọba ara òní dídùn mọ́ wa lágbárí.
2: Akíntún ní ọ̀rẹ́ mi afíjú dílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ dílà rẹ yìí. Àdúrà kan péré mojọ́ kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ mọ́jọ́ sòwò sọ́ọ̀tì. Ìdí ni pé dílà rẹ̀ òní ju mọ́tò méjì péré lọ tokunbọ̀ kan àti Nàìjíríà UC tó gbé ká ìgèlè lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wà wò bí tó ti ń tà wọ́n ẹ̀gbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ọlọ́ mọ́jì kún padà rà lọ́wọ́ rẹ̀ scrap àti pé dúró náà o. Ṣé wò tí ìgbọ́n pa Dílọ́ọ̀sọ tòní táwọn lólúyọ̀ lè ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọbẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà tẹ̀lé tó bá fẹ́ mọ kú lé láràárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ ní Dílọ́ọ̀sọ tò. Kò sí ní tó burú bẹ̀ kìí ṣèwọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀ Akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ. Ẹ̀gbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ń bẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọbẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà tẹ̀lé ní Dílọ́ọ̀sọ tò náà ní mọ́tò tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkúnbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀ tí tí mò ń sọ yìí ò bá wá yíyọ dáadáa dé fún nọ́mbà wọn kó pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
3: Bàbá Ìbàrùbá.
4: Ó pa iṣẹ́ ara.
3: Orúkọ tó lámilaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ntá fi ń sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni kí gbogbo orúkọ máa roni kọ́run ẹ̀sìn ó máa ròyàn ká máa rìn ká máa mí gúlegúle àbí ká máa ṣẹyọ́ àṣejù báyé èèyàn bá ń lu kìkìkì àbí èèyàn ń wọ̀ ọ́kọ́ ó ń rí kùrukùru èèyàn kan di méjì ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀ fífa ni wọ́n ń fa ẹlòmíì wíwọ́ ni wọ́n ń wọ́ wọnú mọ́tò bí apẹ wà jara rẹ gbà lẹ́yìn ilé bàbá Adédìbú ní Mọ̀lété Nìbàdàn opposite people's girls grammar school bàbá Ìbàrùbá kò rẹ́nì kankan ń ṣe lọ mọ́ pèrò sọ́kọ̀ bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ sọ tó ń ṣe yín o ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara 08033881008 tàbí 07018211111 bàbá Ìbàrùbá ọba iṣan ara àgbà ìṣègùn tó ń bá ìṣàn wí táìsàn fẹsẹ̀ fẹ́.
5: Dr. Strap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yóò kí mọ́tò ọ̀hún wà Dr. Strap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 ń dùn wọn lórí Twitter Instagram àti Facebook ni at Dr. Strap Recycle Dr. Strap Recycle dé mọ́tò títà dì rọrùn.
6: Glory Prince!
7: Ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prints and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe print. printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni èèyàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubai, Ibadan. Glory Prints. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí print.

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí ìgbọ̀n yín níkànnì Lágelo 96.7 FM òkè Gájú òkè. Lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni ó fọ́ wa ló ṣe ń lọ gbogbo ẹ̀. Ó di inú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùnrin ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbọ̀ ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ níkànnì Lágelo 96.7 FM òkè Gájú òkè. Ìkànnì Lágelo ti Sátidé yìí ó tún máa lágbá.

0: Oluwa, Oluwa wa, oruko ireti ni itoni gbogbo aye. Emi o gboju ni sori oke won ni. Ebi mi pe nibo ni Oluwa mi yo ti wa. Iranlowo mi yo tun Oluwa wa. Bẹ́ẹ̀ lòun kì yóò jẹ́ kí ẹsẹ̀ mi kí ó yẹ̀. Orí náà lèmi ṣe máa ń da láṣà lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ pé ẹ gbójú yín sókè, ẹ gbé orí yín sókè, ẹ̀yin ẹnu ọ̀nà. Àníkájùmọ̀ gbé yín sókè ìyẹ̀lẹ̀kùn ayérayé. Kí ọba ògo kò ṣe bẹ́ẹ̀ kó wọnú kò lè gbọ́n sáfẹ́fẹ́ wá ní aṣálẹ̀ yìí. Orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Àwọn olódodo nìkan ló wọnú ẹ̀ wọ́n dẹ̀ yìí. Inú mi dùn nígbà tí wọ́n sọ fún mi wípé ẹ jẹ́ ká lọ sí ilé Olúwa. Ògo ni fún bàbá àti fún ọmọ àti fún ẹ̀mí mímọ́. Bí ó ti wà látẹ̀tẹ̀ kan ṣe, ó ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni yóò ṣì máa rí. Láé àti títí láéláé, ẹ̀kálẹ́. A kú iṣẹ́ ní a kú àtàárọ̀, a kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa lábáyín. Ètò tẹ́ ẹ ti ń dúró dè ti dé o. Ètò tẹ́ ẹ lè má gbọ́. Ètò tó jẹ́ pé kọ́kọ́ sí ni wọn kì í rìrọ̀n ẹ̀, wọn kì í gbégbó ẹ̀. Ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o. Ilé ìwòsàn àyànmọ́ lórí afẹ́fẹ́ lágẹ̀lú 96.7 FM. Ẹ̀kálẹ́, ẹ̀kúlé, akú àti jẹjọ. A tó ti dé láṣálẹ̀ ti ní bí a ṣe máa ń dé o. Èmi máa ń sọ fún yín o. Ẹ jẹ́ kí n tún sọ bí mo ṣe máa ń sọ. Bóyá ẹ̀yin dẹ̀ ṣe wá ń gbọ́ ètò ìfúngbà àkọ́kọ́ láṣálẹ̀ yìí. Ilé ìwòsàn àyànmọ́ lorúkọ ètò yìí, Destiny Clinic on Air. Bí mo ṣe máa ń sọ náà ni pé ọ̀rọ̀ ẹ̀rí inú prógámù ti àṣálẹ̀ yìí àti èmi àti ẹ̀yin lájọ máa sọ̀rọ̀ ẹ̀rí ẹ̀. Ibi látijọ́ ní ìbápàdé pẹ̀lú Kristi, à ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ilé ètò ṣíbẹ̀ tó yẹ koríko. À ń gbàdúrà tádùrà dé ń gbà. Táwọn sọ fún yín àti yẹ̀yìn. Lọ sí ti Gospel Grace Ministry, ilé iṣẹ́ ìránṣẹ́ tọlọ́run ọba mi Dùmàrè gbé sórí àpáta tí ò lè bìrò láíláí. Àwọn náà ṣe bẹ́ẹ̀ náà kó odidi owó lẹ̀, odidi owó náà kó sílẹ̀ láti fi máa jẹ aládùn Kristi lórí ètò yìí lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Ní gbogbo ọjọ́ Ẹtì Friday bí eléyìí, láàrin aago 8:00 AM sí 9:00 AM, wákàtí kan gbáko ni. Ìránṣẹ́ Ọlọ́run àlàyé, pastor and evangelist, prophet Enoch Fọlọ́runṣọ́, àwọn Ọlọ́run lò nínú ìjọ Lost City Gospel Grace Ministry. Eléyìí tó wà ní Meridian Bus Stop Apáta nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ẹ̀ka ìjọ Lost City wà nílùú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn. Bóyá ẹ̀yin ṣe ń gbọ́, ó wà nílùú Ọ̀yọ́. Ó dẹ̀ wà ní agbègbè kan tó ń pè ní Ọmí Àdìó. Ẹ̀ka ìjọ yìí ń bẹ níbẹ̀, Ọlọ́run ló dẹ̀ ní kó rí bẹ́ẹ̀. Síwájú ohun gbogbo, Ajíhìnrere Káyọ̀dé Òyìnbọ̀dé Ojú Olúwa. Àwọn olólùtú ètò yìí o, Abimbola Sadiq. Lájọ ń ṣe lápá bí Ọlọ́run bọ́tìn tó gáyàtà fún ti sáà yìí. Olúwa Rẹ̀mí Lẹ́kún Adésínà lórúkọ tèmi. Big man presenter yín náà ni. A ti dé nìyẹn o. Ajẹ́ká bèrè ètò lẹ́kùnrẹ́rẹ́. ikọ̀ àti ìrẹ́jú ti wà níwájú mi ń bí àwọn ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́run máa lò fún wa ní àṣẹlẹ̀ wọ́n ti wà ń bí mo dẹ̀ nígbàgbọ́ pé kò dín sí àbámọ̀ ń bẹ̀ torí mo mọ̀ dájú pé ẹ̀mí mímọ́ ọlọ́run àlàyé tó ti kún inú wọn àti rán wọn sí gbogbo orílẹ̀-èdè nàìjíríà láti jùúlẹ̀ fún wa a dẹ̀ máa hàn a dẹ̀ já sí ẹ̀rí fún èmi àti yín lórúkọ Jésù bí ó ṣe ẹ̀yà dúkìá lọ́run Adébímbọ́lá jẹ́ ká lọ gbọ́ ìkéde àti àwọn ìkéde kan pápá program kan tó ń bọ̀ lọ́nà lọ́jọ́ kìíní oṣù kẹwàá ọjọ́ àyájọ́ ọjọ́ òmìnira Nàìjíríà ẹ̀yà gbọ́ gbogbo ẹ̀ one after the other back to back tàbá gbọ́ tán a padà sórí ètò lẹ́kùnrẹ́rẹ́ ẹ mọ̀ yín kúrò ńbẹ́ o mo ń lọ náà mo ń bọ̀ náà God bless you.
1: Baba.
2: Destiny Fulfillment Summit 2026. Ayajo Ominira Nigeria Thursday, 1st October. Me gbogbo eya ti the youth to kura jopo. Menu to the Lost City Gospel Grace Ministry Akorie. Unstoppable Destiny. Anyamo ti o se dadu. Iwo na ma bo. Wa pade Olorun ade da ti o se dadu. O yo nda ipese waju. Sinu ise ati eto osuna re ki ogo re o le fo. Bebi ti Olorun ti ma lo pastor Segun Olatunji pastor in charge of prophet. Ayante. Elijah Kedo ni Olorun so be. Pelu praise team yo ma fori fa wa Olorun so kare. Nigba ti pastor Ina Folosha. Wo ma se tele si pe ologun gbogbo eyan. Ti agbara aje nde Jesus yo ma sase ti erojo Thursday. 1st October 2026. Latago meje owura 7 a.m. Nenu ijo the Lost City Gospel Grace Ministry. M.A. Alilea. Akerefo Street. Meridian Pastor Babata Ibadan. Destiny Fulfillment Summit 2026. Je ka jo gbadua. Ka yan mo ologun gbogbo fa o.
3: Oh, my polite sila. Oh, that you pretty while you're funny.
2: What was your birthday? Larry, I'm gonna go to Simewa, 8 a.m. to 10 a.m. Be guests. Then I am a star in a fellowship. To the Lost City Gospel Grace Ministry. I'm the way you're a wolf. Sabu Sheikh, the Atishada. Destiny, Kimi. Hey, hey, hey. Hey, hey, hey. Hey, hey, hey. Hey, hey, hey. Hey, hey, hey. Hey, hey, hey. Hey, hey, hey. Hey, hey, hey. Hey, hey, hey. Hey, hey, hey. Hey, hey, hey. Hey, testimony yo iwana dapo gbogbo eya ti ede lojo pastor sey laarin ago mejo owuro si mewa debi ti olorun yo ti ma lu oporan se ti pastor ina folosha wo si ma so tele loruko jesu ninu ijo the Lost City Gospel Grace Ministry to wa ni ma alilea of agerefo street meridian bus stop apata ibadan bele tun le ma ri wa wo lori awon social media handles lori facebook ati youtube the Lost City TV lojo pastor sey yo jesu ma satunse gbogbo eyan bo wa pada si ni lekunre pelu ogo Ready to

0: wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tábẹ̀bẹ̀ ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kí n ságọ̀ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ́ba ara ìdí pàtàkì rèé tí àjọ Charity Year Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Charity Year Eye Care Foundation àǹfààní ńlá gbáà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání ₦1000 péré lówó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó ní ìpèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity Year Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà ánú gbà láì sí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ ẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Consult Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó dín fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn án rọ̀ṣọ́ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
1: 0701-022-55
0: ojúlọba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
2: Crash FM jẹ́ Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà ẹ wà.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa àwọn náà ṣe fún ra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi lorúkọ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́la wọn mi lọ́wọ́.
2: Tó ṣe máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ yọ́ mi má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúrúkú mọ́ nínú. Nìyẹn máa bọ̀ wá sí Splash FM Media Academy níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000
2: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ko yi o gbogbo eyin te ngbo mi nile loko oruko temi o yi pada o omolara abosede adebanjo si gbogbo yin mo si iya ara le mi je mo ni alejo pataki kan nile loni onisegun agba si gbogbo eniyan mo daada baba ibaruba ti gbogbo aye mo si oba isan ara mo di adugbo omolete nibadan leyin ile baba adedibu opposite people's girls grammar school mo ri awon eniyan ti won ro ketiketi idi niyi ti mo bi so wi pe agbodo se iforowanilenuwo fun baba yi e ba nki awon eniyan kaabo
1: dede akoko yi gbogbo eti to ba la nfani ati ma gbo mi gege bi atokun ti wi baba ibaruba lo ko mi gbogbo eyan si ma pe mi ni oba isan ara ise la se debe o odun ni mi isa imo foloko gbogbo awon eti to wa si n gbo mi ri o mo wi pe ki se tuntun ni osupa loju orun ki n to teso waju e kokko gbo ero bani soro 080 33 88 10 08 tabi 070 18 21 11 11. O ti pe ta ti n fa oyinbo je nbo ko fo be ni ko ni fo elewe are mo la wa o itoju gbogbo ara aye pata la siyan laayo ise ta mo ta ko ta daye ba ta si wadi ijinle si na lo so wa do lokiki taye fi n pe wa ni baba ibaruba loni a tun jo soro lori awon nkan kan abi meji e wa nkan fi ledi abi ke fi dile nkan alaafi ara wa ko ni gbandanu bu bi elubo
0: baba ibi ti mo ti fe bere gangan ni wipe kini yoruba n pe ni elewe are mo
1: e se atokun be eyan ba ti n ja ewe to n sogun efori ogun narun ogun maropa marose ogun inu lilo ogun lapo egbe ka ma rin ko ma ti ni gbangban bi eni fe subu ka ma rin tage tage ka ma mi loke loke ki to o ma po tabi ko mo salai to ko di wipe oju n su abi nkan la go lori eyan ati gbogbo n to je mo n ta fi lalaafia laye ta wa n fi wi ategbo ti bile awon baba wa se iru ewe yi ni won n pe ni elewe are mo awon ti won n se ona balaafia o ti wa ni je be
0: baba eje ka sare wo awon aisan tin da emi awon eyan legbodo lakoko yi tabi tin so awon eyan di arugbo osan gangan
1: e se atokun opolopo aisan ni so awon eyan di alaabo ara telomi si ti darugbo koja ojo ori e lakoko aisan kan be ti an pe nla ku egbe awoka losan losan fasan fasan awon aisan to ni se pelu inu eje to je pe kokoro inu eje ni yo ti kagbako ti o mo ko ba eje ara eda eyan ti awon san tin be lara ofin ni raye rin debi to ye ko raye rin de ni o ba di pe eni to ye ko rin buso meji pelu erin ni o ni le da opo na meta rin ti o fi mo mi gule gule elomi isire won mo fa wonu moto won mo gbe bigba ti an ba n wa po ewa ni elomi to ba rin di e yo mo mi gule gule elomi o si mo so wi pe egbe kan dun ohun to ba fowo kan abi ti o ba fowo kan aisan kokoro nu eje ni itu tawo kan na si n pa o si lateyin wahala ti kokoro nu eje dale opolopo yo ma so pe apa kan ori n fun awon yeyeyeye ni gbogbo igba elomi isire to je wi pe yo ma ri nkan bi kurukuru abi pe ifi abi ile ti fe su losan gan elomi a si ma pariwo wi pe to n ba sun ati didi o ma wuwo bi igba ti won ba gbe gige duka ori ibusun gbogbo n ta n sọ yìí àìsàn ni àrùn ni àti ká tọjú ẹ nígbà tẹlòmíì bá ń lọ àwọn ọrẹ rẹ ó mọ dúòde ni ẹsẹ ẹlòmíì ó sì ṣe jàkùtẹ débi pé bóbọ bàtà lẹ kò ní mọ bówọ bàtà kò ní mọ ẹlòmíì yóò mọ tẹ òkúta mọlẹ kò sì ní mọ kó n tó òkúta mọlẹ àìsàn ni tá a gbọdọ mójútó bó bá ti di pé èèyàn ń sùn lóru èèyàn ń jí èèyàn ń ṣẹyọ bí ìgbà mẹrin márùn mẹfà kílẹ ò tó mọ ó gbà fúrasì ọpọlọpọ ọkùnrin sì ni ò ṣe déédéé nílé mọ ọpọlọpọ ẹjọ bẹẹ la ti rí lórí ayélujára lórí móhùnmáwòrán ẹkọ mi ò ṣe déédéé ẹkọ mi ò ṣe déédéé ẹlòmíì ṣẹkan sùn lọ wọn á tiẹ mọ fẹlòmíì ṣe yẹyẹ àwọn baba tí a ti hàn bí àwa àtàwa tá à ń sọrọ yìí náà àwa náà ò ṣaláì mọ mójútóra wa àwọn bàbá wa ò lo oko wọn lo odò wọn ò sì sojú sí wọn lọdọ àwọn ìyàwó wọn ẹlòmíì nú wọn gan ò níyàwó ẹyọ kan méjì mẹta mẹrin àbí jù bẹẹ lọ táwọn ìyá náà ò sì mọ wò tá n torí ti hàn fẹ wò ń ta ti wà nílé ọpọlọpọ ọmọkùnrin ló jẹ wípé nkan dídùn tó jẹ àti bó ti lora rẹ àtọpọlọpọ àìsàn tó kó nílé ìgbọnsẹ àbí ilé ìwẹ àbí ibi tí wọn ò tọjú dáadáa ló ti sọ ẹlòmíì di lákùrẹtẹ tí ò lè gbé pẹpẹpẹ mọ ọpọlọpọ elomiin lo jẹ wipe apa kan rẹ bayi atẹsẹ kan yoo mọ gbọn ririri bi ba si ti n gbọn bi afi ka mojuto tori pe bo mi mọra ki n pa lorukọ ta n pe ais tun mi ilẹ ki n fi ẹlẹ lorukọ ta n pe arun o iwọ naa o tu sita ni pe nkan bayi n se mi o bo ba dọdọ wa baba ibaruba ọba iṣan ara ni ẹyin ile baba adedibu lo adojukọ people's girls school to wa ni molete ni ibadan ibẹ la wa ta n fawo oyinbo n jẹun ko fọ ko si ni fọ ọpọlọpọ awọn eyan wa nilẹ naijiria ipapa nlẹ yoruba ni wọn maa n ba iṣẹ tẹni ẹlẹni n ṣe jẹ iṣẹ tẹmi ti n ṣe lati ogoji ọdun atọdun mẹrin ti mo wa lẹnu rẹ yi làwọn kan ó kàn gbé báàgì wọn mọ kiri gáréèjì ní wòrò òdù lọjà bá láyẹyẹ ní mọ̀kó ní bẹ̀rẹ̀ àti káàkiri pé àwọn ni bàbá ìbàrùbá o bàbá ní káwọn báwọn mérò wá sí mọ̀lẹ́tẹ́ mo ní eléyìí èrò tó wá gan àti ìdán lóǹtán àárẹ̀yàn kankan ń ṣẹ́ o àwọn tí a sì

0: ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ tọwọ́ tó bí méjì ọkùnrin méjì inú wọn tọwọ́ tó àfimú wọn dánrin náà ni a sì fi hàn jófin. Iléeṣẹ́ wa ò sì sí lórí òkè ìsàlẹ̀ lọ́fíìsì wa wà ibi tá a wà láti jó àti wà náà la wà. Tẹlifóònù wa náà ni tẹlifóònù wa aṣọ oògùn míì tó kọjá ewé ààrẹ mọ kára ó yá gágá kéèyàn ó lu ayé pẹ̀lú ìgbádùn. Ẹni tí ò tí kú ló ní gbòkè ọ̀hún àti gbòkè yín àwọn irú àwọn ọmọ ìta àti wá kìlọ̀ fún tí wọn ò gbọ́ lọ́wọ́ ba méjì nínú wọn. Bàbá Ìbàrù bá ò pé méjì ọ́fíìsì wa ò sì pé méjì kò sí lórí òkè ìsàlẹ̀ ló wà lẹ́yìn ilé bàbá Adédìbú ní Mọ̀lété Nìbàdàn. Tẹlifóònù wa ò sì yàtọ̀ tẹ́ ẹ fi ń pè wá láti jọ́ yìí òun náà là ń lò táwọn èèyàn fi ń pè wá 08033881008 ẹgbọ́yùn lẹ́ẹ̀kan sí 08033881008 tàbí 070182111 070182111. Bàbá Ìbàrùbá lẹ́yìn ilé bàbá Adédìbú ní Mọ̀lété Nìbàdàn ó dojúkọ People's Girl Grammar School níbẹ̀ la wà. Bọ́rọ̀ bá dọ̀rọ̀ là kú ègbé àbí tí wọ́n ń pè ní tọ̀ ṣúgà àbí kí fúnpá èèyàn mọ́ ga àbọ̀rọ̀ ojú àbétí ọlọ́run mọ̀jẹ̀ arógun rọpárọsẹ̀ àbáromọléegun àbáwọ̀ká. Àwọn tó wádọ̀ wa ti mọ̀ àwa tí wọ́n wá bá náà sì mọ àwọn tí ń wá sọ́dọ̀ wa. Bí wọn náà bá dé lónìí ìwọ náà rí wípé ẹ̀rọ ọ̀gbàlódé làákọ̀ọ́kọ́ fi ṣàyẹ̀wò fún ọ tó jẹ́ ẹ̀rọ ọ̀gbàlódé ilé ìbò nígbà bá ṣèyún tán làá mọ ibi táìsàn lúgọ sí làáwà bẹ̀rẹ̀ ẹsẹ̀ tó o bá ti lò bá a ṣe ní ọlò kò sí ti ń jẹ́ pọ̀ ń dẹ̀gbẹ́ ọ̀hún wọ́rìn bíi mọ́tò tí ń kọ́ gẹ̀dẹ̀ kò sí ti ń jẹ́ pọ̀ takútú ńlé ọgbọ́dọ̀ takútú ni wọ́n mọ kí ọ pé bàbá ti bẹ̀rẹ̀ sí í takútú tí wọ́n bá ní bàbá ò ní gbà bàbá ò ní gbà bàbá Ìbàrùbá ni wọ́n ń pè bẹ́ẹ̀ o àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gùn bí èlùbọ́.
1: Bàbá irú àwọn èèyàn wo gan-an ni kí wọ́n mọ̀ wá sọ́dọ̀ yín.
0: Ẹ̀sìn àtọ́kùn ẹni tí ò bá nígbàgbọ́ nínú ìwé àtegbò mọ̀ wulẹ̀ wá ẹni tí ò bá ní lo oògùn tá a bá fún kó mọ̀ wulẹ̀ wá ẹni tó jẹ́ pé tó bá dé àyín tí ò ní ṣe bá a ti ní kó ṣe kó mọ̀ wulẹ̀ wá o àwọn tí ò bá lo oògùn bá a ṣe ní kí wọ́n lò ó àwọn tó nígbàgbọ́ nínú ìwé àtegbò àwọn tí wọ́n sì ní kí wọ́n ṣe tí wọ́n lè sọ̀rọ̀ jáde pé báyìí ní ṣe mí tá a sì ṣàyẹ̀wò fún wọn tá a sì fún wọn lóògùn wọn tara wọn ó sì yá. Ẹ mọ̀ bọ̀ lẹ́yìn ilé bàbá Adédìbú ibikíbi tẹ́ ẹ bá ti dé Ìbàdàn ẹ lẹ́ẹ̀ ń lọ Mọ̀lété àwọn èèyàn ń wá láti ìlú òyìnbó ẹ lẹ́ẹ̀ ń rí Mọ̀lété bẹ́ ẹ bá dé Mọ̀lété ẹ béèrè ilé bàbá Adédìbú ní àdojúkọ People's Girls Grammar School la wà 08033881008 tàbí 070182111 070182111. Àìsàn ò ní kàyín wóróko bí awọ gángan o àìsàn ò ní tẹ̀yìn wọ̀rọ̀kọ̀ bí ọ̀pá àlù ẹ ní bùrìnbùrìn jíjó ẹ̀sìn ní pópó o ojú àti tí ò ní rí léde yìí àmì nìkan kọ́ o kẹ́hìndé ńlẹ̀ fúyà kẹ́ ẹ wá jáde sọ́rọ̀ ara yín eléwé arẹmọ ni wá o bàbá Ìbàrùbá ọba iṣan ara àwa lọkọ àwọ́ká àwa lọkọ làkú ègbé bí àìsàn àìlèṣe déédéé lọ́dọ̀bìnrin bá sì fojú kàn wá yóò mèrè sá ni o 08033881008 tàbí 070182111 070182111. Àlàáfíà ara wa ò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́ a mọ̀ retí yín pẹ̀lú ògo ọlọ́run ọba ẹ̀ṣẹ́ púpọ̀.

0: so wa for you. Money to kala la la usati you. Ani lagi lui babani. Oke kajo keni lulu ya dembi. 96.7 sani. Sani frequency titi wow. Esi tembo wa.
1: Kari Mandei, Apolori Omo Salami, Lagilu Efe, 96.7, Felele Lawa, Tati Mpase, Pioba.
2: Ubale Bage, Obole Bello Stiz, Tati Obia, Misty Peters, Jatu Labi Opo Yogu, Gentleman on the Body System, Obo Tariji, Akonshe Peters, Ito Ba Orishi Rishi Aiso, Bia, Dota Arino Aguara Woyaja, 50 Peters, Besti Bobo Bere, Kudati Emo, Imuli Amo Boys, Tope Kwe Lori E, Tope Shinomara. Peters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal David ta sise sise ki ati sun ton wa fe dogun ewo aye gba yen ti koja o step up pelu 50 Peters ko sun rayo ko fun bebi e tan nibi kibi nibi gbogbo ati nigba kugba 50 Peters is produced by the 50 Waves Limited esileri ya kaakiri gbogbo bi ti won tin taja to jojulowo office address wa ni plot 3 light and craft building Masoro Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 Peters Nadaki Tolote
3: Agi tun di ore mi afiju di la to moye lati gba to ti bere se di la re yi adua kan pere mojo kina si ladu ohun ni pe ko lo mojo suru sorti bi ti bo idi ni pe di la re odinju moto meji pere lo to kun bo ka ti Nigeria UC to gbe ka gele lori po fighter yi iwo na wa wo bi to tin ta won egbe titi ki moto kan wa mo jabo ko so break nu bayi eh o lo mojo kun pada ra lowo re scrap ati pe duro na o se wo ti igbon pa di lokso to ni tan wa loluyo le nbadan nibi ti gbogbo eyan tin ta moto ti won tin ra moto ibe ni gbogbo eyan gbe moto won lo ti won ti lo nta don so bed office pelu ilana ntele to ba fe mo ku le lara aro lojo ko toko re ni di loksoto ko si nto buru nbe ke se woni kan lo wa nbe ti won toko won pele to abu to fokan bale akitunde ko si nti o soko re egbe titi ilewu bawon eyan se loko nbe ti won ta lori sirisi ton so bed office pelu ilana ntele ni di loksoto na ni moto ti won ti won ta to je tutu ati tokunbo ti we re pepepele to fokan bale tin ti mo so yi o ba wa yi o daada de fo number won ko pe won 0816932 8487 le kan si 0816932 8487
4: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
5: It's about to go down.
6: Wait!
7: Aww. My love, what did happen?
6: Before I marry you, the TV where you promise, the fridge inco, where you dey? Washing machine inco, will you be using my hands to wash clothes in 2026?
7: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK?
6: CDK?
7: Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. That's CDK.
6: So all those things don't already dey house?
7: Abba, since last month.
6: Pastor, continue the wedding.
8: Why stress yourself?
7: Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small. Zero interest, normal market price. Download CDK today. Telephone 0707-454-3005.
8: CDK, pay small, live BB.
9: Bàbá Ìbàrúbá.
10: Ọba Ìsára.
9: Orúkọ tó lámilaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ntá fi sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni, kọrùn ẹsẹ̀ ó máa ròyàn. Ká máa rìn ká máa mí gúlegúle àbí ká máa ṣẹyọ àṣejù. Báyé èèyàn bá ń lú kìkìkì àbí èèyàn wọ̀ ọ́kọ́. Ó ń rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀. Fífa ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí àpò ẹwà. Jara àrégbà lẹ́yìn ilé bàbá Adédìbú ní Mọ̀lété Nìbàdàn opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrúbá kò rẹ́nì kankan ńṣẹ́ lọ́mọ pèrò sọ́pọ̀. Bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ san tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara 0803381008 tàbí 0701821111. Bàbá Ìbàrúbá ọba Ìsanra àgbà ìṣègùn tó ń bá ìsàn wí táìsàn fẹsẹ̀ fẹ́.
11: Dr. Strap Recycle àti tomato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tomato ní cash and carry no delay. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyìn tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 090-83-01-33-33 090-83-01-33-33 090-83-01-33-33 Andrew wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé mọ́tò títà dìrọ̀rùn.
12: Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association Bond Photo Ìsàlẹ̀ òsì ń bàdàn. Ṣèkèṣèkè nínú wa dùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ Ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Ọba rà sí ìdálé wọ̀lú ládọjà Arusa 1. Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association ló ń kí kábíyèsí kú oríire. Bẹ́ẹ̀ Lakeba Olúyọ̀lé olóyè àgbà Nureni Àkànbí àrólé Ba Olúyọ̀lé ń bàdàn. Kú múra o. Àlejò pàtàkì lọ́jọ́ náà olóyè Jubril Dọ̀tun Sanusi Ọkánlọ́mọ Odua, Senator Sarafadin Abiodun Ali, olóyè Adégbèyíká Taofik Alégbòkè CEO Solution FM Radio Ìbàdàn, Alhaji Olabi Bunmi Sarafa OBS USA America, Engineer Adéremi Abbas Oseni, Honorable Stanley Ikrulai Olajide Odidi Ọmọ, àwọn ògbóǹtarìgì eléré Chọ́kẹ́lù Súwa Nìbàdìlẹ̀, Fẹyọ Rasheed Ayinde Merenge King, Alhaji Tayololu Akande Currency, Haji Fatai Adisa Fakus. Àǹkárá ti wà fún títà ní Bon Photo Junction. Pé nọ́mbà yìí 08032239103. Ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án bá ṣe o. Aago mẹ́wàá àárọ̀ nílẹ̀tọ̀ gbogbo ti bẹ̀rẹ̀. Gbogbo ọmọ bíbí sàn-án. Ìsàlẹ̀ òsì ń Bon Photo. Àtẹ̀yìn àlejò tá a pè. À ń retí ní Bon Photo.

0: Gentleman Love. Náà ni wàhálà náà ni ìfẹ́ bí ojú òwúrọ̀ nígbà tó dójú òun rọ̀ wẹ́rẹ́ ǹdẹ fọ́ ìtọ́kẹ́rẹ́ ìgbìdẹ plégi ìfẹ́ bí ojú òwúrọ̀ wá o wàlẹ̀ ẹ̀yìn irọ́ náà ni na láì na láì na láì ẹ̀ ṣé ò ṣe láì fún mi rí ni ṣé ti ṣe láì fún mi wá gbẹnu sí máìkì go carry my pop.
1: Kò sí fún dẹ̀mú yẹn mo.
0: This one na for me chẹ́.
1: Simple.